0: ife be lo ni lagelu fm ni ke ma gbo
1: asiko tu ye geje omo laye kaye ma se da wahala si olapada.
2: I have a father that will never, never fail me. Jesus is my father. He will never, never fail us. Otope o ebi o sawado ni karalojiji. Dugbe dugbe mbe ni le aye ko jalu anything ba mi yo ma dupe ti e. Ayo jamo gba leyin re won ofomo foro emi re. Gbogbo ani se amo yo Olodumare ope di ke ya ma da o go go go ida o.
3: Go go go go go go go go.
2: Yes, Pastor Fanke ye mana babala bi amo ni munje. Baba dide. Mama dide mo ti so fun latojo Monday. Wi pe adura mi o ni mo bojo mo la ngba lori afefe lo se yi. Ma ji gbogbo awon omo re ni kia kia kia kia. Ri wi pe ko se ni kankan nu won ton jorun pa lowo lowo. Nitori a ma re nkan danu laaro yi. Afa omo to fe so bi omo di jala jala. Ila koja lori omo to fe so di yadi were were. Afa omo to fe ki omo bi omo diku. Afa omo to fe gbonje omo lana bi omo. Afa omo to fe so bi omo di ani ti won le kuro nile oko. Gbogbo re ni Jesu fe re danu laaro yi. Idi ti ba fi so pe ko si eni kari to gbodo sun lowo. Psalm 180 verse 70 kini bibeli wi.
4: Ebi ki yoku bi ko se yiye.
2: Ta siwaju.
4: Kemi le ma royin ise Oluwa.
2: Alaje nikan lo royin ise Oluwa mama loruko Jesu oni so monu. Ojo buruku e sugbon mi mu ko ni wale nu lere tori omo re. Aye oni gbo mo se yoko wa ba wa nile. Eru tabi ama ki tu loruko je won ni gbe ka wa mo le. Omo re oni pironu gbe mi ara re. Omo re okunrin ko ni takiti nile abo. Oni fojo omo tu fo omo fo bi Jacob oni kuro oro mo ran ko fa so ara re ya oloju ye sami oni rogun abi siwi oloju ile ye oni dake rorun bi ya Benjamin o eni ba ni ko mo ran mabo lo ni de ba asiko igbadu omo re ko ni rorun are mabo oni ko ku oru se omo re akara omo re oni tusu epo pupa oni fi ade aye digari fo omo re je oni kawo lori soku tori omo o igbe oro ko ni so lori re tori akobi re. Oruko omo ta fi npe oladugbo aye oni gba lose gangan lowo re. Omo ni class re ladugbo ko ni fodanu lojiji. Eyin fufu kinikini to fi nrerin loruko Jesu ko ni ko gba wole o. Eyin okan re sami mama aye oni yo danu. Awon bi omo oni ki ode le tori ofo omo. Abeleku siku kero beleku ko ni yanu le re o. A npe ofo omo ko ni mu otomo tomo. Iwo otomo re oni ri ogun ma wu ma wu ma wu ma wu o. Iso omo se ba jina sami wa duro je o e ma sami o ni foju sunku omo o ni faragbaruwe omo omo re o ni sonu o ni gbe omo re lo sinu gbogun o gbogbo awon omo ti won ji gbe ye olorun ko gba won jade olorun ati nbe ti emi re me olorun ko sawari won jade olorun abo ko dabo bo gbogbo eni to ngbe mi jake jado omo re mi o ni ramaye omo re o ni je be lorun ajante o sonu ni o o ko sele ni o ko ni je pe awon omo wa ajinigbe ko ni ji omo re gbe o iwo gan baba jami loruko Jesu oni sokowo oni ba won wo ko tin lo si ebute inu agiji aridunu lo ma ko ni pada di aribusekun o oni rogo eku agbe kelebe mu asiko to omo re bara le won ni gbe omo re lo be logbin anu ma wo wa ore to soro gbagbo o ya gbe ka omo le baba ta farati ti o farati anybody ko ni da dabu ka ta omo re o atori eni ti o su oje yo bogo ke otomotomo Grandpa, omo ma toju re dole. Grandma inu yin ma du lori omo o. Olomo gbogun wa mama dara. Omo re ma lo jina ninu orere. Ogo to soro laye ngbo ogo omo re ma soro soke. Ika to nbe lori ere lowo lowo ko ni gbo omo lowo wa o. O ni gba ipe sha ma sa ere bo. Olorun ati ba yin gbe dani bo ni ka ba yin gbe ti ko ni fose o. Asiko ati je won mo o ni ri wahala lori awon mo re. Abi ya me sha mi ma je mo nje omo ti de oya igba. Egba egba egba omo to jise jiyale lori ma pada sanjo fun o wahala re ti po juju ko ma je won omo mama wa je won omo o oni de papas kenya aye re omo yo ni fi papas sanjo ile wa oni di ile oro odu aye ogbe mose lodu aye oni gbe yin lo tomo tomo ipejo pe se akidi dele dele fun ibanuje lori omo ko ni yanu ile re o bata ibanuje aye oni bo se nana leyin owo oni ro owo alata ma ja ko je won omo o oye gba iran lowo agbe ni fo tomo tomo angele we ma je olore tomo tomo ara ma tu olori awon omo re olua ma gbo won omo re o omo re de ma wulo fo lorun òní jíjẹ́ fọmọ ẹlòmíràn jẹ́ o ọmọ yín máa ṣe tọ́ka sí o lórí ọmọ wà rọ́ọ̀lù ìrànlọ́wọ́ lórí jẹ́rẹ̀ wà rọ́ọ̀lù ìrànlọ́wọ́ lọ pàdé ìrànlọ́wọ́ tó ga ju ọjọ́ orí rẹ lọ tọmọtọmọ ọmọ rẹ máa jáde sí gbàgede ore ògo tuntun máa lalẹ̀ wù látara ọmọ rẹ dádé owó látẹ̀lé lọ ó yẹ bọ́ sínú ògo tuntun tọmọtọmọ o ó ti gbà ṣàlówó ọba tó ní aṣọ bọ́sì sọ̀rọ̀ tàṣẹ tàṣẹ torí ọmọ aláṣẹ lè mí ṣe ẹni gbọ́ mi ní àgbáyé ọwọ́ rẹ máa tẹ ire láyé afẹ́fẹ́ rẹ fẹ́ sí ọ tọmọtọmọ o afẹ́fẹ́ owó máa fẹ́ sí yín tó o bá pàtẹ ó yẹ lọ máa tà àgbélébu wájú rẹ ó yẹ kó padà di ayọ̀ ibùdó ìtura kò ní padà di ibùdó ìnira o ibùdó ìbùkúrẹ kò ní padà di ibùdó ìgbèsè o ní fọwọ́ ara rẹ liangeli ayọ̀ rẹ jìnà ìbàkúbà kò ní bọ̀ ọtọmọtọmọ ayé òní ṣe rí àzọ ẹkú lágbà láàrẹ o tọ́jà sírí ògo rẹ kò ní tú fọmọ aráyé rí o ọ̀rọ̀ bí ẹtì ó tọ́ nínú kádàrá àtìrìn àjò ayé rẹ lónìí tọmọtọmọ àlàbọ̀rù kò ní dẹ̀wù mọ́ lọ́wọ́ o lọ pàdé rẹ tọ́ ní kọ́lọ̀ bí rainbo o ní rí náni kànga o màmá bàbá wàá gbé mọ́tò débi tó fẹsẹ̀ rìn dé láyé làálà rẹ lọ́sàn-án lóru lórí ọmọ ẹ̀ mà ní já sásán o ayé ọmọ rẹ máa lóyin dọjọ́ alẹ́ adé jagun títí kò rọ́bà jẹ́ o orí adé gbogbo ọmọ yín ò ní sùta o gbogbo ẹ̀yin oníṣẹ́ owó oníṣòwò ó yá ẹ lọ mẹ́ẹ̀kì ẹ lọ máa ta o ẹ̀yin oníṣòwò àtàjèrè o lórúkọ jésù iṣẹ́ wo ò ní dìṣẹ́ mọ́ wa lọ́wọ́ o aláàánú lọlọ́run yóò ṣàánú ayé gbogbo wa ayé ò ní ta wá lọ́fà o àgbà náà ò ní wọṣẹ́ yín ẹ máa lọ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ ẹ̀yin oníbìsí yẹn oh my god ọlẹ́ ayọ̀ kó sọ nínú yín olóyún lórúkọ jésù láyọ̀ ló máa bí o gbogbo ẹ̀yin aláìsàn ọ̀run mú yín lára dá ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ kò ní yí padà ire ti wọlé o agbẹ̀bí àgbáyé dà kò ní yí mọ́ ọ lọ́wọ́ o iṣẹ́ tí ọlọ́run ti parí ni ó máa yẹ wájú rẹ o jésù olúwa ẹ́jìníà ìwọ ni sẹ́kọ̀.
5: Tuesday bíi mélòó kan bàbá ṣà ń gbàdúrà fún wa àwọn tó máa taka ló pé ayọ̀ bàbá yẹn jẹ́rìí ara ẹ̀ èmi náà mo fi ọmọ mo fi fọkọ ọlọ́run jẹ́
6: ọmọ yín ṣègbéyàwó
5: bẹ́ẹ̀ sá
7: hallelujah
5: ó jáde tí kò bá ọlọ́run bàbá lábìyàmọ́ ó gbà àdúrà gbà o àdúrà bàbá ń gbà lórí ayé wa o lórúkọ jésù àdúgbò
6: wo ni ọkùnrin ni ti yín àbóbìnrin
5: obìnrin ni tèmi ọmọ tá ti yẹ sí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé
6: gbogbo ẹni tó ń retí pé ọmọ máa ṣègbéyàwó lọ́jọ́ kan ó yá ọjọ́ náà kò ní yẹ ìgbà tí wọ́n ń ṣàfù yẹn báwo ló ṣe rí inú
5: yìí. Inú mi dùn ni o pa ọ̀làdúrà ń gbà lọ́dọ̀ bàbá lábìyàmọ́ o ó láti gbà tí mo ti ń wá bí inú mi dùn ayọ̀ mi kú lórí àwọn èso mi mi ìdààmú lórí wọn mo dẹ̀ ń jẹ mò ń mu ọkọ̀ mi ba.
6: Gbogbo èèyàn wá sọ pé ìyá ìyàwó.
5: Ẹ wo ìfà àti mo dúpẹ́.
6: Ẹnìkan gbọ́ mi inú ilé tí n bá sọ̀rọ̀ ìyá ìyàwó.
7: Èmi rè é.
6: Bàbá ọkọ.
7: Èmi rè é.
6: Ire máa yí kárí.
2: Ẹjọ́ ẹjọ́ kó ní lẹ́gbọ́n kí àlejò kó gbọ́ o. Ìpàdé ọjọ́ Sunday dandan ni fún àtọmọ rẹ màmá. Bí kì í mú ìpàdé dandan fún àwọn abíyamọ nígbà míì. Ṣùgbọ́n tó bá ti dójú ẹ̀ báyìí màmá bàbá. Màá rọ ohun tó o bá lè ṣe ni kó o ṣe kó o jáde ńlé. Nítorí ìpàdé ọjọ́ Sunday ìpàdé àbàmì ni. Níbi tí gbogbo ìdílé yóò ti máa gbàdúrà pọ̀ nínú church. Gbogbo ìdílé máa di owó ara wọn mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Tí wọ́n máa rẹ́ ọ̀pọ̀ lórí ọmọ jáde. Wọ́n máa lè kúrò lára bàbá àti màmá náà. Tí pẹpẹ church yóò dẹ̀ máa gbé mi lóòyẹ̀. Tí ó ní pẹ́ kó o darapọ̀ mọ́ sí ọlọ́run náà bí sí ọ. Ọjọ́ Sunday yẹn ni mo máa fún gbogbo ènìyàn ní òróró ní ọ̀fẹ́. Wọ́n kàn lọ fi ṣe àgbélébù síwájú ilé rẹ. Bíbélì wípé ní ọjọ́ tí Mary àmìnà ibi yóò rẹ ilé rẹ kọjá. Má jẹ̀ mú yẹn lọ́fẹ́ tẹ̀lé ní ọjọ́ Sunday. Mú ìkẹ́dá nítorí ọba ti ń bọ̀ nítorí mo fẹ́ dẹ òróró sínú rẹ̀ ni. Wàá tún ṣàánú àwọn ará àdúgbò rẹ wàá tún fún wọn. Bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tàlógún State. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Agbẹ́ ọlọ́run kan ní ayé gbogbo ẹ̀yìn tẹ́ ń dá ọrẹ fún púrógámù pé kó lè máa tẹ̀síwájú. Lónìí a máa dá ọrẹ lórí gbogbo ọmọ tí mẹ ní àgbáyé. 500 naira ló máa dá lórí ọmọ kọ̀ọ̀kan. Wà á dúró jẹun ọmọ. Ìṣe ọmọ rẹ̀ aṣojú rẹ̀. Ọmọ rẹ̀ ò ní dí àwa tì. Ọlọ́run bàbá alábìyamọ o.
6: Ààyè ló wà.
8: Hello, hello, prophet. 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. wọ́n fọ̀ Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
2: Abiyamọ o, a ò ní mọ bọ́ jẹ mọ́.
9: Lágelo FM, jàgàbá gbogbo rédíò.

kẹtàlá oṣù kẹfà ọdún 2026 13th of June ọjọ́ Saturday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi kazali nìyà abẹ́kú ẹ̀dẹ́ mẹ̀nàbárúà bàhádà olúwa rán mi o. Mo bẹ̀ ọ́ tó bá ní orí ọ̀fẹ́ jájọ yin olúwa láàárọ̀ olúwa.

fún onínáwó torí gbogbo oúnjẹ téèyàn bá jẹ lọ́fẹ̀ẹ́ wàhálà wà ń bẹ́ o ẹ̀sà ẹ kíyèsí sà ó àwọn kan oúnjẹ ọ̀fẹ́ làwọn máa ń wá àwọn kì í wó oúnjẹ tí wọ́n ò sanwó tiwọn oúnjẹ ọ̀fẹ́ ni ẹ wá wo bí oúnjẹ tá a fẹ́ jẹ oúnjẹ ọba ni kì í ṣe oúnjẹ ọ̀fẹ́ torí kì í ṣe oúnjẹ rú òní mo ṣe sọ pé bí gbogbo wa bá ti jẹun tán báyìí a wà á gbé ọrẹ wa sókè bẹ́ẹ̀ ni sà torí pé oúnjẹ ọba la jẹ ní òní sọ ju báyẹn lọ ìtòkùdì ọ̀la ẹ kàn mú nọ́mbà yìí

0: fẹ́ kò mọ ilé ìdájú gbogbo ẹ̀yin tẹ́ bá ní orí ọ̀fẹ́ na kẹ́bẹ̀rú bí adáyànà adakẹ́bàrú abahada now ẹ kíyèsí sá máa pe nọ́mbà yìí wọn náà mú kó o wá send message pé ẹ há di mi sí group ní ọ̀la sunday ó máa kún fún agbára ní abẹ́kúta àti ní ìbàdàn nọ́mbà yìí lẹ lè pè sí wòlíì ẹ gbàdúrà fún mi 090-25-20-27-24 thank you god bless you
1: La Gelu FM, Jagaba Gogo Radio, Ma.

0: Báyìí o, èmi ò sì ní testimony ọmọjọ ìrírí afẹ́fẹ́ ló ń ṣe testimony rẹ̀ láti Kwara State. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run tó jẹ́ kí n mọ ìpè yìí, Ọlọ́run tó dojú sí mi. Ní 2021 ni mo join ìpè yìí ní November. Nígbà tí lẹ́yìn ìgbà tí mo lose the first child, èmi ni mo introduce ìpè yìí sí mi. Ní èyí tó ṣe pé mo jẹ́ ń darapọ̀ mọ́. Mo jẹ́ ẹni tó wá ń jẹ́ tó ń ṣe àìrójú láti gbà yẹn. Bí kí ni nígbà kan ó wálẹ̀, ìgbà kan sì wá tí ò tiẹ̀ wá rárá. So tẹ bá pe àwọn tó níbísí pé a ní wẹ́mà àbí Jesus ti máa ń wá, ìgbà ní tí ìgbà lè wà máa darapọ̀ mọ́ online. Ṣẹ̀wárí èyí tẹ́ kọ́kọ́ ṣe ní yẹ yìí ní Ìkòròdú, mo join online. Tẹ bá rántí ẹni ká mu omi ní 9 days mo mu yẹn. Ìgbà tó yá ẹ tún ní pé ẹ fẹ́ ṣe papọ̀ fún wa ní wẹ́mà. Mo wá sí wẹ́mà yẹn jẹ́ on the 3rd March 2026 ní yẹ yìí. So ọjọ́ yẹn first time tí màá wá sí ní auditorium yẹn. In fact, I was like, Ọlọ́run máa tóbi lọ́ba, mo dẹ̀ sọ fún Ọlọ́run pé Ọlọ́run àkọ́kọ́ fẹsẹ̀ mi tẹ̀ nínú ní auditorium ni ọdún mo ti máa wá sí old auditorium. Níwọ̀n bá ti mo dẹ́sẹ̀ wọ ní auditorium yìí, kí Ọlọ́run kó gbọ́ ẹ̀bẹ̀ àdúrà mi, mi ò fẹ́ wá lásán. Ìgbà tí mama tó ń pè, mo lè rántí lọ́jọ́ yẹn wọ́n wọ white gown lace lọ́wọ́. Gbogbo bá ṣe ń pè tó bá ń lọ tó ń bọ̀ lórí altar, èmi ó máa wò wọ́n pé ìwọ ìyá yìí ọmọ tán ló kù nínú oyin tẹ́ ti bí ìmí gba ti tèmi gba tẹ́ bọ́ sí tẹ gba microphone tẹ ní bóyá mo fún yín ní àwọn ọmọ ìyàwó mi tó yẹ kó bí àwọn tẹ ká bí mo fún yín ní èyí tó kù. Mo ní mo sọ bí ìbàdí pé mo ń bá yẹn sọ̀rọ̀, mo sọ jáde, mo ní ọmọ ewu ọmọ ètèmi ti gbà. Èyí kan sọ pé èyí kan pa mí níbi tí mo jókòó sí pé ọmọ ètèmi ti gbà. Mo ti gba ọmọ eléyìí náà omi ò àmọ́ ò tó bá kù ká máa pín ìyókù gbọ̀. Èmi ti kọ́kọ́ gbà fún ìyàlẹ́nu mi. Ọlọ́run máa ṣe mi máa mú oṣù ẹ̀jẹ̀. Nǹkan tí mo ṣe nígbà tí mo wá sí wẹ́mà ni pé tẹ bá ń rántí gbà tá a parí ẹ̀yìn kí gbogbo wa ká lọ sílé àánú, ká lọ daya díbẹ̀, ká sọ ohun tá a tún fẹ́ fún Ọlọ́run. Mo sunkún gan, mo sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ ni because mo mọ̀ yí pé my life rely on nǹkan tí mo wá lélẹ̀ yìí, nǹkan tó dẹ̀ gbé mi débi bí ni. Ẹni ká ṣa òkúta mẹ́ta ká jù sí ojú ọ̀nà kọ̀ọ̀kan. Ibi tí a fẹ́ káwọn ọmọ wa rìn kọjá pé ojú ọ̀nà tó dá o, ọ̀nà tó wà òkè tó ṣe pé yes, ta máa ń mọ̀ pé in future ọ̀nà yẹn ṣì máa wà òkè. Kì í ṣe àwọn sísẹ agboolé mo ṣe ṣàyẹn tán tó mọ òkúta mẹ́rin kan. Mo sá, mo ṣe délé inú omi tẹni ká mú yẹn, ká mú fún 9 days yẹn. Mo da òkúta yẹn síbẹ̀. Mo ti náà mo ṣì mú mi yan, mo kàn ń ṣèǹjì bọ́tù mi, màmá rẹ omi kún. Òkúta yẹn wà nínú ìsàlẹ̀ omi tí mo mu anytime tí máa ti jí láàárọ̀ láàárọ̀. Nǹkan tí mo kọ́kọ́ mọ́ ní gbèdò láàárọ̀, oògùn mi láàárọ̀ láàárọ̀ ni. Mo ti pẹ̀tẹ́ orúkọ Ọlọ́run já mi kulẹ̀. Ọlọ́run ti ń bá mi ìrìn àjò yìí. Mo sì gbàdúrà yìí pé Ọlọ́run tó bẹ̀rẹ̀ rẹ̀ àparí iṣẹ́ rẹ̀. Àmì ẹ ṣe gan, God bless you.
1: Ibi tí mo ti pàdé àwọn èèyàn lórí Facebook àti YouTube lánàá tí mo ní kí wọ́n mú ìsáná máa wá ní aago mẹ́fà láàárọ̀ yìí 6 a.m. ẹnìkan lè wà bẹ́ẹ̀ ni mo ti sọ fáwọn èèyàn lánàá. Ìwọ náà join wa, ẹ kàn mú ìsáná àti ànọ́yìn tí wọ́n ìtẹ́ ní lọ́wọ́. Mo sì sọ gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ nu sáfíìsì ní ọjọ́ Sunday tó láì ẹ múra. Èèyàn 5,000 ní agbára Ọlọ́run ni màá fi ànọ́yìn tí wọ́n ìlé lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí àti ń tá bẹ̀rẹ̀ sí fi ṣe lọ́jọ́ Monday.
2: Bàbá mi o, ẹ káàárọ̀ sá o, ẹ kú sí Olúwa o. Olúwa máa ṣagbára yín dọ̀tun o. Èmi ni ọmọ yín ní orí afẹ́fẹ́ o. Èmi náà ràánú gbà o. Mo jọ ìpẹ́ yín ní 2024 before my birthday. Ọlọ́run yọ sí mi wẹ́rẹ́ láti ọjọ́ tí mo ti wọ orí òkè ìyẹn. Mo tẹ orí òkè 7-7 ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀. Ọlọ́run yọ sí mi, mo rí àánú gbà. Bí mo ṣe ń tẹ orí òkè yẹn lọ́jọ́ yẹn ni mo ń sọ pé ìwọ Ọlọ́run. Nǹkan méje ni mo fẹ́ kí ìwọ Ọlọ́run orí òkè arúgbó ọjọ́ kó o ṣe fún mi. Ọlọ́run máa ṣe fún mi lórí ọmọ mi tó ń wáṣẹ́. Ọlọ́run máa jẹ́ wo agbára rẹ̀ níbi tí wọ́n ti sọ pé ó ti tá. Ohun rere máa wù jáde níbẹ̀. Ọlọ́run mi, mo bá tún pẹ̀ mo pin lọ sí ìjọyín tó wà lọ́ṣọ́gbó. Mo tún béèrè fún àánú lórí ọmọ yìí. Mo mọ̀ ráàánú gba. Mo mọ̀ ráàánú gba ọmọ yìí náà mọ̀ ráàánú gba. Ọlọ́run máa dàbíra. Ọlọ́run máa ṣèyanu nínú ayé wa. ọmọ ìríṣẹ́ o ní 2025 oríṣẹ́ ọlọ́run ṣe ìyanu ara ànúgbà mo bá tún bẹ̀rẹ̀ o tún kú number 2 o nínú hẹ́ẹ̀tì mi ọlọ́run jẹ́wọ́ ara rẹ̀ gbogbo tí mi ò ti lè ṣe tẹ́lẹ̀ èmi náà ti ń ṣe mo dúpẹ́ o láti ìgbà tí mo ti ń wá mi ò pa sẹ́wọ̀n sẹ́wọ̀n jẹ́ rí mi ò pa sẹ́wọ̀n sẹ́wọ̀n mo pa jẹ ní ẹ̀mejì ni mo pa sẹ́wọ̀n sẹ́wọ̀n jẹ́ láti 2024 ọ̀rẹ́ mọ́jẹ̀mú mi kò sí tẹ́ ní ká ṣe tágbára mi bá ka màá ṣe nítorí pé mo ti rìtáyà lẹ́nu iṣẹ́ mi ò dẹ̀ tí ì gba nǹkan kan lẹ́yìn ọwọ́ ìjọba ṣùgbọ́n gbogbo tágbára mi ká mò ń ṣe mi lè ṣe kí n máa wà sẹ́wọ̀n sẹ́wọ̀n nǹkan bá dẹ̀ ní ká ṣe ń bẹ̀ máa ṣe ọ̀rẹ́ abíẹ̀sì mo ṣe mo ṣàfihàn gbàdúrà lórí àwọn ọmọ mi mo ló èyí ọmọ mi tó èkejì olúwa dádìrà nínú ayé tiẹ̀ náà ọlọ́run tún ó rìlókèètì lọ sí canada pẹ̀lú ọmọ àti ìyàwó nínú àdúrà yìí náà ni ọlọ́run ṣe bẹbẹ nínú ọjọ́ arúgbó ọjọ́ tẹni ká dọ̀bálẹ̀ mo dọ̀bálẹ̀ mo fi passport wọn mo fi béèrè fún pé àníṣe canada tó ti ń lé látìgbà tó ti parí service ló ti ń lé ọlọ́run mà jẹ́rì agbára rẹ̀ ní 2026 yìí òun àti ìyàwó àtọmọ hàn ti lọ bẹ́ẹ̀ lèyí kékeré náà ìkẹyẹta tí mo ní òun náà ni last born ọlọ́run jẹ́rì ara rẹ̀ nínú ayé rẹ̀ náà òun náà ṣàríṣẹ́ kan òun náà ríṣẹ́ arúgbó ọjọ́ náà láti bẹ òun ló náà ti fẹnu ẹ̀ béèrè ajọ́ wà ní òun náà fẹnu ẹ̀ béèrè pé kọ́lọ́run ó ṣe iṣẹ́ fóun ọlọ́run dẹ̀ fún bó tiẹ̀ jẹ́ pé ó fìyẹn bẹ̀rẹ̀ ni tí mo nígbàgbọ́ pé iṣẹ́ tó tún ga jù yẹn lọ lọ́lọ́ máa ṣe nínú ayé ẹ̀ mo dúpẹ́ o mo wá ń jẹ àjẹ yóò mò ń jẹ àjẹ sẹ́kù àtọ̀ àti rìnà rí mi tẹ́lẹ̀ wọ́n wá ń rìnà rí mi wọ́n ń ṣe mí lóore wọ́n ń ṣe mí láàánú ọlọ́run arúgbó ọjọ́ ọlọ́run bàbá mi ọdẹkùnlé epaphras mo dúpẹ́ o áńgẹ́lì yín yọ sí mi o tó bá kù díẹ̀ kò tán báyìí ọlọ́run á ṣe ìyanu màá ráàánú gbà ni àwọn ọmọ mi ó ráàánú gbà ni olúwa mò ń bọ̀ wá dúpẹ́ o torí mo jẹ́jẹ́ nǹkan tí mo jẹ́jẹ́ nínú ọjọ́ sẹ́wọ̀n sẹ́wọ̀n wípé màá ṣe mò ń bọ̀ wá ṣe o tara yóò bá mi yọ̀ tí wọ́n á kí mi kú oríire lórí ọ̀rọ̀ náà ẹ ṣe mo dúpẹ́ bàbá mi mo mọ̀ lóore o iṣẹ́ yín ó máa pọ̀ sí o ẹ mọ̀ dàgbà sínú ara ẹ mọ̀ dàgbà sínú ẹ̀mí o ẹ̀mí yín ó gùn fún wa o ọlọ́run ó ṣe yín ní arúgbó wòlíì ẹ bá mi kí má máa o mo dúpẹ́ o mo ráàánú gbà o ọlọ́run yọ sí mi wẹ́rẹ́ o ẹ ṣ

0: Bàbá mi, orúkọ mi ni tèmi tó pẹ́ láti UK. Bàbá mi, ẹṣẹ́ orí mi náà ti lẹ́rìí o. Bó ṣe lẹni wípé àti last year ni mo ti ṣe wedding tí mo dẹ̀ jẹ́ ń já láti lóyún tí Ọlọ́run dẹ̀ ti ṣe. Bàbá mi ní May 4th ta ṣe pàdé àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ. Èmi náà wà ń bẹ tí mo join. Bàbá mi, àdúrà mi ti gbà. Bàbá mi lọ́wọ́lọ́wọ́ báyìí, mọ́ mi rè mí ló máa ń sọ̀rọ̀. Ẹ ti ní ká máa fi orúkọ ọmọ àwọn orúkọ tẹ́lẹ̀ ká sọ àwọn ọmọ wa. Ẹ ti ní ká máa fi pera wa. Àti ọjọ́ yẹn ni mo ti máa ń pe ara mi ní orúkọ yẹn. Mọ́ mi rè mo ti máa ń fọwọ́ ra ikùn mi pé ayé rè mí tètè má bọ. Bàbá mi, Ọlọ́run ti ṣe ire mi ti dé o. Bàbá mi, ẹ ṣe gan ni o.
1: Nice! Gbogbo ẹyin ọmọ Ọlọ́run bí ire ti ẹnu ó ṣe dé nìyẹn. Mo fi májẹ̀mú àti àṣẹ tọ tẹ́lẹ̀. Gbogbo ẹni tó gbọ́ mi láàárọ̀ ìkílẹ̀ ò tó sùn kí ire ẹ̀ ó dé, káyọ̀ ẹ̀ ó dé. Ẹ wo gbogbo bí testimony ṣe ń dún. Nǹkan kúnlẹ̀ ń bọ̀ bá tún dọ̀la màá tún tẹ̀síwájú nínú ẹ̀ ká tó wá wọ nǹkan míì lọ́lọ́la Sunday. Mo sì sọ gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ nínú sáfíìsì ní ọjọ́ Sunday tọ̀la yìí, ẹ múra. Èèyàn 5,000 ní agbára Ọlọ́run ni màá fi anointing ìlè lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí. Àti tá a bẹ̀rẹ̀ sí fi ṣe lọ́jọ́ Monday. Ìyẹn number one. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ní ìdá mẹ́wàá tó ní ọrẹ kan fi nǹkan kan ti àdúrà yìí láàárọ̀ yìí. Pé Ọlọ́run jọ mọ̀ọ́mọ̀ ṣe wíkẹ́ndì fẹ́mi náà. Inú mi ó dùn tí ẹ̀mí Ọlọ́run bá fi sí ọ nínú pé kò dá sí. Mú ìdá mẹ́wàá ẹ mú ọrẹ fi nǹkan kan support radio program yìí. Ẹ jẹ́ ń gbàdúrà account number tẹ́ san sílẹ̀ 1966 36 38 73 19 66 9 1 9 66 36 38 73. Comfort Life Mission International Access Bank. Bí ìyàn ò bá sì wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47. First Bank nìyẹn. Comfort Life Mission International ní ọ̀nà yóò tún gbé jáde. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí àti ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ máàkì wedding anniversary yín ní àyájọ́ òní báyìí lónìí Sátọ̀dẹ̀ ọjọ́ kẹtàlá. Ẹ wá kúnlẹ̀ kí n sọ tẹ́lẹ̀. Mo fẹ́ fi gbogbo ẹnu lanú lẹ̀ sọ báyìí pé ẹsẹ̀ bíbélì tá a kà lónìí ìwé òwe ni o. A ti parí ìwé Sáàmù lánàá. A wà múwe òwe lónìí. A múwe òwe chapter 1 títí wọ chapter 6. Proverbs chapter 1 títí wọ 6. Inú mi sì ń dádùn. Mo gbé ẹyin ọmọ Ọlọ́run tẹ́ ẹ máàkì birthday yín lónìí. Ẹ lọ gbé nǹkan rẹ ṣe o. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Ẹnìkan ni wo ni mo fẹ́ sọ testimony? 08081 71 65 66 Ẹ send the message yìí. Ire àtànú kọ́ báyìí. Olùfẹ́ ẹ jẹ́ mọ́ lórí YouTube.

0: jókè.
1: Olúwàgbà ọ̀fẹ́ wa.
2: Ah, Ọlọ́run ọlọ́jọ́ òní o. Ọba tó ní àṣẹ, ọba tí ń jẹ́ àṣẹ, ọba tí ń fàṣẹ sọ̀rọ̀, ọba tí ń fàṣẹ darí ayé, ọba tọ̀rọ̀ rẹ̀ jẹ́ àṣẹ, ọba tó gbogbo nípa rẹ̀ jẹ́ àṣẹ, Ọlọ́run kìkì àṣẹ, ọba tó ní gbogbo ògo. Olúwàgbà ọ̀fẹ́ wa. Gbogbo bí tó bá ti ń gbọ́ mi lákòókò yìí. Orúkọ mi ni Wòlíì I.O. Ajílórí Àtàmátàsí, ilé-iṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusaders. CAC Àtàmátàsí. Kí Ọlọ́run bá gbé ibùdó agbára àánú ẹ̀kalẹ̀ sí olúwo tó wà lọ́nà tó gètè ẹgbẹ́dá nìbàdàn. Gbogbo ọjọ́ kẹwọ́ oṣù onímájẹ̀mú máa ń fún wa lórí ọ̀fẹ́. A máa ń ṣí bẹ̀, àwọn èèyàn gòkè níbẹ̀. Wọ́n wá rọwọ́ Ọlọ́run, wọ́n á ní ẹ̀rí. Prógíráàmù àná Friday. Àwọn èèyàn wá o. Ó wá kọ Ọlọ́run pàdé inú ayé mi gẹ́gẹ́ bí wòlíì. Èmi dẹ̀ máa ń sọ, màá ní kọ́ bá dọ́dọ̀ wòlíì. Ìwọ kọ́ ló máa sọ ohun tó bá wá. Ẹ̀mí mímọ́ yóò máa gbẹnu mi sọ ohun tó bá wá. Wọ́n wá lánàá. Àwọn èèyàn bọ́ ló ń pàdé. Mo ṣe wọlé tó ń jókòó. Lórí májẹ̀mú tú àṣírí ogun wọn. Àmọ́ kàn ní yé ohun tẹ́ ẹ sọ yìí. Òun nìkan làṣírí ẹ wà lọ́wọ́ ẹ. Àṣírí Ọlọ́run a máa wà pẹ̀lú àwọn wòlíì rẹ̀. Àwọn èèyàn lánàá wọ́n gbádùn Ọlọ́run nínú ayé mi gẹ́gẹ́ bí wòlíì. Gbogbo ohun tó pamọ́ ogun àṣírí. Gbogbo ohun tó le tí ọ̀tá fi ń jẹ múlíà. Ẹ̀mí má dẹ̀ gbẹnu mi tùtù ta. Wọ́n wá wò wípé ọgbọ́n ti la dá sí. Kì í sọgbọ́n mi. Oh my God, kì í sọgbọ́n mi o. Agbára Ọlọ́run. Ẹ kí n má bàa gbàgbé kí n tó máa tẹ̀síwájú. Àmọ́ ti ọ̀la Sunday yìí. Oh my God, àwọn tó bá wá àjọṣe sáfíìsì ni. Nínú sáfíìsì yẹn ni mo tún máa ní ìtorí wọn. Màá ní ìtọ́ wọn méjèèjì. Màá tún wá ní ìfi ẹsẹ̀ wọn. Ẹnìkan ní kí ni àṣírí ẹ̀. Òní wípé láti ọ̀la lọ. Gbogbo tó bá dọwọ́ lé abẹ́ ìṣiṣẹ́. Ibi tó yẹ kó ní kálukú nìde. Tí ògo yóò ti sọ, a lè rìn débẹ̀. Bẹ́ẹ̀ ni orí òní gbàbọ̀dé bá. Especially gbogbo àwọn tí ètò ń jà. Àwọn tí ilé ti ń ṣe ẹ̀ríkẹ́síṣẹ̀ kan. Tí wọ́n fọ̀rọ̀ wá mi lẹ́nu wò. Wọ́n níta ló máa ṣe gómìnà ní ìpínlẹ̀ kan. Mo ní bàbá rẹ lórúkọ. Ó mọ̀ bí orúkọ dídì. Ó tún dé orúkọ bàbá ẹ̀ gan. Mo ní àmọ́ èpè. Tí ó ti àfẹ́kẹ́ ayé bàbá náà. Ó wà lórí ayé ẹni yìí. Ó ti yẹ kó ti di gómìnà sẹ́yìn. Wọ́n ti gbàpọ̀ sí ìbò. Orí ọ̀fẹ́ wà fún àwọn alágbára káwọ́ sí lẹ́yìn. Ṣùgbọ́n kò lè jẹ nítorí wípé ìkẹ̀kẹ́ wà nínú ìrìnàjò. Ẹnìkan gbọ́dọ̀ olúwa. Èpè àtìrandé ìran. Èpè abínibí. Èpè àgàbàgbà. Èpè ànínàkò. Níyà kàáìkà kóríà. Èpè yẹn kákò lórí wa. Èpè yẹn kákò lórí wa. Èpè yẹn kákò lórí wa. Ẹni yìí ò bímọ rí. Ìkọkùnrin ẹ ò tiẹ̀ ṣiṣẹ́ dáadáa. Ọkọ̀ burúkú ń bẹ lára rẹ̀. Onímájẹ̀mú lòun fẹ́ wú ẹ̀sà. Ó lòun fẹ́ tú ogun rẹ̀ kúrò láyé rẹ̀. Ó my God, Ọlọ́run bá yọ wá lọ́la. Olúwo lọ́nà tó gbèsè gbẹ́dá. Ní ọ̀la Sunday ni o. Ẹnìkan ní ọjọ́ Tuesday kọ́. Ní Abẹ́kúta. Ní Láfẹ́wá. Láfẹ́wá. Láfẹ́wá. Ní Abẹ́kúta. Ní Níṣàbíọ̀. Níṣàbíọ̀. Fún ọ̀lẹ́gbẹ̀lẹ́ aago mẹ́sàn-án sí aago méjìlá. So wákàtí mẹ́ta yẹn. Olúwa ní kí wá fi ṣe káńsẹ́lì fáwọn ìyàtọ̀. Gbogbo àwọn tíṣẹ́ wọn ti dàrú. Àwọn tí ò ti ẹ̀yẹ wọn mọ́. Àwọn tí ò mọ̀ bí tọ́mọ yẹn. Olúwa sọ wípé ẹnìkan wà ní Abẹ́kúta mẹ́ta. Ohun tó ń ṣẹlẹ̀ sí ó ti kọjá ogbó yẹ. Àwọn ẹ̀mí kẹ́kẹ́ ń disọ́pù ẹ̀. Wọ́n kàn wá wọ́n kàn máa dààmú àgọ́ ara ẹ̀. Olúwa ní pé kí wọ́n àná ẹ̀. Ìdè fún àṣírí tó wà ní ogun yẹn. Yẹn lẹ́nu nìkan wà. Òfo ló mú lórí ohun tó bá dọ́ wọlé. Àgàgà lórí ọ̀rọ̀ òṣèlú. Olúwa ní kí n torí tẹ wà. Ní Abẹ́kúta. Ní ọjọ́ Tuesday ni o. Tí ọ̀la Sunday. Sáfíìsì wà. Prayer wà. Ìsọtẹ́lẹ̀ wà. Ìgbọ́wọ́lé lórí wà. Anointi wà. Ó mọ̀ pọ̀ lọ́la yóò. Olúwo lọ́nà tó dé tẹ́gbẹ́dá. Ní Ìbàdàn bí báyìí. Ìgbèsè yẹn pọ̀. Lórí ká sì fi àṣiṣẹ́. Lórí àsọ̀pláì àsọ̀pláì. Lórí kọ́ntrátì kò ṣe kọ́ntrátì. Kò tiẹ̀ yí ọmọ. Onímájẹ̀mú ló fẹ́ dá sọ. Àṣírí kan wà tí ò yí ọ. Bí àṣọ ẹ̀tọ́ fi jẹ́ wípé èèyàn nílò wòlíì. Àwọn ogun kan wà kò lè ṣẹ́. Àti tó bá rí wòlíì. Ẹ jẹ́ lọ́dún kọ́lọ́wọ́ ọba tó ń bá wa ṣe. Tó tú àṣírí ogun fún wa. Tí gbogbo ẹ fi ń bọ̀. Wà á gbé ọwọ́ rẹ̀ sókè. Wà á kàn sí ògo ògo ògo. ti ọba tó ní àṣẹ àti agbára óyá ó. Jésù olúwa wa wá tẹ̀lé rẹ̀ bá sọ pé alágbàwí mi ò aláṣẹ ayé àtọ̀nà àtẹ̀dá àti àṣẹ̀dá mo ti dé o wá gbàdúrà mi ìrọ́nà àbáyọ kẹ́mi náà ròyìn ìròyìn ayọ̀ ni ìròyìn ògo ìfẹ́ ròyìn ṣe eré gbà fún mi kórí bẹ́ẹ̀ ògo ni fọ́nà lókè ọ̀ jésù olúwa wa kí á tẹ̀lé bàbá yìí wà á kúlẹ̀ṣẹ̀ méjèèjì wà wá dọwọ́ méjèèjì sílẹ̀ wà wá fi orí balẹ̀ bí àwọn angẹ́lì ṣe ń forí balẹ̀ kọ́ forí balẹ̀ wà á ké mímọ́ mímọ́ mímọ́ sórí ọlọ́run gbogbo yá o mímọ́ sórí ọlọ́run àwọn ọmọ ogun. Níbo ló ti ń gbọ́ mi lákòókò yìí o bá mi pé àwọn èèyàn kan súnmọ́ bí àmọ̀ tó ti rán mi níṣẹ́ fún iye àwọn tó bá létí láti gbọ́ èmi máa ń sọ fún àwọn ènìyàn èmi ò kì í ṣoníwàásù o ìránṣẹ́ ni mi alóore ni mi o mẹ́sẹ̀ńjà ni mi o ọlọ́run a máa rán mi sí àwọn ènìyàn nígbà tó bá ṣe tán láti jẹ́ kí àwọn ènìyàn bọ́ kúrò nínú ogun mọ́mì wo bí yìí tí ogun bá di pé kò ṣe iṣẹ́ mọ́ tí ènìyàn ti lo gbogbo ọgbọ́n gbogbo òye rẹ̀ tí gbogbo ìgbìyànjú bá fẹ́ bọ́ sí òfo ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnìyẹn ìgbésẹ̀ wo ló ti gbé ọ̀nà wo ló gbé gbà ọgbọ́n orí nìkan ló mọ̀ wá ń bẹ̀ tó bá fi ẹ̀mí wò ó wà á rí wípé kì í ṣọlọ́run o mo gbọ̀dúà ìwà tèmi ò ní ṣe ẹsẹ̀ dé mo náà ní ṣe ẹsẹ̀ dé àwọn kan wá ti abẹ́ṣẹ́ rẹ̀ṣẹ̀ mi lórí ọ̀rọ̀ ṣe márèjì kò ṣe márèjì ìgbéyàwó aláìní tó ń lọ millions of naira oh my god ó ti dàrú o ó mà ti dàrú o gbogbo ibi tán sáde òfo ló padà jáde ẹ wá gbọ́ mi sà ẹ jẹ́ kí n sáré béèrè ìbéèrè yìí o ọkọ àtìyàwó tó padà gúnra wọn lọ́bẹ̀ ṣé ètò ọlọ́run ló dé wọn bẹ̀ ẹjọ́ ilé tó lùyàwó ẹ̀ pa sí ọwọ́ ọlọ́run náà ni ilé ìgbéyàwó tó padà tú ká sí onímájẹ̀mú ló dé wọn jẹ mo gbẹ̀dúà tàbí ìgbéyàwó ẹ̀ wà nínú ìṣòro ìṣòro yẹn tán lónìí ìdààmú yẹn tán lónìí ìṣòro yẹn tán lónìí ìdààmú yẹn tán lónìí ìdàndé mo fi hàn ẹ jẹ́ sáré lo ìyá àtẹ̀sánkù mọ́ mi nígbà tí wọ́n dé tí wọ́n ìyá ìyàwó bẹ̀rẹ̀ sí bá mi sọ̀rọ̀ mo ní màmá ìgbéyàwó tẹ́ ẹ ṣe ọlọ́run ò dẹ̀ lọ́wọ́ sí o ó ń dájú ẹ má sọ bẹ́ẹ̀ ó níbi mẹ́rin ló ti lọ gbẹ̀dúà pásítọ̀ ṣọ́ọ̀ṣì àwọn gbẹ̀dúà sí ó tún ní ajíhìnrere kan tó tún gùdù gan ó máa speak in tongues òun náà gbẹ̀dúà sí òun tún lọ sọ́dọ̀ pásítọ̀ kan òun mórúkọ àwọn méjèèjì lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbéyàwó tún ká mo ní mọ́ mi ẹni ẹ̀rọ tó pọ̀ mà wò ní ìyàtọ̀ sí pásítọ̀ mo sọ̀rọ̀ kan lánàá mo ní we have five fold ministry ìpín márùn-ún ni wọ́n pín wá sí òkè ọya tí mo ti wá evangelist ò ní ìgbà kan kò ní pásítọ̀ tó bá sọ pé pásítọ̀ sososo a nílò evangelist sososo ajíhìnrere lò apọ́sù ò ní jẹ́ńtò ní wòlíì tó bá ní prophet sososo a ní sọ́rọ̀ àmọ́ apọ́sù tó bá dẹ̀ jẹ́ pásítọ̀ ní adam ní pásítọ̀ mo dé bí o mo dé lẹ̀ yorùbá ló jẹ́ pé gbogbo ẹni bá ti dá ṣọ́ọ̀tì kalẹ̀ ni gbogbo wọn di wòlíì no kì í doyè wòlíì wọn kì í doyè wòlíì a máa ń bí wòlíì ni a máa ń bí ni ẹ̀bùn àmútọ̀run wà ní ìpè àtọ̀run wà ní wòlíì kì í ṣe pé àwọn ẹ̀ṣẹ̀ wá tọ owó wòlíì lé lórí ló wá di wòlíì rárá o confirmation wọ́n máa ń fi òróró ṣe fún wòlíì wòlíì máa ń dàgbà láti kékeré wá ní kì í ṣe pé èèyàn ṣe ẹ̀dá tọ́ọ̀tì kalẹ̀ àwa ṣe ń pè ní wòlíì oh my god mama o dadi contract ọjọ́ sí kẹgbà tó di gbèsè wòlíì wo ló sọ fún yín pé kẹgbà gbogbo ogun tẹ̀ ń fèsì wòlíì wo ló sọ pé báyìí ni kẹ́ ẹ ṣe rẹ̀ ẹ ti ní ìsì ẹ mọ́ra èmi máa ń sọ pé tọ́ ọba dọ́dọ̀ wòlíì kò yẹ kó jẹ́ wọ́n ló sọ tó bá wa tí wòlíì ni wípé tọ́ ọba ti dé bẹ́ẹ̀ yóò wá gbàdúà ogun tó o ní ibi tó gún gbà wá ìgbésẹ̀ tó o gbé ti wòlíì nìyẹn oh my god àmọ́ tó bá ti dé àárín méjì ìtọ́ni máa wá ó dà bọ́rọ̀ ṣe rírè ẹ tẹ̀síwájú bẹ́ẹ̀ lolú ọlọ́run àwọn ọmọ ogun ti wòlíì nìyẹn Mama yẹni ha. Mo ni se ti contradiction wa.
0: Eh.
2: Wa le joko ati yawo.
0: Eh.
2: E tun gbe eleyi o. To ba ti gori.
0: Eh.
2: To ba ti wa je wuli ni nitoto. Ti okunrin ati obinrin yen ba ti bara won lopo. To ba dodo wuli.
0: Eh.
2: Wuli le so fe pe o da. Idi re e je ti joda po. E je ti da po. Omo loku ti won ma ma ri.
0: Eni
2: kan wa ni to ba wa ri be. Ki no wa le se ibi to ti nilu agba wuli ni. Ashiri kotuwa, sofi wadi isi, ki ero ude ni shele. Ero ma shele o, mama yani kilashi, hegbo mi, kilashi. Tomba kia ikuli tanye, aga wuli luku tole dam. Awa oba meta kyo mani, nilu iwe awa oba keji, ori e keta, niba ti di oramu, oma abu ti baya si joba lori israeli, nyani samaria, ni odu keji di logu ji, osofa ti oba juda. Ewa adu oba so joba di odu meji la, ama kilo shele. Jẹ́rí kó ṣe búburú níwájú ọlọ́run. Ó wá pé jù ó sápàtì mọ́ra. Kó wá bá ń lọ sí ojú ogun. Nítorí pé Moabu ó ń sin àgùntàn. Ó fi sọ ọ̀kẹ́ márùn-ún ọ̀dọ́ àgùntàn. Àti ọ̀kẹ́ márùn-ún àgbò irun fún ọba Ísírẹ́lì. Kò wá sán mọ́. Kò sán o. Sọ nígbà tí Ahabu kú. Ọba Moabu wá ṣọ̀tẹ̀ sọ́ba Ísírẹ́lì. Kò wá sán mẹ́bà mú lọ ogun o. Ó wá pe ọba Edomu mọ́ra. Àwọn náà pè ní ọba Edomu. Edomu ni ìran ọmọ Esau. Oh my God, ó wá pè mọ́ra. Ó wá ní ó yẹ káwọn lọ jẹun lọ jago. Wọ́n fẹ́ lọ bá Moabu jago. Nígbà tí wọ́n wá gbéra, gbogbo calculation ọgbọ́n ìwé wọ́n ti lò. Gbogbo ìmọ̀ àti òye wọ́n ti lò. Wọ́n dà ní méjì, ìṣòro bá dé. Mọ́mì, ìṣòro mọ̀ dé o. Ìṣòro mọ̀ dé o. Nígbà tí wọ́n dé àjèjò Edomu tó bá dé verse 9 oníbẹ̀rẹ̀ ni ọba Israẹl lọ àti ọba Juda àti ọba Edomu nígbà tí wọ́n ní àyíká ní ìjọ méje omi kò sì sí níbẹ̀ fún àwọn ogun àti fún ẹranko tí wọ́n tọ̀ lẹ́yìn. Wọ́n dà ní méje kẹ́tọ́ mọ̀ pé ṣòrodé. Dádì ẹ̀yìn náà ti dà ní méje kẹ́tọ́ mọ̀ pé ṣòrodé. Ọkú. Ẹ ti dá ilé gbogbo ẹwà dojúrú. Ọ̀rọ̀ bísà yóò bọ́ sí. Owó tẹ̀ lọ́yà ti dojúrú ó ti di gbèsè. Bísẹ̀sì yẹn ti fọ́jú pọ̀. Táwọn ni ẹ̀tẹ̀ wọ́ bọ̀. Wòlíì wo la rán sí. Abájọ sí ṣòro pọ̀. Abájọ sí gbogbo ẹ̀ fọ́jú pọ̀. Nígbà tó wà lè tọ́. Nígbà tó débà tẹ̀. Ọbẹ̀ sẹ̀lú pé ó ṣe é. Tí olúwa fi pe àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí jọ. Láti fi wọ́n lé mú àbù lọ́wọ́. Ọlọ́run kọ́ ló pè wọ́n jọ o. Láti fi wọ́n lé mú àbù lọ́wọ́. Wọ́n béèrè sí o. Wọ́n àwọ̀ ọkàn ọlọ́run o. Ẹ bá mi béèrè ẹ lọ ká. Ìyá ọba kejì orí ẹ̀kẹta. Ẹkún láti ẹsẹ̀ ìkíní. Níbo ni wòlíì ti sọ̀rọ̀? Ọgbọ́n orí wọn náà lò bẹ́yìn náà ṣe lọ gbọ́ orí yín sà. Ẹ pásítọ̀ ní lẹ́kàn lọ sọ fún. Ọ̀tọ̀ níṣẹ́ pásítọ̀. Pásítọ̀ lolùsọ àgùntàn. Oníwàásùn. Àti títà akọ́nilẹ́kọ̀ọ́. Evangelist oní ìrere. Apọ́stù alákòóso ìjọ. Kí ni wòlíì? Àwọn ni ìmọ́lẹ̀ tí ń tọ́ ni sọ́mà. Ìran wòlíì ló máa ń sọ pé báyìí ni ká ṣe
0: lẹ́mà.
2: Tó bá ti dójú ẹ̀ tán, wòlíì ló kù tí ó ṣiṣẹ́. Ẹnu mi dùn òran ọ̀rọ̀ wòlíì o. Mo mọ̀ wá tún ṣe òran ọ̀rọ̀ wòlíì o. Mo mọ àdúrà pé òran ọ̀rọ̀ wòlíì o. My God. Pé èèyàn kan mà dúrà pé kò pé ní wòlíì ni mo sọ. Ìpè àbímọ́ láti kékeré ni wòlíì. Ẹnìkan ní bóun lẹ ṣe mọ̀. Mo sọ̀rọ̀ kan fẹ́rẹ̀ kan lọ́jọ́ kan hó rẹ̀ nìjọ. Mo ní mo kéré tí mo fi ń ìran. Ṣùgbọ́n mi ò mọ bí ìran. Lọ ka ìwé tí wọ́n pè ní First Samuel. Tó bá ka chapter 3
0: ẹ̀.
2: Wàá rí pé Samuel. Ọlọ́run ti ń bá sọ̀rọ̀. Ọlọ́run ti ń pè é. Ṣùgbọ́n kò tètè ní ìtumọ̀. Kò yé dáadáa. Anglican ni background mi. Mi ò tètè mọ pé ìran. Màá tún máa bá mi wíjọ́. Ọ̀sìn tí mo bá àbájú Bólúgbàlà sọ̀rọ̀. Ọ̀sìn tí bàbá mi ti mọ tí olúwọlé ọbádàrí àpọ́sù. Ní òkè àgbà nílé Ṣalára o. Kò í wòlíì wòlíì wòlíì. Wòlíì ni ọmọ o wòlíì ni ore o. Ṣé n sáà ti sí bẹ́rẹ̀ fún? Ọ̀sìn tí mo rí àánú gbà. Mo mọ pásítọ̀ sẹ̀lẹ̀. Oh my God. Tí bàbá bílẹ̀ òní ọ̀ṣọ́pà. Tọ́tọ̀ ó lé mi lórí. Ìyàwó nìyẹn náà. Ní etí ìsìn máa ń
0: sìn.
2: Wòlíì. Ẹ̀bùn mi. Àbímọ́ ni. Mo gba abẹ́ àwọn wòlíì rìn gan o. Ṣé bàbá kì í ẹ̀ láfẹ́ sọ? Ṣé àkẹ́dẹ́ kan pàṣẹ àti náà? Àbáwọn àgbààgbà wòlíì kan ṣe confirmation. Bí bàbá pọ̀ ọmọ àforí kan bá dùn. Àwọn ìránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́. Kì í ṣe pa adá ṣọ́ọ̀ṣì kalẹ̀. Aṣèlédi wòlíì. Ẹ̀rọ tí à ń ṣe lélẹ́yìn. Kẹ́lò tó bá ti wá dá ṣọ́ọ̀ṣì. Àwa di apọ́sù prọfẹ̀tì dọ́kítọ̀ evangelist. Gbogbo ẹ̀ Wòlíì wà lọ́tọ̀, pásítọ̀ wà lọ́tọ̀, oh my
0: God,
2: bí bá sọ kílé kan fún ẹlòmí ò nílé gbàgbọ́ o, àfi tó bá rí ìwé ẹ̀rí ni o, bí bá sọ fẹ́ pé full time training and ordained minister pastor ni mí kọ́, fẹ́ẹ̀tì ni wọ́n pè ní greater works, under bishop Adeoye láti ṣe, bàbá bishop Adeoye teacher ni wọ́n tó di kọ́, bí bàbá rẹ̀ bá ṣe wá sùn ìyàmọ́ àdẹ̀ máa ṣẹlẹ̀, bàbá ìgbélé àkànní kọ́ onígbòkò, teacher of the world ni wọ́n, ẹ wo iye ẹ̀mí tí wọ́n gbà, òṣìgbà tó bá ṣe ààrẹ ní wòlíì, tó bá fi ṣe àwọn èèyàn lọ, bọ́ ọba dọ́dọ̀ wòlíì, kí ni iṣẹ́ wòlíì, bọ́ ọba ti dé wẹ́ẹ̀ lájú ẹ̀ kó gbẹ̀dúrà fún ẹ, ogun tó bá dẹ̀ ní, kó dẹ̀ máa sọ, ìgbésẹ̀ tó dẹ̀ máa gbé, kó dẹ̀ máa sọ, ẹ bí àwọn tó wá sí olúwo, ní àná ni àtàmátàlè, bí mo ṣe ń sọ̀rọ̀ wọn máa gbọ́, ó wọn á mọ̀ wípé nítòótọ́, mo mọ̀ pé wọ́n máa sọ fún àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yín pé wòlíì nítòótọ́ ìwọ kọ́ ló sọ tó bá wà, ẹ̀mí mọ́nú máa máa tó àṣìṣe ogun, my God, nígbà tí àwọn ọba mẹ́ta yẹn, kò wọ́n bẹ́ẹ̀rẹ̀ wọ́n ti ju ojú ogun, ni omi bá tán, gbogbo nǹkan ti wá bẹ̀rù, nígbà tó di àárín kan, Jòsáfà ti wá ti gbé ní verse 11, ìyá àwọn ọba kejì orí ẹ̀kẹta, verse 11, ẹ̀gbọ́n tó sọ ni, Jòsáfà ti rí pé kò wá sí wòlíì olúwa kan níhìn-ín, tí àwọn ẹ̀bá ti ọ̀dọ́ rẹ̀ béèrè lọ́wọ́ olúwa, ọ̀kan nínú àwọn ìránṣẹ́ ọba ẹ̀ṣẹ̀ níbi àwọn wípé Elisha ọmọ Sáfàtì tí ń tún omi sí ọwọ́ Elijah ó ń bẹ níhìn-ín, wọ́n bí kí a máa béèrè pé wòlíì ìdà. Fọ́ọ̀bá fẹ́ kó gun yín fẹ́ mọ̀ bá ṣeré rẹ̀, jókòó sílé, máa gba yí, ṣùgbọ́n bí iye rẹ̀ bá ṣí, wà á mọ̀ wípé èèyàn máa ń dìde wá wòlíì lọ, wòlíì ò ní wá bẹ ilé, ìwọ ló wá bá wòlíì, mọ̀ jókòó lé lọ́dà, àwọn mi sí ọ̀nì, olúwo ló ń bọ̀ lọ́nà tó gé ti ẹgbẹ́ dá nínú Ìbàdàn, ẹ wá wo bí o, ẹ wo bí o, ibi tí mò ń lọ rèé o. Lẹ́yìn ìgbà tí wọ́n ránṣẹ́ sí Elisha, tí Elisha ti fi ọba Israẹli pa tán, tó ti yẹyẹ rẹ̀ tán, ó wá ní wẹ́ẹ́, ṣùgbọ́n ẹ lọ gbọ́ akọrin kan fún mi wá ní ìyìn, ó ṣe nígbà tí akọrin náà ń kọ orin lọ́wọ́, ẹ̀mí olúwa sì balẹ̀, ó sì rí pé báyìí ni olúwa wí, wáyé òní púpọ̀ ní àforífojì yìí, nítorí báyìí ni olúwa wí, bẹ́ẹ̀ ni kì yóò rí afẹ́fẹ́, bẹ́ẹ̀ ni ẹ̀yin kì yóò rí òjò, ṣùgbọ́n àfonífojì náà yóò kún fóònù kí ẹyin tó lè mú àti ẹyin àtẹwọn ọrọ sí yín àti ẹran yín oh my God ó ní ohun kíkiri ní èyí lójú ọlọrun nítòótọ́ olúwa tó wá sọ wípé owó ṣẹgun oh my God omi mọ̀yọ́ lágbède méjì mo gba alága tó máa bí àgbà tó ní lágbàtà ẹnìkan gbọ́ mi ní ìkórìtà mi tó ti dàrú yìí ọ̀nà àbáyọ máa yẹ dúpẹ́ ọ̀nà àbáyọ máa yẹ dúpẹ́ ọ̀nà àbáyọ máa yẹ dúpẹ́ a máa rọ́nà àbáyọ ogun máa ṣẹ́ ìdè máa já a máa rọ́nà àbáyọ kí ìdẹ ní mọ̀gbìn àwọn èèyàn mọ̀ ní ẹ̀rí o oh my God ẹ̀jẹ̀ káwọn èèyàn kan sọ fún wa.
1: Orúkọ mi Bọ́lá láti Ìlú. Ọ̀dà mi kan wá kó ní kòókò ó máa fún ní ọ̀gbà tí wá dé rẹ̀ ó kà fún ní ṣe ìṣèṣe. Àbúrò mi wá ń sọ fún mi pé ẹdúró mọ̀ pé ẹ̀gbọ́n yìí tọ́gbù mi fún owó nira rẹ̀ tó rẹ̀ lé fún yín lówó kò ní fún yín náírà kan báyìí. Ó ní fún mi ní 20,000 yìí yẹ́n wá ní pé wá pé òògùn ní mo lò ní là ní olówó mo ní àtàwọ́tà tí mò ń lọ o ipò omi rẹ̀ náà ni mò ń ṣe pé mi ò ń ṣàdúrà ọ̀rọ̀ o. O ní àìrọ́ ni kò dáhùn ní mo ní nǹkan tí mò ń pè mí ní olóòkè àtàwọ́tà tí mò ń lọ o. Ṣé wọ́n mọ̀ pé wọ́n dáhùn ní fún ọ ní 500? O ní nǹkan tó ń lò mo ní mi ò lóun kankan mo ní ọlọ́run ìpè àtàwọ́tà ti gbọ́ mi ò lọ ọ̀dún kankan. Bọ́dá wa yóò lè fi wọ́n ní àbá ìṣe ré láyé ó ṣe fún mi nìyẹn ó wá pè mí pé kí ni mo lò mo ní mi ò lóun kankan mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olókè ó ṣẹ́gun fún mi ń ṣèyanu nínú ayé mi.
3: Mo sọ nípa dáa tó ń bẹ nínú ẹjọ́ dáhùn èyí ni oṣù ẹ̀kẹjọ ní oṣù tó ń bọ̀ ìbùkún owó lájú tó fọkàn sí lọ ìwọ náà lọ nígbà rẹ.
2: Wọ́n á máa fọ́ gbà gbogbo òbí tó ń du ẹ̀bẹ̀ máa fọ́ gbà gbogbo òbí tó ń du ẹ̀ wọ́n wá porúkọ Jésù wá pe ẹ̀mí mọ́tẹ̀lẹ́ wá ní ọlọ́run àtàmátà sí òní sàn máa sàn gbà mí là máa là ó yà pàrí bá ti ṣe yá. Orúkọ Jésù orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí náà, ẹ̀jẹ̀ Jésù, ọlọ́run àtàmọ́tà tó, òdìbò, àti jàmílà, màánà, ọlọ́run àtàmọ́tà tó, òdìbò, àtọ́, jàmílà, màánà, ọlọ́run àtàmọ́tà tó, òdìbò, àtọ́, ní ọjà tó rí wọn sọ pẹ́kẹ́ lọ́nà àwọn ní orúkọ Jésù, ó yẹ agbára lórúkọ Jésù ẹsẹ̀ yìí gbé ìwòsàn gbé ìwòsàn gbé ìwòsàn bẹ́ẹ̀kì ẹ̀bá ìwà rí pé ọwọ́ kan ti débẹ̀ òṣìṣẹ́ máa rò lápá yẹn máa bẹ́ẹ̀dì ẹ̀yẹn yẹn yes máa bẹ́ẹ̀ ó yá bẹ̀ẹ̀ lórí ẹsẹ̀ yẹn kó máa díje pẹ̀lú ẹ̀ máa mú kankan dání mo sọ jáde ní orúkọ bàbá ọmọ àtẹ̀mí mọ́ lórúkọ Jésù ó yẹ gbá ìsúnkún gbogbo tó lè ṣiṣẹ́ rẹ̀ máa ṣe báyìí ẹwọ máa ṣe tó lè ṣe máa pẹ́lẹ̀ lórí ẹsẹ̀ kó máa rò lápá yẹn mo fẹ́ gbẹ ẹ̀rí ẹ̀ nìyẹn mo fẹ́ gbẹ ẹ̀rí ẹ̀ nìyẹn orúkọ jésù ọ̀rọ̀ rẹ̀ ṣe àtẹkàbà àárẹ̀ àkàtì màkà ogun yẹn ṣe olúwa ní kí n gbọ̀dọ̀ àwọn kan ṣe àìsàn ìgbowó lọ́wọ́ ẹlòmí àìsàn ìgbèsè ni mo sọ mi ò mọ owó àìsàn tó ń ṣe báyìí nípa ìnà lọ́sẹ̀ tó bẹ̀ ó yẹ bẹ́ẹ̀ ọ̀nà ńlá fún ọ̀nà ńlá fún àìsàn yẹn lọ ìgbèsè yẹn lọ àgbàdo yẹn lọ ọ̀nà ńlá a máa wọ́wọ́ sọ ìdá ni mo fi ẹyẹ ló kù tí mo fẹ́ gbà àmọ́ kí n tó gba ẹ̀rí ẹ̀ mo gbọ́ nǹkan kan nígbà tó lọ́wọ́ sọ wípé àwọn kan ṣe àìsàn ìgbèsè olúwa ni àwọn kan wà lónìí ọrẹ tí wọ́n fẹ́ san ó dàbí èdìdí ìbéèrè ìkànnì fún àwọn tó bá gbàgbọ́ ó ní iye àwọn tó gbàgbọ́ àwọn láti ẹgbẹ́ fúláàtì jẹ́ ọmọ ọlọ́run àtàwọn tó gborúkọ mímọ́ ẹ̀gbọ́ wò sà rí akata maria mo sọ agbára àwọn àgbà tó fi dínà ẹ̀rẹ̀ yẹn agbára yẹn tẹrí bá káwọn kan lówó dín mọ́ wọn báyìí ọ̀nà eré dín mẹ́lòmí ọ̀nà inú òyìnbó dín mẹ́lòmí olúwádìí ẹni kí n gbà tó ọrẹ tó fẹ́ san lénìí ọrẹ aṣínà ire tuntun ni sà mo dúró ní ilẹ̀ ibùdó agbára yìí láti sọ tẹ́lẹ̀ ọ̀nà tó dín ọ̀nà yẹn lọ wà ríran wò lénìí ní májàmú ní kó máa wago mẹ́rin àbọ̀ kéréjéjé lénìí olúwa sọ wípé ire àìrò tẹ́lẹ̀ àti ọ̀nà tó ti dín yẹn dẹ̀ máa là oh my god ìwé ẹ̀kúrónìkù kejì orí ogún ó ní tó bá gba ọlọ́run gbọ́ ó ní wàá fìdí ẹ̀ múlẹ̀ àmọ́ tí o bá gba wòlíì ẹ̀gbọ́n oníwàá ṣerere àkókò ìṣerere dé báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ gbogbo ìwọ tó máa fi ọrẹ rúbọ lẹ́nìí fún aṣínà àti àṣegèrè bí o ṣe rúbọ yẹn ní orúkọ jésù ó yẹ ìṣerere ọ̀nà tó ti dín yẹn ọ̀nà yẹn lọ mọ̀mọ́ yìí yanu lọ máa ṣe wọ́n ní gbẹ̀dọ̀ fún mọ̀mọ́ kan bí o ṣe rúbọ tiẹ̀ ní korú tàwọn ọmọ ẹgbẹ́ òní kìí ṣe tèèyàn gbogbo èèyàn tó mọ́tọ́ ọmọ olúwa ní korú bọ lẹ́nìí ẹgbẹ́ ọ̀sà gbogbo tó máa ń bí ìdílé lọ́wọ́ tó ń bọ ògùn ìdílé jẹ tó ń bá iṣẹ́ wọn jẹ mo sọ lè ní bó ṣe ń ṣe olúbọ yẹn ogun yẹn ṣe ẹ̀rọ náà báyọ̀ ha oh my god àká nọmbà wo ló fẹ́lò àtẹgbẹ̀rún méjì o àtẹgbẹ̀rún márùn àti mẹ́wàá o àtàwọn tó máa lo ẹgbẹ̀rún méjìlá èdìdí májẹ̀mú oṣù kejìlá yìí ẹ ṣe lè nìkan ohun tí ó ṣẹlẹ̀ báyìí lolúwa ọlọ́run ọmọ ogun wí gbogbo tó ti dìnà ní eré tí wọ́n tẹ̀lé ó yà kó sí àṣìṣe tí mo bá àká nọmbà wo ló fẹ́lò fún wọn tó wọn bá gbàgbọ́ ní sà olúwa ní nígbà tó bá fi jago mẹ́rin ó pọ̀ jáde olúwa ní nǹkan tó kan lẹ̀kùn fún tó ń béèrè á dẹ̀ tu ẹ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀tọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe sọ̀rọ̀ ni tolúwa ní káwọ̀ kan rúbọ̀ lọ́mọkùnrin kan kó ẹgbẹ̀rún márùn-ún ọwọ́ gbogbo yín lẹgbẹ́ ọmọkùnrin yẹn tó fi ṣe ìrúbọ ní ọjọ́ yẹn ó fi ṣe ìdíjú pẹ̀lú ọlọ́run ìgbà tó máa débi iṣẹ́ ẹ̀mọ tó ṣàṣẹlẹ̀ sí tọ́jà kan nínú òwúrọ̀ sì ń fẹ́ fún ní ẹ̀bùn tí yẹn dédé gbé kọ́kọ́rọ́ mọ́tò lé lọ́wọ́ tó wá sọ fọ́jà pé plank ni ọ̀gá ẹ̀ ń tàn ní plank ni ìṣe plank tọ́jà díẹ̀ dédé kọ ìwé tó fi lé lọ́wọ́ tó dẹ̀ gbé mọ́tò yẹn fún Camry gbogbo yín lẹ́gbọ́n náà àmẹ́ni tó tún kàn lénìí tó bá jẹ́wọ́ ní ire bẹ́ẹ̀ kan ó yá náwó síwájú ire yá tó bá jẹ́ pé o fẹ́ transfer ni ó yá ná fóònù yẹn síwájú a máa gbà á àṣẹ tí mo bẹ́ẹ̀
0: amú
2: ìdẹ̀ ni mo fi ṣe ká nọmba wọn fẹ́ lò yá kọ́lẹ̀ UBA
0: UBA
2: UBA
0: UBA
2: 10
0: 10
2: 24
0: 24
2: double 7
0: 77
2: 50
0: 60
2: 80 gbadada UBA ni o 10
0: 10
2: 24
0: 24
2: double 7
0: 77
2: 50
0: 50
2: 80 oruko to ma ri ni be Christ Artillery and Tamatasi ha gba kan no be le kan si 10
0: 24
4: gbogbo àwọn èèyàn tó bá ti ọrẹ sọpọ́tì lè
5: ní
4: ilẹ̀ kòórè tó ti tì
5: ó máa ṣíbà
4: àjẹ̀bàjẹ́ ìpínlẹ̀ ọ̀hún mo fẹ́ sọ tẹ́lẹ̀ sí ayé èèyàn
5: méje
4: èèyàn méje ni mo pé o méje àkọ́kọ́ ni o méje àkọ́kọ́ ni o tó lè fi ọrẹ tó dojú tó lè fi ràn wá lọ́wọ́ láti fi ṣe program táwọn èèyàn ó ti rí wò sójú ẹ̀ àti fi sílẹ̀ ẹ jẹ́ fẹ́ láka nọmba ẹlẹ́kọ̀ọ́ UBA ni o
5: UBA
4: 10 24 ẹyin kan fẹ sọ ẹrin yin mako ni whatsapp nọmba mi ba àti ẹyin méjì àkọkọ tẹ fi ọrẹ tó dojú support yẹ ẹgbọ nọmba nọmba yi
2: 07 07 33 14 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 ajilore atamata se prayer life. Not that go ajilore atamata se prayer life. So when you follow them, don't show the WhatsApp to me. All the fish are here. All the fish are testimony in the money. Then all the fish send the Azua. Then they take you. Then if you ask, you see prayer group. For now, the Maria Azua atamata se atabu atabu go. Don't WhatsApp number me. Not if you call the one later. Not if you. 070-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-
5: Ọ̀pọ̀ ẹ̀lẹ́gbọ́n fún ẹ̀mà, ayọ́kọ̀ ọ̀rọ̀ ọwọ́ ogun wò ní ìkẹ́ńpẹ́ nínú ìbàdàn. Ìjọba ló ń lọ. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to

gbirigbiri tari ohun la aye odo. Pẹ̀lẹ́ kùtù ó là á yí kòkò. Bàbá yí kòkò níyì tá a yí dó inú aláma bàjá o. Torí ìbá méjì kọ́ ọ́ dóndigi ìkòkò lamọ̀ ẹ̀ káàárọ̀.

kò sórí tá a kọrí kò sílù tá a lù rí ẹ pariwo ẹ̀yìn èèyàn ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ o gbá orí rẹ̀ mú obìnrin ló bí mi obìnrin níyàwó mi olúwa o má jẹun tààrọ̀ obìnrin rọrùn o ẹ sọ́dàdúrà.

kò sí ntí rẹ ẹrí wípé lẹ́sẹ̀ ntẹ̀lé bá ṣe máa tu àwọn kiri ìbá bá ti ń ṣàdúrà sísẹ́ẹ̀mù tí ó yẹ kí àwọn ọ̀yùn ọ̀ bá jáde ọ paná pi àtànkọ̀tàn àwa ṣe adé tó dúó bí bá bá kọ̀ lógi ẹnu ká àti fọ́ lẹ́kọ̀ọ́rọ́ àdúgbò o kò ní ṣúà kò ní rẹ̀wá láṣẹ lọ́wọ́ olódùmarè abala àmọ̀ràn lọ́kàn ẹja fúnra wa mọ̀ràn fún tààrọ̀ tòní bólè èdè ṣe ń lọ yìí ọlọ́njọ́ báwa dá sí. Pánsá òfúra pánsá jáná àjà òfúra àjájẹ bí olè ọba fúra o lè lóko bí eré bí àwàdà ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yìí ó ti di fíágan o Haúsá Ibo Yorùbá ẹja tẹra wa nú o ń bu ni kànda ti wọnú rẹ sí bíbélì wípé láàrin àwọn èèyàn mi ó ní ka èèyàn wà níbi tí nǹkan dé dúró yìí ó súwa o ẹ̀rù ń bà wá ń bo lọ̀gbàgbà ti búlẹ̀gbẹ̀ẹ́ bínú ọ̀bá láwo kò lè gòkè odò àti wípé bálejò bá mọ sàárẹ̀ àfọ́jú ọwọ́ nlé ti wà ńbẹ̀ ni o ẹ pera yín jọ ẹ tẹra yín nú ta ní ṣe bàbá àṣàlẹ̀ fáwọn èèyàn wọ̀nyí ò ń ṣe mí ọ̀ ń gbà mí bó la ṣe dúpẹ́ lọ ẹni tí ń ṣe ni títún gba ni mọ́mi gbóná bá ti dàpọ̀ mọ́mi tútù ọba òkè ní ọ̀yẹ́dú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn aráabí àwọn mọ̀ nígboyà o bí ẹ bá ṣèwà àbàjẹ́ tán wọ́n sì tún ya fídíò rẹ̀ ránṣẹ́ pé ẹ máa wo bí ọba ajẹ́ pín ẹ nígi lẹ́yìn ọgbà sọ́gbà àwọn òní ti wó ẹ jẹ́ kí sára o igi tó nípọn ni ẹ fẹ̀yìntì bẹ́yìn ọba rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ́ làárí kí wọ́n ṣe kàtà wọ́n tún ya fídíò rẹ̀ pé ẹ máa wo bí ẹ dùnyàn wọn a ya fídíò rẹ̀ bí ẹ ń jẹ wọn yà wọn a ya fídíò rẹ̀ ẹ̀yìn ìjọba gbogbo ntẹ ni a ṣe lórí ọ̀rọ̀ nẹ́tíwọ́ọ̀kì tá ń lò wípé bí nǹkan bá dà báhun náà lẹ́ fi máa mú wọn a tòtòtò a ṣe wàhálà mo lọ́wọ́ yọrí sí wọn a ní wọn máa hákì nǹkan bí ẹ bá ṣe nǹkan míì wọn a hákì ẹ ṣé yóò ṣe hákì ni àbí bò lè ọmọ sí wa o àbírú kí leléyìí àwọn agbẹ̀yìn bẹbọ jẹ́ ọlọ́run kó sí wọn nù òótọ́ làwọn ẹlẹ́sọ aláàbò ń gbìyànjú o àwọn agbẹ̀yìn bẹbọ jẹ́ tí ọ̀jẹ́ bọ́ dà ń kọ́ àwọn ẹlẹ́sọ ààbò ẹ̀wà ajé agbọ́ o ẹ̀jẹ̀ agbọ́ o ẹ̀jẹ̀ aṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ mọ gbogbo tí ń bẹ́ lẹ̀ yìí ẹ mọ jà á dáadáa àwọn ẹlẹ́sọ ààbò nìkan o ẹ̀jẹ̀ àjọṣe ojúlala kan fi sọrí ni o kájọ mójútó torí wípé n tó délẹ̀ yìí ká sọ́ra wa ká mọ̀ sọ́ra wa bá a bá lọ bìkan ká tètè dé bá a bá sì fẹ́ lọ bìkan nídájí ẹja máa wọ̀ tó wò sí ẹja lé ọmọ o kódà irú àwa tá ń jí lọ bí iṣẹ́ igan ọlọ́run là ń bẹ̀ odidi sáàmù kan mọ kọ́kọ́ kà kí n tó bóde lé pé olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláì ní mọ ká délẹ̀ tán pé ọlọ́run máa sọ́ mi lọ máa sọ́ mi bọ̀ bẹ́ẹ̀ mo tún wọ̀ tún wò sí kábíyèsí olódùmarè àmọ́ àdúpẹ́ o ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ a sọ́ra wa ọ̀rọ̀ tí ń bẹ́ lẹ̀ yìí ẹ mọ̀ jà á dáadọ́ ọdẹ àdúgbò nìkan ẹ jẹ́ kí gbogbo wa náà dọdẹ ara wa ládùúgbò kọ̀ọ̀kan àti wọlé àti ń jáde ẹja máa sọ wọn ẹja máa wò wọn ẹ wò ó àwa yóò bá ìtawà náà dápọ̀ ẹ pé ń sáwò bá a bá fẹ́ gbọdẹ lé alàgbà yorùbá kọ́ mọ́ bá a gbà bọ̀dì àwọn ará abílà àgbà àná ni ẹ dá sásá àní ẹ mú yányán àní wọn ò lè sọ
so de daada ebi kan ba ti ade ikeji o tele ekerin nbe ba iwo bi ko to won to bi mewa ko si nti en se odu ile atona eburu ri en mo won ba wa mo gbogbo etan won wa dobale a lori ki la wa se won ro kada wole won la won gba awon fo kada sise e si nwo won ran ah o kada to ba ti gbe di enu e abi to ba ti ri pe ko yo ba bi odan mara ma wule gun ma wule gun o okada ina ni e wole si alaata ma bi ma to ba n gbo kada bo bi e mo ye egbelegbe kuku so lopa ti o da won duro a mo ru iwe ase ti an fun won te je wi pe bo mo ba won kan ba se won je kuguya ba kan ba si se won ni won ma lo n to ya lenu ni pe beni kan ba mo be lo boyo fe lo re sayan ade abi ye se ayan ran bo lowo olopa ba te yo rojo re ama beyan ba gbe bajina tu lo to ba ti ja won ara abi yo ma ba ti e lo ni kabiyesi nbo la bara wa yi nbo la bara olohun gba wa o olohun gba wa o osuwa o osuwa o awon omo ti nbe ngbekun olohun ba wa tu won le olohun nikan loku anu nikan loku e je gbon soke I know me ti edun gbogbo awon ati muslimi ati kristiani ati gbogbo onisese adua po adua po kabiyesi loke orun na wa wo pe ha se tori awon omo ina ni e gbadua bayi oda mu ti gbo olohun o fun alesi ayo eja ma reti agbe si ayo nja won pa hun ore koni tan le alaro won wi won so koni tan nu mi lai lai ayo loguro ke kikowe ose si erosese sese sese ko

0: pẹ̀lú ẹ̀fẹ̀.
1: Ẹyẹ méje gẹ̀ẹ́sà ọjọ́ àbámẹ́ta Sátidé ní máa wáyé òun náà tún rè ó Abiodun ọmọjọ dádì mórí ọ̀nbẹ̀. Ẹ máa fọ́ káàkiri ẹ̀yìn èèyàn yòókù náà ẹ máa fọ́ káàkiri ẹjọ́ ta sílé kọ́ta sóko kí gbogbo ayé ọmọ gbọ́n. Ọgbọ́n ọlọ́gbọ́n rèé tí èjì apẹ àgbà ń wèrè sí ojú òpó dàálẹ̀ káwọn èèyàn bíi méje ọ wọlé pápápá aro kan tò ní bẹ́yìn ọ̀bá gbọ́ bí ìgbà téèyàn fi gbọ́n sọ̀gìrì ni ẹ káàárọ̀.
2: Báàmi ológun ro.
1: Ẹ máa rọra o ogún àtìyìn àmì o àtẹ̀yìn náà.
2: Taiwo ọmọ àjàó ogún àtìyìn láti wọ̀ fún lórúkọ mi o ẹ̀jẹ̀ aṣọ́ra fún kankan abẹ́ ni. Kankan bẹ́ẹ̀ ni ti bọ́ pọ́ ti pọ́ ń lù yìí wọ́n ń gba ilé lọ wa wọ́n ń fọ̀kadà gbé wa káàkiri wọ́n ń bá wa sáko wọ́n bá wa gbé kànga bí nǹkan bá ń ṣẹlẹ̀ tẹ́yìn tẹ́yìn yàtá wò lè ṣe ẹ̀pẹ́ ẹja lọ kí sàn ara bí.
1: Àwọn àwọn náà láfàá.
2: Kúlùkù náà sì kíyè sára láńlọ́ọ̀dù láńlẹ́dì tí wọ́n bá gbá yàn lé kọ́mẹ tí wọ́n gbà lé ládùúgbò téèyàn sì wà. Ilé kí wọn bá ti mọ tọmọ gbára tọmọ kí wọn fún ẹtọ ga dáadáa táàrin tí ń bẹnu ẹ.
1: Ká máa fura.
2: Kásàpẹrẹ wọn kankan bẹ́ẹ̀ ni ò ní ta wá o.
1: Àmì ẹ ṣeun.
2: Ogun àtìyìn láti wọ̀ fún ẹkú ètò.
1: Ẹ ṣeun bàbá. Ẹ kú ewu ọmọ ń bo lọ wà ìyá àbejì ń bo lọ wà. Hello. Kọ̀ wọlé o kọ̀ wọlé kọ̀ wọlé. Hello ẹ káàárọ̀ o. Àgbọ̀ o. Wọ́rẹ́ wọ̀rẹ́ wọ́rẹ́ tí kán jẹlé ọmọ bàbá lélẹ́rú bàbá kú lógún ọdún bàbá ẹnìkan ò lè gbé ni sìn. Ẹ lẹ́bẹ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o.
3: O ní sí ìwé ò ní pé ọ̀pá.
1: Ẹ kú ewu ọmọ ọmọ jẹ́rìí ẹ̀ tẹ̀lé ntẹ̀lé rẹ̀ máa ṣe.
3: Mọ tẹ kájákájá bá àwọn òní kí ọgbẹ́ tọmọ tọmọ.
1: Àṣẹ àṣẹ àtẹ̀yìn náà.
3: Wà lónìí débò ní bókun.
1: Àmì o àmì o.
3: O sì o ní kòkòrò burúkú.
1: Àmì àmì.
3: Wọ́n ti ní a máa fojú sọ́ọ́rí gbogbo ara ní kámẹ́ iṣẹ́ orí ìkankọ́. Ọlọ́run ní jẹ́ wo orí aṣẹ́ o.
1: Àmì o.
3: Ọlọ́run ó gbìjà wa o.
1: Àmì.
3: Bẹ́ẹ̀ ṣe kán náà lórí. Bá a bá rí òbẹ́ ẹgbẹ́ wa tí bá ń sọ dẹ. A gbẹ jùlẹ̀ ẹlòmíì látùkún dáàbò.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
3: Ọlọ́mọ kí ni ṣe.
1: Kò wá tán báyìí.
3: Ọlọ́run jẹ́ wo jí agbẹ́ àlè rí wàhálà o.
1: Àmì o.
3: Ẹ kú ewu ni
1: tukiri. Ẹ jẹ́ ń gbẹ́ nìkan láàyè sí kí ọ wá di pé àbọ̀ sí abala àrùkàn fún tòní. Ẹ káàárọ̀. 091-23-70-8675 Ẹ mọ̀ káàárọ̀ o.
2: Bàmí ológun rò.
1: Atakankan one.
2: Ẹ ní bàjẹ́.
1: Ẹ mọ̀ káàárọ̀. Àmì o.
2: Ẹ kú iṣẹ́ ìlú o kò ní bàjẹ́.
1: Àmì.
2: Ọ̀rọ̀ náà lẹ́ni sọ kalẹ̀ yìí. Lọ́pọ̀lọpọ̀ gbà ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan táwọn èèyàn wa àti kó dàbẹ́ ní pé kínní nígbà igun wọn ti ń plan ẹ̀ ti pẹ́ ni. Torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà lélẹ̀ nígbàgbọ́ wípé ó dàbẹ́ ní pé àwọn ni wọ́n lójoojú jù. Òun ló fà tó ti dàbí gbàyẹ páwọn èèyàn wa fi máa ń gbá wọn sí ìdí iṣẹ́ mọ́ bá ń ṣọ́lé mọ́ ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n nísìnyí ọ̀rọ̀ wa ti yí po.
1: Èsúró ti wá pàdídé ó ti ń lájà.
2: Ó ti pàdídá o. Ṣùgbọ́n gbogbo nǹkan tó dàbẹ́ ní pé tá a fi fọkàn balẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣé wọ́n retí ọjọ́ tí gbogbo ẹ̀ ó di kinní ni woro sí woro.
1: Tó.
2: Àsìkò náà so torí ìdí èyí àtúnṣe wá wà fáwa náà o káwa náà ka tún èrò wa pa
1: ká ní
2: èrò wa padà ká kíyèsára o ká mọ́ bàá fi aṣọ bò ká mọ́ra o.
1: Ẹ ṣeun
2: ẹ kú ètò.
1: Ẹ ṣeun. Ẹ jẹ́ fílẹ̀ bẹ́ẹ̀ torí pé àrùkan tòní ó horú he ó sì yẹ ká kẹ́kọ̀ọ́ ká kọ́gbọ́n ń bẹ̀ torí pé ọgbọ́n ọlọ́gbọ́n la pètò yìí ọgbọ́n ọlọ́gbọ́n sì rèé kè é jẹ́ apẹ àgbà ń wèrè. Ọmọ bàbá lélẹ́rú ẹmúrú kan gbọ́n bẹ̀ lẹ́tọ́ ọgbọ́n ọlọ́gbọ́n àárọ̀ Sátidé àwọn èèyàn gbégbó ẹ kò ṣeé gbé ológo máa gbọ́ olúmìdé Màádéyọ̀ ológo one. Àbílẹ̀ ayé ìta wà yìí kọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn àfikọ́ lọ́hún ọgbà wá ẹjẹ́ ìtàkùn kankan tọ́ra sìkò ọ̀bá wa sọ̀rẹ́. Àròkan àròkan àròkan ooo.

0: fún Ọlọ́run lókè ọ̀run.
1: Hallelujah.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù.
1: Àmì.
0: Ọlọ́run alágbára, bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà, mo dúpẹ́, mo sọ pé ẹ ṣe lórí ayé mi, lórí bàbá, lórí mọ̀mọ́. Kábíyèsí gba ọpẹ wa.
1: Àmì.
0: Adúpẹ́ fún ohun tẹ́ ẹ ti ṣe, adúpẹ́ fún ohun tẹ́ ẹ ń ṣe lọ́wọ́lọ́, adúpẹ́ fún ohun tẹ́ ẹ máa ṣe, adúpẹ́ ìṣẹ́gun lójú orun, lójú àlá. Kábíyèsí gba ọpẹ wa.
1: Àmì.
0: Mo gbàdúà ìran òdì àlá òdì ẹ̀jẹ̀ Jésù parẹ́.
1: Àmì Jésù Kristì.
0: Ìran rere àlá rere kó wá sí ìmúṣẹ.
1: Àmì.
0: Ọkàn rẹ gba ìsọjí.
1: Àmì Jésù.
0: Ẹ̀mí inú rẹ gba ìsọjí.
1: Àmì Jésù Kristì.
0: Gbogbo ohun ìbọ̀dè lórí ẹ lágọ̀ọ́ ara rẹ kó bá iná jáde.
1: Àmì Jésù Kristì.
0: Ìtúsílẹ̀ dé.
1: Àmì.
0: Ìdáde dé.
1: Àmì.
0: Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lòdì nínú àgọ́ ara rẹ òpin kó dé bá.
1: Àmì Jésù Kristì.
0: Àlàáfíà ọmọládé àlàáfíà kó wọnú ìpín àti ìṣẹ̀lẹ̀ lọ.
1: Àmì Jésù Kristì.
0: Gba ìwòsàn ẹ̀mí.
1: Àmì.
0: Gba ìwòsàn ọkàn.
1: Àmì.
0: Gba ìwòsàn ara.
1: Àmì.
0: Bá a ṣe sọnù kìkì orúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí.
1: Àmì
0: Jésù. Mo ò ní ṣubú dẹrù ògonù.
1: Àmì Jésù Kristì.
0: Ayé ò ní sọ fún ọpọ́ tán.
1: Àmì.
0: Àdúrà rẹ ó sì gbà.
1: Àmì Jésù.
0: Jésù Olúwa wa.
1: Àmì.
0: Èmi ìránṣẹ́ Ọlọ́run alàyè tó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo lórí ara mi àti ẹ tí mo sì ń sọ tẹ́lẹ̀ tádùá ẹ sì ń gbà tó sì ń di ẹ̀rí fún ọ. Èmi ni wòlíì àti ajínrere J.O. Adéoyè ọmọ Jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ kìkì àṣẹ papa authority with God. Kí gbogbo ògo máa jẹ́ ti ẹni tó ní ayé àti ọ̀run. Kọ nọ́mbà yìí sílẹ̀ 08063490593. Ìdí tí mo fi máa ń pe nọ́mbà yẹn ń gbogbo gbà lọ́sọ̀ọ̀sẹ̀ ni pé ọ̀sọ̀ọ̀sẹ̀ làwọn èèyàn tuntun mí ń bá pàdé 08063490593. Nọ́mbà tí mo pè yẹn tẹ̀ sórí fóònù ẹ kò wá sọ látorí WhatsApp pé please add me. Àdẹ́ tí bá ti ṣe tán mo máa ń tún nọ́mbà yìí pé wọ́n á tún wá pe nọ́mbà ti fóònù tèmi. Ọ̀pọ̀lọpọ̀ nínú nọ́mbà fóònù tèmi náà máa ń sọ pé add me sí. No. Nọ́mbà ta fi ń pin rèé, ta fi ń pin ọ̀rọ̀ agbára. So, òun lẹ máa sọ pé add me sí olùwárán yìí lọ́wọ́. Ẹ jẹ́ àtẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ tí a ń ṣe. Àwọn ọ̀nà láti ní ìbápàdé agbára àjínde, ìbápàdé Jésù Ọlọ́run ìbápàdé, ìbápàdé ẹni tó ń jẹ́ ọ̀nà, ìbápàdé ẹni tó ń jẹ́ àjínde àti iyè. Àwọn ọ̀nà láti ní ìbápàdé nípa ṣíṣí ọkàn payá fún ọ̀rọ̀ iye àti ìfisíṣe rẹ̀. John 6:63.
1: Ẹ̀mí ní sọ ní di àyè.
0: Yes.
1: Ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín ẹ̀mí ni iye sì ni.
0: Bàbá Jésù ló ń sọ̀rọ̀ ń bí wọ́n ní ẹ̀mí ló ń sọ ní di àyè. Ara kò ní èrè kan. Ọ̀rọ̀ iye tó ń gbọ́ yìí náà ló ń sọ di àyè láti inú ẹ̀mí láti kúrò ní òkú láti di àlàyé. Àlàyé nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àlàyé nínú àdúrà gbígbà. Àlàyé nínú ìgbé ayé ìwà mímọ́ fún Ọlọ́run. Nínú jíjáde nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀. Nínú jíjáde nínú ìgbé ayé ìṣelòdì sí Ọlọ́run. Nínú jáde nínú ìgbé ayé àìgbọràn. Nínú jíjáde nínú ìgbé ayé. Nínú jíjáde nínú ìgbé ayé àìwúlò fún Ọlọ́run. Ó ní ẹ̀mí ní sọ ní di àyè. Ara kò ní èrè kan. Ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ yìí ẹ̀mí ni iye náà sì ni pẹ̀lú. Òun náà ló sì sọ ẹ̀mí ọkàn àtayé wa di àyè nínú àjínde àti iye. Kí ni ìwé James tá ń pè ní Jákọ́bù orí kìíní ẹsẹ̀ 22.
1: Ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà kí ó má sì ṣe olùgbọ́ nìkan kí ẹ má tan ara yín jẹ.
0: Gbogbo ẹ̀dá àlàyé tí ẹ ní orí ọ̀fẹ́ láti máa bá mi pàdé lọ́sọ̀ọ̀sẹ̀ àwọn ohun tí mò ń bá yín sọ kẹ́ ẹ jẹ́ olù ṣe ọ̀rọ̀ náà kó má jẹ́ olùgbọ́ nìkan kẹ́ ẹ mọ́ tanra yín jẹ. Mo ní kó o má bínú mọ́ kó o lè láyọ̀. Mo ní kó o má jà mọ́ kó o lè láyọ̀. Bàbá mo ní kẹ́ ẹ dáríji mọ̀mọ́ kẹ́ ẹ náà lè rí ìdáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run. Mọ̀mọ́ mo ní kẹ́ ẹ dáríji bàbá kẹ́ ẹ náà lè rí ìdáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run. Bákan náà ẹ̀yin ọmọ ẹ dáríji àwọn òbí yín kẹ́ ẹ náà lè rí ìdáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run. Àwọn kọ́nà fẹ́ ṣe ohun tán ṣe yẹn èṣù ló tì wọ́n ṣe lòdì. Bákan náà ẹ̀yin bàbá mọ̀mọ́ ẹ bá mi dáríji àwọn ọmọ yìí kẹ́ ẹ náà lè rí ìdáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run. Àwọn ọ̀rọ̀ tí mò ń bá yín sọ yìí mo fẹ́ kí o jẹ́ ẹni tó dáríji tó sì ń gbàgbé. Tí o bá lè dáríji ó rí inú àdúrà tí Jésù kọ́ wa bàbá wa ti ń bẹ Ọlọ́run. Ó ní dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá. Dandan ni pé tó o bá ti lè dáríjì ìwọ náà ó rí ìdáríjì gbà. àwọn ọ̀rọ̀ tí mò ń bá yín sọ iye ni ẹ̀mí sì ni pẹ̀lú mo sì fẹ́ kẹ́ ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà kì í ṣe olùgbọ́ nìkan lórúkọ Jésù ẹ ò ní jẹ̀bi ó fẹ́ kó wà ní wákàtí ìgbènijà láàárọ̀ yìí aago mẹ́jọ sí mẹ́wàá ni láàárọ̀ yìí bákan náà ìsìn gbogbo ẹ̀ka with God nìsín ti máa wáyé ṣùgbọ́n àkànṣe ìsìn ó wà ní orí ilẹ̀ agbára jínde òwúrọ̀ kùtù ìyanu àkànṣe ìpàdé ni òwúrọ̀ kùtù ìyanu láago mẹ́jọ àárọ̀ ni ìpàdé yẹn máa wáyé lórúkọ Jésù wà ní ìbápàdé bákan náà àwọn tó bá fẹ́ rí mi fún kánsẹ́lì tán fẹ́ bá kristi pàdé nínú ayé mi ọjọ́ monday mo máa ń ríyàn wà á ti dé kaago mẹ́wàá kó tó lù ọlọ́run fúnra rẹ̀ nípasẹ̀ mọ́ á sì mú ojútùú àtọ̀nà àbáyọ wá èyí tó wá ní agbára ẹ̀ ó ní ìṣòru èmi ò ṣetán kú ìṣòru iná àtagbára ìbẹ̀lẹ̀ yẹn ti ń di ènìyàn ọ̀tọ̀ tó ti ń da lágbára mo fẹ́ kí ìwọ náà tọ wò wà á mọ̀ pé rere ni olúwa mo tẹ̀síwájú nípa gbígba ẹ̀mí àjínde ẹ̀mí mímọ́ láàyè Rome 8:11.
1: ṣùgbọ́n bí ẹ̀mí ẹni tí ó jí jésù dìde kúrò nínú òkú bá ń gbé inú yín ẹni tó jí kristi jésù dìde kúrò nínú òkú yóò fi ẹ̀mí rẹ̀ tí ń gbé inú yín sọ ara kíkú yín di ààyè pẹ̀lú.
0: ìtumọ̀ ẹ ni pé jésù tí mo ní kó o gbà tí ń jẹ́ àjínde àti iyè wọ́n ní tí ẹ̀mí rẹ̀ bá ń gbénú wa yóò máa ṣiṣẹ́ agbára yóò máa ṣiṣẹ́ àmì yóò máa ṣiṣẹ́ ìyanu ẹ̀mí kristi yẹn yóò fún wa ní ìtọ́ni àti ìdarí gẹ́gẹ́ bí ìwé róòmù ṣe wípé iye àwọn tí à ń tọwọ́ ẹ̀mí mọ́ ṣamọ̀nà àwọn ní ń ṣe ọmọ ọlọ́run á tọwọ́ ẹ̀mí mọ́ ṣamọ̀nà rẹ á tọwọ́ ẹ̀mí mọ́ darí ẹ ò ní lè ṣinú rò ò ní lè ṣìwàwù ò ní lè ṣiṣẹ́ nípa ẹ̀mí kristi tó ń gbénú ẹ jù ní gbogbo ọ̀nà láti ní ẹ̀mí kristi jù báyìí lọ kó kúnnú ẹ kì í ṣe gbígbà láàbọ̀ gbígbà lódidi ọlọ́run yóò sì ràn lọ́wọ́ orúkọ Jésù ẹ̀mí kristi kó wọnú ẹ lọ di ènìyàn ọ̀tọ̀ di alágbára di ènìyàn ọ̀tọ̀ di alágbára lórúkọ Jésù ìdáwọ́lé ọlọ́run kó kọjá sáyé rẹ ó dẹni ìgbàlà ó dẹni tá a rà padà àríbidé sí nílùú ọba ọ̀run àdúrà ẹ sì gbà ojú òní tì ọ bó ṣe lọ dáríji ẹlòmíì kíwọ náà rí ìdáríji gbà bó ti lọ ṣàánú fẹ́ lòmíì kíwọ náà rí àánú gbà àdúrà rẹ ti gbà jésù olúwa wa kókó àdúrà ọlọ́run ọ̀rọ̀ ràn mí lọ́wọ́ láti jẹ́ olùṣe àwọn ọ̀rọ̀ tí mò ń gbọ́ yìí kí n má jẹ́ olù gbọ́ nìkan ṣùgbọ́n kí n jẹ́ olùṣe bí mo ti ń dáríjẹ lòmíì kémi náà rí ìdáríjì gbà fi gbàdúrà wákàtí ìgbènijà wọ́n gbàgbé aago mẹ́jọ sí mẹ́wàá lónìí ìsìn lọ́jọ́ sunday ìṣòru tó ti di gbajúgbajà tó ti dọjà àgbáyé lọ́jọ́ thursday gbọ́ phone number gbogbo ẹni tí fóònù yín bá ní whatsapp mo fẹ́ kẹ́ ẹ kọ nọ́mbà ẹ̀ sílẹ̀ 08063490593 08063490593
2: tàbí kẹ́ ẹ pé bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ sórí nọ́mbà yìí 08034005204 08034005204
3: èmi ò ṣetán kú I beg I no ready to die o alẹ́ mi ò ṣetán kú àyàmó logo mi gbọdọ̀ ṣẹ nínú ẹ̀mí gbogbo ni negative forces are the causes of accidents injuries and death not God use the stripes and the blood of Jesus to silence them this Thursday attend the vigil with the theme I am not ready to die Jesu Kristi ló sọ wípé èmi kọ́ ẹni kú kan wá gbagbára tó lò fi jẹun tọ́lọ̀ ní kò jẹ́ lókè pẹ̀ níṣòru èmi ò ṣetán kú lálẹ́ àlàmísì ọjọ́bọ̀ yìí lórí ilẹ̀ agbára àjínde
4: lẹ́yìn lẹ́po sókè àtijọ́
3: yóò po márosẹ̀ challenge sí wòrò nílùú
4: ibi tí ọba dáre tóyè lámì tọ́lọ́wẹ̀rẹ́ bá ṣẹ́dé padàgbà rẹ̀ rọ̀ sí bàbá àṣẹ kíkẹ́ ọ̀rọ̀ papa authority ọmọba bọ̀ taṣẹ tàmí tíyanú o
3: àjínde àti iye jésù ti gbẹ̀mí sí àkọ́tún ayẹkúdakúnù sínú ọlọ́tọ̀ wòlíì tó ṣe lóògùn àṣẹ ọ̀rọ̀ yìí wòlíì àjínre jẹ́wọ́ adéoyè jẹ́pì ọmọ jésù bàbá àṣẹ kíkẹ́ ọ̀rọ̀ tí orí rẹ̀ ń kọ mọ̀nà lákọ̀tún lójoojúmọ́ sí
4: challenge world expressway nile ibadan
3: emi o se tan ku

0: kò yẹ ká bèrè bèrè láàrin ara wa mọ́ ohun tó tọ́ ni pé ká ṣe àgbéyẹ̀wò àwọn àmúyẹ ìṣèjọba àwa ara wa features or characteristics of democracy òtẹ́ ká wá gbé lórí òtẹ́ pé àwọn nǹkan tó jẹ́ àmúyẹ ìṣèjọba àwa ara wa yìí káàkiri àgbáyé ṣé bẹ́ẹ̀ lórí nàìjíríà ṣé lọ síwájú ń bá àbúnú ẹ̀yìn lára àwọn nǹkan táwa gbéyẹ̀wò lórí ẹ̀ àwọn nǹkan tó jẹ́ àmúyẹ ìṣèjọba àwa ara wa nàìjíríà bí bọlá fún ẹ̀tọ́ ọmọnìyàn respect for basic human rights ẹlẹ́ẹ̀kejì ìlànà níní ẹgbẹ́ òṣèlú tó pọ̀ tá sì gbára wa bá a ṣe rí multi-party political system paired with political tolerance ẹ̀kẹta ẹ̀wẹ̀ respect for the rule of law ká bu ọlá fún òfin ẹlẹ́ẹ̀kẹrin ìkópa ará ìlú nínú ètò ìṣèjọba citizen participation in politics èyàn mélòó ìdá mélòó ọmọ nàìjíríà ló ń kópa nínú ọ̀rọ̀ òṣèlú nàìjíríà pàápàá jùlọ nínú ètò ìdìbò fair process ṣe àparò kan ò ga jù kan lọ responsive policy àwọn ìlànà èyí tí yóò mú ìdẹ̀rùn bá ọ̀rọ̀ ọmọnìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn nǹkan tí mo kà á lẹ̀ yìí ṣé bẹ́ẹ̀ lórí nàìjíríà ṣé ètò ìjọba àwa ara wa nàìjíríà ó ní àwọn àmúyẹ yìí ká sọ̀rọ̀ díẹ̀ bí àlékún ká wá lè mọ́ gbòbí ẹni tó wẹ òkun èsì ìbò tó gbé àwọn ààrẹ wọlé láti 1999 sí 2026 ká yẹ̀wò ní 1999 ìbò àpapọ̀ ìbò tá a ní ní nàìjíríà ó jẹ́ 28,848,044 léè tí ààrẹ tó wọlé ńgbà náà olùṣègùn ọbásanjọ́ ní 1999 ó ní àpapọ̀ ìbò tó tó bí 18,047,000 ló nígbà yẹn nígbà tí olúfalayọ̀ tó tẹ̀lé ó ní 11,110,287 àpapọ̀ ìbò kí ni population gbogbo ọmọ nàìjíríà ní 1999 tí àti ìtó 200 million around 160 million nígbà tó di 2003 àwọn tó dìbò tó pọ̀ sí ìbò tó gbé ti tó gbé olùṣègùn ọbásanjọ́ wọlé ńgbà yẹn jẹ́ 24,460,000 mo fẹ́ gé kúrú ni yaradua 2007 ìbò tó gbé wọlé náà around 24 million plus ni Goodluck Jonathan 2011 22 million plus Muhammadu Buhari ní 2015 15 million plus ẹni bó ṣe já wálẹ̀ ní 2019 ìbò tó tún gbé Buhari wọlé padà 15 million plus 2023 ibo to gbe are tinubu wole je 8,794,726 ino gbe are wole atiku abaka ni ibo 6,984,520 Peter Obi ni ibo 6,101,533 Rabbi Kwankwaso ti NNPP oni apapo ibo 1,496,687 Tabagbe lori oti lati 1999 sisin o tumo si pe ikopa awon yen nu eto odibo o ti ja wale le to nfi han wi pe awon eyan okopa toto to si je isoro fun isijoba wa ara wa e tele fi je wa logun pupo ni wi pe eto odibo mi nbo ni 2027 opolopo egbe oselu lo ti seto idibo abenu ti INEC si fi otele wi pe awon ti o ba se ni pelu alakale tawon o se se kan mo ni oludibo ni Nigeria eyin te je oludibo se se tan lati kopa ninu eto odibo 2027 abi ilana e won kuku ma ko ni e si gbe sokan eyin te nfi aye pada ni Nigeria ni gbogbo ekun idibo kokan ni ipinle kokan se gba yi pe ojuse yin ni lati jade ke fi kaadi idibo yin soro lasiko eto idibo to nbo ni January ati February eto idibo are ati tawon gomina atawon to je asoju ni le gbe ma asofin agba ati tipinle eku oju ma layo foto ni eku oye to la peregede temi tayo ye ladun aboro lo ko mi eje apegban o ka ma ba apegban jini jini bi eni oju ramu aboro to fomo lu abi baba denu e yo do didi e ku oju ma layo foto ni emi nikan ki mu wa lori eto awon nwoye awujo npa oselu ti won je lami to ajo wa lori eto comrade alaba adebisi ajo wa lori eto bo se nlo laaro I comrade amola akabi ajo wa lori eto ni comrade segun salam ajo wa lori eto ni e ku oju ma layo e ja sare lo ka da kan poluwo oja ka bo soju agba ni eto fun toni eko juma layo
1: bo se nlo pelu temi tayo oye ladun lo nlo lowo Lagilu FM 96.7
2: sa beyan lowo loro bi konko yokoto bala afi o basiko da abi so wa da ni airorunsun ara tita ta agun sagun ke yan me dagba pupo ko ma rin ko ge ko ge ke yan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o se si bolese yan ko ma mo ko ti bo ke yan ma ru ma gbe opo lo ti lori sirisi ogun sugbon ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeli jeli aile mi dada idakole ko ma kunre o ma le se Arama gbepepepe Aroma legun igbese kan man kia ni pataki ka tete gbegbese ni kia kia e da wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo de nbe faye o lati mo bi arun sapa mo si kan si toni toni aba healthcare egbe le baba lam adesina gomina pinle oyo tele ni felele nbadan e ka le ise mo jo yin lola complete iworo di badan telephone 08033715988 08033715988 enter tajware lo mo toni

0: ẹ̀dá ò lọ́gbọ́n nù owó gan lọ́ba ọgbọ́n ọgbọ́n.
1: Akabala tó jẹ́ kí n máa bòdìgá gbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdá.

0: ṣèwúwẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ ká ṣe pẹ̀lú òótọ́ ọ̀nù. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mid-year cash flow nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1# lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cash.ng. Mídíẹ̀ Cashpot ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Yes, so country people of Nigeria, tori dey for town, tori dey for town. Sisi Chiki Toduru don come again with ogbonge program where he call True Talk Sunday. True Talk Sunday, hell chimo. As man take pass man, now so program take pass program. Oh, True Talk Sunday. Make I talk aloud, make I talk and clear. You no go like make man pikin tell you the tori. E better make you take your ear, collect am as he dey hot. Oh, inside over the world for your family, for your compound, for your community, even inside their shop and their office. Hey, Chine Kele. This program, if no be say I get mind, I for cry. If they do my head, dada. Elderly people don't talk and say truth in their life. But many people still they dodge the truth. But we must talk am with Sisi Chiki Toduru. He go the waka come your domoto. Anytime when 10 o'clock in the morning, knock chokom Sunday. Waka waka go jam 12 o'clock of afternoon. Sunday. Get him whim. Truth to the bitter, but it is alive. Oh yes! Hey! You go to come your domot on top Lagelu 96.7 FM.
6: Concert season 10. Ìyìnpọ̀nbẹ́lẹ̀ la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwàá irú ẹ̀ lélẹ́yìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Robot. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ìbàdàn. Ló ti máa wáyé o. By 8 p.m. prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister. Ministry: Evangelist Dr. Bola Ààrẹ, B.C. Aláwíyé Àlùkò, Bukola Akinade, Ṣẹ̀wọ̀lẹ̀ Jésù, Bukola Bekes, Yetude Ààrẹ, Àpèkẹ́ Ọlá, Rẹ̀mílẹ́kún Amos, BBO, Olúwalóni B.C. Fọ́fọ́rẹ́ Taiwo, Dare POP, Fúnmi VOP, Kẹ́mi Amadasu, Adamilọ́lá Alábí, The Convener is Kẹ́mi Robot. Níbi àkànṣe ìpàdé ìyìnpọ̀nbẹ́lẹ́ season 10 yìí ni ká jọ gbé ọpẹ́ fún Ọlọ́run. Kẹ́mi Robot lọ́lọ́run fi ìrọ̀lẹ́ rán. Alẹ́ Friday 19th June ọdún 2026 yìí ní Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ìbàdàn. Maximum security guaranteed. Ètò ààbò tó múyẹ́yẹ́ wà fún gbogbo èèyàn. A ó gba orí ayọ̀ lẹ́yìn ìyìnpọ̀nbẹ́lẹ́ yìí lórúkọ Jésù. Be there.
3: ní West Midlands Open University. A mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijema Àgbádo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
7: Javis PL Eye Care Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation àǹfààní ńlá gbáà lè yí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání ₦1,000 péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444844 ojúlọba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: SELARIE Salary.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
8: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
9: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
10: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: ẹ ṣe ẹ̀ka àbọ̀ padà lẹ́ka ìpolówó ọjà wa ètò yín ètò wa bó ṣe lọ ń tẹ̀ wájú ìkànnì lágelu fm òkè tó ga jókè ò ní ẹ̀ ń gbọ́ lọ́wọ́ báyìí ó sì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa kitikiti ẹ má tẹ̀tì láti lọ gbójú ò wá lórí facebook pẹ̀lú lágelu 96.7 fm òkè tó ga jókè nìbàdàn tẹ́ ẹ bá ń bá wa bọ̀ ọ̀rọ̀ ìṣèjọba àwa ara wa o ni a n yẹwo ti o si n tẹsiwaju lọwọ bayi ni ori ikanni lagelu fm oke to ga joke temi tayo yin ladun aboro lo ko mi e seun ti e n gbo wa eyin te n gbo wa nle afaye le lati je ki e pe wole lati ka awon atejade yin te ba wo awujo wa bayi nigeria a pa julo ta ba n soro nipa oro eto odibo awon oludibo ti pin si meji àwọn kan máa ń dìbò tiwọn lójú òkú òtàkùn àgbáyé social media àwọn táwọn wí ó lè di yọ́ọ̀bù kan máa lọ dìbò ṣùgbọ́n wọ́n lè fi gbogbo data àwọn gbogbo agbára wọn wọ́n lè máa fi gbọ́n jiyàn lórí internet àwọn yẹn nígbà tí a fẹ́ categorize wọn regardless of ọjọ́ orí wọn gen z ni a máa ń categorize wọn a ní àwọn representative wọn wà ní wọ́n wà nínú yàrá agbóhùnsáfẹ́fẹ́ báyìí tó yẹ pé ẹ ní ríran kan máa sọ̀rọ̀ púpọ̀ ṣùgbọ́n lórí phone lórí whatsapp lórí facebook lórí tiktok
1: twitter
0: especially lórí x bí wọ́n gan bá lọ gbé gẹ̀ẹ́sì wọn ń bẹ̀ wọ́n jojú rẹ o tó bá ní pípẹ́ ló ṣe rí wọ́n ní agbára yẹn ṣùgbọ́n wọ́n ṣe wá pọ̀ tó yẹn àìrí wọn gbà bá fẹ́ dìbò bó bá jẹ́ pé irú wọn náà ń dìbò ni ipe àwọn èèyàn kópa nù dìbò yẹn àní mọ sọrọ ń pa ẹ mọ aṣojú wọn ń bì láàárọ stanley olórodé kí ló dé tó yẹ pé gbogbo ẹyin tí ẹ jẹ ọdọ langba tó yẹ pé ẹrú rí internet lẹ fi ṣe ibùgbé ń tiyín ẹyin sábà kópa nù tó dìbò nísà àti pé inú sàmọ bí sí ìjọba kí ni ó fà á torí èrò yín tá a bá fẹ́ dìbò ní ìsìn tá a bá fẹ́ ṣe protest ẹyin náà lẹ jáde jù kí ló fà á tó yẹ pé inú máa bí yín sá sí ìṣèjọba nàìjíríà báwọn tí wọ́n ń ṣàkóso léwá lórí nípínlẹ̀ ni níjọba àpapọ̀ ni.
2: Mo kí gbogbo aráalé tó ń gbọ́ wa adẹ̀kú sí june 12 ní ìwòye tèmi mo lérò pé torí pé púpọ̀ nù àwọn tá à ń sọ yìí wọn tí.
0: ó ní àwa tá à ń sọ yìí.
2: púpọ̀ nù wa wọn gbogbo 1999 tẹ́ ń sọ. gbogbo wọn gan ni kò sẹ́yìn tó ti láǹfààní àti dìbò ṣe 1999 sẹ́yìn kò sẹ́yìn tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ june 12 wọ́n gbàjọba lọ́wọ́ abiola wọ́n gbé ìjọba padà fún kinní kan púpọ̀ nù wa ò rí gbogbo yín gbogbo fìrìnfìrìn lákàn gbọ́ lọ́tún lósìlósì ṣùgbọ́n kò sí ìwúrí kò sí incentive gbogbo àwọn tán náà ti dìbò gbogbo nǹkan tán láwọn bàbá ti ṣe àwọn ta ìṣáájú kò sí ìwúrí kankan tẹ́nibọ̀dì rí pàṣẹ bí kí àwọn tó ń jáde léwe tó ń jáde lára
0: institution
2: kò ríṣẹ́ kò so kò lílì sí incentive fẹ́ ní bọ́dì kò sí náà
0: kò sí wúrí kankan
2: kò sí wúrí and social media for me distraction náà ló tún jẹ́ tó bá ń dìbò lọ́wọ́ irú gbogbo àti máa dìbò bọ̀ sẹ́yìn 1999 ní bí 26 million kò sí fóònù gbà yẹn náà so everybody lè jáde láti ìgbà tí wọn ní nǹkan kan tán náà ti ń dìbò níwájú bẹ́ẹ̀ gbogbo yẹn lè bọ́ sí títì lọ́ máa dìbò bọ̀ nísìn iná ti wà tv wà wọ́n ń ṣò kinní kan ní go tv wọ́n ń ṣò kan ní orí ibi ìbàdàn lọ́tún lọ́sì so distraction kan tún wà fáwọn àwọn tẹ rò pé ọyẹ kan dìbò kò dẹ̀ sí ìwúrí fún
0: wọn ọjọ́ orí yẹn
2: gbogbo àwọn age group yẹn kò sí
0: wọn ò rí nǹkan kan tó wọn lórí láti
2: sọ pé jẹ́ ti ẹ̀ lọ dìbò àwọn tó dìbò 2023 wọ́n rí pé kò sí gbogbo àwọn ìdìbò ayé jonathan sẹ́yìn kò sí nǹkan kan rẹpẹtẹ pé nǹkan báyìí gan-an ni so
0: ó ń bàjẹ́ fún wọn
2: nǹkan dilapidate sí ni ó ń bàjẹ́ sí ni so kò sí incentive ẹ máa rí pé bẹ́ẹ̀ ń ka numbers yẹn náà ó máa reduce lọ ni for now kò sí ó lè measure tán lè take ni pé àfi tán bá ban social media for that moment tán bá stop ẹ̀ tó máa di pé wọn ní choice wọn máa lọ dìbò fẹ́ tó bá wọn bọ kò possible èmi ò rí ibi tí wọn ti máa sọ pé kán wá pa social media torí pé wọn fẹ́ ṣe election but if they can do that tí wọn rí kan ṣe kan wọn máa láti bọ́ síta náà ni.
0: kí ìjọba rú wọn ta.
2: wọn máa bọ́ síta náà ni pàtàkì àti àríkànṣe kan wọn máa jáde
0: síta. ṣùgbọ́n kókó bottom line ni wípé àwọn age group tá n pe agency yẹn wọn ò rí tí wọn pe ni good governance.
1: No,
0: ẹ̀kejì ni pé wọn ò tó bá ìtàn wọn ò tó rárọba.
3: Àrọba abú ni wọn bá.
0: Nígbàtí ara tí òfin sárọba ni pé nígbà tán bá sọ pé wọn bá council history
1: ní school
0: nínú curriculum tí nígbà táwa sì wà ní school
3: wọn ti dá padà.
0: Wọn nígbà tí wọn dá padà nísìnyí ṣó wá dàbí ti tẹlẹ mọ nígbà tí àwa wà ní school ẹ ń bá ṣe government ẹ ń bá ṣe tó bá wà ní art class yóò ṣe government yóò ṣe history yóò ṣe literature ẹ ìṣe ẹ bá tẹ tí wọn ní ẹ bá ti ṣe government
3: civic ni gbogbo wọn ń ṣe ní
0: ìsìn
3: so ìjọba bí pé civic yẹn ó ń educate wọn nípa responsibilities wọn àti right wọn but unfortunately history tá n sọ yìí gangan ṣẹ́rí media níbi tó náà ti ṣe tiẹ̀ tó náà ti ṣàkóbá tiẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe ètò tó jẹ mọ́ ká sọ nípa ìtàn wọn ò mọ náà dà wọ́n dẹ̀ lazy láti ka ìwé proper books kìí ṣe àwọn ìwé àgbélẹ̀ àwọn ìwé tó sọ bí ìtàn yẹn ṣe jẹ́ wọ́n ń pe bàbá kan ní Richard Akinola làwọn tó jà fún June 12 ni bàbá yẹn ṣe mo máa ń ka post bàbá yẹn on Facebook because ó máa ń sọ̀rọ̀ nípa tó ṣẹlẹ̀ nípa June 12 ẹlòmíì ò mọ ipa tí Sheu Sanni kó in June 12 ó dẹ̀ ń sọ̀rọ̀ lórí rédíò ó ń sọ nípa àtàn yóò mọ sọ nípa politics so àmúlùmọ́lá gan tabá ti ń bùjọba ẹ jẹ́ a mọ̀ bú àwa aráàlú ta ní access sí mass education platform tí à ń da àwọn èèyàn ní
0: lórí
3: irú tá à ń sọ tan bùtan bú ìtàn ìtàkìtàn ẹlòmíì ò mọ̀ pé ẹgbẹ́ kan àti ń pè ní IPP Ibadan Progressive Party ẹgbẹ́ yẹn ló rival bàbá awolowo ní 1954 ẹgbẹ́ yẹn ni bàbá awolowo ṣe alliance pẹ̀lú ó ṣe coalition pẹ̀lú tí wọ́n fi Nnamdi Azikiwe lọ èèyàn mélòó ló ń sọ nípa politics àbí history on radio àbí tó ń kọ́ tó mọ ìtàn yìí gan àwọn òwe dẹ̀ wà nípa àwọn ìtàn yìí kìí ṣe school nìkan ni ó máa sọ fáwọn èèyàn nípa political history wa àwa tá à ń ṣe political program tá à analyze we should eschew our biasness láti máa da ìtàn rú ẹlòmíì ò ti ẹlò ka ìwé Babangida pàápàá jùlọ bó ṣe rán ìjọba Nàìjíríà ẹlò ka Antigo wa ń sọ nípa Nigerian Civil War ẹlò ka àkáǹtì Alani Akinyade Olúṣẹ́gun Ọbásanjọ́ kò sí ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ àwọn ìtàn yìí fi ẹ̀sọ̀ jọra wọn ṣùgbọ́n ọmọ kan tí ìtàn yóò ṣojú ẹ̀
0: tí ó sì rẹ
3: tí ó sì níbẹ̀ kò rẹ́ni sọ fún then literature is a way láti educate láti expose èèyàn to what is happening the Kaduna boy bayolóògbé Bọ́láìgè ipa ní ìtàn nípa ìgbésí ayé wọn ni èèyàn mélòó ló ti kà ó fẹ́ jẹ́ olóṣèlú nílẹ̀ Nàìjíríà lónìí o ò tí ì ka ìtàn nípa Bọ́láìgè o ò ka nípa Lam Adesina
0: o ò ka
3: nípa Bọ́láìgè o ò ka nípa Lam Adesina everybody ló máa wó lọ́wọ́ but àwọn tá à ń sọ these are progressives so gbogbo àwọn ìtàn yẹn àwọn èèyàn wá lazy láti ka ìwé tó sọ nípa ìtàn gangan tẹ́ ẹ bá fẹ́ ka àwọn ìwé ẹ lọ́ọ́ ka àwọn ìwé ìtàn ní tẹ́tọ̀
0: ẹ jẹ́ kí n fún comrade Alaba Adébísí láàyè láti sọ ohun tí mò ń sọ ni wípé yàtọ̀ fún à ń ka ìwé à ń ràwé fúnra wa ìlànà ètò ẹ̀kọ́ ó ní nípa curriculum nǹkan tá a fẹ́ láwùjọ ìlà máa ń kó síbẹ̀ ìntà àbá fẹ́ náà àti fi síbẹ̀ ọmọ tó wá ti wá lọ ilé ẹ̀kọ́ tó bá jáde ìntà àfẹ́ láwùjọ yẹn yọ kọ yìí sí ìntà àfẹ́ láwùjọ ni ó máa ṣe ṣùgbọ́n tá a bá ti ń yọ kù tó yẹ pé a ní.
4: The greatest mistake
0: okay
4: tí anybody lè ṣe òun ni kí wọ́n ní tí ọmọdé ò bá
0: bá ìtàn
4: yóò bá àrọ̀bá àrọ̀bá dẹ̀ ni bàbá àtàn ṣe rí nǹkan tí wọ́n ń pè ní history ó kó gbogbo ẹ̀ sínú ni kò sí aspect life tó yẹ pé history ò ní touch ẹlòmíì ṣe rí bí mistake tí wọ́n ti kọ́kọ́ ṣe nìyẹn o because ìwọ́ tó o mọ rẹ
0: o mọ identity ara
4: rẹ o mọ identity ẹ sọ̀rọ̀ mi identity aládẹ́ntítì ló ń lò
0: marginal man
4: bẹ́ẹ̀ ni but tó o bá ní access sí history
0: wàá lè dára ẹ mọ̀
4: wàá lè identify ààrẹ that is where the problem lies ibi tá ẹ ti máa mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn tí wọ́n wà ń jọba lé ní
3: ni won se ti o ni won se lona ito ti o de ko ri be okay nsin ngba ta ba so nsin elomi o ni my watch lohun ka lo ka we my watch now se nkan ti baba ba so jo ko si bet abi tan ba ko si be se gbogbo e lojo oto se gbogbo e lojo oto se won kin twist facts se won kin twist history
4: Manchester Street ada.
3: Ba imo ye opolopo we lo wa. E lo library o ni mo se mo condemn joba apile Oyo ngba te wo didi library te convert si shopping mall.
4: Iyan ma
1: ko so.
3: Iru igbesi aye wo la nbe yen.
4: Location yan da fun library ama you level locate library yan lo sibo mi.
3: Se le ti wa relocate.
4: O wa lo wa lo na mo
1: ni. Alaba DBC. E ku. Se ri e seun. Bon mo baba tan oyo baroba gebe si so sugbon ki mu ninu oro ti Stanley so gege bi odolangba imona to mu wa ku da sugbon aspect ti yo tun ti se akoba fun wa ipe sale so pe ki jọbo mo pa gbogbo na
4: fundamental
1: matter e ma gbo sale ni ki jọbo mo pa gbogbo na lojo bo ka won do fi le ma jade ke so do mo bo ke so do nikan o ara wa ta jagbalagba kan to pe ko kan mi sari se ale nitori pe a fe dibo kodo le jade kon pa kon shut down social media no gbugbu wa na indiscipline na lo nda wa laamu ai meto wa ni nda wa laamu se ri odo wa tun ni kini kan to je pe igba ta wa nka iwe ko si iwo odo gaga tin won ba so lori radio to n gbo political programs lawon toro soju ta ba tin ma nka iwe lati fi se program o a kan be to ye pe n tin sele ni APC lowo lowo yi ti o modunju eh so yo ri be so ye ko se kini so ye ko se kini n to wo ganga to wo to ikupare ko to lo sori kini but tori pa won yan fe gbohun re o mo gbo ga fun rara re o mo kandaha brain awon eyan ni
3: eh lopolopo
0: so o le ti gba ohun ti e
1: eh won le lopolopo ninu awon ti an se political program zi na yo ti gbo ni mo bi ti so pe so yo ri be so ye ko se kini but eyan odo osin gan any opportunity ti aboro aboro awon odo osin won ni eto gan sin tawo nigba tan kawe this phone ten gbe kiri yi na e te si oju e e bere tan wo lowo
4: AI ni o gbe wa o e ko fun AI ni AI o gbe wa o
1: e farabale no won le ba lo AI
0: oni to ba bere nkan to ba PDF e o ma ri awon research orisirisi
1: beni eni advantage
3: wa at disadvantage
0: call me dalaba DBC mo fi owo atomo di gbogbo yin lenu oro ti a nba bo lori oro iwe yi o mo mi ranti enikan ti mo se alabapade nipasẹ ọjọgbọn CEO Kolawole awọn ni wọn jẹ vice chancellor Trinity University to wa Leko wọn ba mi sọ lori eniyan ni wa ba mi sọ lana eni to ti ni PhD ni PhD o dani UIMB lo ti kawe ṣugbọn o ni ipenija pe ati gboro daada
1: compared
0: ibe ni bo se wa ni yen to o de kawe lati primary school secondary school
4: the
0: PhD level nje je mo pe eni yen ko ri ise kan se titi di akoko yi ko ni je bo ba se ngba yen si o ti ki kota wa fun awon ru awon eyan be won a fe bo sita lati mo toro owo lowo enikeni o de fi ojo le lati ka iwe to fi de ibi teyan ka de PhD level keyan ni PhD ninu bi to ka de igba ta jo nsoro
4: pinwe nu
0: highly brilliant e pinyan se nkan kan le gan o damuse tori mo n try lati so sand gan lati wo pe ise ni yi se bo se royin e ti ma ti raju si bayi ki ma ko one sentence yo ko 10 sentences pada si mi
3: ti ori e
0: e paragraph of ma respond si nkan ti mo ba so o mo wa bere pe kini area of specialization oni pe special education English oni awon se pe ni gbogbo Nigeria yi lo teni e so mo ipinle Oyo o ipinle Ondo ni sugbon UI lo ti gba oye jinle to ga julo ti a si nwoye pe ko ye ka mo ko mo ri ise se o wa fidi ero mule pe isoro kan ti won po ohun ni pe ohun ti dagba pe omo odun marun le ni 55 years elekeji ni pe won fi ebu ara bo ohun bi pe ohun o fe le associate mo
4: society
0: mo ti o de dro bai en to je ki nsoro esita ni pe mo mo pe eyin ti e ngbo wa kaakiri agbaye ojogbon wa omowe wa eni to ri na ju wa lopo eyin ti e je ijoba e ngbo wa iru awon ta ni lo iranwo fun re this man is not begging for token pe owo
4: ise
0: e fun mi ise temi no ma se ti ma je ti mo pe ise ti mo nse mo fi nje onu o fe do segbe titi ka lati ma torowo ka wa gbe sori kini gan lati le kiyan kawe lati ibere yen di opin ngba ti a jo nsoro lana omi ko nbo loju mi ni pe
4: possible
0: ibola ba ilu ide lo ye ki kota wa ba la se ngba yan sise iru awon to je akanda e dai
3: se adanwo meji ni e ma ti lo jina ju number 1 ani problem pe a factor awon to je PWD into our system a factor won Pastor PWD schools melo lo wa ni southwest kuma e mo fin bu joba ipinle oyo yato si omo ye ni temi moto wa lo vita pe mi ba mo tun mo mi
4: mi
3: mo ti so kuma bu joba ipinle
0: o wa ni ogbo mo so
3: o wa ni mo so PWD schools melo joba ba la se function e si
4: social ya wa
3: fine good iyen ba yen elekeji be ni pe se ri issue pe ti en ba ti de certain age ni Nigeria ko to pari eko to ba pada ri ise to ba pada ri ise boya se ijoba bo ta de certain age ni na ijoba o tun ni fun ni se mo
4: 65
3: se ri adanwo ta create sile pelu age classification o lo nlo yen adanwo gidigba ni awon le ise ni ka to je pe once you are above 27 years of age won la won o le gba e mo adanwo ni ijoba ni lati se sise ki won sise to
4: ninu psychology productive years na ma nwa o se nkan mo so yeyin se ri age factor o la won bi ti age factor ti ma nsise e ma ri pe when it comes to issue of security to ba de level kan tin kan ba fe me e won ni e lo pe awon to ti sise feyinti won ni e lo pe won wa imoran ti mi o ba fun baba ilele ni pe the issue pe boya won o le se o le ma se se bo kan improvise level ton de ma fi improvise lele ni pe se ri pelu knowledge tan niyan kan mi mo how familiar no wa pelu
3: special education in
4: English mi mo how familiar no wa pelu mi mo boya won ni experience ninu IT tan ba le experience IT se n bo sa pelu knowledge tan ni there are so many ways tan fi help ara won
0: comrade Alaba DBC
4: yeah
0: knowledge IT ko eni yi wa is dying lasiko to wa yi intervention ya latodo ijoba
3: o yin o so yen e ba ti
0: lo pe iru yen ni
3: no need buy
0: no lo buy
3: mi o mo pe level
0: eni yi pelu age e pelu knowledge o le sise kaakiri lawon ministry ti o ma sise ti o de ma gba salary e ti o ni si problem
4: e je ka pe ijoba apinle Oyo se nkan mo so yeyin tan ba ti e de first thing e je mo pe ti emi ba wa ire ti si wa kan ti e kokko wa assist iru eni tan ba wa assist won ko limit mo si ijoba nikan o
0: abi awon
4: well meaning individuals o le je le ise to de pe a ti ri pe en to kawe lati primary to ka de phd level ko ki se omo kekere ise na se o o de je ka wa na ri pe en to le wa determine pelu bi olorun se da won tan de kawe de level yen won fe di burden fun ra won fe di burden fun family won fe di burden fun society iru awon ti o ye ki ijoba wa ran lowo at this material time lele ti ijoba abi ajo lajo abi well meaning individuals olorun fun ni ori ofe lati ran won lowo tan ba ran won lowo o ni advice mi ti iru awa yi le fun won pe okay o ya pelu knowledge yin e se nkan ba e se
0: nkan ba e se akoko n ti ma se ri number mi ma fita 0703276 4253 ẹyin ti ẹ ba ni nkan te le se lati ran eniyi lọwọ ẹ le pe mi ni after program after program oro ti a so lọwọ yen on lo mu mi ranti eniyan
2: that's good
0: lati le so sita because mi ti ero kan pe ma gbe si
1: koda
0: because eniyan so fun mi pe ohun pe se ma ti pe ohun o fe le associate mo
1: yato si yato si yato si ijoba awon oloselu wa na atan ti o seselu ohun te ba fi ran arakunrin lowo atan ti o ri ticket gba
3: ise ore lonu
1: ise olonu
3: ise ore ni
1: ise ore ni
3: e se ma se bo dada niyan
0: e se gan e ma se pe number mi pada ngba ti a ba pari eyin ti en pe mi mi le pick call by e je ki je after 10 ta ba pari eto ma le attend si dada tabi ke test mi lori number yen o wa lori WhatsApp eyi ti en gbo wa nle je asi oju opo le ibi ta ba tin sodun ila samaja a ma se ti nla wa nbe number ti e fi npe wa lati da si eto 0912370 8675 lati le okiri plus 234 8142 491006 on le fi pe ti e fi ba wa da si e ku ojumo o.
5: Hello.
0: E karo.
5: E karo.
0: Yes sir.
5: E pe to.
0: A n gbo yin.
5: Oruko temi ni e latari ni.
0: A n gbo yin dada.
5: Akoko nipa political apathy awon odo. E ri awon odo to wa n tantin. Awon odo ni experience. Bi ijoba se iwe eti history kuro ninu education lati 2010 ni wọn ti introduce civic education tó tó di fún implementing 2014. So ìpínlẹ̀ yẹn ìlọ́kọ̀ọ́fin ló wà níbẹ̀ bí nationality gbogbo àwọn party o gbogbo èsù ìwọ̀n ló wà níbẹ̀. Ṣé ó yẹ pé district knowledge ó yẹ kọ́ dẹ̀ ní nípa ẹ̀kọ́ rẹ̀ àti àwọn tó ti kọjá àtijọ́ tí wọ́n ṣe ìyẹn ti wà included nínú curriculum yẹn. That is why they made it compulsory for all disciplines ní secondary level. Then ṣe bá wo tertiary institution because of the university education ìyẹn náà fún àwọn èèyàn tí ìfẹ́sí ọ̀gbìn kọ́ọ̀sì tó bá yẹ kó o ṣe wà á ṣe psc tó ìyẹn máa fún ẹ ní general knowledge of agri. Ṣé nípa àwọn olóṣèlú wa ẹ bá fẹ́
0: èyí tí ẹ kọ́kọ́ sọ yẹn sà
5: sá
0: èyí tí ẹ kọ́kọ́ sọ yẹn àwọn ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ tí ẹ kọ́kọ́ sọ yẹn nígbà tá à ń lo curriculum tẹ́lẹ̀ láyé government àti history gbogbo ohun tẹ sọ yẹn inú gọọmenti ló wà wọn ò
5: ó wà nù títí
0: tí ó wà nù ẹ máa gbọ kò nílò i understand sir kò nílò ká ẹsẹ pin tẹ bá wò ẹ sọrọ nationalism
5: ó yàtọ̀ curriculum yẹn yàtọ̀
0: a mọ̀ kó yàtọ̀ fúnra wọn nǹkan tí mò ń try láti sọ fún yín ni pé tẹ bá wo inú gọọmenti tẹsíwò ẹ lè gẹ̀tẹ̀ tẹ jíjà nìyí gbogbo àwọn ẹ̀kọ́ yìí ó wà lójú kan ń bẹ̀ kò nílò àti máa pínpín káàkiri àwọn èèyàn
5: nationalism tó wà nínú government is different from the way we
0: talk to the
5: civic education.
0: Wọ́n lè revise nǹkan tá à ń try láti sọ fún yín ni pé èèyàn máa ń revise wọ́n máa ń revise balọ̀ wọ́n máa ń revise
3: ìfún ẹni ẹ̀ ń sọ ni pé ètò wà nínú civic ó lè jẹ́ pẹ̀lú social responsibility láti ojúṣe àsọ̀gbìn ẹ̀já pé ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ti nationalism jẹ́ pẹ̀lú ìjọba àti ojúṣe.
0: Revised edition oh yeah edition siwaju
5: okay nípa àtàwọn olóṣèlú ìṣà kò sí party ideology gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fẹ́ríjọ́ tí àwọn ọbàṣánjọ́ ti sọ wípé whoever tó bá ti jẹ́ governor tàbí president ló máa jẹ́ party leader ìyẹn ló gba òṣèlú nàìjíríà láti 2003 fẹ́ríjọ́ bá fẹ́ kí nàìjíríà wà òkè àwọn ará tó bá ṣiṣẹ́ tó dé èèyàn gidi integrity ìlọ́yẹ káwọn èèyàn máa wò kán fi máa dìbò kò kí ń ṣe pé bóyá ń pa owó níní tàbí kí ni capacity àti ability ẹni yẹn tó fi lè do full out resources ìnìkan yẹn ká máa wò ní ìṣèjọba ṣùgbọ́n tí mo bá lọ ìrètí yẹn tí party ò bá ti ní supremacy lórí tí àwọn èèyàn tó ń dìbò tó ń ṣèjọba tí nǹkan ó ti máa rí lọ lélẹ̀ then nípa àwọn tó ń dìbò àwọn èèyàn kí wọ́n lọ some from collecting money láti jẹ́ pé kẹ́ tó bá san owó tó pọ̀ jù ló ń wọlé
0: ìgbẹ́sẹ̀
5: ìyẹn ló ń ja ìdàgbàsókè ìlú lọ sẹ́yìn.
0: Okay.
5: Àwọn èèyàn ò dìbò lọ́pẹ́ pàápàá jùlọ níbi àwọn mẹ̀kúnù pọ̀ sí tó gbogbo àwọn mẹ̀kúnù yìí ẹ jẹ́ ká máa túbọ̀ máa bá wọn sọ̀rọ̀ láti jẹ́ wípé kí wọ́n lè mọ̀ pé
0: lásìkò
5: lẹ́sẹ̀ láì já kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni
0: tẹ́ bá ti
5: ṣe lé nàìjíríà lè tẹ̀síwájú ọlọ́run ti fún wa kí o.
0: Ẹ ṣe gan tí ẹ pè wá tẹ bá wa dá sí ẹ lóò ta ló tún wà lójú òpó.
6: Hello.
0: Hello, ẹ káàárọ̀.
6: Láàjì àmọ̀wé ayílẹ̀ gbogbo.
0: Ó gbọ́ yín.
6: Ẹ mú ojú kan wò. Àwọn kan gbẹ́mẹ̀ tó jẹ́ pẹ́jà kan wọn kì í ń gbowó lọ́wọ́ ẹnìkan lọ́dìbò ẹ wọlé lọ. Síbẹ̀ náà tó bá débi tán wà wọn ò ní rántí àwọn ènìyàn wọn. Ẹ̀kejì, bàbá wo bó ṣe lù sí lọ ní ìsinmi ò kọ́ ọmọ tálíkà kan lè dé pé ọlá ọ̀sọ́lọ́ ọba ìfẹ́lọ́ ọmọ ọmọ kọ o. Torí pé owó gidi lè ṣèlú gbà ní ìsinmi. Tí wọ́n bá jẹ́ pé consensus ni gbàgbọ́ ojú gbọ́dọ̀ wà. Tó bá jẹ́ pé ẹ̀dìbò náà ni ìnáwó wà. Báwo náà ṣiṣẹ́ ta fi rí ẹni tí ọjọ́ mọ kọ́ mọ́ mà níbẹ̀ tọ́lọ́ ń ṣàánú wa ọjọ́ mọ̀ rẹ̀ ilẹ̀ gbogbo.
0: Kódà ẹ ṣe gan tí ẹ pè wá tẹ bá wa dá sí. Ẹ lóò ta ló tún wà lójú òpó ẹ káàárọ̀.
7: Hello.
0: Ẹ lóò sà ẹ káàárọ̀.
7: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
7: Ẹ jọ jẹri last 15 minutes tó bá kú lórí ètò ẹ máa fáwà tá a fẹ́ máa fi ẹ jọ ó ti táìmù tẹ máa fún wa yẹn ti kéré jù.
0: Ètò ẹ̀fín sọ̀rọ̀ ẹ̀ náà rẹ̀ náà ni.
7: Ṣẹ́rí history tí wọ́n yọ kúrò nínú ìtàn Nàìjíríà òun gangan ló àfẹ́ ti wà ní ìfẹ́ dárúkọ mi 1987 náà bèbí ẹ̀gbọ́n mi kan wá wà tí wọ́n ti pé 56 years mo dẹ̀ ń sọ story fall of old Oyo empire fún wọn níbo mo ti gbọ́ mo ní history student àti government student lè mi ní ìfẹ́ kábí secondary school lọ àwọn abẹ́rẹ́ kàwé bọ́lá gẹ̀fẹ́ káàrí wọn àdẹ mọ story yẹn tí wọ́n bá dá wa padà ṣe pélẹ̀ gbogbo àwọn jẹ́nsì yẹn ẹ rí pé wọn mọ tán ṣe.
0: Ẹ ṣe gan tí ẹ kò wá tẹ bá wa dá sí. Ẹ ló ta ló tún wà ń bẹ̀ ẹ káàárọ̀.
8: Ẹ káàárọ̀
0: máa orúkọ yín bó lẹ ti ń pè.
8: Orúkọ mi ni ìyá ìfẹ́ lowó wà láti Tipa garage. Kò ní bàjẹ́ fún yín ẹ mọ̀ ra ànúgbà ẹ mọ̀ mọ̀ ṣe. Ṣé ẹ̀rọ àwọn tẹ́ ẹ gbé wá láàárọ̀ yìí àwọn náà tó kún àwọn ọlọ́pọ̀lọ́ pípé tẹ́ ẹ mọ̀ ń gbé wá tẹ́lẹ̀ ó ní agbára kódà ó jọ mi lójú. Nǹkan kan ṣẹlẹ̀ ní òkè Àdó níjọ́ kan ẹni yẹn ó fẹ́ yà wọlé níbì kan kò tí ì wá kò tán pẹ́ńtà fóun fẹ́ yà ó fẹ́ kọlu àwọn ọlọ́kadà àwọn náà di dírẹ́sì dáadáa kan jọ ń lọ patí wọn ò jọ lọ o gbọ́dọ̀ àwọn náà ń lọ patí. Mo wá ń sọ fún wọn àwọn ọlọ́kadà yẹn wá ní wọ́n fẹ́ pa àwọn mo ṣàbẹ́ máa yẹn kò gbọ́ gẹ́gẹ́ bí ìyẹn jẹ sí tálákà tẹ́ ẹ mẹ́nu bà lẹ́ẹ̀kan mo fẹ́ máa yẹn tì kò gbọ́ mo kúnlẹ̀ kò gbọ́.
0: Ilẹ̀ fẹ́ ká Fàyọ́mẹ̀ torí àkókò wa à lọ́jọ́
8: 30 seconds.
0: Lórí Facebook Nathaniel Akangbe láti America ó ní kí gbogbo nǹkan ó tó lè lọ déédé òfin tí ológun ṣe àyípadà gbọ́dọ̀ bá àtúntò Nàìjíríà gbọ́dọ̀ wáyé ọ̀nà àbáyọ nìyẹn o ẹ kú ètò. Ayọ̀olúwa Ọládélé ó ní INEC can't find network to transmit electronic votes from villages but bandits have network to do TikTok right from Thick Forest. Wọ́n ní wẹ́ẹ̀ dán o. Yusuf Babatunde, my brother is saying fact. Governor thinks is leader of the party, which is not so. Governor is also a member, is also a member flag bearer. Mi understand nǹkan tí wọ́n fẹ́ kọ síbẹ̀. Ẹ ṣe ti gbogbo ẹni tẹ wà lórí Facebook ó ṣe ṣe ká má lè ka gbogbo àtẹ̀jíṣẹ́ yín tàbí àwọn àríwísẹ yín lórí Facebook ó pọ̀ nbẹ̀ rẹpẹtẹ tó wà nbẹ̀ ṣùgbọ́n gbogbo yín pátápátá ó ní alùlọ́gbọ̀ ẹnu. Ẹ ló ta ló wà ń bì ọjọ́ gan ti lọ aago mẹ́wàá ti lù gérégé láti ìkànnì lágilú fm òkè tó ga jòkè nìbàdàn. Irú ẹni tí mo sọ̀rọ̀ ńpa rẹ̀ lẹ́ẹ̀kan yìí ó lè ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ lecturer ní Special College of Education. Ó lè jẹ́ Ọ̀yọ́ ó lè jẹ́ ibi tó bá wà
1: ibòmíín
0: ó lè ṣiṣẹ́ ní UI ibi tó bá ti ń ṣe
1: special
0: education ó ti lè ṣiṣẹ́
1: ní
0: gbogbo ìrànlọ́wọ́ tọ́lọ́ bá wa ṣe ẹ lè pè mí 0703276423. 07032764253. Temi tayo yi ladun aboro lo komi komi ladaba debisi e seun eku atotun lataro komi damola akabi komi segu salam komi Stanley olorode
3: edc kan sa na dan biso ka kan fun wa nu
1: e be nche ngbadun awe nlo
0: na ademola assist na moju ero fun taro e iri atayo la fi pade
3: ni lati bi ose
0: me odojo mejo
9: Lagilu FM 96.7 La Lagilu FM Jagaba Gogo Radio

0: 96.7.
1: ìròyìn ní ṣọ́kì la mú wá sí ti ìbọn yín láti ìkànnì lágẹ̀ẹ́lò 96.7 FM òkè gájọ́kè ilé ìta kalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ṣeun àrìbìkọ́lá lórúkọ mi. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé ló ti ṣàlàyé bí nǹkan ṣe le tó àti wípé ibùdó tó jẹ́ ibùdó gbó ti ọba ilé ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní bí bó ṣe tóbi jàǹrà ènìyàn jẹ adúnàgbò òkú tí kò tí jẹ káwọn láǹfààní àti gba àwọn akẹkọọ àti olùkọ ilé ìtumọ jígbe lágbègbè ti ya wọta àti ahoro ẹsẹẹlẹ níjọba ìbílẹ tí oríire nípínlẹ yìí. Mákindé nú ọrọ tí tẹsára ló ti ẹka ti ó tó bí ọgọjọ ogóje irú ẹ lọ ṣàlàyé wípé àwọn ìròyìn ọ̀tẹlẹ̀múyẹ́ ti ń tòun lọ́wọ́ ni ó fìdí ẹ̀ múlẹ̀ báwọn tí wọ́n jí gbé ọ̀hún ni wọ́n sì wà nínú igbó ọba àti ńbẹ ilé ìta mọ̀ sí old oyo national park tí láti bí ọ̀sẹ̀ bíi mẹ́rin tí wọ́n ti wà ńbẹ. Níbàámu pẹ̀lú àlàyé ó ní ó ti di ọjọ́ kẹta dín ní ọgbọ̀n báyìí ilé tí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ọ̀hún tí wọ́n ti fi pa kó wọn pẹ̀lú àwọn ajínigbé lọ sínú ahoro ọ̀hún tó sì jẹ́ wípé mọ̀lẹ́bí ará àdúgbò àti agbègbè ni wọ́n dà sínú hílà ìlò. Àwọn àgbààgbà ńlẹ̀ Yorùbá ni wọ́n ti ń wòye àti gbé ìgbésẹ̀ láti pe àwọn alálẹ̀ fún ètò ààbò ní yíká ilẹ̀ Yorùbá láti dẹ́kun ìwà ìgbésùmọ̀mí ìgbébọn ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn míì tó ti gògò lẹ́kùn yìí. Ọ̀rọ̀ ọ̀hún lọ́wáyé nígbà tí wọ́n ń ṣe ìpàdé tó ní í ṣe pẹ̀lú ti ẹ̀ka ètò ààbò ní agbègbè ti ìwọ̀ oòrùn nílẹ̀ yìí tí wọ́n sì ń sọ̀rọ̀ nípa ọ̀nà tí wọ́n fi dẹ́kun ìjínigbé àti ìkọlù alágbára tí ń ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ náà ni ẹni tó jẹ́ ọba ti ilé ìfẹ́ òní tìfẹ́ ọba Adéyẹyẹ Ògúnwùsì tí ó rọ àwọn tó jẹ́ oníṣẹ̀ṣẹ̀ yíká ilẹ̀ Yorùbá láti ké sí àwọn alálẹ̀ kí wọ́n sì dìde láti gba ẹkùn ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ àwọn agbébọn ìjínigbé àti ìwà ọ̀daràn míì. Bó tilẹ̀ jẹ́ wípé ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n ké sí àwọn lọ́balọ́ba nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó sì wípé ìgbésẹ̀ ọ̀hún ni ó pọn dandan láti jẹ́ kí wọ́n ṣe ìgbọ̀nwọ́ fún ẹ̀ka ti ètò ààbò ti àpapọ̀ láti gba ilẹ̀ yìí lọ́wọ́ àwọn ajínigbé agbébọn àti àwọn agbésùmọ̀mí. Nílẹ̀ òkèèrè lọ́hùn ẹni tí ó jẹ́ akọ̀wé àpapọ̀ fún àjọ ìṣọ̀kan àwọn orílẹ̀-èdè Antonio Guterres ni ló ti kéde ìyànsípò ẹnìkan ìyún Hauna Ezeankowa tó jẹ́ ọmọ ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ilẹ̀ adúláwọ̀. Arábìnrin ọ̀hún ló gbapò lọ́wọ́ ẹni tí ó kúrò ńbẹ̀ ìyún Christina Duarte ti ọmọ orílẹ̀-èdè ti olómìnira Cape Verde tí ó ṣàlàyé wípé ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà náà ni ó mọrírì ẹ̀ lákòókò tó ń ṣiṣẹ́ pẹ̀lú àjọ náà. Ẹ̀sìn àǹkọ́wà ni yóò mú ọgbọ́n àtinúdá tó ti ní lọ́pọ̀lọpọ̀ ọdún bíi ọgbọ̀n ọdún sẹ́yìn pẹ̀lú ìṣàkóso àti ẹ̀ka ti adarí tó ní ṣe pẹ̀lú àjọ ìṣọ̀kan ti àwọn orílẹ̀-èdè láti ọdún 2018 ni wọ́n ni ó ti ń ṣe gudugudu méje òun yàyà mẹ́fà láti ṣiṣẹ́ lọ́lọ́kan-ò-jọ̀kan lẹ́ka-jẹ̀ka fún ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀. Lábala ti aré ìdárayá ẹni tí ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ilẹ̀ ti Nàìjíríà gọ ogbò ni ó ti parí iṣẹ́ abẹ rẹ̀ báyìí lẹ́yìn tó farapa nígbà tí wọ́n ń wàá kó pẹ̀lú akẹgbẹ́ wọn níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ̀ eléyìí tó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí. Ogbò ni wọ́n ní ibi gìgísẹ̀ rẹ̀ ló fi pa lákòókò tí ilẹ̀ Nàìjíríà ń gbáradì láti ní ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rọ̀ sọ̀rẹ́ pẹ̀lú orílẹ̀-èdè ti Portugal. Ẹni tí ń gba lọ́wọ́ èèyàn ọ̀hún ni wọ́n ní kò ní láǹfààní àtàbí elégbé lórí pápá fún bí oṣù mẹ́ta gbáko níbàámu pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù tí ń gbà fún ìyún Slavia Prague ẹni ọdún 36 náà. Ẹni ìwòye wà wípé kò ní láǹfààní àti kópa nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kọ̀ọ̀kan ní sáà ìgbábọ́ọ̀lù eleti umbo. Koni ju bayi lo, lori iroye ni shoki fun ti aro to ne bimba ti dide bayi, ine shina layo yo gori eto ti wa lo shelu, le kasi shion aribikola in lo ti unroye, haku simi upin ose eshion, tembo wa, unyo sawa sirio.
0: Lagilu FM 96.7.

Praise Concert Season 10. Ìyípọ̀n mélé la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwà irú ẹ̀ leléyìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Robot. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Ló ti máa wáyé o. By 8 p.m. prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister, ministry, evangelist Dr. Bola Ààrẹ, B.C. Aláwíyé Àlùkò, Bukola Akinade Ṣẹ̀wọ̀lẹ̀ Jésù, Bukola Beckers, Yetunde Ààrẹ, Àpèkẹ́ Ọlá, Rẹ̀mílẹ́kún Amos, BBO, Olúwa Lónìí BC, Fáfọ́rẹ́ Taiwo, Dáre POP, Fúnmi VOP, Kẹ́mi Amadaso, Adámilọ́lá Alábí, The Convener is Kẹ́mi Robot. Níbi àkànṣe ìpàdé ìyípo ńbélé, Season 10 yìí ni ká jọ gbé ọpẹ́ fún Ọlọ́run. Kẹ́mi Robot lọ́lọ́run fi ìrọ̀ yẹ̀rọ. Alẹ́ Friday 19th June ọdún 2026 yìí ní Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ìbàdàn. Maximum security guaranteed. Ètò ààbò tó mú yẹ́yẹ́ wà fún gbogbo èèyàn. A ó gba orí ayọ̀ lẹ́yìn ìyípo ńbélé yìí lórúkọ.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàn ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀sìn pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-E-R-R-I-E sálárì
0: bọ̀dá mi ẹ̀sìn fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
1: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
3: Lagilu FM 96.7
4: Tiwa Loṣelu Tiwa Loṣelu lori Lagilu 96.7 FM pẹlu Shina Layo.

ilẹ̀ jẹ́kẹ́jẹ́ Builders and Developers Limited, Silverstone Gardens, tó wà lẹ́gbẹ̀ẹ́ títí lálábàtà, along Isẹ́yìn Road, Maniya Ìbàdàn, ₦5 million péré ní talẹ̀ plot kan bẹ̀ báyìí o. Ètò pè ní Royal Court Estate, tó wà láàrin ìlú Ìbàdàn, London Road.

ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní bá-tú-bá abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní gbogbo ayé wọ́kásídé cashport yẹn gan lọ fàáfà ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ kọ́ ẹ̀ kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí splash fm *347*1004#. lórí ládélú fm *347*1004#2#. tàbí lórí website

0: Akin yin kaabo pada sori eto ti wa loselu nikoni lagelu 96.7 okay to gajo ke. Ai e ma gbagbe lati darapo mo wa lori Facebook lagelu FM 96.7 alejo wa si wa lori eto pelu honorable Bemileke Alagbe Eleniyan oludije ninu egbe oselu African Democratic Congress ipinle Oyo fun ipo gomina. Ai ka to loju oja mo nso pe ki le lero pe o ye ka se ni gbogbo le Yoruba lasiko yi lati je ka pin owo awon ti an fe sora awon do ni lakade ni le Yoruba yi
1: e se gan sorry ala o ko ni pe ani lati je ki local government wo function local government autonomy agboro implement
0: so that awon gomina wa fori kori
1: kori so that awon local government ala sawon kan mo le sawon kankan ne owo local government je ka fun local government lo won ton ma fi sise number 2 ani anti open grazing law tawon oloselu wa lo fi pamọ tori oselu
0: e gbagbo pe won fi pamọ tori oselu
1: pamọ ni mo implement e ni ati ni anti open grazing law
0: ile asofin ipinle oyo gan tun sun sese lori e
1: lenu lowo lowo force anti open grazing law ku le si awon eyan ni awon reserves wa now forests wa then you enforce that among forests where there are no movements in that in those forests
0: ken nikan kan mo pa budo be mo gbe be mo sun be
1: forest wa ko se nkan tan se be ju pe mo fin kidnap lo mo fin se banditry mo si lo lati grace there's no need
0: ijoba le pase pe ki gbogbo awon tin sise daran daran abi se to je mo inu awon agiju yi ki won mo gbe laarin ilu
1: be ni ofin e wa ofin e pe e ke le ele ranch awon cattle sin mo e le openly graze won
0: ko ni budo
1: ki kal ko ni budo so ta ba de be afun ni budo ni ogun local government ti mo ti ma graze nkan ti mo se but mo ma ranch won but you can't go ahead and openly graze around then awon bi ton be ni forest wa we man them there be drones to man those places awon to ma awon shobu abi so we don't see them again government fe do gba won out. Then I want security school work. Cause security at all. So, but when you're not correct,
0: if I'm around you, Louis, I'm not going to go.
1: Not to a single person's economic advantage. To most staggered
0: one.
1: Need different local governments. Because they can't make a conversion for his own economic advantage. So you understand? Because I feel if anybody feel me calling Louis, I feel double boo a woman one.
0: Ojo yen o ti sare tori pe eto wonu ara won awon ara ilu na won o si fe wi nkankan tabi meji lori awon kan ti ati npe kelu lataro beyin ba sese ngbo wa oludije dupo gomina labi ase egbe oselu African Democratic Congress ADC honorable Gbemileke Alagbe ni won ti ba wa soro lati bi wakati die seyin 09123708675 oni number tele pe 09123708675 tabi ke pe +234 814249 1006 to ba je le okere le tin gbo wa +234 814249 1006 ni e le fi pe wa soki fun eyan kokan la
2: e ni da e ni da mu o
0: e ku ojumo
2: igbelo wa lo nsoro iya igbelo wo wa e ma to won papo won le yo ese ti ra won mi si soju ba nlo
0: ese awon iya wa won ife wa ala lo to awa na o si ni sa ife opolo se ese hello e ku ojumo oruko yin o
3: mo wa ila gugu lati anbate ori eyin ni ori adeyin ni ori e ti koja si gun yen àwọn ọmọ nàìjíríà máa ń fẹ́ tó jẹ́ pé àwọn méjì tún kan bá wà láàrin wọn jókòó àfihàn mọ́ ọ̀rọ̀ àjáyọ ní stadium tẹnìkan jókòó lẹ́gbẹ̀ẹ́ kan kíkan jókòó lọ́nà tó jì kan máa bẹ́ẹ̀ sí púpọ̀ ṣàlọ́run kárà yìí fi lè mú tọ́ ẹrí mo tún wá ń wọ̀ kan ẹgbẹ́ tó fẹ́ tí wọ́n ń gbàjọba yóò dìbò tó ń pín sí méjì mẹ́ta dìbò kan nǹkan bí oṣù bíi márùn-ún mẹ́fà ẹ̀rí pé iṣẹ́ ń bẹ fún wọn internal language ní ftc fẹ́tùọ̀ láàrin ara yín àìgbẹ́bẹ̀ ẹ máa di ọmọ ẹgbẹ́ ni mọ̀wé ayélujára gbogbo láti wọn láti ṣùgbọ́n kẹ́ẹ̀sì wọn pọ̀ yẹn ló dá jù ẹ ti ń ṣubẹ́
4: ìṣe fẹ́ káàárọ̀
0: ẹ ṣeun
4: hello ẹ káàárọ̀ ẹ pẹ̀tọ̀
0: ẹ káàbọ̀ orúkọ yín láti bò
4: ká tó bá ṣíwájú yìí láti ìbàdàn rí
0: ẹ ṣeun
4: ẹ ṣe rí ẹ mú kálẹ̀ jọ yín ọ̀rọ̀ security yẹn náà ni ẹ ri pé àsìkò yìí ló yẹ ká ṣẹ̀ṣẹ̀ mọ àwọn value àwọn baba ńlá wa a ti da nǹkan nu gan not because gbogbo àwọn nǹkan tá a ti sọ ọdún nígbà tàbí ẹ̀sìn ọdún ẹ̀sìn ni kò yẹ kí gbogbo orí nǹkan báyìí máa já wa láyà àwọn tó dẹ̀ yìí ní lọ́wọ́ tí wọ́n jókòó tán wò ṣe a gbọ́dọ̀ bẹ̀ wọ́n ní kán dìde sí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn torí gbà táwọn wà kéékèèké kì í ṣètàn ara àwọn bàbá tí wọ́n lọ ká mọ́lé tán dẹ̀ jáde fi wọn lóòótọ́ aṣẹ́nilẹ̀ wá bá wọn bá nílé ẹnu ara yín sílẹ̀ tó mọ́ àlè ìbú wá débẹ̀ lọ́wọ́ rán so ẹ jẹ́ ká ké sírú àwọn yẹn náà
0: ẹ ṣeun 0912370 8675 plus 2348142491006 hello
5: hello ẹkọ ojúmọ
0: ẹ káàbọ sórí ètò orúkọ yín
5: abiodun adeoribigbe
0: láti bọ
5: láti ring road
0: ẹ ṣe ẹ bá ṣe kankan kan
5: ẹ ṣe ẹkọ ètò látàárọ
0: àti
5: àlejò wa ẹ ṣeun ẹyọ kan péré náà mo fẹ́ dá sílẹ̀ ní ọ̀rọ̀ local government torí president buhari ti sọ tipẹ́ ṣùgbọ́n ó máa ń dùn mí especially àwa yorùbá aláìmọ̀kan ló pọ̀ jù ní tó bá ń ṣẹlẹ̀ la máa ń rí ní tó ṣokùnfà nǹkan yẹn a ò ní ọpọlọ àti rorí àwọn tó bá dẹ̀ ń fìyà jẹ wá la tún máa máa praise tẹ bá gbọ́ pé gómìnà kan tàbí ìpínlẹ̀ kan tí ò fún local government láàyè láti ṣiṣẹ́ ọ̀tá ìlú ní ṣùgbọ́n dídìrín lọ pọ̀ jù láàrin
0: ara. Ẹ mọ̀ lórú àwọn ohun yẹn lórí rédíò ẹ mọ̀ lórú ẹ lórí rédíò ẹ mọ̀ lórú ẹ ààyè ò gbà wá láti lo eléyìí ọ̀nà tẹ́ lè gbà sọ tí ò ní sí pàǹbù ní wà ń bẹ̀ bẹ́ bá tiẹ̀ wá pa àlóye
5: tó. Hello.
0: Mo ti ń lóye o tó nǹkan.
5: Hello.
0: Hello.
5: Hello. Ogo Ede.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
5: Ẹ kú iṣẹ́ o.
0: Ẹ ṣeun orúkọ yín sà.
5: Mo kì í dáadáa o, mo kí àlejò wa náà.
0: Ẹ ṣeun.
5: Ẹ jọ̀wọ́ mo fẹ́ ṣe correction kan.
0: Kí lorúkọ yín?
5: Kí àlejò wa sọ.
0: Kí lorúkọ yín?
5: Ẹ láti Ìbàdàn mo ti ń pè láti ìjọ Ìdí mo ti ń pè.
0: Kí lorúkọ yín sà?
5: Musa Sanusi ni.
0: Ẹ wá bá wa ṣe ṣókí kò sá àkókò púpọ̀.
5: Ẹ yóò ṣe ṣókí ṣókí. Àní iṣẹ́ sọ sùn táwọn fèsì ni wípé ó fẹ́ ṣe é fún àǹfààní ti iléeṣẹ́ rẹ ni irú ọ̀rọ̀ báyẹn kì í ṣe nírú ìsìn àní gbogbo àgbájọ ọwọ́ gbogbo tí kálukú bá mọ̀ láti fi gba àwọn pípé yìí lẹ̀ ó ní kí gbogbo kálukú jáde sínsìn wọn á fẹ́ gbàjọba mọ̀ràn pé irú ìsìn ti kúrò ni pé bóyá tí wọ́n bá gba àwọn ọdẹ ìbílẹ̀ láàyè pé bóyá yóò mú iṣẹ́ ọlọ́pàá sẹ́yìn rárá o nísìn kí gbogbo tí kálukú bá mọ̀ lọ́nà tá a fi gbára wa ó ṣe ti gba àwọn pípì yẹn lẹ̀ ìkàlùkù ó dìde ṣe o kò ní ṣèbí tá a wà nìyẹn o.
0: ẹ ṣe
5: ẹ ṣeun
0: ẹ ṣeun ẹ jẹ mú ìpele yìí. Hello. Hello. Hello ẹ káàárọ̀ ọ̀rọ̀ ẹ ti wà mí o.
6: ṣé báwo yanjú ẹ ní.
0: ẹ sọ̀rọ̀ sókè ká gbọ́ yín orúkọ yín láti bọ̀ wọ́n ti ẹ̀ ti kú ọmọ ẹ̀ ọ̀dà. 0912370 8675 ìjà mú eléyìí. Hello.
7: Ẹ káàárọ̀. Ogo Ede.
0: Ẹ ṣeun orúkọ yín sà.
7: Owó sọ́là ni o.
0: Ẹ ṣe.
7: Alájọ láti ní wá.
0: Àti
7: sọ̀rọ̀ rẹ̀ rọ. Ṣé rí tí òótọ́ ọ̀rọ̀ bá dé kí wọ́n sá lọ? Kò sí kí n dá a lè ṣe ní. Ìjọba mẹ́ta ni ó ní bẹ lórílẹ̀-èdè ajípa ìjọba kan rẹ. Ìjọba tá a parẹ́ ń sì ní pàtàkì bàrá yìí. Ìyẹn ló ka gọ̀mẹ̀ntì. Òun kan rí òun kan ni wọ́n ṣáṣá bẹ́ẹ̀ fi ṣàdánwò. Ìgbé ẹ̀kọ́ jẹ́ ọkọ́jẹ́ taráàlú látọ̀dọ̀ local government. Ìní gómìnà ń fi ń kó fíẹ̀. Àwọn ọmọ wọn lọ́wọ́ ó tẹ̀kọ́ owó dé láyé àkàlàáfíà. Tí wọ́n yẹ pé
0: ẹ ṣe ẹ ṣe gan ayo mu ìpè kan si kẹ tó fi ohun kẹ tó fi káàdì ẹ nílẹ̀ ká mú ẹyọ kan pèrè sí 0912370 8675 plus 2348142491006 1006 awon eyan ti te nkan sori Facebook gan sugbon opo awon nkan te te yen a ko le lo lori radio lo fa ta fi debe ki se pe ariyin o amo riri gugu eyin te wa nbe hello
8: hello
0: e ka bo sori eto oruko yin
8: e ma ri wi o ma ri yin bo
0: ami ami sir
8: ola go lejo ni o du ti mi
0: ami ola
8: e ma pa le ata bo yin mo
0: ami sir
8: se gugu den so eni to ba n gbo radio je mo ti n to ni tumo kan le so akoko na oruko mi ni Ismail Lakintola Latoyo
0: e se
8: Seri àwọn gọọmenti wa ta jẹ dasi wa ṣe bizinesi ló ń dà wọn láàmú ìmọtara ẹni nìkan ṣẹmi àwọn àgbà sọ wọn ní àgbà rojo olóhùn ní léwu onílé ni òní gbà nígbà àwọn gba owó tí a ń gbà yẹn bífọ kí nǹkan tó ṣẹlẹ bẹẹ pé wọn ti pa àwọn bí asọgbógi márùnún kan tá nǹkan ní old national park yẹn
0: èyí ló kọkọ ṣẹlẹ ṣáájú èyí
8: àti ìgbà yẹn ló ti yẹ kí wọn múra pé àǹtí ń ṣẹlẹ̀ bọ̀ yìí àǹtí ẹ̀ ń ṣiṣẹ́ ọjọ́mọgbé náà ni wọ́n ti ṣẹ̀yàn ní ìsìn lẹ́gbẹ́ láti ìgbà yẹn ni wọ́n ti lọ pé tan àrókò ni kó tó di kó dàgbà lọ́yà irú tí ẹ ṣe yẹn tí ẹ bá kó síkírẹ́rìtì ibẹ̀ láti ìgbà yẹn tó ń tí ń lọ tí ń bọ̀ bẹ̀ yẹn nǹkan yẹn lè má ṣe é ṣe mọ́ ọwọ́ adigbe àjò ní ìsìn wọ́n bẹ̀rẹ̀ sí máa rí ìkanná kò yẹ kó jí báyẹn náà òun náà wà tí gbọmọ yẹn ti wà ń bẹ ẹgbẹ mi lọ wà lẹrun ìtàwa náà.
0: ẹ ṣe gan torí àsìkò ni o ọjọ́ ti lọ gan gbà ètò míì sì tún ti wọnú ara wọn ẹ fẹ́ wí nǹkan kan àlejò wa.
1: ẹ ṣe gan nípa ọ̀rọ̀ tí sunday igbodò tí mo dárúkọ mi ò èèyàn mi ni mi ò sọ láti pàbùkù wọn nǹkan mo fẹ́ dá sí ni wọ́n sì fẹ́ kí ìjọba kí ìrọ̀rùn ó dé bá aráàlú so sọ láti pàbùkù wọn kákẹ́ sọ láti ṣe pé gbogbo èèyàn.
0: èkó mọ̀ jẹ́ pé ilé iṣẹ́ elétò ààbò kan ni wọ́n lò
1: gbogbo èèyàn ni ó contribute
0: kí wọ́n lo gbogbo àwọn míì náà
1: so èèyàn mi dáadáa ni wọ́n. ẹ ṣe gan.
0: ọ̀dà tọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tá a jọ ṣe ètò tòní tó fi dùn tí gbọ̀ngbọ̀n fi kàn sí Adémọ́lá Azeez Azeezo àwọn ọlọ́wọ́ bọ́tìn ní tàsìkò ìṣeun ọbálànà àti ayọ̀mídé lọ́sìn ni wọ́n jẹ́ kẹ́ rí wa wò káàkiri lórí facebook bẹ́ẹ̀ òun náà là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tá a jọ to ọgbọ́n pọ̀ lónìí tí gbogbo ẹ̀ tó fi dùn tó fi kú mú bí ìdodo ẹ̀fọn tẹ́ bá lóhunkóhun tí ẹ fẹ́ bá mi sọ nọ́mbà yìí ni kẹ́ ẹ kọ sílẹ̀ 08134704066 le le fi pe mi nigba ku gba oluwa sina alayo ogoede ofo ma le so fa nuruko temi nje titi ojo mejo ta tun pade mo fa yin le anu ati ori ofe orile ori ofe olohun eledumare lowo orilede nigeria ayo yóò tó wa nílẹ̀ yìí a sì gbàgbé gbogbo ìnira wa ní kòpẹ́kòpẹ́ ire o.
9: ìṣàpọ̀nà ojú wa.
10: Lajulu FM 96.7.
11: Lajulu FM jagaba gbogbo rédíò máa rún wọn jù.
12: mo tún kí n káàbọ̀ lónìí. Ní gbogbo ibi tátẹ́gùn ìkànnì yìí ń fẹ́ dé ìròyìn ayọ̀ ni mo tún mú wá láti iléeṣẹ́ JKJ Builders and Developers Limited tọ́fíìsì wọn wà ní Old Oyo Road Aremu Block Bus Stop opposite IITA Ibadan. Àwọn gangan lonílẹ̀ ìfọ̀kànbalẹ̀ tí gbogbo ayé ń kan sára sí àwọn tó mọ rírì ilẹ̀ rírà pàápàá jùlọ àwọn ti diaspora lókè òkun wọn kì í fọ̀rọ̀ ilẹ̀ rírà ṣàwàdà wọn fi ń di owó mọ́lẹ̀ ni torí ọjọ́ tí ọ̀dà bá dá tó wéréwé tákérémọdò ń pòǹgbẹ omi nígbà tí wọ́n bá fi abulẹ̀ ṣọwọ́ kún orúkọ tí wọ́n ń jẹ́ irú àkókò bẹ́ẹ̀ bàṣírí lorúkọ tí ilẹ̀ ń jẹ́ ẹ bá fẹ́ ralẹ̀ tí ó fi yín lọ́kàn balẹ̀ dáadáa àwọn èèyàn tó bá ń kọjá lọ ní alábàtà ọ̀nà tó lọ sílùú ìsẹ́yìn ní mọ́níyà ìlú ìbàdàn ẹgbẹ́ títì gangan ni wọ́n ti rí signboard Silverstone Garden ilẹ̀ tó tẹ́ lọ rẹ́rẹ́ tiléeṣẹ́ JKJ Builders and Developers Limited ń tà látìgbàdégbà ni katapila katakata ṣiṣẹ́ ń bẹ̀ ọgbà bí wọ́n ṣe bóònù ẹ̀ b be ni won tin yo block ti won tin se perimeter fencing be de be bayi CCTV camera to ngo gbogbo aye ka ti wa nbe drainage system wood layout road solar street lights ile ti o sinu gbo to je pe egbe titi gangan lo wa Silverstone Garden ne alabata along the same road mani ya mbadan lo wa won tale nbe fun ilegbe residential ni million marun naira 5 million naira ile plot kan ẹni ó bá ra tó sanwó lẹ́ẹ̀kan náà yóò jàǹfààní ọgọ́rùn-ún búlọ́ọ̀kù 100 blocks àti sìmẹ́ǹtì báàgì márùn-ún 5 bags of cement lọ́fẹ̀ẹ́ kílé kíkọ́ irú ẹni bẹ́ẹ̀ ò lè ya kankan tó bá wá jẹ́ tó fẹ́ máa san mílíọ̀nù márùn-ún yìí díẹ̀díẹ̀ àárín oṣù mẹ́ta làǹfààní kó sanwó ìdíẹ̀díẹ̀ ó parí torí pé iléeṣẹ́ JKJ Builders and Developers Limited fẹ́ kí Silverstone Garden tètè develop kíákíá bá a bá rówó ra lẹ̀ kọ́lọ́hún já tètè rówó kọ́lé sórí rẹ̀ ní kòpẹ́kòpẹ́ kò yẹ kẹ́ni tó ra lẹ̀ ń bẹ̀ òfilẹ̀ rẹ̀ lẹ̀ láìyà sí kó wa máa retí wípé iléeṣẹ́ tó talẹ̀ fóònù ọ̀wà máa bùn mójútó tó bẹ̀ ṣe kò bójúmu kò sì sí lára àjọsọ ìyẹn agreement láti bẹ̀rẹ̀ àjọṣe irú ilẹ̀ tí wọ́n ń tà fáwọn èèyàn lẹ́dẹ̀wó báyìí ó yẹ kẹ́ni ọba ara lẹ̀ ń bẹ̀ ò pakítí mọ́lẹ̀ jára mọ́ kó kọ́ lásìkò ni ẹ̀yìn ẹ̀tún wo lẹ́wọ̀n tó wà ní royal court estate tó wà ní gbangba àárín ìlú ọlọ́ndà road àkóbọ̀ lágẹ̀lú lẹ́kẹ́ government area ìbàdàn mílíọ̀nù mẹ́wàá 10 million naira péré nílẹ̀ plot kan ń bẹ̀ àdúrà wìtìwìtì nílẹ̀ ń bẹ̀ torí púpọ̀ jọ wẹ̀ lọ ni ẹni ọba sanwó ilẹ̀ tó rà lẹ́ẹ̀kan outright payment promo wà lórí ẹ̀ 100 blocks àti sìmẹ́ǹtì àpò márùn-ún 5 bags of cement ni ó fi ṣèfàjẹ́ ẹni tó bá wá sanwó rẹ̀ díẹ̀díẹ̀ ààyè oṣù mẹ́ta péré ló ní láti sanwó ntán afẹ́filẹ̀ kọ́ lè gbé fúnra ẹni láti máa gbé tàbá fẹ́ fi ṣe rẹ́ǹtì ẹ̀yẹn wẹ̀ ń tó ralẹ̀ lọ́dún tó kọjá tó lòun fẹ́ tún tà lọ́dún yìí èrè gọbọi ni yóò jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa wípé asset ni ilẹ̀ bá a bá ti rówó rà kan adé owó mọ́lẹ̀ ni gbowó bá wá rogún sí ni lọ́wọ́ ó dá kára lẹ̀ síbi tí ó fi wá lọ́kàn balẹ̀ JKJ Builders and Developers Limited ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ ọ́fíìsì wọn wà ní Old Oyo Road Aremu Blocks Bus Stop opposite IITA Maniya Ibadan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 070-711-81997 tàbí 080-8070-1243 lẹ́ẹ̀kan sí 070-711-81997 tàbí 080-8070-1243 ẹ ṣe

tún ti dé lọ́sàn án tìní. Tá a bá sọ nípa jẹ́kẹ́mọ̀. Ìròyìn eré ìdárayá rè é lẹ́sẹ̀ kùkú. Nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà níbi adúláwọ̀ àti káàkiri gbogbo àgbálá ayé. Àádùgbọ́ gbé akẹ́sí lọ́sàn án tìní. Torí àti kó gbogbo ẹ̀dẹ́ ẹ̀ tún máa láǹfààní àti jẹ̀gbáládùn ẹ̀ dáadáa. Àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ṣe wà lọ lórí ètò fún tọ̀sẹ̀ tó kọjá. Tá a dẹ̀ tún láǹfààní àti padà sórí ètò lọ́sàn án tìní láyọ̀ àti ní àlàáfíà bákan náà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí èyí tí tẹ fi ń gbọ́ wa ojú tẹ fi ń wò wá ìkankan nu méjèèjì ò ní yọnu lógun ọlọ́run. A sì nígbàgbọ́ pé bá a ṣe dé lálàáfíà bẹ́ẹ̀ la bẹ́yìn tí a náà lálàáfíà. Àlàáfíà ara wa méjèèjì ò ní di fíafíà. Àádùgbọ́ gbá kán sí i. Azeez Adémọ́lá aka Granny Saka òló máa jẹ́ kẹ láǹfààní àti jẹ́ pé kẹ gbọ́ wa dáadáa. Ìyẹn lápá ọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn ọ̀gá wa Túndé Ọláwọ́ olólùfẹ́ ètò Alex Ferguson. Tìjáni olóko dáná ló kọ mi. Olóko ilé tó ń dáná ròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ léde Yorùbá ti Antia the sport actor. Actor ilé tó wà active. Ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ wa ń bí Facebook. Bẹ́ẹ̀ bá ti wọ Facebook ẹ tẹ̀ sójú ẹ̀. Lágelu 96.7 FM. Ǹjẹ́ fi wà Facebook nu àbí ní TikTok? Àti Tìjáni olóko dáná sport actor ní TikTok náà. Ó mọ́lẹ̀ ń bẹ̀ yẹn náà. Bí nǹkan ṣe rí lápá abẹ̀ yẹn nìyẹn. Ṣé ẹ gbàgbé pé a tún máa yí koto ti káàṣì ẹ̀ lọ́sàn yìí? Káàṣì ẹ̀ àwọn èèyàn tún máa gbẹ́nu sí dẹgbẹ̀ngbẹ̀ owó olóò tí ń plè káàṣì ẹ̀ láti jọ èè jẹ́ káàṣì ẹ̀. So ti plè tó pin ọ̀sẹ̀ èè plè só pin ọ̀sẹ̀ àbí? Ká ló ti yín tó pin ọ̀sẹ̀ ni o bá ti gbẹ́nu sí i? Bá a bá ń sọ nípa ti káàṣì ẹ̀. *347*1004*2#. Kóòdù tapá abínú. Bó o bá ti yin kóòdù yẹn in tó kàn tí wọ́n bí ọ̀nà ni pé ìkànnì wo ló fẹ́ ti gbẹ́nu sí káàṣì ẹ̀ wo bá ti mú lágelú. Lẹ́yìn èyí tíkẹ́ẹ̀tì mélòó ló fẹ́ já wọn ó bí ọ léèrè yun náà. Tẹ bá ti dáhùn yẹn náà tẹ ti mú tíkẹ́ẹ̀tì tẹ fẹ́ mú mẹ́wàá ni o mẹ́ẹ̀ẹ́dógún ni o. Lẹ́yìn èyí tó kàn òun náà ni pé ìlànà wo lẹ fẹ́ fi sanwó bóyá bank transfer ni o àbí USSD code. Wọ́n á send account number sí yín. Account number tán bá send sí yín yìí òun náà lẹ fi láǹfààní àti gbẹnu sí lẹ send owó tíkẹ́ẹ̀tì tẹ bá mú sí. O ti ẹ ti play káàṣì ẹnu o ti lọ́nu. Bí nǹkan ṣe rí nìyẹn lápá abẹ yẹn. Ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Pàápàá jùlọ tá a bá ń sọ nípa ti ìdíje ti President Federation Cup. Eléyìí tó ti wọ ìpele eléyìí tó lápẹrẹ báyìí. Ẹ mọ́ gbàgbé pé wọ́n ti gba quarter final ti yanjú. Ṣùgbọ́n bí wọ́n ṣe máa kojú ara wọn tá a bá ń sọ nípa tìpele ti semi-final ìdíje ti President Federation Cup. Ìkẹ́gẹ́ agbábọ́ọ̀lù ti Air Canemi òun àti ìkẹ́gẹ́ agbábọ́ọ̀lù ti Wiki Tourist ni. Ẹ̀ka Sina ni ó ti mọ láǹfààní àti wáyé lọ́jọ́ 17 oṣù tá a wà yìí. Ìyẹn tó bá di June 17 òun nífigagbága òun ó wáyé láago 4 ni o. Òun ni ó láǹfààní àti wáyé. Bákan náà second semi-final ikọ̀ ti Ìkòròdú City òun àti Nasarawa United Benin City ni yóò ti wáyé nípínlẹ̀ Edo láago 4 náà ni. Ọjọ́ kan náà ni figagbága méjèèjì àsìkò kan náà ni. Ṣùgbọ́n ibi tí ó ti mọ láǹfààní àti wáyé ló yàtọ̀ tá a bá ń sọ nípa ìpele ti semi-final ìdíje ti President Federation Cup. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Láti bẹ̀ ká sọ́wọ́ iwájú lẹ́yìn ìgbà tí wọ́n kéde pé àwọn olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láti orílẹ̀-èdè Senegal àti àwọn olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè ti Ivory Coast. Eléyìí tí wọ́n ń gbìyànjú láti lọ sí àtìlẹ́yìn ìyẹn fún orílẹ̀-èdè wọn nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ni pé ìjọba ti USA ò láǹfààní àti fún wọn wọn ò lu físà fún wọn láti wá ṣe àtìlẹyìn fún àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn.
apolopo ni aja wo pe a kilo sele gege pelu ijoba orilede USA yi abi USA fe ri wahala ni gba te gba national team laye lati wa gba ballu e gba won ololufe won laye lati wa se atileyin fun wahala wahala wahala leleye ta si mo pe ololufe ninu ballu alavese gba awon ni elekejila ta ba so nipa gba ballu elekejila iyen ti gbogbo ikọ egbe agba ballu ti won je awon ni ikọ egbe agba ballu ele awon la gba ballu elekejila iyen fun gbogbo team yala national team ni o yala club side ni o ngba te wa ni ka won team mo bo kan wa gba ballu e fa won ololufe won visa ki lo sele gangan to fi lo be yen in ta gbo ni pe won ni ijoba orilede ti USA idi ti won se fe fun won ni visa ni pe eh won wo I pe awon orilede mejeji yi eh awon ma fun won visa oje be ba fun won visa ni isin ti DJ fi eyi agbaye ba pari tan won ni lo lu won mo won ni pada lo mo won a mo sa ki won mo sa won de ti job kan kaaki ngba o ya ni isin wo kan wo gba atinuda kan ni ohun o ba wa white kan ohun ba wa white kan ti won jo se won jo fera won bi gba bi melo kan yo ba tun gba pali yo ba tun to gbogbo epo yo ba tun duo pe population awon lasiko ta wa yi o se bakan ju ki awon kan tun wa lo avenue kan lati wole sorilede US lo pe dinu ti won se fun won ni visa ita yo gbonu bi nkan se rinu sugba Didier Drogba and Januar ma bi ja gba ballu fun ikọ ti Chelsea nigba kan gege bi to mu so nti oni bo ba ya eni ikọ egbe agba ballu lati le adulawo won si dada ni dije to ni se pelu ife eye agbaye bo won se dada ajo CAF ni lo lati se atunse sawon kankan to ni se pelu ballu alafese gba ni le adulawo oni eyin na e wo orun to sele si Thomas Partey after Partey agba ballu ikọ si orilede Ghana ele ti won fun lanfani ati gbori wole iyan so orilede Canada saaju ifigabaga ele ti o mo waye koju orilede ti Panama iyan ninu dije ti fi eye agbaye pe lara awon kan to ye ki ajo CAF ki won boju tonu o akude lo je iyan ki sa akude fa won orilede awon nikan o fun ile adulawo idojuti nlagba lo je nigba ti national team ba fe lo soju orilede e agbon ti le adulawo te gba team won laye e fa won ololufe laye awon agbon mi e se fa won lanfani lati ka won ololufe won wa e dagun nigba ti agba ballu ba ngba ballu ti o re nse ko riya fun leye ti papa onoda ti ijakule o se ni de ba iru ko gbe agba ballu be bo ba ya nisin eni odun wo ni african team to fe gba world cup won gbe world cup pelu bo se je pe gbogbo igba ti idije fi eye agbaye ba ti fe waye baye nkan kan o le sa mo sele si awon orilede lati le adulawo gege bi didi edrogba gege bo se jodi mo nu pe ajo CAF ati awon ti oro kan nipa ti bolu alafese gba ni le adulawo won nilo lati moju to kini ohun kan si atunse si ajebe african team o kan mo lo won kan mo bo ni bo ti lo lo ti ibo didi edrogba lo so be lati beyen ka sowo waju iko egbe agba ballu ti arsenal won lawon ti ri winger kan awon ti ri winger kan baye o tawon o gbe wole iyen lo pin sai agba ballu yi ni sai bi meji to ti gbanu gege agba ballu to wa boya bi 40 something goals lo ti gba wole iko arsenal ni gbogbo yin e ni duro ni sai ti nbo awon gba league ni sai awon ti gba awon tun gba league ni sai ti nbo pelu ki se sai ti nbo nikan o awon fe dominate English football ni inu ko egbe agba ballu wo la gba ballu ohun wa arsenal lawon fe gba champions league ni sai ti nbo e ki so renu o beyan ba lafojusun eyan nilo lati sise to ni gege bi tawon ololufe ko ti arsenal gege bi ton sonu won lawon ti ri winger kan awon ti ri winger agba ballu ohun o si wa wo ko won po e ma pe arsenal lowo yi owo buku nbe lowo arsenal sowo to pa wole nu dije league la fe so ni abi nu dije ti UEFA champions league won ni awon o fe je olowo odun kan ti o jara le o gbadun awon fe ma lowo lo ni awon fe ma gba league gba trophy lo ni nijo ni arsenal la wa no trophy
ṣùgbọ́n nísìnyìí asla is asla làwa no trophy mọ o champions league lókù vasna yóò sì gbà sáà tí ń bọ̀ lógun ọlọ́run ó jẹ́ ẹsẹ̀ pé ẹ ti bojú wa jẹ́ sáà yìí asla ti bojú wa jẹ́ gbogbo àwọn tá à ń pariwo asla ló ní sanpé asla ló ní sanpé asla ò padà ní nǹkan kan asla ti bojú gbogbo wa jẹ́ àsìkò tí gbogbo wa ó rò láwa yìí bákan náà eré ìdárayá ẹ̀ṣẹ́ kíkan ìjà iléetan pé a mọ̀ pé yóò láǹfààní àti wáyé láàrin tyson fury òun àti anthony joshua ìjà òun ò ní wáyé lórílẹ̀‐èdè usa o kò ní wáyé lórílẹ̀‐èdè saudi arabia agbọ́n ti uk náà ná ní ìjà òun ò ti láǹfààní àti wáyé láàrin tyson fury òun àti anthony joshua gẹ́gẹ́ bí ìta agbọ́nù wọn ní kì í ṣe usa wọn ò ti jà kì í ṣe saudi kì í ṣe ibìkankan kì í ṣe qatar agbọ́n uk ni ṣùgbọ́n wọ́n ní inú oṣù kọkànlá òun náà ní ká fi ọkàn sí pé ìjà yẹn máa wáyé ìyẹn nínú ọdún tá a wà yìí ẹ̀mọ́ gbàgbé pé anthony joshua ní ìjà kan eléyìí tó fẹ́ jà kojú ọmọ ibi orílẹ̀-èdè abenia tá a bá ń sọ nípa christian prenga orílẹ̀-èdè ti saudi nìyẹn ó ti wáyé ní jeddah tó bá ti ń di ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù keje july 25 ìyẹn ni ó kọ́kọ́ jàná tí ó fi múra á lẹ̀ dé ìjà tó máa wáyé láàrin ìwà àti tyson fury ẹ mọ́ gbàgbé pé tyson fury náà ó ja ìjà kan ẹ̀kú mọ́ dàbí ìgbà tó jẹ́ pé yóò kọ́wọ́ tiẹ̀ fún alágbàfọ̀ kan mọ́ bóun fọ́ ẹ mọ́ bá mójútó òun náà ó jàjà kan láti lè gbáradì de ìjà tí ó máa wáyé láàrin ìwà àti anthony joshua bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn ni fún ìgbà àkọ́kọ́ nínú ìtàn ìgbésí ayé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè usa wọ́n mi àwọn mẹ́rin nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé fún ìgbà àkọ́kọ́ láti jọ́ tí wọ́n ti wá world cup wọn láǹfààní àti mi góò mẹ́rin rí tá a bá ń sọ nípa ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè usa ìgbà àkọ́kọ́ lélẹ́yìí níbi tí wọ́n ti pa orílẹ̀-èdè paraguay lẹ̀ àmì ayò mẹ́rin sẹ́yọ kan ni ó jẹ́ sí pé àwọn kankan ṣẹlẹ̀ nù figagbága ọ̀hún pàápàá jùlọ nípa ti àwọn òfin tá a ti mẹ́nuba tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa ti yellow card àbí misidentification ó jẹ́ pé agbábọ́ọ̀lù tó gba káàdì kọ wọ́n fún àbẹ́ni tó yẹ kó gba káàdì kọ wọ́n fún irú ẹ̀ ṣẹlẹ̀ yẹn nínú ìdíje ọ̀hún bí nǹkan ṣe rí nù ẹja láǹfààní àti lójú ọjà ẹja lójú ọjà bá a bá padà dé káwá tẹ̀sọ́wọ́ iwájú ẹ̀yin man u man u ń pe amọ owó kan owó tí wọn àti ìkéde owó ọ̀hún ṣùgbọ́n wọ́n ti kéde agbábọ́ọ̀lù tí wọ́n fẹ́ náwó ọ̀hún sí ìyẹn láti gbé wọnú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti manchester united kí ló kọ agbábọ́ọ̀lù ọ̀hún inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ló wà èló gangan ni ikọ̀ tó ní ọmọ ọ̀hún èló gangan wọ́n fẹ́ ta agbábọ́ọ̀lù tá à ń sọ nípa rẹ̀ yìí a lójú ọjà àbádé àwàjà yìí tán ṣùgbọ́n tó ti play káàṣì ẹ̀ *347*1004*2#. kóòdù ti lágé lónù *347*1004*2#. Dressticks Obaka ń bóró sí ní tiktok ó bàjẹ́ tì á lójú ọjà nísìnyìí bá a bá dé káwá tẹ̀ wájú ẹ̀ kú kalẹ̀.

0: ẹ̀ka bọ́ padà látọjú ọjà ìkọ́ni lágẹ̀lú lágẹ̀lú 96.7 fm lélẹ́yìí òkè gájò kélé tó kalẹ̀ sínú gbalẹ́wù fún báláwo lágbègbè fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn ẹ̀ka mọ́ lẹ́tọ̀ ìròyìn eré ìdárayá eléyìí tó dùn sí pẹpẹ kásẹ̀ ẹ wò wá facebook lágẹ̀lú 96.7 fm àbí ní tiktok àti tìjáni olóko dáná sport actor ó mọ́lẹ̀ ń bẹ̀ yẹn náà ká tó lọ jìnà kẹsàn-án ti play cash yẹ ogo ogo olóò ti play cash yẹ láti jọ èyí tí ìjẹ cash yẹ gbìyànjú tó pín ọ̀sẹ̀ ó pín ọ̀sẹ̀ àwọn èèyàn cash out gidi mo já ọ tán sínú mo já ọ sínú *347*1004*2#*347*1004*2#. Iṣẹ́ ń lọ wẹ́bsáìtì lọ́wọ́ tó bá parí tán àá jẹ mọ̀ bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn láti bẹ̀ ká sanwó iwájú ká láǹfààní àti kí ọmọ lọ́jọ́ bí èní ọmọ yèmí níjẹ̀bú a bá ń sọ nípa ìtùnú muhammadu fuad ìtùnú dixie nìyẹn o ìjọba fún gbogbo studio manager ọmọ wọn ní kò dúnú ìkòdú ọ̀gá ọmọ ẹ̀ ló kú mẹ́dẹ́ ó pọ̀ ìtùnú dixie happy birthday to you ìgbà ọdún ọjọ́ kan ni ó gùn ó fẹ̀ ó pọ̀ ní ti dáadáa ó ní bá wọn náà jà wàràwàrà lóògùn ọlọ́run ó ti ń dán fún ọkọ̀ àìdán ọlọ́run ní fi ṣàdánwò fún ọmọ yèmí long life and prosperity ìgbà ọdún ọjọ́ kan ni ìtùnú dixie ta bá sọ nípa pé june celebrant ló ni iléeṣẹ́ yìí bó ṣe jẹ́ pé ṣé ta bá sọ nípa pé olólùfẹ́ mayu ló pọ̀jù ní west midland ṣùgbọ́n ta bá sọ nípa june celebrant àwa la pọ̀jù níléeṣẹ́ yìí nígbà tí à ń ṣe counting ní bóyá bí ìjẹta àwọn september àwọn tèmítayọ oyèládùn àbọ̀rọ̀ làwọn làwọn pọ̀jù bá ṣe bẹ̀rẹ̀ sí kánò àwọn ka tiwọn dé orí 12 nígbà táwájú celebrant tá a kà dé orí 18 láti ẹ̀tún tí ìdákọ̀ àwọn kan yọ ṣe káwó kẹnu pé tọ̀ june celebrant ló dominate iléeṣẹ́ yìí tó tọ́ o mo gbàgbé top striker ọ̀gá tí a ti ṣe bẹ́ẹ̀dẹ̀ swagger papa náà ti ṣe bẹ́ẹ̀dẹ̀ abimbola sadiq dọ́lápọ̀ akíndàpọ̀ òun náà ti ṣe bẹ́ẹ̀dẹ̀ nígbà tá à ń kà la tún padà mọ̀ pé engineer lukman rẹnu pé june celebrant náà lòun náà tó bá di sátidé tí ń bọ̀ èmi náà ò ṣe bẹ́ẹ̀dẹ̀ síkírò àyíǹde ojú ìtèrè náà kọ́dí adérọ́gbà náà june náà lòun náà ká tó wá sọ ọ̀gá àti agangan general manager fún ìkànnì splash fm àti lágẹ̀lú babatunde ọmọláwúwo alex ferguson lè gbé kẹ̀sí june celebrant èmi àti global grace ọjọ́ kan náà lájọ celebrate birthday ko joseph náà òun àti comrade segun salamu náà ti ṣe tiẹn ó ku bad boss mọ́tàlá bad boss mọ́tàlá june náà lòun náà wọ́n pọ̀ tó ẹ lọ pọ̀ sí wáṣẹ̀ bí nǹkan ṣe rí nu àṣẹ bẹ̀rẹ̀ ní àti celebrate kankan ọmọ ibi orílẹ̀-èdè ghana ta bá ń sọ nípa thomas partey tí wọ́n fún láǹfààní àti wọ canada ìdí tí wọ́n ṣe fún láǹfààní àti wọ canada ni pé wọ́n ní ìjọba orílẹ̀-èdè canada wọ́n yí fún ẹni tó bá ti ní ẹ̀sùn kan pẹ̀lú crime tí ṣe pé ẹ̀sùn pé o kàn jẹ́wó lásán kì í ṣe pé o jẹ gbèsè wọ́n sì fi kàn pé o jẹ gbèsè ni o tó bá ti ní ṣe pẹ̀lú crime wọn kì í fún irú ẹni bẹ́ẹ̀ láti sọ pé kó wọ orílẹ̀-èdè wọn gbá bọ́ọ̀lù àbí sí nǹkan kan ẹsùn mọ̀ pé láìpẹ́ ni wọ́n fi ẹ̀sùn kan thomas partey kódà ìgbẹ́jọ́ ń lọ lọ́wọ́ lórí pé ó fipá báyàn lò àfi bí ó fipá báyàn lò ní tí ò jẹ́ kí wọ́n fún ní físánù gẹ́gẹ́ bí ta àwú gbọ́ ṣùgbọ́n ta bá ń sọ nípa canadian authorities gangan wọn ti fọ̀rọ̀ léde in tó fà á ṣùgbọ́n ta àwú gbọ́ nù o wọn lẹ́sùn tí wọ́n fi kàn pé ó fipá báyàn lò torí ẹ̀ ni wọ́n sì lu físà thomas partey kò ní láǹfààní àti gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè ghana kojú orílẹ̀-èdè panama bí nǹkan ṣe wà báyìí nù tí nǹkan bá padà yí padà ajá yín tán bí nǹkan ṣe rí nù ẹjẹ́ àtẹ̀sọwọ́ iwájú ìfigagbága tó wáyé láàrin orílẹ̀-èdè ti usa àti orílẹ̀-èdè ti paraguay níbi tí agbábọ́ọ̀lù fún ikọ̀ ti orílẹ̀-èdè usa tá a bá ń sọ nípa team rim ele to gba card ayere won fun yellow card awon o wa ni ile agbara lo won si pe adare ayo to dari ifigabaga ohun dani makele pe alaye e ti sa asise wa nu te se won o en to yo gba yellow card ko le fun yellow card o don ba pe pe e lo wo pitch side monitor lo na ba lo wo nigba to lo wo lo ba ri wi pe team rim agbabolu iko ti orilede ti usa balogun won professor kan miguel amiron agbabolu iko ti newcastle tele tele omo bibi orilede ti paraguay ko fi nkankan kan fun ra re lo lara re mole ladari ayoba overturn yellow card lo ba gbele miguel amiron lowo pe iwo lo yo gba yellow card fun simulation o tadari ayo je ara awon kan to sele nu fi gabaga ohun nu ta ba so nipa ti awon akanse se ti won ni video assistant referee ti o mo moju tonu bakana ajo fifa ti gbe igbese kan o yi pe o ti di bayi o ti di dandan bayi o ti di dandan taidan o gbogbo agbabolu to ba wa nu kege agbabolu gudo ni release clause bayi o gudo ni release clause be ko ni di pe won fe gbe agbabolu kan nisin iko gbe agbabolu to wa ni wa mo ni e lo mu £400 million wa igba te ba tun de jini e ba tun ko 400 yen de won tun le ni ata 400 mo o ata 400 mo 450 million lata tun le de nisin pe o da na ninu 450 yen a fun yin 425 million 25 million yoku a fi si addons won ni o si yen mo iko gbe agbabolu le mo ta player leye to ba mu won laye mo bayi gege bi nti fifa so niyan o e mo pe lorilede spain awon agbabolu ti won mo ni release clause ninu dije la liga sugba nu dije epl aye wa da ko saye awon o mo tin je be won mo tin je release clause ninu dije ti epl tian awon agbabolu ti won o kin lo release clause won die yi bayi fifa ti se dada o gbogbo agbabolu gbudo mo ni buy out clause ta tun mo si release clause e si pe won wa ko owo de e wa ni eta mo to ba ti won player yen lati lo e gbo mi daada kini awon ba ti bere bayi ti player ba ni £100 million gege bi release clause ti ko gbe agbabolu to ba fe gbe ba ko owo de afi ti player yen ba lohun o lo be loku ṣugbọn to ba ti won player yen lati lo ni le ni agbara ati da duro ko sagbara te nina lati da duro baun won ba tun fi kun yi pe awon agbabolu na o mo gba ninu owo ti yan ba fi gbe won ni isin awon eyan ti ma bere kini yen lowo wa tipe pe se player ma ngba ninu transfer fee player o ki ngba nbe o koda yin ta mo si transfer fee gan ti agent ba fe gba owo won ma negotiate owo agent mo ni won ma negotiate owo agent mo ni ti ohun na o fi gba ti e sugbe player ma ngba nbe ki gba nbe o bayi won ti wa fe se to je pe owo ti yan ba fi gbe player no la nfani ati gba nbe sugbon alaye bembe alaye wo lo wa nbe e ja loju oja ile ekeji sugbon ka to lo be yen so ti play cash e *347 *100 for StarTrash e to fi gbenu si cash e nu e baba de ka wa yi koto ti cash e baba de ka wa yi koto cash e gbo mi daada ba mi eni olohun mo gbogbo Illinois ni Chicago logile de USA bi baba ba tun se daada fun atan baba e ja da ko yin won ni e fi e mo da ko mi adura ni e mo se fun mi baba ni e mo sa adura fa won baba lagbara olohun gbogbo nte ibi ti daada yin ti de bayi ko ni duro nbe lagbara olohun yo mo fe si ni ibo se wa be fe to tawon mo yin yo ju si yin lo logo olohun eni mo yin en ti o mo yin o se yin laanu e ma awon omo yin en ti o ma awon omo yin o se yin laanu e kun ma awon to dia e fi se daada si a onde baba ni eni olohun mo loko awon eni olohun mo koni baje ba mi loke lola kun faya kun alaye wo ni nbe nbe kini yo sele ti player o fi gba ninu owo ton ba fi gbe ku onu kege agbabolu bi apere nisin Enzo Fernandez to ba pada ku ninu kege agbabolu ti Chelsea to ba pada ku onu ko ti Chelsea nje Enzo Fernandez bayi ti kini ohun ba ti bere njo le gba ninu owo ti won ba fi gbe ku onu ko ti Chelsea a loju oja baba de kate waju e ku kale You are young, but some.
1: Praise Concert Season 10. Iyipambele la ma da pada fun Olorun. Eke wa iru e leleyi. Agbekale lati owo emi mimo. Nipase Kemi Robot. Date: Friday 19th June 2026. Venue: All of Grace. Jogos Center, Liberty Road, Ibadan. Loti ma waye o by 8 p.m. prompt. Aago mejo asale la o ti bere. Awon olorin emi olokiki to ma minister. Ministry: Evangelist Dr. Bola Are, BC Alawiye Aluko, Bukola Akinade Sewole Jesu, Bukola Bekes, Jitude Are, Apeke Ola, Remileku Amos, BBO, Oluwa Loni BC, 448 Taiwo, Dare POP, Fumi VOP, Kemi Amadasu, Adamilola Alabi, the convener is Kemi Robot. Nibi akanse ipade Yipambele, Season 10 yi ni ka jo gbe ope fun Olorun, Kemi Robot, Olorun fi ran yiran. Ale Friday 19th June, Odun 2026 yi ni Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ibadan. Maximum security guaranteed. Eto abo to mu yeye wa fun gbogbo eyan. A o gba ori ayo leyin Yipambele yi lo.

0: ẹni ọba sanwó ti ẹ lẹ́ẹ̀kan náà tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́ àwọn tó bá wà sanwó díẹ̀ díẹ̀ àní oṣù mẹ́ta ni gbọdọ̀ sanwó yẹn tán ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited tó wà ní odò Oyo Road Aremu Blocks Bus Stop opposite ITA Moniya Ibadan telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.
1: Javis PR iCare Foundation ló ń lọ gbọ́ tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lóra wa ó máa ń sokun fún arun lọ́kàn ọjọ́ kánságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Charity PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity PR iCare Foundation àǹfààní ńlá gbà léyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR iCare Foundation nígbà tó tún wá gbọ́bi tó ti rà ánú gbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444-8444 ojúlọ́ba ara òní dín dúró mọ́ wa lágbárí.
2: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkú àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

0: ẹ̀ka bọ̀ padà látọjú ọjà ìkọ́ni lágelú lágelú 96.7 fm leléyìí òkè gájú òkè ilé tó kalẹ̀ sínú gbalẹ̀ fún báláwọlé lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ ìbàdàn jẹ́ ká má lètò ìròyìn eré ìdárayá ilé tó dùn sí gbogbo nǹkan sí ẹ wà á ní facebook lágelú 96.7 fm tàbí ní tiktok àti tìjáni olóko dáná sport actor àwọn ìfigagbága lọ́lọ́kọ̀ òjọ̀kan tó láǹfààní àti wáyé lánàá àtàwọn ilé tó tún máa láǹfààní ìyẹn láti wáyé lẹ́ni gbọ́n tó ti play káàṣì ẹ̀ a nípẹ́ yí kó tó mọ́ ògo ògo ìwọ ló kàn lọ́sàn-án yìí ẹ mọ́ gbàgbé media cashport media cashport tó bá ti di june 24 ọjọ́ kẹrìnlélógún oṣù tá a wà yìí láǹfààní àti pin owó ṣẹ̀kẹ́dúgbẹ́ mílíọ̀nù ìyẹn kan máa jẹ 1 million lọ́jọ́ yẹn gbogbo tíkẹ́ẹ̀tì tẹ́ ti fi play káàṣì ẹ̀ láti yí ìbẹ̀rẹ̀ oṣù yìí gbogbo ẹ̀ náà yóò láǹfààní àti kópa nínú koto ọ̀hún lába sọ nípa ti koto ti media cashport ìyẹn ò dẹ̀dẹ̀ wí ní ojoojúmọ́ lọ́wọ́ mọ́ gbàgbé pé owó tá à ń pín sátidé wọn pé mo já ọtán lọ́sẹ̀ tó kọjá kó ti pọ̀ sí 25k méjì ni tẹ́lẹ̀ ní ìsinyìí ó ti lé olúwàfẹ́mi williams ń bẹ́ ń bì yìí bó o ní àwọn èsì ìfigagbága tó wáyé lánàá àtàwọn tí wọ́n jìyà mọ́jú àtàwọn ilé ìjọ́tò láǹfààní àti wáyé lẹ́ni.
1: ìdíje ìfẹ̀yẹ̀ àgbáyé lè tí ó wáyé lánàá orílẹ̀-èdè canada àti bosnia amẹ́ríkà kan jọ gba àfẹ̀mọ́júmọ́ láàárọ̀ yìí orílẹ̀-èdè us wọ́n fi àjẹ paraguay àmẹ́rin mẹ́rin sẹ́yẹ kan ni bákan náà ń tẹ̀síwájú lónìí tó bá ti di aago mẹ́jọ láṣálẹ̀ ìyẹn 8 p.m. orílẹ̀-èdè qatar àti switzerland ni tó bá ti di aago mọ́kànlá àbọ̀ yẹn 11:30 p.m. brazil wọn àti morocco ni àfẹ̀mọ́júmọ́ àárọ̀ ọ̀la haiti àti scotland tó bá ti di aago méjì ní òru ni aago márùn-ún ní àárọ̀ ọ̀la australia wọn àti turkey ni bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: bí nǹkan ṣe jẹ́ lẹ ti gbọ́ ohun ìfigagbága ti orílẹ̀-èdè ti brazil àti orílẹ̀-èdè morocco yẹn á gbé yẹ̀wò lọ́sàn-án yìí kí ló lè ṣe é ṣe kó ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì ṣùgbọ́n ká tó wọ ọbẹ̀ yẹn nípa ti owó tí àwọn fifa ti jòdì mọ̀ báyìí pé tó bá fi lè bẹ̀rẹ̀ báyìí àwọn pléyà náà mọ̀ gbà nínú transfer fee àlàyé wo ní bẹ́ẹ̀ ni pé pléyà tó bá ń gbà ní owó tó dín sí £130,000 ẹ gbọ́ mi dáadáa pléyà tó bá ń gba owó tó láti £130,000 wálẹ̀ onígbàgbọ́ pé ó ti yé yín báyẹn £130,000 wálẹ̀ irú pléyà yẹn ó gbà ìdá márùn 5% nínú owó tán bá fi gbé kó òun kẹgbẹ́ agbábọ́ọ̀lù tán bá gbé kó òun bẹ́ẹ̀ báyìí ó ti yé yín báyẹn ṣé enzo fernandez ṣe yóò gbà nú owó tán bá fi gbé kó òun kan ti chelsea òun ò lè gbà ń bẹ £180,000 ní owó ọ̀sẹ̀ enzo fernandez à ń sọ nípa pé àwọn tí owó wọn bá dín sí £130,000 ìyẹn lọ́sọ̀ọ̀sẹ̀ enzo fernandez ń tiẹ̀ gbogbo owó tí chelsea bá gbé chelsea bá ìta chelsea lónìí kò lè gbà ń bẹ̀ ó ń gbà ju £130,000 lọ bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn àwọn tí à ń facebook habib fasasi ìkan lára ìgbìmọ̀ jẹ́ kán mọ̀ ni ó wà ń skù báyìí emmanuel abella òun náà bẹ́ẹ̀ comrade adépọ̀jù ahmed jami ọláyínká slim t abiodun oyelade alátaníyà abdulhafiz baba frayo láti kwara state nu okoye emeka látàpáta adélakùn saheed upmayu láti sẹ́yìn abidemi adisa ogundare túnde náà bẹ́ẹ̀ láti amúloko ọláníyàn kabir nu tó bá ń gbọ́ kèrè ń bèwù gbogbo òkè adú kèrè ń bèwù ẹ̀gbọ́n mi dáadáa ọmọ nílé fẹ́mi joseph waris tiamiyu òun náà bẹ́ẹ̀ abidemi akinyemi òun náà bẹ́ẹ̀ isaac oladimeji ní facebook olúwàfẹ́mi káyọ̀dé bright faithful òun náà bẹ́ẹ̀ ayọ̀ james àwọn tí a ń facebook ni wọ́n yapa gan o ní facebook o olumide julius ọláyíwọlá àbí ìbàyìnlá kọ́láwọlé òun náà bẹ́ facebook lágbára ọlọ́run gbogbo bí tẹ́ ti ń rówó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wà àgbà náà ní wọbẹ̀ ló gu ọlọ́run olúwàfẹ́mi káyọ̀dé lawal peter ayọ̀dèjì bí nkan ṣe rí nìyẹn lápá abẹ yẹn ẹja sanwó iwájú ká kúrò nínú ọdọ àjọ fifa ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti psg wọ́n ti jẹ́ ó di mímọ̀ báyìí pé àwọn ti ṣetán láti ta bradley bakola o fún gbogbo owó tó bá fìfẹ́ hàn láti gbé ó wà nílẹ̀ fún títà ṣùgbọ́n tá a gbọ́ ni pé wọ́n ní ferran torres láti inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti barcelona òní wọ́n gbé láti fi ṣe pàṣípàrọ̀ fún bradley bakola tóun bá fi lè finú kọ psg lẹ̀ iṣẹ́ ìwádìí ti bẹ̀rẹ̀ báyìí kódà owó ti tẹ àwọn méjì o àwọn tí wọ́n ní wọ́n fọ́ ọkọ̀ bọ̀gìnì tí ń kó búùtù aṣọ ọ̀gbá bọ́ọ̀lù àti analyst kit àwọn tí ilẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ́ tilẹ̀ gẹ̀ẹ́sì tí wọ́n fẹ́ lò ìyẹn fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé ẹ mọ̀ pé florida ni wọ́n wà tẹ́lẹ̀ wọ́n wá kó mbẹ́ wọ́n bọ̀ ní kansas city ibi tí wọ́n fi mọ́ ṣe ìgbáradì tianu fún world cup bí nǹkan ṣe lọ́nu wọ́n wá ní kí gbogbo kíìtì wọn yẹn kó ti dé kí àwọn agbábọ́ọ̀lù gan tó dé lé ní nígbà ọkọ̀ bọ̀gìnì kó kíìtì bọ̀ láti ibi tí a ti ń gbé bọ̀ ọ̀nà láwọn kan ni wọ́n fọ́ ọkọ̀ wọlé wọ́n ṣàkó gbogbo kíìtì wọn kó gbogbo ẹ̀ lọ ṣùgbọ́n wọ́n ní iṣẹ́ ìwádìí ti ń lọ lọ́wọ́ àwọn ọlọ́pàá agbègbè ibẹ̀ yẹn wọ́n ní ọwọ́ wọn ti bèèyàn méjì àwọn suspect méjì ọwọ́ wọn ti bá àwọn tí wọ́n kó kíìtì àwọn agbábọ́ọ̀lù ikọ̀ three lions lọ bákan náà Zlatan Ibrahimovic ní gbogbo ẹ̀yìn tẹ́ ń fi Erling Haaland wé òun ẹ mọ̀ fi Erling Haaland wé òun mọ́ o kì í ṣe pé bóyá pé nǹkan kan òun mọ àwọn ọ̀gá o òun mọ àwọn ọ̀gá àwọn tóun ò lè gbé gẹ̀ẹ́sì tá a bá ń sọ nípa tamata sí àbí agbábọ́ọ̀lù òun mọ àwọn tó jó òun lọ o ẹ mọ̀ fi Erling Haaland wé òun mọ́ Erling Haaland one way striker ni inú bọ́ọ̀sì nìkan náà ni lóòótọ́ ó mọ bọ́ọ̀lù gba òun ò ní ò dáa gẹ́gẹ́ bí striker o ṣùgbọ́n one way traffic player ni òun tóun ní ìsìn ibo lòun ò ti gbá bọ́ọ̀lù lọ́wọ́ iwájú òun tún play gẹ́gẹ́ bí supporting striker ó jura wọn lọ o ẹ mọ̀ gbé gẹ̀ẹ́sì o Erling Haaland sóhun kẹ̀ ó jìnà síra wọn pọ̀ Zlatan Ibrahimovic ló sọ bẹ́ẹ̀ ká tó wọnú ìfigagbága tó máa wáyé láàrin orílẹ̀-èdè ti brazil àti orílẹ̀-èdè morocco mo fẹ́ ká gbé nǹkan kan yẹ̀wò Elliot Anderson nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Nottingham Forest mo fẹ́ ká wò fún ìgbà àkọ́kọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City wọ́n kó £85 million lọ ikọ̀ Nottingham dá padà Man City tún ti lọ fún ìgbà ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú £106 million ikọ̀ Nottingham Forest wọ́n tún dá padà pé tówó yìí ò bá pé £120 million àwọn ò ní ta ṣùgbọ́n mo lẹ́yìn láti sọ fún yín pé ikọ̀ Man City tún padà lọ fún ìgbà ẹlẹ́ẹ̀kẹta ẹjẹ́ àwọn agbábọ́ọ̀lù ọ̀gbẹ́ni Willie pẹ̀lú gbogbo tá a wò tó dánwò yẹn ní inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Nottingham Forest ìṣòwò agbábọ́ọ̀lù yìí mifida ni àwọn kan máa ní complete package èmi ò mọ tí ń jẹ́ complete package wọ́n ní complete package ní Elliot Anderson lójú tẹ̀yìn fi wo Elliot Anderson àti oyin tó wọ́ọ̀tì àti pé ká tiẹ̀ ní ojú ọjà tiẹ̀ ti bàjẹ́ pé player mi ò ju bíi £30 million lọ wọ́n bá ní £80 million ni wọ́n ta agbábọ́ọ̀lù yìí kílẹ̀ rò bóyá pé ó mú gangan lójú ọjà.
1: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹni pé ojú ọjà ti
0: ó ti fọ́ pọ̀ gbogbo ẹ ti bàjẹ́
1: ti di bákan lóòótọ́ ọmọ Elliot Anderson táwọn wo yìí ẹni tó bá mọ̀ dáadáa tó bá wo Nottingham Forest dáadáa máa mọ̀ pé ẹ pè ń kankan nísìnyí pé complete
0: n sáà ń pè ni wọ́n ní complete package midfielder ṣé bẹ́ẹ̀ ní tòótọ́
1: atọ́kùn ẹni tó bá wo Elliot dáadáa ó wà very complete ọdún kì í ṣe 100% ò ẹgbọ́ mi dáadáa kì í ṣe 100% but ẹni tó bá wà á mọ̀ pé player yìí ó dá ẹ mọ àwọn kan wà yẹ pé kò ní ìgbéra kẹ́yàn ṣe àpèjúwe nǹkan fún yàn bọ̀ kẹ́yàn lọ fúnra rẹ̀ kó lọ fojú wò fúnra rẹ̀ á mọ̀ pé lóòótọ́ kí ní ìwà rèé tábáwo ó jẹ́ midfielder tó yẹ pé ó wà modernized in sense that pé
0: àwọn midfielder òde òní
1: tẹ́ pé
0: ìṣàwọn midfielder john
1: tó wà very very tactical so òun ni Elliot ni ó ní nǹkan wọn tó
0: lè wà
1: versatile ó ní àmúyẹ gan ní midfield tó pọ̀ ó lè play central
0: ó lè play sí àárín gbogbo
1: ó lè play sí àárín gbogbo ó lè play sí as supporting
0: o le play ton ba tu ti waju lohun
1: ton ba ti waju lohun o le play
0: o tun le play as
1: o
0: dm
1: o tun le fun kan play as a dm defensive
0: midfielder
1: so mete tap it last one won be ni complete package
0: complete n nickname ta fun no complete package midfielder
1: but as of his age to je pe 23 years lo si wa eh ton ba si for me o 85 yen o si pay but itori pe release clause to si lori e ni won fi le pe ni
0: o na fi ba ti so ni se pe release clause yo wa bayi
1: so but 85 yen o ju nkan to ye kin o koja because number 1 the di ti mo bi so be ni wi pe ta ba wo iko to tin bo iyen Nottingham Forest eyin kokon eyan ma wo kokon mo player
0: pe to ba de big team abi
1: to ba de big team kini
0: so le se be yen mo
1: so le se be mo o ni nkan to wa nbe kan ye pe o ni ko ma lo de big team si ko wa lo di
0: won de die de nazar
1: so nkan to wa nbe ni but o worth it and good midfielder ni
0: pe o worth 120 abi e kan ni ko ju bi 85
1: ju bi 85 lo
0: sugbon ni
1: so ma ta 120 we ton ba ra bo for me ko ju 85 yen lo
0: a ifigabaga Morocco ati Brazil yen a nbo nbe yen ta ba so nipa ifigabaga ti Morocco ati orilede ti Brazil awon alakoso kege agbabolu ti Manchester United awon technical crew won awon ti won ma se igbele won agbabolu bi ti iko ege agbabolu fe gbe player ki won wa gbe yewo pe player ta fe gbe yi je o je player to o ti ye yin jo je player to duro dede so isowo gba bolu e ati tiwa so e o le mura won bayi won gbe agbabolu lowo eyin fun iko ti Newcastle ta ba so nipa Lewis Hall ati agbabolu fun iko ti AFC Bournemouth omo ibi orilede USA Anthony Robinson won gbe won se gbe ara won pe ta ba fe gbe eyan kan pe ko ma wo lede Luke Shaw ninu awon meteta abi ninu awon mejeji ta ni ka gbe ninu won pelu isowo gba bolu ati amuye to na ni sugba won technical crew ohun won ti dibo fun Lerizo agba bolu iko ti Newcastle pe ton ma wa complete left full back o la pa mo fi complete si gbugbu e papa julo nipa ti age factor Robinson si pe 28 years Lerizo ju bi abi 21 abi 22 lo won ni factor kan niyan o to fi baba to fi je pe le result ni won mu bakan na ni won soro nipa Matheus Fernandes agbabolu iko ti West Ham to ti lo relegation West Ham won bere fun wo ti lo bi 80 million pounds sugba won lagoso ko ma yo fe lo won fe ko lo fun igba akoko eye ti won ko lo won ti so fe anybody o won fe ko lo fun igba akoko agbabolu ta so nipa re yi pe Arsenal ti ri bayi ninu iko ege agbabolu si Club Bridge lo wa winger aye ni o le gba owo egbe mejeje o ko a mo je Christos Solis agbabolu iko ti orilede ti Greece ni inu ko Club Bridge lo wa 34 million pounds ni worth e bayi agbabolu yi ni saa meji to si lo nu ko ti Club Bridge goal meta le ni ogoji 43 goals lo gba wole ni 2 season koda saa to lo ko to denu ko Club Bridge ni 2024 abi 2023 to 2024 season ninu ko ti Fortuna Düsseldorf lorile de Germany nigba yen o tana de bi pe saa yen 23 goals lo gba wole lo didi saa kan o tun wa lo sinu ko gbe agbabolu ti Club Bridge saa meji to ti gba nbe bayi nisin o ti ni 43 goals ni goals involvement yo egbe goals involvement ni se pelu goal to yan goal ati assist pe goal to nikan ti goal 43 goals lo ti gba wole pe Gabriel Martinelli ele won ati Trossard tojo ti dale fun yin won ku onu ko gbe agbabolu yi won amorale awon ti o gbase lowo won e ja wo fi gabaga orilede ti Brazil ati orilede Morocco ta ba so nipa pe individual brilliance laarin ko gbe agbabolu mejeji oju ra won lo sugbon polopo foju pe ta ba so nipa team work o orilede Morocco won kin awon gege bi pe enikan jura won lo ninu awon agbabolu orilede ohun pe won ma rira won bi gba to je pe egbejo la won pe yen ma fun won ni anfani ati si dada pe onikaluku won jo sise po pe team work sugbon orilede Brazil onikaluku won ma wo pe oga le mi na oga nla sa lapo odo ti yin ogbeni wili ikile le se ikile o boya po se se ki fi gabaga ohun igbole o boya ko le wo si
1: loto ona ta ba kokko wo awon meji Brazil Morocco non paper amon pe Brazil lo lai pe o ni upper hand that's on paper tori pe ati ma se bo lateyin ti Brazil tin se but Brazil ele temi nwo presently Brazil temi mo to pe ti won ma gbori yin fun dada lati 202 yen World Cup 2002
0: Korea Japan
1: yen ni mo lo mo pe Brazil nigba ti Brazil ti se dada France 98 ati US 94 awon Brazil temi mo ngba yen but since then since 2002 Korea and Japan won fi be dabi Brazil ti a mo mo ngba yen even kan 2014 ti won ta won wo ni Rio Janeiro ta won wo since 2014 se bi 7-1 ni won je lowo Germany
2: awon history ni yo mo ba
1: 7-1 ni won je but from since then mi o ri Brazil gege bi team to wa competitive mo but ni present by emi nkan ti mo se le fi fun won ti mo se le fi npe okay je fun won mark o ni oluko ni ti won ni lowo bayi iyen oluko ni Carlo Ancelotti itori ni se oluko ni te pe yan le fowo ro seyin oluko ni te pe o ti ni record dada o ti ni
0: imo
1: akosile agbawo ni o ti agbawo ni because nkan ti mo le o se le o je oluko te pe o se le coordinate awon player pe wa iwo ma wa glory fun ara re se pe boya te pe o je bi star player fe show nkan to npa Brazil ni latin gba yen ni mama fe show Vinicius Junior ma fe show ele na ma fe show gba ma fe show but won ba play as a one team won se le conquer but Morocco to nbo yi Morocco is like underdog ni won won le ma foju pe Africa won ti wa because taba wo Morocco ni qualifier awon ni like first Africa to koko jade to koko qualify wa taba wo Brazil qualify awon 50 na won gbe 50 yen kede bi ogun ta pe aye ngba ta pe boya river o ti increase the slot to nbo World Cup ni 50 yen happy lo gba playoff ni so mori ifigagbaga yi gege bi Morocco le lose
0: sowo
1: draw Brazil
0: sowo Brazil
1: Morocco le lose
0: ka to lo jidan nipa anti FIFA so nipa pe ki ogbo player ma ni buy out clause ti o ni se pe won gbe owo deni sin e wa so pe egba 100 million pa iru ti Nottingham se fun Man City nsin yen pe to be buy out clause ba wa ko ni siru e mo akude wo le ruya ko wa nbe
1: akude ti mo ri to wa nbe ni wi pe ti won ba fi le implement buy out clause o depend for example si bi Elliot Anderson she was me confidential example boya Nottingham Forest won ti ra kan ra ni boya bi we are the 50 and pe on afa like won injere nisin ti won ra ni 50 emo ki tin kan wa ni boke we buy house clause e gujo fees e para 50 or 49
0: ra won ye o ni o ni se se ba
1: so da bo ya won jere ni
0: eh akude kan temi kan ro boyo po wa nbe ni pe ti bi apere nisin team gbe e je nfi leya wo na se gbe lenu jo meta e to ni kimi na abi Anthony Gordon ti won ti yanju die yen le Barcelona gbe ni 60 ba se ni gbogbo ategbegbe kata ni an gbe ni 80 bi apere ni o ba se gbe ni 80 yen boya won wa se release clause yen ni pe boya agent yen na wo pe a le so iko yi big team ni to to sugbon iyi pada le de kiro to sele si Man U láàrin bí ọdún bíi mélòó kan kó lọ ṣẹlẹ̀ sí Barcelona náà kí ọmọ yìí náà fẹ́ kúrò ní inú tíìmù yẹn ó dá fi release clause sí kán wá ní òkè o player tán gbé ní 80 150 náà ò tí pọ̀ jù gẹ́gẹ́ bí release clause wọ́n fi 150 sí ní 150 yẹn player yẹn le padà appreciate kọjá release clause tó wà lójú ìwé ẹ̀ láàrin ọdún yẹn nǹkan tí mo sọ ti yẹyin báyẹn pé player yẹn ó lè máa hot ju release clause yen lo so anfani lo ma je fun team to ba fe gbe nigba tan ba ko wode sugbon ogbon atinuda na tun wa tan tun le lo be na boya le wo fi sibe pe boya first 2 years of his contract o ko je yi bayi to ba tun ti jubo o sumo ko je pe iko to ni player ngba mi a ma dun won ti player ba de to fowo si we pe to n ba fe lo iye bayi ni ko n lo ko wa pada lo tan na
1: lo tonan ju be
0: lo iye yen lo ko si nkan ton fe se si mo won o je be ni
1: won je be
0: won je be ni won je be akure temi wo ye wa nbe ni yen to le je pe gba mi o le ma favor o iko egbe agba ball to ba ni omo o le ma favor iko to ba lo mo eja yi ko to ti cash e eja yi ko to ti cash e eh baba yi ko to lo mo ja o to pe ko da o lekun lati play cash e o ko da wo lekun lati play cash e ko si nkan to kokon mu da pelu pe eh lagbaja kan se play ni tamedo kan se play ni o eh ka ko bere la to ri 25000 la koko 25000 la koko tani number yi tani number yi ogo iwo logo eh awa tin yi atin yi number ohun o atin yi koto ohun awon number yen tin joko eh eh 25000 la koko 081 lo bere number yi 081 lo bere number yi 1116 lo pari number yen 1116 081 lo bere number yi 1116 lo pari number yen awa ti dai number yen bi o ati dai number yen bi ogo 1116 lo pari number yen 25000 la koko nu number yen ti lo la koko
3: hello
0: ele ka so ki lo ko yin bo le wa yi la gelu la tin pe yin
3: temi dope lati ibadan ni
0: temi dope lati ibadan congratulations e ti je 25000 lo san
3: eh
0: eh eh eh congratulations customer ke wa ma pe yin bo wo yin se ma teyin lowo se gbo
3: yes sir
0: eh 25000 la koko nu 25000 le keji bi ati pe ala koko lati yi ko to le keji 081 na lo tun bere number ileyi 081 lo tun bere number ileyi 7610 lo pari number yi 7610 lo pari number yi ogo iwo logo dakun gbe call o ti play cash e ti pe o e ti play ti pe koja ke je ka pe yin ke mo gba go lo 081 lo bere number yi 7610 ẹ̀lú ẹ̀káàsán
3: ẹ̀káàsán
0: lágelú la ti ń pè yín lórí káàsì ẹ̀
3: ókè
0: sà kí ló kọ́ yín bó lẹ̀ wáyé
3: latif ló kọ́ láti ìsẹ́yìn
0: latif kí ni
3: ògúndàrí latif
0: láti ìsẹ́yìn tọ́ congratulations ẹ ti jẹ́ 25000 lọ́sàn yìí lórí káàsì ẹ̀ kọ́ sọ́mà kí ẹ wá máa pè yín ṣẹ́ gbọ́ bó wo yín ṣe máa tẹ̀ yín lọ́wọ́ bí nǹkan ṣe rí nù ẹja tun pe lẹ́ẹ̀kẹta ẹja pe lẹ́ẹ̀kẹta ti o gbẹnu si mo ja o tan pe a ti fẹ owo yẹn siwaju a ti fẹ soke si 25000 lẹ́ẹ̀kẹta 07 lo bẹrẹ number yi to n gbe ẹyọ kan to ku naa ni asiso 07 lo bere number yi 070 lo bere number yi 8179 lo pari number yi 070 8189 elu ekaasan lagelu la tin pe yin lagelu fm lori kaase e
3: okay
0: ki lo ko yin ibo le wayi
3: samu afelabi
0: latelebu congratulations e ti je 25000 losan yi
3: okay
0: customer ke wa ma pe yin se gbo sa
3: alright
0: bo wo yin se ma teyin lowo congratulations bi nkan se ri ni gbe lapa be onu losan ti ni ja mo se wele lapa bi losan yi Aziz Ademola aka Granny Saka lo je ke gbo wa daada oga wa tudi olawo lolotu eto Alex Ferguson si jani oloko dana loko mi oloko ele to n dana royin re idaraja lori afefe lede Yoruba tiantia titi igba mi ta tun won lanfani ati pade e se tan gbo lagelu e se o dabo
4: lagelu fm 96.7 la lagelu fm jagaba gogo retio ma

ekule la manki ara lere wala nke rona nki wa pe e ka san o aku weekend emi wa o se opolopo laye ati laye ati ni aye alaafia loruko Jesu oruko mi ni Lady Evangelist Bimpe Olajide wakati majemu leto nibi ti Olorun tin so ekun di erin ibanuje dayo ti Olorun tin nu mi je olori jori olokanjo kan omode agba onile atalejo to tin nu mi je won nu to sin so ibanuje won to nso di ayo musi gbadura pe losan Olorun ninu anu re yo so ibanuje eni kokan yo so di ayo loruko Jesu and God in his infinite mercy will meet you at the very point of your need and cry no more. God is coming and is coming around your life and he will wipe away your tears and make you happy again in the mighty name of Jesus Christ. Muki wa ni ilu Ibadan, muki wa ni ipinle Oyo, muki wa orilede Nigeria, mo so pe yo dara fun wa ni ipinle Oyo, yo dara fun ilu Ibadan, yo dara fun wa ni orilede Nigeria, yo si dara fun wa ni gbogbo bi te tin gbo mi patapata ojo de ni tiyin. Amo kin to tesi waju eje npada sodo director agba. Patapata ola porogodo igboba mi to joko sorun to fayisa ko ti ti se re ko la fi we o be ni o leni to jo. Eru tin gbe eru mi asaju ogun la Kenya Ogun Labo patapata ola ni bere ati opin ni saju ateni Kenya the half and the omega the beginning and the end the hank of a ship the pilot of a plane and the safety of our vehicle e se tori pe dara si wa lati ojo mejo lati jejo lati lo ta tun pada eyin le npa wa mo awa ta abata kan fira tu pata anu so wa de ni ajitana wole ni kekere ba de ni nla enikan de gberun oran mo nse faya ti tora akope en to ran mi ofi mi sile be ni ko jowo mi ni emi nikan si ada gbogbo ogo pada fun orun eri to te n se ninu aye wa ti o tenu te n ba wa gbe eru wa nibi to ti buro olorun o se ni gbogbo ona olorun ma je mo abani mule mo dani asaju ogun lalo akeyin ogun labo arogun gbogun mi eru ti n gbe eru mi olorun mi ti o la fiwe eleburu ike to se pe to ba gba waju ile egbo ta ni baba nla baba en to le mo eyin lo ti lekun silekun o ti lekun silekun o ti lekun silekun my mentor instructor my great and wonderful director abani gbe abani tan eyin le tun ma n ba yan debe fun ara yin le yeye awon ni yeye yepere gbogbo ayepere ni gbogbo àwọn adójútì ni pátá àwọn náà lẹ dìde tẹ dójútì àwọn àwọn apọnni lójú náà lẹ pọn lójú ẹ ṣeun torí pé ẹ dára o ẹ ṣe o tọba tó sọ pé dọlọgbọn ọlọrun ẹ ṣe ní gbogbo ọ̀nà ọba tó gbogbo fọlẹ adúpẹ́ ní gbogbo ọ̀nà aṣọ pé ẹ ṣe fún testimony tó kọjọ ọgbọ́n orí òye ènìyàn ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní gbogbo ìgbà ní gbogbo ìṣẹ́jú àti wákàtí àtẹrẹrẹ kárí ayé òpómúlérò àkọ́kọ́ pátápátá ọlá ọlọ́run tó wà ń bẹ̀ the first gynecologist surgeon àgbà oníṣègùn àgbà ayé ẹ ṣeun bàbá mi tó tóbi tó dára olú ẹ ṣe ní gbogbo ọ̀nà fún ọ̀run ẹ̀rí ọ̀run ìbùkún ọ̀run ìgbéga ìmúgbòòrò ìsọdí ńlá ẹ ṣe torí pé ẹ̀ ń jèrè ọ̀gọ̀rọ̀ ọkàn sọ́dọ̀ ara yín ẹ ṣe ń torí pé ẹ̀ ń fi hàn pé ẹ̀yìn lọ́lọ́run torí pé ẹ̀yìn lọ̀rọ̀ tí ń gbénú mi sọ̀rọ̀ ìgbápá tó ń gbénú mi tó wá ń ṣiṣẹ́ agbára mi ò lágbára kankan o bí ò bá ṣe ẹ̀yìn náà tẹ́ ẹ̀ ń dán nínú ayé mi mo dúpẹ́ mo dá gbogbo ògo padà torí pé lọ́sẹ̀ òkìkí yín ó kan orúkọ yín ò di gbégbé ga ẹ báyìí ní àwọn ọmọ yín pàdé ẹ nu gbogbo mi jẹ́ ẹ̀dánù pátápátá ẹ sọ ìbànújẹ́ ẹ sọ di ayọ̀ ọ lè padà wá sọ pé ẹ ṣe torí ògo yín lẹ̀ ní fífẹ́ ẹnikẹ́ni tàbí ohunkóhun torí odidi ọdún méje lẹ fi yẹyẹ Nebukadnesari nígbà tó gbéraga sí orúkọ ẹ̀yìn ọlọ́run àfipá tó tó da yín mọ̀lẹ́ tó fàánú bẹ́ wò ọlọ́run ẹ ṣe o torí pé ẹ yẹyẹ gbogbo àwọn agbéraga sórúkọ yín wọ̀nyí ògo ní forúkọ olúwa jésù olúwa wa.

0: ní West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Accra Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
1: Àkókò iṣẹ́ àgbáyé tó ti kò 72 hours of God June edition.
2: Ọmọ ayé ni ẹ máa wà lẹ̀ lọ.
1: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Májẹ̀mú àánú. Lákọjọ́ Friday 12, Saturday 13, àti Sunday 14th June 2026. Àkòrí ti rán fún olú ẹ̀mẹ́ta. Ìwé ojú bara sọ ní orí afẹ́fẹ́. I will rebuild the Devorah Fire State. Ẹ̀mí yóò sì rà kòkòrò ajẹrúrú wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ kú gbogbo ẹni máa fara hàn. Wọn ò ní iṣẹ́ ṣe dànù mọ́. Ní máa ṣẹ̀fí olólórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí já sùn. Bí wòlíì ẹ̀mẹ́ta ìwé ojú bàbá sọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday

ọjọ́ kẹta dá. Nínú oṣù kẹfà ọdún 2026 agbára wa kọ́ ìmọ̀ wa kọ́ kì í ṣe mímọ̀ ṣe wà.

Nigeria is pressing forward. Forward ever, backward never. Onse omo oloku be ni won ni simo ya e. Mumba Bobo Master mu iwa Adekunle Mumba Soro is based in London. A John Soro lana mo ni a. Hey iwo mo ye yi ma mo mo ba yin dupe yi mo ti re koja ni kini mo mean. Láwọn ará bímọ ti gbàjọba mọ́ àwọn èèyàn wa àti ìjọba òkè àti tààrí àti tìsàlẹ̀ pátápátá wọn náà ti gbàjọba mọ́ wọn lọ́wọ́. Oríṣẹ́ tí mò ń sọ ni pé wọn rí ìjọba ṣe orí bo mo wà mú ni mo wà ń bí báyìí. Táwọn kan wá ń kópa ti ẹbòmí ń bi tí mo wà yẹn mu ní rárá. Oníṣẹ́ àwọn èèyàn ò lọ bíṣẹ́ mo náà lọ. O ni to ba je pe looto ati lododo na ti gbajoba lowo ijoba ni ni le jade nle baba bo ju adajo o la kan ma nwa emotional ni o ni o da na ki nwo bayi o looto nkan to ni lati so lo le ni ti awon eyan ni ki nwo awon ti won ku omo abi ti won gbe yawo e lo bo se lati gba o jeun abi o jeun so rerin abi o rerin lawon akoko kokan mo lo se se o o ni nitori na ijoba si wa nbe bo ni bo se nri kakiri gbogbo aye na ni ko si bi ti mo ti ki se ru e baba fe mo boya ijoba wa bi ijoba o si iru ana tan pe n democracy sinu n bupo ase labuja ipe oke o eje ka celebrate June 12 ole ise won ti gbogbo e pa nitori pe ijoba si wa ni lo ti wa ye mi bayin tori na eyan omo orile ede Nigeria e je ka ma gbadura ti iyanu yen a fi sele tolohun a se awon to je pe won ti ko lo a se won ni riri won ori idande olorun to gba Paul ati Sila laye igba yen o ma se wa nbe o o ti eje pe lana lana iwon ni ni sona kishi won pe ayo de kan wa to je pe won lawon ara bi won tun yo si won ji gbe won pa ni eje ka wo nkan to nsele lorilede Nigeria awon ijoba won gbiyanju looto awon nkan kan wa ta fe kan ma so ti o je pe ko ti itakoko wọ́n bá ń sọ bí ìgbà wọn tún ń ro àwọn ẹni bí yẹn ńlá ṣí kíni òun ń ro wọn lágbára èmi mọ̀ ìpé ọlọ́run yóò ṣe kíni yóò gbà bọ̀bọ̀ gọ ẹ ṣáàjẹ́ ká máa gbàdúrà àti ní tó ń kálukú bá ní olófin máa ṣí kíni ló fi máa gbà.

Folarin yen gba ball fun USA. O ti da mi loju. Omo balogun. Won lo score meji. Iru won yen ba wale ejo tori Olorun ti won ko bo awon yen jo se DR Congo ni o wa di alo. Àwọn èèyàn wá fi gbogbo ara sí orílẹ̀-èdè Nàìjíríà torí pé àwọn aláṣẹ gan nání wọn ni. Ẹ̀rọ àwọn ọmọ yẹn tán bá wálé wọn máa sásẹ̀. Tán bá délùú Èbó wọn bẹ̀rẹ̀ sí ní karabọ gbogbo ẹ̀. Ẹ wà àìná àìná. Àìná tó tiẹ̀ máa ń fara sí bọ̀ látijọ́ yìí. Tán ló ti ní problem kan bóyá ń bi ankù láti gbà yẹn àìná ò gbá bọ́ọ̀lù. Ṣáwọn aláṣẹ ṣọ́rán tiẹ̀ ṣá. Ṣọ́n bẹ́ẹ̀ wò. Àwọn sàká wọ́n pè wọ́n kán wá wọ́n láwọn ò wá. Ọpẹ́lọpẹ́ Okocha. Òun ló jẹ́ kí ìwọ òbí kó gbá bọ́ọ̀lù fún Nàìjíríà. Ní pé owó máa prefer kó wá síbi má play for England. Ṣé ẹ mọ̀ péré ni àwàdà ni ọmọ yẹn ó ti gbá bọ́ọ̀lù ní ìgbà 100 fórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n dẹ̀ ọ̀nà ẹ̀. Ẹ̀gbọ́n rẹ̀ tán ní bóyá ó lọ wọ́kọ̀ bóyá bí ẹ̀mẹta. Sí ò gbá góò kankan wọlé. Ṣé ẹ mọ̀ pọ́n ṣe wá tún ṣìwé ìrántí kan pé nínú àwọn oníbọ́ọ̀lù tó gbajúgbajà tó lè géèyàn títèèyàn á ta dànù. Òun ni Okocha wà. Wọ́n mọ̀ fún láwọ̀ ọ̀dù wọ́n máa ọ̀nà ẹ̀. Kí ni ìwọ náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó dàbí ipa ti gbàgbé ẹ̀. Ìwọ máa ṣe bíi kíní àwọn sáwọn Wesley College bí ẹni tí ń ṣe ìránṣẹ́.

0: Hello.
1: Ẹ̀mi ń dábàá Balọ̀langa.
0: Ah, àfó.
1: Ọjọ́ ìṣojú rẹ̀ tẹ̀mí ò tún ṣojú rẹ̀
0: tọmọ. Àmì àmì àti ìwọ náà rẹ̀ mi dáadáa.
1: Ilé àtẹ̀mọ́ kálukú wa olóòní jẹ́ ọbàjẹ́
0: o. Àmì o.
1: Lọ́bọ̀ lọ́jọ́ ni ọba tún Nàìjíríà ṣe o, yọ fara dẹ̀ wa rò ní ni wá ń bẹ̀ o.
0: Àmì.
1: Olúwa Ṣẹ́gun Afọlábí látọ̀mí àdé alágbẹ̀dẹ.
0: Yes sir.
1: Bàbá wa yáràdúrà nìkan lèmi mọ́ fẹ́ lè tọ́ka síjọba wọn.
0: Yáràdúrà.
1: Ilé owó epo lọ àwọn tó bá fẹ́ ṣe wá láàánú ẹ̀mí ń wègbùn ẹwà bíọ́lá
0: náà
1: ẹwà owó lọ́wọ́ ìkọlọ̀ lọ́jọ́ mẹ́ta kan sànú àmẹ́ ń ta ṣe o mẹ́tì ni àgbàdua àti gbàdua gbàdua gbàdua ẹnu ti fẹ́ bó àríkókó yàtọ̀ kankan o
0: máa
1: bá mu mọ́yọ̀ mọ̀ pé bí ń pọ́nmẹ́ nìkọ́ọ̀kan ni gbogbo wọn ń bá ká o ìkọlọ̀ ń bá wa kó sí wọn nú o
2: ọgbẹni ní ọmọ ọjọ dáàbì yáràdúrà náà ni
0: yáràdúrà lè yí
2: bẹẹni
0: kílẹ̀ rí
2: tó bá epo ẹwọ tó já epo sí
0: láti ìlú sílùú ṣe ẹ rántí ẹ
2: fún ẹ tí mo ti fẹ já díẹ
0: ọdà
2: ẹwọ tó bá ẹwọ tó já sí kìí ṣe pé yáràdúrà kìí ṣe pé ikú àtọ̀dọ̀ ọlọ́run ló pa bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣe rú
0: àárín
2: ara wọn ni
0: kò sẹ́mi kò sẹ́mi èèyàn kan láyé wọn ò sá àyìnbọn mọ.
2: Bàbá ẹ já kó lórí ẹ
0: ẹ kú mbẹ
2: ẹ gbá wa lọwọ ya
0: kódà ẹ bọ́lẹ̀
2: mbẹ ẹ kú mbẹ
0: kódà ẹ ṣe o mo ti kú mbẹ o. Hello.
3: Hello.
0: Hello.
3: Yáràdúrà ni o.
0: Ah, yáràdúrà bò.
3: Ìyẹn rí láàrin.
0: Ẹ̀rọ Ọbásanjọ́ ẹ̀rí Jonathan.
3: Ọbásanjọ́ náà dáa. Ẹni ọwá dáa jù ní gbogbo ní Tinubu.
0: Ẹni tó tún dáa jù ní Tinubu.
3: Ó ní o.
0: Mo rò pé ẹ kọ́kọ́ sọ pé yáràdúrà.
3: Yáràdúrà náà ní Tinubu lọ wá dáa jù báwọn ọmọ ẹni òṣèlú bẹ̀bẹ̀rẹ̀.
0: Ṣé onídìí bẹ̀bẹ̀rẹ̀ ni abẹ́ mú mi sí é.
3: Àmì òmù yìí lọ́lẹ́ iṣẹ́ bá ti sọ́nà látọ̀ ló.
0: Kí èmi ò sọ kankan ọwọ́ yín ló wà.
3: Ẹ ṣe o. Àníbi ẹ bá rí wa máa dé náà dáa pọ̀ tí mo mú lọ dáa jù. Ẹ ní gbọ̀ bá yá.
0: Kí ni ó ṣẹlẹ̀?
3: Ẹ ṣe o.
0: Ẹ ṣe o.

0: Hello.
1: Hello, ẹ̀mà kúrò sàmbalẹ̀ àti
0: ìgbàlódé. Bọ̀dá mi dáadáa. Wálé iléyá.
1: Iléyá. Ọ̀dọ́ra, èmi iléyá mi, iléyá ìtàn, iléyá mi tó ń bọ̀.
0: Lágbára lọ, ẹ pẹ̀lẹ́.
1: Ẹ pẹ̀lẹ́, ṣẹ́rí. Ṣẹ́rí gbogbo ìjọba tí ń sọ yẹn. Ìjọba ìtọ́ dáa là ń lò lọ. Ṣẹ́rí àwọn ìjọba tó ti wá. Pẹ̀lú bí ó ṣe pé o. Ẹlẹ́tàn ni wọ́n.
0: Ẹlẹ́tàn ni wọ́n.
1: Ṣe rí ọ̀tọ̀ ni pé ká tẹ̀yàn kí wọ́n gbóríyìn fún yàn. Ọ̀tọ̀ ni pé ká pèsè ọjọ́ iwájú rere sílẹ̀. Ìgbà tẹ́ ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ẹ ní àwọn ọ̀nà kan ń bẹ lámẹ́ríkà ẹ̀ fẹ́ pé láwọn advanced country tí wọ́n ti lànà gan débẹ̀.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Ṣáájú kí dàgbàsókè fún bíbẹ̀.
0: Àbí rọ́ mo pa ni.
1: Nígbà tí gbọ́ wà ń fún àwọn èèyàn lówó orí dójí wọ́n ń fò sókè ni. Wọ́n ò ronú pópó lẹ́jọ́ làwọn ò ṣe rí.
0: Owó Adébọ̀ náà wà ń bẹ́ mo gbọ́ apọ́n méjì lọ́wọ́ Adébọ̀ wọn ò jẹ́ pọ̀n mọ́mọ́.
1: Ṣẹ́rí Nàìjíríà ti ń ní àwọn Yaradua àwọn kíní àwọn Ọbásanjọ́ Pósì pé àwọn àwọn ìmọ̀ ń kọ̀ bí a Jonathan sí. Ṣẹ́rí wọ́n ń pe kíkẹ́ ní subsidy. Gbogbo aláàmọ̀ gbé kámẹ́rà àmọ́ ya Nàìjíríà pé ẹwu Nàìjíríà bó ṣe rí sí Europe. Torí pé ojú ọ̀nà ọ̀dá wọn ò rówó ṣe. Ok, ìgbà tí wọ́n flow ṣẹ́rí dọ́là tẹ̀ wọ́n yẹ tẹ́tẹ̀lẹ̀ wọ́n máa ń lọ yáwó ní bank wọ́n fi ń ṣọ̀pọ̀ tẹ̀ ní kọ́ bá wò lulẹ̀. Ètí ò yáwó yẹn ni ẹ. Ṣé ìgbà tí wọ́n rí tí wọ́n flow tẹ̀ ní dọ́là yẹn lọ sókè bó ṣe lọ yẹn. Ìyẹn gangan ni reality of the economy wí. Èyí ti epo. Ṣé pé ngbà náà wọ́n lọ yáwó wọ́n fi sanwó òṣìṣẹ́ wọ́n fi sanwó gbogbo tí wọ́n ṣe ni in reality setting. Àwọn ẹ̀ṣẹ̀ wà rípọ̀tì sẹ́ẹ̀ bí Nàìjíríà ṣe wà gẹ̀lẹ́ gangan.
0: Nísìnyí.
1: Ìwò láwà. Tó ti bẹ́ẹ̀ yẹn. Ṣé wọ́n rí pọ̀ síjọba ìdé. Wọ́n ṣàì pé kí state kọ̀ọ̀kan máa pèsè iná àti individual. Ìyẹn ṣèṣe là á gbádùn rẹ̀ a sì máa gbádùn rẹ̀ o lè má jẹ́ sí. Ojú ẹsẹ̀ kọ́ ni wọ́n pa mọ̀lú owó oko tí ó sì máa ṣe jẹ. Díẹ̀díẹ̀ ni wọ́n mọ manifest. Nígbà òyá wàhálà dé nípa security. Ní ìsìn pé police máa dé. Nígbà ọ̀báyá ní ìsìn lóòótọ́ àwọn kan ti kú torí tí ìlú ọba dá àkan ní ọ̀pọ̀ jìyà rẹ̀ kọ́ ló máa ní wọ́n fẹ́ lu wa ṣètù.
0: Nígbà
1: tí ìgbàdo bá dé àwọn èèyàn àgbàgbé pé ìyá yẹn ti wá rí. So gbogbo èyí jẹ́ sí tẹ́lẹ̀. Ti àwọn gbàtọ́ bá ṣẹjọ́ wá lọ ọdún mẹ́jọ. Ọdún mẹ́jọ yẹ kí ló dé tí wọn ò ṣe ọ̀rọ̀ náà kó dúró kẹ́kẹ́ wọ́n ń bọ̀ lọ́dún ẹ̀ bẹ́sẹ̀ ọ̀bọ̀ lọ́dún ẹ̀ ṣe. Ní ìsìn àwọn ọmọ iléèwé tí wọ́n máa ń sunkún jọ pé owó ni ò jẹ́ kàwé àfẹnjọ́ àfẹ́ lọ kàwé ṣe nípa nelford. Ọmọ tó bá ẹ máa lọ yunifásitì ṣe tàbí fẹ́ kó serious o tó fẹ́ kàwé lóòótọ́ o tó bá apply pé òun ní admission òun dẹ̀ fẹ́ lọ sí school tó bá apply fún nelford wù fún.
0: Ambali Aliyu ṣe ni bínú báyìí.
1: Mo ń gbọ́ yìí.
0: Ṣé yẹ pé wọ́n gbé nǹkan kan fún yín tẹ́ fi ń sọ ìtẹ́ ẹ̀ sọ àbí ni bó ṣe rí gan lẹ̀ ń sọ.
1: Ṣé ẹ mọ̀ pé èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo kórìíra ìjọba tí ò dáa. Gbogbo ẹ̀ bá ń sunkún ìyẹn gbọ́dọ̀ ríran.
0: The man wey dey cry na him dey see.
1: Àwọn olówó àwọn tí ó jẹ́ di ìbàjẹ́ wọn ò jẹ́ kí mẹ́kúnnú ò ríran. Èyí tó jẹ́ pẹ́ẹ̀nì ìbẹ̀yẹn wọ́n mọ jẹ́ ká rí. Tẹ bá lọ wo ọ̀nà tí wọ́n ṣe ń sìn wọ́n pe kíkan ní Lagos Calabar Coastal Highway.
0: Bẹ́ẹ̀ni kíní tí lóun ó kánṣu ẹ̀ tó ń bò ń bá dé òbí lóun ó kánṣu ẹ̀ dànù ni.
1: Ẹ ní sùúrù wọ́n tún wá pe ọ̀nà kan ní Sokoto Badagry Superway tẹ bá rí ọ̀nà yẹn kò sẹ́ni tí ò rí tí ò ní Ṣàdúrà. Ọ̀nà ẹ̀jẹ̀ Ṣàṣìbàdàn tí ẹ ń ṣe é bọ̀ sí yìí àwọn náà ló máa wúlò fún.
0: Wọ́n rán tiẹ̀ ń hun irin sí nísàlẹ̀ ni wọ́n ń hun irin sí lábẹ́.
1: Tẹ bá rí jẹ́ sẹ́bẹ̀ kò sẹ́ni tí ó kọjá bẹ̀ tí ó máa rí tí ò ní dùn.
0: Kọ́lọ́ jẹ́ kẹ́lẹ́ wá kùn láti rí.
1: Ìtẹ́ mi sọ ni ẹ kò sọ èmi ò kúmọ Tinubu rí kódà tẹ́mi ìfojú mi kàn rí.
0: Èmi gan ò rírí.
1: Ó yẹ kí wọ́n jẹ́ kí aráàlú mọ̀. Ibi tó bá kù sí yẹn ló yẹ ká pariwo. Ẹ ti máa fún yẹn ló ń jẹ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́rẹ́ yẹn ó fẹ́ kú ọ lẹ́rú ni o.
0: Ó fẹ́ múrú ẹ lẹ́rú. Ẹ ṣe bọ́dà mi, God bless you. Hello.
2: Hello, sir.
0: Tayomenga. Atakunkanga.
2: Bẹ́ẹ̀ni, kò ní bàjẹ́ bá mi.
0: Èèyàn yìí.
2: Sherry, but I'm by the assist. Well, that's a lie. Why you go go go in there? Oh, follow on Bura.
0: She called you so.
2: Tori, you can see a rock on the mini about his book. A machine baffon.
0: Oh, she baffon.
2: Oh, she baffon. He didn't pay Sherry, I would say. Oh, my God, oh,
0: down.
2: Oh, I'm all paru. Sherry, I'll go at all. I'm fine. Ta gogo fe bere election ke mo pe oro so ti ni gogo awon to fe dije na so pa won o yo kuro ṣugbọn gba ti won o di pe tinubu wole to ti tinubu yo gogo wa sun seyin
0: won yo ra won ko nbe pa won o wi be o
2: so o ma bi pe to ba pa won na na wa nbe ni ta won na o se na niyan
0: brother e se bo thank you so much atakankan eyin eyan wa a fe lo polowo oja e ma ko nbe e se un te ngbanu wa
3: Lagilu FM 96.7.
4: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esi peli celery
5: S E L E R I E salary
4: ah boda mi esi peso si peli na di salary oya lopin igbiyanju esi peli turmeric
6: T U R M E R I C turmeric
4: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
7: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
8: Oya, ẹni ọmọ lọwọ ijọn o tun ti zẹ. Fufu osu marun akọkọ ninu ọdun ni awọn to tap ti gbẹnu si kaṣe lera lera loni back to back. Abẹrẹ latori New Year Cashport lọ sori Valentine Cashport. Easter Cashport nko awọn eyan tun gbẹnu si yen lọ ni toraye. Wakazde Cashport yen gan lọ fafa. Kama wa ti so nipa Ileya Cashport pẹlu ẹran agbo to sẹmẹ nko ẹ. Kaṣe eleyin ju anu ti a.
9: Omo ma lo fa ti ka se ba ti sade ohun o ma set yen ni bayi asiko ti to lati gbenu si mid-year cashback tinu osu kefa yi ogbo to le ni million lona dota naira 50 million naira ni awon olori re to le ni 60 tun ma fi se ifaje ni gbogbo ose omo ya ma le body mole
8: gbe body e
9: anfani wa fun e lati gbope lori gbogbo games wa to ba ta to ba se ta si ni wa se gbenu si si o Wednesday June 24 yi ma tun po leti gan pelu seke dugbe owo lotun lo si lori Splash FM *347*1004#. Lori Lagilu FM *347*1004#2#. Tabi lori website

0: ẹni ọba sanwó ti ẹ lẹ́ẹ̀kan náà tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́ àwọn tó bá wà sanwó díẹ̀ díẹ̀ àní oṣù mẹ́ta ni gbọdọ̀ sanwó yẹn tán ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited tó wà ní odò Oyo Road Aremu Blocks Bus Stop opposite ITA Maniya Ibadan telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.
1: Jẹ́ ẹ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra token. Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
2: Báwo la ṣe lè máa lo iRecharge?
1: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀. Lẹ́gbà IBEDC token yín.
2: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
3: iRecharge sanwó iná ní rọrùn.
4: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 AM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
5: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
6: S-E-L-A-R-R-I-E. Sálárì.
5: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹsí pẹ́ẹ̀lì turmeric.
7: T-U-R-M-E-R-I-C turmeric.
5: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
8: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
9: Lagilu FM 96.7.
10: Hi, Arianson.
11: Kilo ise lowo lowo.
12: Ariya. Ariya.
11: Asegbe kan o si asepamo lo wa.
12: Ariya.
11: Gbogbo eto ba ti nse ma ja receipt e.
12: Arira.
11: Ẹ jẹ́ ká fi yẹn bọ́ sí abala omi gbòòrò títì lórí ètò.
13: Ká máa tún kẹ́ra wa lẹ́ẹ̀kan sí wípé ẹ̀ka sàn ní gbogbo 13th láti máa gbọ́ wa tẹ̀rẹ̀ tí ń wò wá. Àwọn ìròyìn tó mìíràn gbòòrò títì gẹ́gẹ́ bá ṣe máa ń kó wa ní ọ̀sẹ̀ yìí. Àwọn ìròyìn ọ̀hún náà láti kà ládẹ̀ ti gbọ́. Ṣùgbọ́n tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìròyìn yẹn ò ní wọ́n ti di àgbọ́ má lè mẹnu kúrò. Lára àwọn ìròyìn tómi gbòòrò títà àkọ́kọ́ nú ẹ̀ fún ti ọ̀sẹ̀ yìí ó náà ló jáde o láti ibi ọ̀rọ̀ tí ààrẹ sọ jáde níbi ètò ṣíṣe pọ̀pọ̀ ṣinṣin àyájọ́ ọdún tá a gba òmìnira lórílẹ̀‐èdè Nàìjíríà lè tá a mọ̀ sí democracy speech lára ohun tí ààrẹ wá sọ jáde. Níbi tí wọ́n ti sọ gbogbo ẹ̀ lọ tó pọ̀ lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n níwọ̀nba talẹ̀ rí kójọ lára ohun tí ààrẹ sọ wọ́n ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú náà là ń wò pé ìṣèjọba yìí kò lọ bó ti ṣe yẹ kó lọ. Wọ́n ní ṣùgbọ́n ká mọ̀ purọ́ fúnra wa o wọ́n ní pé ìṣèjọba àwa ara wa wọ́n ní kò le pé bẹ́ẹ̀ ni wọ́n ní pé kò le pé tán yanyan o. Bàbá ń retí pé bóyá kó wá pé tán yanyan wọ́n ní ọ̀nà jìn gan o. Wọ́n nítorí pé àwọn ìlànà ń tẹ̀lé òun náà ló fà á tó jẹ́ kó lọ já díẹ̀ kó tó di pé yọ á sọ pé ó délẹ̀ ìlérí wọ́n ní pé pẹ̀lú ẹ̀ wọ́n ní pé adìẹ ń làágùn wọ́n ní ṣùgbọ́n ìyẹ́ ẹ̀ ni ò jẹ́ ká mọ̀ lára tí wọ́n wá tẹnu mọ́. Wọ́n ní pàtàkì jùlọ pẹ̀lú bí ètò ààbò bó ti ṣe rí bó ṣe ń ṣe yìí tọ́pọ̀lọpọ̀ wá wà ní ìbẹ̀rù bojo ó tó fi ìrètí lé wípé kí àwa aráàlú ká wà ní ìgbáradì pẹ̀lú ìgbàgbọ́ wípé ìṣèjọba tó ń lọ lọ́wọ́ yìí yóò ṣe ohun tó yẹ kó ṣe o. Wọ́n ní iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ wọ́n ní ṣùgbọ́n kó dé ibi tó yẹ kó dé òun náà aráàlú ń retí o. Wọ́n ní pé pẹ̀lú ẹ̀ òun lára àwọn owó ìṣúná léyìí tó ní ṣe pẹ̀lú tọdún 2026 yìí wọ́n ní ₦5.41 trillion làwọn yà sọ́tọ̀ fún ètò ààbò léyìí tán pè ní security allocation wọ́n ní ₦5.41 trillion oni won ya soto o teyi ti won fe fi se sugbon pelu e awon ise olokun ojokan leyi to wa labele tare to nsele kaakiri e to ye pe yin o te fokan se pe yo te sele to wonu e gan won lo nlo fa o won ni pelu e lati le je karalu mo yi pe ise nlo o won ni pe awon tu wa fi otele awon de pa ase wi pe ki won tu tewo gba awon to ba fe sise olopa mi leyi ti o to 50,000 people awon to wa fe sise olopa lati le je ki eto abo lorilede yi ko tu duro bo ti se ye ko duro awon ni pe karalu kan nigbagbo ninu isejoba to nlo lowo yi won ni pe ilana ntele leyi tan pe ni democracy process yen o lo ja ile oto ko to di pe yo mu eso ile tan reti ko to di pe yo mu jade o je oro to jade lati odo are o nigba ti won ba araalu soro ni ayajo ana yi to mu kuro nbe lara royin to tun mi gboro titi ele lo wa lati odo gomina oluwaseyi makinde tipinle oyo nigba ti won fi oro lede lana ode yi nigba ti won je ki opolopo wa ki a mo bi o ti se wa si pataki julo lori tan reti ki won o se lati lo gba awon ti won ko lawon ile iwe logbomoso yen sile titi de asiko yi gomina wa fi oro lede o won ni pe pelu ise ile ti awon ti se pelu awon iko omo ologun lorisirisi won ni pe awon ti ri o pelu ise iwadi wi pe awon ti won jiko nile iwe meta ohun ni ogbomoso labe ijoba ibile orire won ni won ti kuro won ti ko won kuro ni gbogbo agbegbe yen o won ni lowo yi won ti ko won de old national park le to wa loyo won ni be lawon ika eniyan yi na tun ti ko gbo awon tan jiko yen na ti ko won de old national park le to wa loyo o won ni be won ni pe keyin o so bi old national park bo ti se to ati bo ti se ri won ni pe re oko le le to je pe o wa ni agbegbe bi ti won ni won ko won de yi o je 2500 hectares of land won ni be ona ni agbegbe ibi ti awon ti won ji won koyi na ko won de o won ni ise wa nlo labele won ni ko je le mo pe ona to de gbogbo nu gbo ohun ko se daada ora ko da won lo de ele to je pe o nfa de na gbogbo leyi ti o je ki ise ta won fe se ko ya kankan won ni sugbon sibe awon oni 30 awon to bo ri wipe ise nlo bo ti se je ki ise o lo leyi to je pe olohun o fun awon se leyi te ku awon ise ta won ti se le atele ta won tun gbiyanju lati tu se yo le mu eso ile ta reti ke o so jade ni kope kope yi won wa ro ara lo patapata wi pe ta ba ti ri nkohun eje ka soro jade o won ni pe number ile ti won ti pe sita lajoro to ti pe iyen 615 won ni ka pe won ni kese ke o ya won jawo lori phone won ni pataki e ngba ta ba call o na ni pe ki lo nsele ki la ri ki la gbo lati fi to awon eso alabo leti kan le se nto kan lo ni pa papa to mo kuro nbe o lara royin to tun mi gboro titi lose yi o na tun leleyi to wa lati ipinle ogun ni agbegbe ijebu ode nigbati won tun bere se ni ri ti awon akeko ti won bere se ni subu ni lewe All Souls Girls Secondary School ni jebu ode won ni je ki lo sele iroyin ti jade ni osu to koja ni agbegbe ijebu ode ibakan na won ni se ni won taba ma ngborun efin chemical leyi to je pe o gba gbogbo ojo ofurufu kan to je pe awon akeko won wa bere se ni fasi mu be ni won subu won ni be na lori o ni lewe All Souls Secondary School leyi to wa ni jebu ode nigba to di pe won bere se ni gbe awon akeko digba digba lo sile iwosan nigba ti efin chemical ohun o gbo gbogbo nu school pale bayi ba gbagbe ni osu to koja o na ni efin chemical yi lo tu gbode ni lewe Anglican Grammar School ni jebu ode bakan na leyi to ye pe won ni pe ile ise nla kan leyi to nlo chemical o na lo wa ni agbegbe yen o sugbon lara ti oro ti won fi lede won ni won ti mo pataki bi to tin wa gan pato won ni tori pe opolopo obi na lo tin pariwo bi pe ki ijoba kan tete wa nkan se ko to di wi pe yo koja nti won ro akuro nbe lara ruruyin ti omi gboro titi oro lo tu jade o nigba ti oro di fanfa nile igbimo asofin agba labuja nigba ti a ti ri senator adams osi omole nje ki lo sele won ni pe lose yi o na ni won ko iwe se ni ti se oga agba fun ile ise nlpcl nigba kan ri nigba ti oruko re nje aba kiyari won ni pe nigba ti won fi iwe pe won ni ko wa jejo won ni pe pelu awon iwe ti won fi ranse si legbe ma asofin leyi ti won se agbekale gbogbo bi owo ti se lo owo ti se wole won ni won wa kefin wipe owo to sonu ninu ile ti won pe ni report iyen gbogbo alakale tan ti se tan ti danwo ni saati won won ni kon wa kefin ko owo to sonu o je 210 trillion naira awon ni pe kike yari iyen meleke yari won ni ko ma bo ko wa salaye ara e wipe to bo lowo e ti se je o nigba to n wa ni office le to je pe won wa nwo pe bawo lo ti se lo won ni pe owo ohun leyin nigba ti meleke yari to wa l'office won lasiko gba na o je 2017 to 2022 won ni gbogbo owo to so ko sonu yi o je 210 trillion won ni pe ki meleke yari ko tete ma bo ko wa salaye ko wa wi tenu e lelegbe ma sofin won ni pe ile gbogbo gan ni won pin si o ke se pe iwaju igbimo kankan o won ni pelu e na wa ri awon asofin kankan ti won so wi pe ko ye ku ri be wi ko da bi igba pe oro yi o fe ba iporondo ibani loruko je lo ni won ni pe o ye ka won o toro aforiji lowo meleke yari pelu oro ile ti won so yi pe to owo sonu o ye ko mo npa e pelu e ni Adams Osiomole eli tin se senator lara awon ti won je asoju asofin nibe lo wa so pe ko ye ku ri be ka ma ri pe enikan o se nigba to je pe ohun gangan loga to wa l'office won ni pe wa labe ofin beyan ba je oga l'office kan bo ba ni pe ko wa wi tenu e lori n to se akoso le lori won ni ko ti si ese nbe o won ni bi awon ba wa fi iwe pe meleke yari ko wa salaye are won ni ko ye ka won ri lara awon asofin ti o mo gbeja re wi pe o ye ka won toro aforiji won ni ro won ni pe awon o si iyen senator Adams Osiomole won ni pe awon o si lara awon ti o ma da aso boyiro loju won ni pe eje o wa ko wa salaye tenu e won ni ko si ke boya iyen ni enikan sinu aboya enikan bara won ja won ni ara ilu lo fe gbo ki lo fa ta duro wo yi to sonu ti won de mo bo ti se so bo ti se sonu ati bi ti o rin lo won ni pe ise iwadi ele ti ni se pelu oni kini wi la won ti se le to je pe awon de ni lo lati fi di oro yi mule nigbati meleke yari to ba wa se le gbemo asofin o ja won royin ti o mi gboro titi fun ti ose yi oluwa to sin ade lowo dynamic presenter oloruko temi
11: oro leti bo eh ri bon se nsowo wa won wa ni o se npc mo Dangote ni ko wa ma dari your 50 naira loni wa do la won fi 200 naira won tun fi le
7: o wa lo ka ogoro emi o gori rara ko sese
11: goke bajo are

0: ẹ wo láìní gbà wá lákòókò ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Ṣẹ́gun Balógun Labala tí wọ́n pè ní etí ẹ̀ mélòó.
1: Etí ẹ̀ mélòó kí ló fi ń ṣe òfin gbọ́ràn torí pé ọ̀rọ̀ lè yẹ ń gbọ́ ẹ̀yọ̀ ẹ̀ dédé bà lórílẹ̀ tá a bá ń sọ nípa ètò ààbò àti ká ṣọ́ra tá a bá ń sọ lẹ́ẹ̀mẹwàá níjì tá a ń sọ kò lè pọ̀ jù ṣùgbọ́n nǹkan kékeré ni màá mẹ́nu bà ń bẹ̀ àti àwọn nǹkan míì tá a jọ́nà àbáyọ tá a bá ti ń jáde ńsìn ẹ jẹ́ ká máa wo àwọn ọ̀kadà tá à ń wọ̀ àti ọkọ̀ tá à ń wọ̀ dáadáa ẹlòmíì àkọ́ wọ ọ̀kadà àkọ́ free lórí ẹ̀ ó tiẹ̀ ní wíwá ara ń dí ẹ you have to watch your surroundings wo dáadáa arábìnrin kan ló wọ ọkọ̀ láti Èkó ó wọ̀ wá sí Ìbàdàn nínú ọkọ̀ yẹn wọ́n ti wọ gáràjì náà ló ti wọ wọ́n ní ẹ má wọ̀ sọ́lẹ̀ gáràjì ló ti wọ ṣùgbọ́n nígbà tán dé bí àárín ọ̀nà díẹ̀ ni pásẹ́njà kan sọ ló sì gbé àbò kíkan tí yẹn wé láwà ní tó tóbi dáadáa bó ṣe wọlé lẹ̀rú ti bẹ̀rẹ̀ sí ń ba gbogbo àwọn tó wà nínú ọkọ̀ pé ṣe bí kíní kí ló dẹ̀ ṣe ẹ̀dẹ̀mọ̀ pa àwọn dírẹ́fà àwọn míì nínú wọn yóò ti mú nǹkan ojú rẹ̀ ó ti lé gbogbo bá ṣe ń sọ̀rọ̀ kò kán ó kàn ń lọ ní tiẹ̀ ni ó ń lọ ní gbogbo ẹ̀rú kàn ń bá àwọn èèyàn wọ́n ṣe ẹlòmíì gan tí débi tó ti sọ ẹ ṣàṣọ mi tó gate kò tí ó tẹrutẹru tó fi dé pé eventually arábìnrin ó lóun sáré yọ wíìgì orí òun tó sáré ní torí pé ó ti gba ìfura sí ọlọ́run sì kò orí kò yọ gbà tó ó sì rà bọ́ gbà tó sọ̀kalẹ̀ tóun náà jàjà sọ̀kalẹ̀ ó ṣàbẹ̀ sí ròyìn ṣe ló ń dúpẹ́ pé ọlọ́run ṣeun tóun bọ́ torí bóun ṣe ń wọ arákùnrin pé tó bá fà bọ́ yọ sì tó sọ pé ó yá kò sí nǹkan tí wọ́n ṣe ìyẹn ni fáwọn dírẹ́fà yìí ẹ jẹ́ káwọn náà kọ́ máa ṣọ́ra òkè torí owó lòun kò máìnd ṣùgbọ́n kí ló dẹ̀ fà kankan lèmi mọ̀ tí kò sí nǹkankan tó ṣe lele tó lórílẹ̀‐èdè tàbí ládùúgbò tàbí nílùú tó bá jẹ́ pé owó ń bẹ lọ́wọ́ èèyàn dáadáa tó wà lọ́wọ́ ẹ̀ ìwọ̀nba ló fi ilé ẹ̀ mọ̀ ok ọmọ tó parí yunifásitì tí ò ríṣẹ́ tó wá bẹ̀rẹ̀ sí hósù kiri ó wá bàbá àti ìyá òun sì mọ̀ pé ọmọ òun pé olóṣó ní í ṣe yóò sì wá tún wọn fún wọn lówó gbà tó yẹ pé bí pa wọn wà gbà ọlọ́run má jẹ́ kó ṣì tayàn tó sì bá dé lẹ́fù yẹn àwọn èèyàn ò gbà ṣùgbọ́n kí ni nǹkan tọ́mọ rẹ lè ṣe gangan ojúṣe tiẹ̀ ni ẹlòmíà ní olùkọ́ ni tíjà ló gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ ìwọ gan níṣẹ́ tiẹ̀ láti ṣe lórí àwọn ọmọ yẹn kó má capitalize pé orí ìwé nìkan ni tó bá kàwé àti kékeré náà ti wọ́n ní àti kékeré la ti ń kẹ́ka ẹ̀rọ kù tó bá dàgbà tán ó tẹ́rí ọmọ ìgbà tèmi wà bí ọmọ ọdún mẹ́jọ níyà tèmi ti rí pé ọmọ yìí láìkí orin ó sì tó ọ̀nà mi síbẹ̀ ó ti tètè tí bọ́ kwaya pé kó tètè máa kọ́ ó kún nǹkan tó máa ń fúnyàn ní extra money tó yẹ pé tó ju àwọn nǹkan téèyàn tún ka ìwé lọ fún wọ ọmọ ẹ láti kékeré ìwọ ló máa notice ẹ tíṣà lè má rí kí ni ẹ̀bùn tó ní má jẹ́ kẹ́bùn yẹn kú mọ́ ọ lára tọ́mọ yẹn bá lẹ́bùn yẹn tó wá maximize ẹ̀ ó wá ba ó bá jẹ́ kó rú gọ́gọ́ sí i ó tó ó tó fún kò tí ì gbọ̀ngbà yẹn ó ti bẹ̀rẹ̀ sí ń tò díẹ̀ díẹ̀ ó lọ fún academy ó lẹ́ẹ̀ni lórí ẹ̀ kẹ́ ẹ̀ dẹ̀ rí pé period dáwà ẹ̀ rí pé people are going more tech àwọn èèyàn wọ́n ń lọ sún ayélujára wọ́n ní wọ́n ń lo AI wọ́n ń lo àwọn apps kankan ẹ jẹ́ kọ́ mọ yín náà mọ gbogbo àwọn kiní let them go into all these aspects ṣe ẹ̀ mọ̀ pé bá a ṣe wà ń sìn ọ̀pọ̀lọpọ̀ iléèwé ni ò lọ sí ni ò ṣí báyìí sìn táwọn èèyàn wà nílé irú táìmù yìí gangan ló fi lè make sure pé o tún fọmọ yẹn jẹ́ kó mọ àwọn nǹkan kan tọ́dí ọmọ ẹ kó mọ̀ nítorí pé lọ́la kò ní jókòó ti pé ó dìgbà tó bá tó gba sálárì àbí tó bá tó ṣiṣẹ́ kan á jẹ́ pé a ní streams of income ok o wò pé o fẹ́ sanwó ilé ọmọ owó iléèwé ọmọ o fẹ́ sanwó ilé o fẹ́ san ilé ìtàn o lè pẹ́ iṣẹ́ ilé yìí òun ló ń gbọ́ bùkátà ilé iṣẹ́ ilé òun ló ń tọ́ pé streams of income nìyẹn ó máa ń jẹ́ kí nǹkan rọyàn lọ́rùn ṣùgbọ́n ọwọ́ òbí láti lè ló ti máa ń wá ẹ jẹ́ ká study àwọn ọmọ wa discover them and come maximize ẹ torí pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ọmọ alákọ́kọ́ gbádùn ẹ lẹ́yìn làá kan òbí kó tó di gbogbo kan títà ìwọ fúnra ẹ òbí tọ́jú ọmọ ẹ kọ́ mọ ẹ má bàa fìyà jẹ lọ́jọ́ iwájú ṣẹ́gun balógun lórúkọ mi emp inú gíjẹ mi.

0: àwọn èèyàn ń pè wá ẹ má ìbínú ẹ ṣì máa láǹfààní láti pè wá síwájú àti síwájú sí mọ́ ẹ jẹ́ ká bọ́ sí abala ní pápá china kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láwọn ibùdó tí wọ́n ti ń gba ife ẹ̀yẹ àgbáyé a wà rí pé wọ́n ní ọkùnrin kan láti orílẹ̀-èdè ǹjẹ́ somalia kọ́ òun ni rẹfrí tó dáa jù nílẹ̀ áfíríkà ṣe rí pé kò wà ńbẹ somalia ti bi tí nǹkan ò ti rọrùn níbi tí nǹkan ò tiẹ̀ ti dàbí pé nǹkan fararọ rárá wọ́n náà á píkẹ̀ amẹ́ríkà deny ẹ̀ ní visa bí kó má wọ orílẹ̀-èdè àwọn wá tó sì kí ló rí sọ lórí ọ̀rọ̀ ẹ̀.
1: Ká kọ́kọ́ kí adarí ayọ̀ ọ̀hún nítorí pé ó kọrúkọ ẹ̀ sínú ìwé àgbà ńlá ayé ni ta lè pè ní global record òun ló gbé dání. Bẹ́ẹ̀dọ̀ ti di pé ó di ẹni tí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní yẹ sí èyàn pàápàá ní agbọ̀n ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹni pé wọ́n fẹ́ rí wọ́n fẹ́ lò wọ́n fẹ́ kó ṣiṣẹ́ ó jẹ́ pé ó kó rẹ̀ ní jànú ó dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó mú tó yàn láàyò lọ́kùnkúndùn ó mọ̀ ta lè pè ní self discipline and commitment ohun téèyàn bá ń ṣe yẹn máa ń ṣe àwọn iṣẹ́ abẹ́lé èyàn máa ń ṣe lé lórí nìyẹn assignment. A wá ń sọ̀rọ̀ nípa pé USA ò jẹ́ kó wọlé nítorí pé ọ̀tọ̀ ní ìlànà ti wà òfin ti wà a wá lè sọ pé kò sẹ́ni tó mọ tí ó tún wà lábẹ́lẹ̀ tó fà tí wọ́n fi grant ẹ̀ ní visa ṣùgbọ́n tó wà glaring òní wípé lórílẹ̀-èdè ẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tó ń ṣe àti orílẹ̀-èdè tó ti wá àwọn kankan máa ń wà tó jẹ́ pé nígbà mìíràn pé a lè má máa rí fi gbogbo ìgbà dá sí ohun tó ń ṣẹlẹ̀ nítorí agbọ̀n tó ní kálukú bá fọ̀ sí wọ́n máa fẹ́ kó sọ̀rọ̀ ṣùgbọ́n lórílẹ̀-èdè gẹ́gẹ́ bí àwíjàre tó orílẹ̀-èdè USA sọ wọ́n ní pé àwọn kẹ́fí pé ó ti lójú òpó ayélujára rẹ̀ nígbà kan rí láti fi ṣe ẹlẹ́yàmẹ̀yà ìyẹn làwọn ti dìmú tipẹ́ wọ́n ní pé ó kàn kankan léyìí tó dàbí pé wọ́n discriminate tójú òpó tiẹ̀ gangan ló ti fi ṣe so ìyẹn pẹ̀lú tí wọ́n lò tí wọ́n fi lè grant ẹ̀ ní visa.
0: Mo tún gbé fún gbèdì fún àwọn americans ẹ tó ti ṣe tipẹ́tipẹ́ abáwa ní ká link ẹ̀ mọ́rọ̀ boko isis iswap nkankan njáwó àti ẹ̀ ní intelligence ẹ̀ rárá ipe láti ẹ̀ ti fi mú fílẹ̀ bóun ni nǹkan ṣe ń lọ kí leléyìí ṣáà ní records nípa past àwọn èèyàn lórílẹ̀-èdè nàìjíríà yìí.
1: Rẹ́kọ̀dù wà bẹ́ẹ̀ tó dàgbà pé inú black and white ni.
0: Èwo ni black and white?
1: Akàn dọ́kúmẹ́ǹtì ẹ̀ ni.
0: Tá a bá dọ́kúmẹ́ǹtì ó yẹ ká lè lò.
1: Nǹkan tá a bá sọ pé ó yẹ kán lè lò yóò pẹ́ kán tó lè máa rántí ṣùgbọ́n nǹkan tó bá yẹ pé ó wà lórí ẹ̀rọ ayélujára pápá ni because kò fẹ́ sírú fẹ́hun tẹ́ni yẹn fẹ́ dánwò bẹ́ẹ̀ báyìí ti fi lè tẹ orúkọ ẹ̀
0: tó ti tẹ orúkọ ẹ̀ báyìí wo ohun tó ṣe náà máa
1: gbé wá pátápátá
0: angel náà wá fẹ́ wà computerized the level yẹn ipe kan sọ pé tosin adelowo báyìí lórí kọ̀mpútà
1: bíi
0: gbogbo nǹkan ìjọ tó bí ẹ o ìjọ tó fẹ́yàwó ìjọ tó ẹbẹ̀rì ká
1: o ìjọ tó lọ sùpò bẹ́ẹ̀ni ohun tó jẹ́ kó rọrùn fún wọn nìyẹn pé tó bá ṣe ń jẹ́ pé ó ń dé ẹ́mbásì báyìí tó ń tẹ details yẹn sórí sísítẹ́ẹ̀mù yẹn báyìí kò síbi tó ń lọ mọ́
0: ipe o yáwó lọ́wọ́ báǹkì kan o sanwó yẹn o
1: yóò gbé jáde lódìdí
0: ni a gbé jáde torí náà wọ́n lè dínà yàn án fisa
1: òun ló jẹ́ kó rọrùn fún wọn láti
0: ẹ̀yìn èèyàn tí ẹ̀ ń gbọ́ wa lé sport là ń ṣe nítòótọ́ ṣùgbọ́n láti tún máa ṣíra wa létí bí gbẹ́rẹ́ ìpàkọ́ tá à ń sọ bó o bá jẹ́wó sanwó o bó o bá yáwó ń bì kan yẹ mọ̀ pé bvn ti wà nin gbogbo ẹ̀ ló wà tán bá link ẹ̀ tán rí pé ó máa yáwó lọ́wọ́ àwọn online kinní kan kò sanwó o lè deny rẹ ní tí yóò jẹ́ káyé rẹ ó dáa lọ́la o adúpẹ́ lọ́wọ́ náà à ń tẹ̀síwájú ẹ wá jẹ́ ká lọ sí ìdíje àkọ́kọ́. lei to waye laarin Mexico ati South Africa lojo Thursday to fi fun won two o kilo sere si South Africa awon mejeji lo ra pe won gba red card
1: be ka soro nipa match akoko lei to je ko na ni opening match Mexico ati South Africa South Africa to je bo si wa lati ile adulawo awon na tabi ile gbe loto sugbon Mexico na awon na osun ka de ma gbagbe pe Mexico ile la awon wa o da gba ke bi ile na wa ni because awon wa lara awon
0: ile do meta
1: to gba lejo so awon si ma ni ololufe ti o po n papa South Africa lo
0: South Africa si wa lota repete go even lati le
1: awon na won create ota fun ra won to fi ri be
0: lona wo
1: se won pe o ti pa igba lati ma ngbo xenophobic attack ni South Africa dey take won deye si awon papa obodide Nigeria
0: won ti e wa ni gbogbo ile Africa
1: won ti e wa deye si lasiko e so awon na ti wo ota fun ra won le sugba pelu eyin na ma pelu nkan te pe yo affect won
0: ngba ta ba se be yo ba mo nkan se gan
1: be se a ma ta se Ben o pelu nkan ti o je ki won fi di reme sowo Mexico
0: ada South Korea awon yen na na Chechia lojo jimo 2-1 Canada awon na won wa na awon to ngba di gba
1: to gba lejo
0: DJ abi
1: yeah
0: awon ati Bosnia and Herzegovina
1: yeah won gba
0: 1-1 so wa ye ki Bosnia ko wa le ba Canada gba 1-1
1: le foju di ko kankan won jo ko players ori field na ni 11 players na won jo parade so ko si iko ti o le mi
0: awon eyan kan
1: abi ti o le na oni ka lo kon na nikan mura kan sise because ko ni funny wi awon ti won gba lejo yen won le lo borele kili ki match yi tournament gan to de arin if case not taken
0: ton ba case
1: ara iru Canada san won ti gba draw Mexico o ti gbe winning jade already ti so Canada den se won ti
0: to je South Africa lo wa nsale
1: papata
0: abi se group yen okay
1: so pelu ensin yi Canada won ti gba fast match won won ti gba draw that's 1 point to e gole kon ni 3 points le bin di part of the hosting countries
0: ora Qatar at Switzerland kini ka ma reti le ni ni o
1: le be ni ni 8 osunmo won jo mi anyan yo sha be osunmo ki Switzerland o bori
0: kono kota ki le ri te bi so be se tori Arabian country ni abi ki le ri
1: won
0: mo ti mo bo gba
1: be ni won ti nji ba na woju be lo na won le fowo lo gbe player to ke se club side won te ba ni na ni won lo
0: mo lo
1: so bi to wa lo di
0: almighty Brazil I want the Samba boys awon ati Morocco ti won firu gba kirin lowo Senegal jo si kirin o sele
1: o ma ta o nitori pe Morocco gege bi ati se mo wi pe nile adulawo ara awon ti won duro tan sangun in terms of football so ibi ti won de ba irin ajo yen de yen tan fi kogo ja lo se fe ya gba ye yen won a kokko duro ti Brazil orun being the first match won ni yen
0: awon wo ti e ni won gbaju gbaja nu awon Morocco anze ti won gba bo ngba yen tan press ni pa nje de as abi won daruko orisirisi awon player kan to ye ko won gba bo kakiri lagbaye bayi ti won wa ninu awon Moroccans
1: okay awon player awon ti won popular
0: kan kan be yen
1: yeah Zakimi ara awon player awon na ni nigbati won ni pe won fe swap trophy yen kuro lowo won fun lowo Senegal fun
0: ti eni laye pe won na wa ni
1: be ya
0: oda adupe wa je ka wo USA ti gba bo awon na Paraguay
1: 4-1
0: awa ri pe omo wa o ni yo omo le balogun for larin bo meji lo mo score fun USA won si na Paraguay eri ko lagwa die
1: o lagbara
0: awon ti won da chemo okay kun yen no fe lo iwo mo to n gbo mi lowo lowo o better ko ko se ko to travel bo ba fe jiya ise owo jawo
1: be
0: lawon ilu oke ju bi lo agaga ko wa je mechanic ni omo iya mi wa je lo ki se bi iru bi je pe mo ba se tan le yan afi e fun e ti mo ye te gba lati bere kini be mi se wo yo e lo fun mi ni 5000 5000 to de ram fi owo pamọ si to nfowo ranse le to nko le o ni mo gba si wa fi se tori na ko se gbogbo okada te ngun ka ki eh o je lo sora o ni kan lese o ko se tori te ba da awon mechanic workshop nsin amọ lo won ko se mo oga na lo nfe yin gbole nbe ko lo sanu yin Haiti at Scotland kilo ma sere
1: ah well mo wo ye pe Scotland di ma na Haiti
0: ohun wo da pe wo n wo oruko
1: iro oruko
0: ohun wo Haiti yen
1: ni Scotland footballing nation ni Scotland Haiti ke
0: okay Scotch kini kan league yen o da pe o ta die o ta die lenu
1: ben
0: Australia ati Turkey awon ni Galatasaray awon eyan o sime
1: Australia Australia footballing nation ni Turkey na then try sugbon ke se bi in terms of this World Cup tan soy ke se be o sumo Australia o mi
0: o sumo Australia we awon Germany laye igba kan black and white kan no ma wo ai Germany ati Curacao ewo lo tun je Curacao
1: debutant la won
0: de won se nwa fun gba akoko ni oh won de le lo tabi ele pe o
1: ko si nti o le sele
0: to fi le qualify na
1: ko si
0: Netherlands ati Japan
1: Netherlands Japan Japan o se fowo ro seyin
0: eh
1: Netherlands no de kin sun won ajo mi ayo ara won sa
0: ma jo mi ni le so pe yan ba
1: le so pe yan ba
0: eh eh a ti ma lo si bi awon Argentina orisirisi nkan kan ta ba ti eni ka predict sinle Portugal na si wa nbe orisirisi awon orile de England ti won ti igbabo France Spain ati bebe lo to ba ni ko ti e pick okan to je ko se nse ko gba World Cup
1: laarin won yen
0: Ele mo pe Ivantino abi nkan ohun so pe Africa ni

Space Concert Season 10. Ìyìnpọ̀ mẹ́lẹ̀ la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwàá irú ẹ̀ lélẹ́yìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Robot. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Ló ti máa wáyé o. By 8 p.m. prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister. Ministry: Evangelist Dr. Bola Aare, B.C. Aláwíyé Àlùkò, Bukola Akinade, Sanwo-Ole Jesu, Bukola Beckers, Yetunde Aare, Àpèkẹ́ Ọlá, Rẹ̀mílẹ́kún Amos, BBO, Olúwa Lóni Bisi, Fọ́fọ́ọ̀rẹ́ Taiwo, Dare POP, Fúnmi VOP, Kẹ́mi Amadasun, Adamilọ́lá Alábí, The Convener is Kẹ́mi Robot. Níbi àkànṣe ìpàdé ìyìnpọ̀ ń bẹ́lẹ́, Season 10 yìí ni ká jọ gbé ọpẹ́ fún Ọlọ́run. Kẹ́mi Robot lọ́lọ́run fi ìrọ̀yìn rán. Alẹ́ Friday 19th June ọdún 2026 yìí ní Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ìbàdàn. Maximum security guaranteed. Ètò ààbò tó mú yẹyẹ wà fún gbogbo èèyàn. A ó gba orí ayọ̀ lẹ́yìn ìyìnpọ̀ ń bẹ́lẹ́.

0: gbọ́ngbọ́n.
1: Akabala tó jẹ́ kí n máa bòrí agbá.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíya cashport sí valentine cashport, easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport, ilé ìtúgbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbò ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú, tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó ṣe ń ta tó tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńláńlá kan tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#, lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashe.ng. Mídíẹ̀ Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Javis PR Care Foundation.

Ẹ̀tún káàbọ̀ padà. Ẹ jẹ́ ká ṣe ọgbọ́n bẹ́ẹ̀mbẹ́. Ṣùgbọ́n ọgbọ́n bẹ́ẹ̀mbẹ́ tò ní bí àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ àpilẹ̀kọ kéékèèké èyí tí ó jẹ́ ká mọ̀ wípé a ní nǹkan kan kì í ní ìwọ̀ ẹ̀ṣìn. Àti pé bó ti wù kéèyàn burú tó, òun kálukú ló ní àbùdá tiẹ̀. Ẹ jẹ́ ká wo nǹkan kan. Wọ́n ní ajára jẹ ẹni tó ní gángangan lórí. Abẹ́ bíríjì ni máa sùn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ó bí àwọn ìbejì ọkùnrin méjì. Èyí tó jẹ́ pé wọ́n jọ ń sùn ní abẹ́ bíríjì níbi tó bí wọn sí. Àwa rí Àìsà. Ẹ má bínú o, wọ́n ṣe kọ́ sí bí ni èmi kọ́ mo kọ́ o. Mo bá bá orúkọ ọ̀rẹ́ mu, ìwọ kọ́ là ń sọ̀rọ̀ ẹ̀. Àìsà rèé tó ń gbé nínú ilé tí ọyẹ́ ti ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Ó ní àwọn ọkọ̀ bọ̀bìnì lóríṣiríṣi èyí tó ń lò. Ilé ìwòsàn tó sì dáa jù Ọlọ́run, ibẹ̀ ló máa ń lọ fún àǹtí Nata láti ṣe ìtọ́jú ara ẹ̀. Ṣùgbọ́n ǹjẹ́ ẹjẹ́ mọ̀, nígbà ò bá tó àkókò àti bímọ, bóyá ó ń lọ bíi pé wọ́n ṣì ń wò pé àwọn ti pọ́ṣù mẹ́fà kìíní ohun àbátún wálẹ̀. Ẹ ti mọ nǹkan tó ń pè bí àkànṣà dédé rí ìpọ́n. Ká má pè bá ṣe máa ń pè. Torí ẹlòmíì bẹ́ẹ̀ ó lè bẹ̀rẹ̀ sí níbì, mo rò pé ó ti yé wa. Ẹ wo hospital ti ń lọ o. Wọ́n ń ṣàyẹ̀wò, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Èèyàn kan ò lọ́ọ̀bì kankan. Ìjẹkújẹ lóúnjẹ káàkiri ojú títì. Síbẹ̀síbẹ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n náà ṣe kíni, wọ́n fàìn bí ẹgbára. Èèyàn kan wá lọ ilé ìwòsàn, ó ní gbogbo tó dáa tó dáa tó dáa. Síbẹ̀síbẹ̀ agbára Ọlọ́run, gbogbo àwọn tó máa ń jẹ́ pé àwọn náà máa ń ní tí ilé ìbò ń pè ní miscarriage. Ọlọ́run á jẹ́ kí ó jẹ́ pé láti òní lọ inú tẹ́ fi ṣèyàn kò ní kọ́ ọmọ yẹn títí tí ó jẹ́ pé yóò ti tó àkókò láti bí ọmọ tọ́mọ yẹn á sì wà láyé.

0: te inu wa la ye dera e wa wo alima ah to ba lo mo fine omo ile to straight legs oni se to da ile to da lo ngbe ko da o tun ni oko to da to je pe oh my god amo sibe sibe pelu bo se ni gbogbo eyin to ba sun lale omiji oju e ni okun ri pilo tori pe kini ko ri oyun ni le ayin ta nso yi o lagbara o ni agbara o so pa yin o nipun o kenu ta ni oro ile aye le ye e wa je ka bo si oro Francis eni to ngbe pelu awon obi re baba re won lo ta lakaju ekute church lo gegege bi carpenter omo yese lasan ni fi ma rin lo si lewe lai ni jeun lopolopo igba sugbon sibe sibe eni ki lo sele omo we ti o je pe koda gan professor lawon oga re npe mo ba ni kon mu gbale wa ko ni rowo fi sile sugbon sibe sibe o lopolo awon oluko re na wa won bu olaye fun e wa wo toni omo oloselo to gbaju gbaja ni o ma n lo si school to je pe awon eso atun won wa se kini won tele debe ohun e kan jo nje lasan awon nje ibo awon elerin dodo ibo oni mo mu se mo nkokon to sele sa nje je wo pe iwe odo lori e rara ori e kuju isulo ko mo nkankan e wa je ka wo Matthew omo to je omo onisegun oyinbo eni ki lo sele si aro ni ko le rora e lowo baba re no le ran lowo ko le so pe amo mi to jaro yin o mo gbodo wo so e gbo ki la wa nso nipa aye ki la nso npa aye gan ta nle kakere a je pe inu aye ta wa on kaluku lo ni orisirisi nkan to ndojuko n to ba koju se yokan akeyin se lomi e wa je ka ma bira wa lere ki lo de ta ma nletanu ki lo de to je pa ma njowu ki lo de ta ma binu abadi e je ka keko lori ba se ma se kini lori ba se ma farada fun ra wa ta ma wo pe wa o emi ko ni mo mo se e je n tesiwaju e mo pa koko agbado la wa yi ta ba fe polowo agbado daddy ati mommy ba na se ma n polowo e wa lo sin gi igbado osin gi igbado se mo pe osin gi nti o je pe chacha mo se n ja latoko ni ti se yi to ti je ibe oje se mo pe be oje wa ibe oni wa ibe oje wa ibe oje eni tan tin ka bi ijo meji meta merin tan de tun ma po fun eni kini elomi a mo mo lo bu sugar yo bu sinu omi yo wa re agbado ti e sinu sugar yen yo wa je ki yo tun sa die sugar ti wonu e ma ma pe fun eni ibe oni ibe oni si ni o ni aroma kan to lagbara o le debi ti won tin se ibe oni wa ti ah ibe oni lele ki se ibe oje e wa wo fun mi okunrin kankan o si lasowo ri o mo we sugbon lojo kan to nlo si lewe awon kan da lona won fi pa ba lajosepo fun mi ma se be o ma loyun bo se wa loyun sibe sibe wa to dira re mu o n ba igbe aye re lo se ti rile aye ta nso e wa wo Maria oni Maria omo geto lewa Maria ololufe mi Mary se ma ton pe ni karua sole mudodo eti le so nkan gidi npa e laye nje je mo pe ngba ti o fe oko o ma fe ade ori e o wa bi awon omokunrin merin goloto goloto won se ise dada fun mi o para e mo sugba won kan won da lona won ja nta nwi lofe omo kan sire e ma binu mo lomo kan sire maria oh se be mo ololo masun be ba n lo lona awo lowo ni budija awon ololo masun won wo mini micro skates o ba kulegun okada yo la gbogbo boda le a ma lo sepo nu e bayi eni ba gbe le nikan ni o gbe lola awon eyan bi meta merin gan le gbe lojo kan ani sibe sibe o loko gidi o bi mo gidi e je ka lo sodo temi tope o wa lati nu ebi to da o fine o ni ise to da o si tun ni iteriba je je mo pe won ma rokunrin gidi kan konu si in town we re o gege bo se ko bi won ni keyan kankan ma ro pe on lohun da ju eni keji lo nitori pe kini oro olorun kan so o ni ere ije ke se fun awon to yara ori sugbon ise a ma se ti mi o ba si mi oni wasu ni ori ikesan ese ikokan la e cross check ke pe mi boya mo gba abi ngba torori mo tin so yen o ko sinu nkan ti mo nka yi o nitori na ba se wa ngba bi olorun se da wa eje ka gbianju lati ma ranra wa lowo e ma je ke yan ro pe ohun kan lohun da lo je ki nkan ri ba yen fun nitori na olorun yo ma ran wa lowo ko seni to da ju eni keji lo ko seni to po ko si seni ti o to gbogbo wa lo je pe nbi ti olorun da wa si olorun da wa gege bi eni to yato si keji e mo kon so pe la ni ton kan ki ba won ni iwo esin ile aye yi e o ba wo a da bi awon lo funny pa kan wo pe so ni tun mo sa a tun ma wa kedun pelu ra wa awon kan gberaga awon kan o ti e je eyan ton wo ni kaluku bi pe ko ti e si nkan ti awon kokon ja mo sugbon lojo kan nigba ti ko ba de o se ni ti o ni dahun n to ri ko ni ko je pe wo lo ni gbogbo Ibadan ti e de ko ti kini e ba kan le ko e ma gbagbe oro ti Anabi Sulaiman to so o lohun wo ye gbogbo e laye Sulaiman won pe Solomon o lasan ni gbogbo e gbogbo n ta nkan jo to njo wa loju tinu wa n dun awa ni emi ni nkan kan won ni ti ko ba de o ton niyan o tori na o ri ofe o ni gbogbo wa ta n ri gba eye eyan wa mo mo pa awon kan ti n pe iru number yi o a fe lo polowo ta ba ti de pada anfani yan si sile lati bara soro e ku kale
1: emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: SELARIE salary
1: boda mi espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
3: TURMERIC turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
5: ni West Midlands Open University amuki eko wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 1,200 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management bi o se se pari ile iwe girama direct entry abi o fe ìyípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Àkókò iṣẹ́ agbára yẹn tún ti kò. 72 hours of God June edition.
6: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
3: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀mú àánú. Lákọjọ́ Friday 12, Saturday 13, àti Sunday 14th June 2026. Àkórí ti rárú fún olú ẹ̀mẹ́ta. Ìwé ojú bá ránṣẹ́ ní orí afẹ́fẹ́. I will rebuild the Vora Fire State. Ẹ̀mí yóò sì bá kòkòrò ajẹrúurú wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ kú gbogbo ẹni bá fara. Wọn ò ní iṣẹ́ ṣe dànù mọ́. Ìmọ̀ ṣẹ̀fì ọlọ́run ní ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí ìjọsìn. Bí ìwọlé ẹ̀ mẹ́ta ìwé ojú bàbá fọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà mi sì láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Lẹ́ọ̀kọ̀ kan pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́ láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ni ká máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lẹ́dẹ̀yẹ. Nípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ẹ̀jẹ̀ nínú jáde.
5: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Aposu Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
7: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
8: Why you dey worry like that? Just use iRecharge.
7: iRecharge? How that one take work?
8: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanta. You can also dial *6606*1# on your phone.
7: Sharp like that.
8: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
9: iRecharge. Convenience. Accessibility.
10: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀ léralera lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́. Àwọn èèyàn tún gbẹ́nu sí ìyẹn lọ ní ìgbòho ayé. Workers Day Cashport ìyẹn gan lọ fàáfà. Ká má wá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Káàṣì ẹ̀ ẹlẹ́yin jọ àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Lágelú FM *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

0: ètò ọ̀hún ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀dùn. Aago mẹ́rin ti ku ogún ìṣẹ́jú. Àti láwọn ọ̀rọ̀ kan tá à ń sọ lẹ̀. Èwo lè fẹ́ bá wa pẹ̀ kẹ́lù ń bẹ̀ pápápá. 0912370 8675. Hello. Hello.
1: Chukwueto.
0: Yes, sir.
1: Chukwuekolo, sir.
0: Yes, sir.
1: Professor Lori referee yen ni.
0: Ki loruko yin, sir?
1: Wale ni mi lati gbagba ire lapata.
0: So oruko dade yin ni mi.
1: Wale so la loruko mi.
0: Eh, she, sir. Yes, sir. Yeah.
1: Sheri ni Nigeria. I felt se suru. Afesoradi ikun ni.
0: Ikun.
1: Omi to ati won do ati wonu nbe bayi, ko je jan buru. I felt se suru. Ta ba se suru. Ila ti ako ni npa nda de yo doge fun wa. Ki kwa se na ma fe. Ko lo gbadura wa.
0: Ami. E se gan sa. Hello. Hello. Hello. So you call any and flash you anyway. Hello.
2: From Inga, Babalanga.
0: Yes, sir.
2: Gbogbo rẹ ti kalẹ láti ibi obì ara ọkọ dórí àwọn akọ̀yẹ́ lẹ́gbẹ̀ẹ́ dórí ti ara àti dọ́gbà àti ọkọ̀ òpin tó wá wò ló wá wò wọn gan jẹta tí mo ń bọ́ tí mo ń lọ bì kan wọn nǹkan tó mọ̀ pé lábẹ́rẹ́ life of balance yẹn mo fẹ́ fóònù mo ń kọ̀kadà bọ́ mo fẹ́ fóònù sódì kejì ẹni mo wá rẹ́ nìkan tó fẹ́ mú mi fóònù èmi dẹ̀ ni brand ni ìmọ̀ pé ó di lẹ́nu yẹn náà wọn sọ fẹ́ni pé ibi tí mo ti fẹ́ wọ̀ ọ̀kadà dùgbẹ́ mo ń lọ o kò dá sọ̀rọ̀ ọ̀kadà rẹ̀ mo dáhùn pé ẹni kí ló ń tẹ̀lé sọ̀rọ̀ níbi tí mo sọ ọ̀kadà dùgbẹ́ rẹ̀ kọ́ ló kàn án ni wọ́n ò gbẹ ilé wa wò èmi bland ìwọ tí ní tí mo ti ń bá sọ pé mo lọ sọ̀rọ̀ náà ti ní o ti gbọ́ ọ̀kadà mo sọ wọ́n ò gbé gàtà life no balance ẹ̀yẹ́ wo ilé ayé kò sẹ́ tó pé tán
0: ẹ̀yìn
2: sọ́mà sí ẹ̀jẹ̀ kú iṣẹ́ bàbá.
0: Ẹ ṣé o dáàdì wa o.
3: Hello, sir.
0: Hello, atakunkun.
3: Gba mi. Ọ̀rọ̀ èèyàn mi awúlọ́wọ̀ ni ń pa mí lẹ́rìn.
0: Blind the afọ́jú.
3: Ó fọ́jú díẹ̀. Nígbà tẹ́ni tí òun sọdá, òun tó jẹ́ àdìtí tí ó rí tí ó gbọ́n gọ́gọ́.
0: Ó ṣàlàjúlẹ̀ yóò rí mọ́tò tí ó bọ̀.
3: Yóò rí mọ́tò. Ṣùgbọ́n tí mọ́tò bá ọ̀nù kò lè gbọ́.
0: Kò lè gbọ́. Ṣùgbọ́n
3: èyí tó fọ́jú, òun ó gbọ́n ti ẹ̀ pé mọ́tò ọ̀nù. Ẹ rí pé fíìmù ni.
0: Fíìmù ni.
3: Awolowo. Àkúì.
0: Àkúì.
3: Ẹni bá jẹ o.
0: Àmì.
3: Ẹ ṣe rí gbogbo nǹkan tí ẹ sọ lẹ́yìn. Wẹ́ Ọlọ́run kàn ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀. Kó bá lè jà sí wípé kéèyàn mọ́ bá fi ìrònú pa rẹ̀. Torí tó bá sọ pé o ní tiẹ̀ pọ̀. Ó tún rí tẹlòmíì lẹ́gbẹ̀ẹ́.
0: Olẹ́dá tó ní tó ń pọ̀ tó mi rọnú. Ani tó bá rí tẹlòmíràn ààyàn olúwa lógo.
3: Ilé ayé ṣe rí nìyẹn torí ẹ̀rọ náà ṣe dá lórí ìrànràn. Téèyàn kan bá sọ pé bá lóun wo èèyàn kan lókè ní ìsìn. Ipò dàbẹ́ ni pé èèyàn kan ló wá lókè. Èyí ó tún wá mọ rí ẹni tí ó wà sálẹ̀ tó tún fi tiẹ̀ gangan
0: ṣọ. Tó tún fi ń tọrọ
3: fọ́lọ́run wípé kóun tiẹ̀ dàbí ẹni.
0: A jẹ́ pé àárín gbogbo wa wà, kò sẹ́ni tó wà lọ́wọ́, kò sẹ́ni tó wà lẹ́yìn.
3: Gẹ́gẹ́ bí nǹkan tí awolowo sọ ní ìsìn. Lẹ́nu ìgbà tó dàbẹ́ pé ajá gúrùpù lẹ̀. Wà láìtàláì. Mo ti rí ẹnìkan tó ti dìde ìwà sílé ọ̀dọ̀ mi. Ìyàwó ẹ̀ ló mu wá. Kò ríran. So now emi ati e wa nsoro pelu yawo e emi wa lati ma so fun oko wi pe ehn se ngbo mi o sese olodun daiji mi o mo kan fi soro ni o tori awon na ma ngbo radio o wa lati ma so wi pe ah se ngbo mi iyawo won wa lati ma so wi pe ah won o gbo nkankan e ma gba pe mo ni won o riran o ehn o tun wa so pe won o gbo mo ni ah se pe won o gbo won ta so late kan iyawo lo se wa nkenu bo won leti lati ma soro so si eyin e dakun se iru awa to wa ja si pe oju nikan ni ko ba kan mi di se aye o pe o ti yo le
0: o ti yo
3: eh eh so be na ni le aye se ri oni olowo me ni oju nkan afeni tasiko e ba to
0: afeni ti
3: abe ni ko ni ba je sa
0: e se ba mi mo gbadun yin dada ata kankanga hello hello ni bo se woli wa lo nsala bo se woli wa lo shoga ko sa ni tele bi le hello
4: who is talking
0: ah who is talking ke tun pe wa tun ni who is talking eyin le pe wa ah eyin le pe hello
5: hello
0: hello sir
5: Jeremiah
0: yes sir
5: Alaji Omowe Ayilabogo
0: doctor ni yan
5: akoko program ni yi ta ni gbe sasiko mi ba e ba lo so Dubai a ma sare bo
0: o da be se n sare yen gan na ni yi be sa
5: eh o tu wa kun baba ti fe ki on bayi a kun ni fe file a program ni da
0: e se gan sa
5: e ri data kankan atawole o se n soro yen a o mi gbe n bo loju mi
0: ah sorry sir
5: nigba ti eyan to wa ni be yen ni ro ko yen gan se wa ti fun awa
0: abarapa
5: wa ti oloju ti won lori
0: abe ri nkan sa
5: e wo ba won e wo atakokan ko sijo kan ti ni egun
0: highly intelligent
5: o ti wa ni kankan yo ma so ta lopolopo iyawo mi o e wo obirin e na to ti do ti olorun ba yo wa pelu won
0: ami o
5: Èmi a di ti mo le yo ma sunkun lori iso kinkele. Eh, wo gbe fun wo yen. Ah, dagbara na, na ma gbe igbe agba.
0: Ami.
5: Eh, e wa ri ile kan mo fe bi Sami gba.
0: Yes sir.
5: Omo ilu wo.
0: Ni ta ni?
5: Ni lo lo ami agba bo ti wa. Ni edogun le na mo Nigeria to aloke.
0: Be ni sir. Be ni. Be ni.
5: Melo ni Nigeria wa ti won ba agba bo, melo ni won?
0: Ko ti e si kankan.
5: Ko si kankan.
0: Be ni
5: se ti mo ni. Nigeria dúpẹ́ pé league Nigeria máa ń rí gbàngà máa ń rí ìbò nígbà kan
0: bẹ́ẹ̀ ni àwọn Sam Saka bọ́sẹ̀ àwọn Philip Buama ní 3AC
5: a lọ sí stadium a lọ wọ̀ ọ́
0: bẹ́ẹ̀ ni
5: bó ṣe ń bá gbá league ààrí kankan mọ́
0: àbí
5: ó ń ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́bi tí mo wà nípò ẹni ní ilé ọ̀rọ̀ mi kẹ̀rí bẹ́ẹ̀ ni o ẹ gbogbo àti ìjà lọ́wọ́ pọ̀ fún ẹ ẹ kan sanction wọn
0: bẹ́ẹ̀ ni nff
5: níta gbangba àti players mi o àti nff mi o kan wá kan síta kan rí fún ọlẹ́gba méjì méjì ẹ rí pé wọ́n kọ̀ fún yìí tó bá jẹ́ pé nàìjíríà wà ń bẹ̀rù ẹ má jẹ́ ń tàn yín gbogbo tẹ́ńsán nǹkan kan sí pẹ́ẹ́sì
0: ẹ tí ẹ fẹ́ mọ̀ a fẹ́ mọ̀
5: ẹ mọ tó ṣe yàrá yín báyìí kẹ wọnú yàrá yín wà ni pé mo fẹ́ bọ̀ ẹni kí n ò sì ní ilé ẹnìkan
0: bẹ́ẹ̀ ni sà
5: nìkan ń gbé ewu àwọn nǹkan yẹn tó lọ tó jẹ́ àtà wàá tiẹ̀ nígbà tó ń pẹ mẹ́síkò àìsàtà kí ló kàn ní pẹ̀lú
0: ó yà ń lẹ́nu
5: ṣùgbọ́n tó bá jẹ́ nàìjíríà wà ń bẹ̀ ọmọdé ń tàn yín tó bá gba n 12 13 10 security ẹ̀ má jáde lálẹ́ àwọn yóò jáde lóhun tí wọ́n wọ́ bọ́
0: gbogbo títí ó dà ni
5: gbogbo ó yẹ ọ ọlọrun yóò bá tún nàìjíríà ṣe o àwọn aláṣẹ wa náà ń gbọ
0: wọn ń gbọ o
5: ẹ sì gbèsè ayé tí yóò dẹ wá lọrùn
0: àbí o
5: ẹ sì kó láti jẹ ẹ nílé lórí ẹ sì áwọ ẹkàn mo fojú wo ẹkàn mo lẹnìkan ó wà ń pò ó nílé london ó nílé amẹríkà ó nílé èkó ní ìbàdàn ó tún ní ní èrú àlàńlá tẹ wá yìí ẹ wá wo ọjọ́ mélòó ni ó sùn lórí gbogbo ilé bíi mẹ́jẹ tó kọ yẹn
0: ilé ẹyọ kan gan náà bíi mélòó ni ó sùn bẹ́ẹ̀
5: ní ó sùn bẹ ọkọ wa lọ rẹpẹtẹ kò rí fámìlì kan tó lè gbẹkọ bíi méjì kan fún kó máa kígbe kó máa ṣàdúrà fún
0: ṣùgbọ́n
5: tá ọlọ́run á tún wá sí o
0: ẹ ṣe gan dájú
5: ọlọ́run ọmọ ìyá ilẹ̀ gbogbo
0: gàdí àlàtẹ. Last caller rèé tí n bá ti gbé lè yà ń lọ ní. Hello.
6: Jeremiah.
0: Yes sir.
6: Ó dára fún ọ.
0: Àmì àtẹ̀yìn náà sà.
6: Bó ṣe mú náà wá dùn yín. Ilé adùn kálẹ̀ o.
0: Àmì àtẹ̀yìn náà dádì mi.
6: ọjọgbọn lanìyàn ọba sálá ti fún yóò nìbàdàn.
0: Yes sir, ọjọgbọn.
6: Bẹ́ẹ̀ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìdílé tó tẹ̀lé mú láyà mi. Tó máa fún mi ní kọ̀ǹsán ọ̀dùnkà ní àwọn ọmọ tuntun tó sì wà ní ìlú yẹn.
0: Bẹ́ẹ̀ ni sà.
6: Kẹ́ ẹ gbọ́ ẹ bá wa bẹ àwọn ìjọba wa kan bá máa fún wa gbogbo nǹkan.
0: Àwọn náà ń gbìyànjú.
6: Kọ́ bá jáde.
0: Yes sir.
6: Àwọ̀ àwa wọlé olúkúlùkù. Gbàrà tí mo ṣe rédíò lẹ́ẹ̀kan. Ẹ sọ̀rọ̀ nípa Major General tó wà ní ọ́ndà àwọn kinní.
0: Bẹ́ẹ̀ni.
6: Mi ò wá gbọ́ bi tí ẹ̀bàdé ń gbà yẹn mọ́.
0: Ó ti kú sí àkàtà àwọn tí wọ́n gbé, wọn àtìyàwó ẹ̀ wọ́n gbé, wọ́n ti kú síbẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣẹ̀rí kó lágbára sá.
6: Ìhó Major General.
0: Bẹ́ẹ̀ni sá.
6: Èdè Nàìjíríà ni.
0: Bẹ́ẹ̀ni.
6: Bẹ́ẹ̀ Ọlọ́run á gbà wá lórílẹ̀-èdè yìí o.
0: Yes sir, ẹ ṣe dáadé.
6: Ọlọ́run yóò gbà dáadáa kàn wá o.
0: Àmì o.
6: God bless you, ìyá àtọ̀nà ẹ̀ ò ní bàjẹ́ o.
0: Àmì àti tìyín náà sà, ẹ ṣe gan dáadé mi, God bless you. Yes, ẹ yé yan wa tí a bá wo ojú ago wa. Àkókò tí ń pè wá lẹ́jọ́. Ẹ jẹ́ kí n fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí n dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ NBK Bugi àti Gbẹ̀ngà Oyàtọ̀ tó fi dórí èèyàn mi dáadáa. Lẹ́gẹ́lẹ́gẹ́ Miami àwọn ti Arsenal nìyẹn àwọn ògbébọn òjemọ́ ìbọn tán gbé dání sí ó lágbára díẹ̀ Ademola Aziz àwọn tó ní la connection. Mo kí Tosin Adélọ́wọ̀ àti Ṣẹ́gun EMP fẹ́ràn mi Babalọ́lá lórúkọ tèmi. Wọ́n ti ní kẹ́ ẹ jẹ́ ká máa ṣàgbẹ̀ iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa. Wọ́n lẹ́nu tí ò ṣiṣẹ́ yóò jalè ìwé kíkọ́ láìsí ọkọ àti àdá. Wọ́n ní òun pé abájọ ibẹ̀ ìmọ̀ye tá à ń ra àgbàdo títìntín lójú títìntín ìyáyà aṣa ọdún ní 700 lẹ́ẹ̀kan àmàmà kí ló dé kí la gbé ẹ̀yin náà lọ dákò ṣe mọ̀ bó ti jù lù mí nìyẹn ìbí náà ya ọ̀rọ̀ dákẹ́ àti pé títítìtì tí ọ̀sẹ̀ tó ń bọ̀ ta máa tún pàdé lójú títì abẹ́rẹ́ ti gbàgbé tẹ́jẹ̀ ń jẹjẹ títí lójókòó sí ilé pọ́p sí títí tó mú sweet àti tíì àwọn ọ̀rẹ́ títí ni wọ́n kóra wọn jọ wọ́n kóra wọn bìbà wọ́n wà lójú títì gbàrà tí wọ́n gbéra látòjú títì wọ́n bẹ̀rẹ̀ sí ní tira wọn wọ́n tira wọn gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́n tó fi délé dáde títí ọwọ́ tó ń gba títí mú báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní ti títí ni o wọ́n dẹ̀ ti títí àná ti títí tó fi tì lójú títì àmọ́ síbẹ̀síbẹ̀ ṣe wà pé mọ́tò gbọ́dọ̀ pa títí sójú títì torí pé títí ò tètè dé títí ò dẹ̀ ní tètè lọ títí lọ pẹ́ tíà lọ́dọ̀ náà wọ̀ bá lọ́la wá bí láyé tó fikí lọ́la kún fáyàkún lọ́la Jésù Kristì Olúwa wa yours in the entertainment world ògbólógbó àgbà man fẹ̀ràn mi ń ga làlàlàlà á tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ mo kí wa ẹ kú weekend. 96.7

0: ẹkúlé àbí kínkín pé happy new year ẹni ọba yé ń lóye ẹni tí ò yí ò lè mọ̀ dí tí mo fi kínkín pé happy new year ìgbẹ̀yàn bá ṣe ayẹyẹ oríkádún tó lé lẹ́yọkan lókè ìpẹ̀ ọjọ́ tó tẹ̀lé bó ti ṣe ṣe náà ni ọjọ́ oṣù tuntun rẹ̀ àbí kí n pé ọdún tuntun rẹ̀ bẹ̀rẹ̀ happy new year àti ẹ̀ bẹ̀rẹ̀ nù ẹ mọ̀ pé january 1 general new year ni irú oṣù mọ̀ ló ń sìn ọ̀tọ̀ ni happy new year ti ẹ̀ ó sì di august kẹ́ni
1: august 8
0: ọ̀nà òjé ìgbà mélòó lọ́gọ́st yóò fi dé
1: ìṣẹ́jú mélòó
0: àmọ́ bí irú àwa báyìí àwa tá a jẹ́ kẹ́ láǹfààní àti ní ọlídé lánàá rèé
1: ẹ̀yìn ni àkàlàmàgbò tí ìpọdún jẹ́
0: abẹ́ẹ̀ni àwa la fún orílẹ̀-èdè nàìjíríà lọ́dún ní ìsinmi lánàá
1: june 12 ni
0: pé gbogbo yín ẹ fara sinmi sí ilé wọ́n fi sọrí tiwa àyájọ́ ọjọ́ june 12 democracy day wa nu
1: àyájọ́ ọjọ́ òṣèlú àwa ara wa
0: ọjọ́ òṣèjọba àwa ara wa ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ń fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ gbogbo ẹ̀yin tẹ́ pè gbogbo ẹ̀yin tẹ́ kí wa yálà lórí facebook àbí lórí whatsapp bá jẹ́ sms lẹ fi sọwọ́ a lè mọ́ ti ìdáínlò mo lè mọ́ ti fún response padà
1: orí
0: pé kinní ọ̀hún pọ̀ bìbà ẹ̀yin tẹ́ fi picture wa ṣe status yín lórí facebook ẹ̀yin tẹ́ ló ń wọ́ paper yín a dúpẹ́ a mọ rírì yín o ẹ ṣeun o
1: irú ẹ̀ la mọ bára wa ṣe o
0: àmì àtàmì yorùbá bọ̀ wọ́n ní ká bá onírè yọ̀ torí pé kí ire tiwa náà lè tẹ̀ wá lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ súre fún mi tẹ́ ẹ ṣàdúrà lọ́lọ́kan òjọ̀ kan fún mi àtèmi àtàwọn tá a jọ ṣe lánàá ìka kan lẹ̀yìn mọ̀nà sí wa mẹ́sàn-án yòókù yọ́ mọ̀ padà jẹ́ tí àdúrà sẹ́po kan lẹ fi sọwọ́ ìṣẹ́po mẹ́sàn-án àdúrà tẹ gbà fún wa yóò padà jẹ́ tiyín àmì àtàmì bẹ́ẹ̀ ṣe wíṣí wa well àwa náà wíṣí yín well àbẹ́ ẹ̀ wá rí mi bí 30 look good on me àná mo pé ọmọ ọgbọ̀n ọdún àbí
2: bẹ́ẹ̀ni
0: ọ̀gá ẹ̀rẹ́rìn ẹsẹ̀ fẹ́ dispute ẹ̀ ní
1: ìrọ̀rùn pàpà mélòó gan wà lára rẹ̀ ó pèrè 25 gan percent ó bọ̀ jẹ́yà
0: 30 look good on me ẹ̀ rojú 30 ẹ̀yin náà lọ sójú òpó facebook ẹ lọ wò
1: ó ẹ gbọ́
0: ṣé mo ju 30 náà lọ ni
1: ó yẹ kébù
0: kí ọ̀làgbà á pọ̀ èèmọ̀ àwọn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ mọmọ tá a jọ ṣe àná tí ọjọ́ òbí wa kù lánàá comrade ṣẹ́gun salam àná la jọ sọjọ́ òbí di jésù mú ọba dára àná la jọ sọjọ́ òbí amina taziz àná la jọ sọjọ́ òbí ọlálẹ́kan pastor jẹ́jẹ́ àná lọ́jọ́ òbí tiẹ̀ náà àbẹ́ ẹ̀ wá rí
1: ní gbogbo ẹ̀ sáà níná dídá nú.
2: Àwẹ̀ la fi gbà ọ́
0: lọ́dọ̀ tiẹ̀
2: àwẹ̀ la fi gbà ọ́
1: á sinú lónìí
0: àwọn èèyàn ń bi tí
1: èèyàn ó sinú lónìí kò sí wàhálà
0: ń bi tí àwọn èrò yìí ń wọ́ dé mu ní pariwo tó báyìí bó lẹ ṣe mọ̀ mo fe wo pe o ye ka se strictly by invitation
1: o mo pe bi koriko ba njo loko majalani ma nso fofo
0: Mr. Majala
1: Mr.
0: Majala e seun akiyin o alu yin logo enu
1: se o amo lori
0: lori lede Nigeria won fi ohun sowo ni Cairo ni Dubai ni Canada ni Toronto
1: awon ti kalaba gan pe mi won ni ma ki
0: o won pe okay awon ya mi won pe olohun
2: won ni number ti won lowo eyin na won pe
1: network odo ti
2: eyin si gbede
0: eyin gbede o ni ran okay now you now only you waka come
1: o ti gbe pe ona odo yin Kayode ti wa iyawo Kayode
0: okay
1: ayansola o ni ma

0: ṣeun o. Mo mọ lóore o. Mo mọ lóore o. Adúpẹ́.
1: Pẹ̀ ní fọ́lọ́run.
0: Iyún àwo gédéńgbé, bá a bá dédi iṣẹ́ ṣíṣe làá ṣe. A ti gún wà sórí ètò àgbẹ̀ lọ́ba. Ẹjẹ́ a ṣe bẹ́ẹ̀. Ẹjẹ́ wa ṣe báyìí, ẹjẹ́ a ṣe báyìí lórí ètò fún tèní. Ọ̀kan lára àwọn ọ̀gá mi, Mr. Samuel Oyedele, wọ́n ti wà ń bí. Lọ́tẹ̀ yìí, a ti ń pariwo rẹ̀, a sì ti ń lọgun rẹ̀. Ẹ̀yin náà ti mọ̀ kì í sò ní kì í sànà. Pé bí ọdún bá dun báyìí, a ní ṣaláì mọ́ rí nǹkan àjọ̀dún.
1: Bẹ́ẹ̀ni ó ti ń yí po bọ̀.
0: Ọdún ò ní dun amọ̀rùmọ̀ òbí lórí àtẹ. Ọdọọdún là á rí àgbàdo ní túrẹ̀kẹ̀rẹ̀ ní túrẹ̀ ìrùkẹ̀rẹ̀ tiẹ̀. Àgbàdo tuntun nu. Bọ́dún bá ti dé báyìí, àwọn ètò tó ní ṣe àpérò ìpàdé tó ní

0: ta ma se ni ilu ore
1: lododun
0: lododun be kedere se mo pe se gbagbe se ranti pe mo so fun yin wi pe Farmers Day ta fi gi egun si bi kan ta fi oko re ti si bi kan a fe pada re lodun yi
1: a re
0: e ti mo pe bi owo November la mo si ohun Agric Day, Farmers Day. Be na kedere. Farmers Day. Farmers Summit. Ti real people concept ti an na ma gbe kale. Ododun ni. Todun to lo ilu Abuja nla ti lo se. O ni oje afan rere re fawon eyan bi. Todun ati nwo. Idi ta fi lo si ilu Abuja ni wipe Office of the Special Advisor to the President. On animal production, konu. Animal husbandry. Awon ni awon fe host ye ni ilu Abuja. Dire ita fi gbogbo wa kura wa lati origun mererin awon ipinle kokan lorilede Nigeria. O di jua ni ilu Abuja. A n kan si Mr. Tumisi Olagbaju lati mo boya ipinle Oyo ni o tun host todun 2026. O ba si je a je mo. Aviana ECOWAS Aviana a ti so fun yin pe osu yi ni enyo awa agbe lani ki si se awon agbe nikan intending farmers awon investors ninu farming ninu agric industry awon ti wa leka agro finance awon eka green tech awon machinery se mo ngba gbogbo wa patapata to fi mo aquaculture livestock and meat and food processing ni koka da ko re gbogbo wa patapata o ni o si sile fun e mo si gbagbe pe ofe ni iwole mo je wa le wole kala tun fe ba yin ra rinse iwo to ba mo po ni nkan to fe ra mo wu e dani ko senti e ngbo ba ti debe to ti ri po wu e jo duna dura o si ri nto ra nbe ban ba ti wa ni osan owo da ko mu lori e owo ti e o to be o ju be lo
1: teyan o ge ni na nbe nbe
0: idanileko na wa o seun oje lori sirisi awon ekan ni di ise agbe ta ti mo wo lo kan ta ile sumo won ijo na la mo lanfani aseyin re gba mo wa ni bi seminar kan ti mo ri baba hope Chief Ogunlaike mo sumo won baba e ka san ta leyin o emi ni Okun Joseph Agbeloba lati kan ni lagbaja ikan ni bi eyin ni won de fun mi ni audience se agbagbe pe baba akoko Farmers Day ta se crate eyin 50 ni won ko le fun wa eyin na wa si 30 ona 50 ta si pin Mr. Samuel Oyedele ti wa nbi lori n to ni se pelu Aviana kini ta fe mo nipa Aviana
1: 2026
0: eleke wa ru rekori eleke wa ojo pe ojo yi pe o
1: iseju melo
0: baba fi gigun Farmers Day na awa no ti mo pe aka mewa bayi imokanla
1: yo si tesi waju na lagba
0: ejo a ti mo ka bi meji la seyin bayi
1: bi meji la
0: ja po ki rorun na ati mo finance awon e kule o to jo meta ta ti pin Mazda Vita bo ni so ti kode
1: o ti kode
0: okay eje ko pin odo eyin eyan wa nle e ma binu ẹ̀rọ tá a fi ń ṣe production òun ló ní issue
1: wọ́n fẹ́ ṣe overhauling
0: overhauling general overhauling la ṣe àwa wà kiri ń pon kiri ìpínlẹ̀ ọ̀yọ́ àárí àfi bá a bá lu èkó ẹ sì mọ̀ pé ó tún bá àsìkò ọdún iléyá ohun tó ṣokùnfà rẹ̀ nu ṣùgbọ́n ní báyìí mr Rasheed Moshood àti mr Ali àwọn méjèèjì ti ní ká fọkàn balẹ̀ pé mazavita eléyìí tó ń jáde láti iléeṣẹ́ mass foods industries limited tó wà ní restonic building ní oríta tẹ́ ẹ sì lè rí i láwọn ilé ìtajà gbogbo wọ́n ní ká fọkàn balẹ̀ pé a bẹ̀rẹ̀ sí ní mọ pin èèyàn márùn látùnmúlé ní tá a pin fún wọn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé a tún mú àwọn ẹni tó bá ṣí ara ẹ̀ jù tá a tún pin fún un ṣáájú ohun gbogbo àkànjí ìkọyín rèé ẹyinjú olódùmarè tí ò ṣeé fi gígún okun joseph ajoko bí ẹni tí ń fẹ́nà ló kọ tèmi ń jẹ́ adémọlá azeez babalónílá ó ní ọlọ́wọ́ bọ́tìnì mi dayuwa mo rí standby player striker nu ọmọ ìyá àfẹ ọmọ ìyá àfẹ gbogbo gbagbagba àṣùsọ ń bo lo ti mọ rí àwọn fìlà rẹ
1: yìí
0: orí dundun dé fi sórí ìfìlà yìí yọ

káàbọ̀ padà. 0912370 8675. Ẹ mọ́ ti pè fún Mazza Vita o. Àwọn oko àwọn gbó oko yín, bó lẹ ṣe fún wọn? Kí ni result tẹ́ rí?

0: le ma fin abe ma gba awon ti o fin
1: a ma gba awon ti o fin ni
0: se ma duro ti won
1: ah ti n duro ti won o
0: ibi ti akude to ma wa ni awon opo e wa gbo bayi te ba fe fin oko e ri daju pe e duro ti won
2: mo po loju yin
0: soro mi yin idire ti mo se gba wa lamoran pe ta ba fe po a fe fin oko ta ba fe po chemical yen e je a lo blue drum drum oni 200 liters oni ka pon omi si ka wa po ike nta fe po ka po lekan ki won wa mo bu nibe e mo wa gbagbe pe drum 200 liter yen drum blue yen se n gbo mi dada o kere ju meji re atabo on le fi fin oko 1 hectare ti se 2.5 acres eleyi te to tumo si wi pe 500 liters on le fi fin gbogbo oko yen ti won ba wa ni amo mi e mo waste chemical e je abayin lo drum e yo kan oro dabi igba te ba ni ki iru oso mo lo merin kan wa je se mo ti iru Adekola meji ti won le je se mo pe ko ni yo won dada
1: o le yo won
0: eja se be mo be iyoku eja wa salaye iyoku te ba pe mi emi kan eyin kan
2: leyin eto
0: e se ma
3: pe yin sa e se ma
0: oga mi
4: e se
0: ajo yi yu darapo mo wa ben kini an bo a se
4: eyo wa lara ya idi tan fi darapo mo wa ni wi pe won wo ipa ati akitiyan wa lori eto agbe won se nfe ki eto agbe ko darapo mo ironi lagbara awon eyan wa gege bi orilede ni orilede Nigeria
0: idi ni en tan fi darapo mo wa awon eto danileko ti o waye yo to bi ipele melo
4: a pin idanileko si ipele ipele iru ojo akoko idanileko oni po o mo wa
0: mo nbo hello
5: hello
0: yes ma o ko yin
5: e ka
0: san
5: jogono pe lati badan
0: ibere yin
5: ah mebe mo ni egbe awon agbe oni ikan si wa si ori eto monitor
0: en tin soro gan lori eto agbe oni nkan osin ni a ti wa sori eto ri ta ti soro pa
2: lai mo ye gba
0: oya igbin elede e mo n to sele
5: se
0: ipele ipele la mo gbe awon agbe wa ni awon sa kan
4: o abalawo na fe
0: e gbo abalawo n le fe e ja si be
5: abara bi kan ti abiye
0: nkan wa biye e wa pe mi pada lori eto n fi number mi sita e se oya oga mi a n soro bo pe idanileko ojo akoko
4: o kun si aye pa mi ojo tele ojo meji la nlo ṣugbọn nsin a fe
0: mo ri po ojo meta ni nsin
4: di ojo meta la
0: mo fe bere pe kini idi te fi fe sojo meta
4: a ri wi pe idanileko ti a n se ko kun kun to ojo meji
0: yen
4: awon le ise to tun wa gbe ojo wa tan pelu wa ta wa ori awon won ni akoko to fun pelu awon
0: lati le ba won soro hello sir
5: hello
0: hello a wa pelu yin
5: yes
2: uruko yin
5: hello ona yinka
0: ibere yin sir
5: lati gbagi mo gbin agbado mo wa fi oko yen pakopako ni ojo keta mo wa discover pe ninu gbogbo agbado ti mo gbin bi 200 pieces bi eyo marun lo wo se o gbo ti mo fi si oko lo pa agbado mi ni
0: e je n bere lo yin na ka to mo yen ngba te debe ibi te gbin se e ri pe awon hobi awon bi te gbin si nkan kan n lo be pe boya bi igba ti won n gbe be jade bi won gbe o si be won wa iye pe sita
5: rara o
2: ko ma ja awon eranko ni
4: boya ye lo
0: si o ba ti si pe awon ikun e mo nkan kan won gbe jade ti won je ko to di ko wa elekeji ni pe irugbin agbado te gbin se ti tun gbe sibo mi wori lati mo boya irugbin yen da
5: bo ti koko gbe si bi kan ti o ti o mo wa bi ti
0: anoda igbawo le gbin si ibi te koko gbin si yen
5: first rain of this year
0: so e te wa gbin osu kelo sira won le gbin si
5: just 2 weeks apart.
0: 2 weeks after. Ẹ mọ̀ dí tí mo fi ń bèrè. Àgbàdo tẹ́ ẹ rà tẹ́ ẹ gbìn lóṣù tó lọ tẹ́ ẹ fi pamọ́. Tí wọn ò bá fi seed care sí lára, ìṣeéṣe wà pé kí corn weevil kó ti wọnú ẹ̀ kó ti jẹ cotyledon. Cotyledon yẹn gangan dẹ̀ ni tí mo ń wù nínú irúgbìn. All things being equal, ǹgbẹ́ ti wá yanjú yẹn. Tẹ bá wá gbin àgbàdo bẹ́ẹ̀. Even àgbàdo tẹ́ ẹ bá gbìn tó jẹ́ pé ijọ́ kẹta lẹ bá fín pakopako tó bá jẹ́ pa kíákíá lẹ fín. Ó sì yẹ kí àgbàdo yẹn wù.
5: Eléyìí tó máa ń pa koko pẹ̀lú gbòǹgbò ni mo gbìn.
0: Kò tóbi ṣe ń jáde bọ̀. Kò tí ì tán. Torí òye jẹ́ kó yé wa pé àwọn kẹ́míkà yẹn ìmíì wà tó jẹ́ pé residue wọn sì mọ́ wà lórí ilẹ̀. Especially àwọn tó jẹ́ pé yọ pa koríko yóò sì tó pa irúgbìn koríko seed yẹn. Àwọn máa settle sórí surface ilẹ̀. Bí ọ̀mùnú kinní yẹn ṣe ń jáde bọ̀ n ló ti ń fara gbà.
5: Ok. Wọ́n ní advice ní ọjọ́ kelo ni kí n báwo ni mo ṣe fẹ́ pa koríko.
0: Tẹ bá mọ̀ pé ẹ fẹ́ gbìn bẹ́ẹ̀ fẹ́ lo ètò jẹ́ pé ọlọ́jọ́ mẹ́ta ni ẹ ti fin kó tó di pé ẹ gbìn. Ọ̀ọ́bẹ bá ṣe ń gbin àgbàdo tán ń jọ yẹn kẹ́ ẹ fin ní ìjọ yẹn gangan ṣe é gbódi méjì. Nàtọ́ ẹ bá ti wá mọ̀ pé yóò tó bí ijọ́ kẹta ẹ lo pa kíákíá. Torí ìwádìí jẹ́ kó yé wa wípé pákíákíá yẹn lẹ́yìn wákàtí mẹ́rìnléníogún agbára rẹ̀ ó ti wálẹ̀. Ìdí nìyẹn tí wọ́n fi ní tá a bá pò sómi tá a bá lò ká rí dájú pé a lò tán ètò bá ṣẹ́kù kò ní ṣiṣẹ́ tó ìta àkọ́kọ́ pò yẹn.
5: Mi ò láìkí pákíákíá yẹn.
0: Àsìkò wà téèyàn máa lo pa àsìkò wà tá a máa lo pákíákíá àsìkò wà tá a máa lo pa díẹ̀díẹ̀. Ẹja tó sọ̀rọ̀ lẹ́yìn aṣọ a fi nọ́mbà sí
2: ta.
0: Ọ̀gá mi ó yẹ ẹja bára wọ ọ̀rọ̀ wa bọ̀. So wọ́n ti wá fẹ̀ ti wá sọ dìjọ́
4: mẹ́ta.
0: Ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ àkọ́kọ́ bó ni ó ṣe rí. Ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ni ìdánilẹ́kọ̀ọ́
4: wà. Ìdánilẹ́kọ̀ọ́
0: wà
2: lọ́jọ́ tẹ̀lé ń tẹ̀lé.
4: Ní kẹrẹ tá a bá ti parí opening ceremony. Tí a ń retí ọlọ́lá jùlọ.
0: Gómìnà
4: àbí aṣojú wọn.
0: Náà wà níbẹ̀. Àwa náà wà níbẹ̀
4: nù. Ọlọ́yọ̀ ṣe rí sí ó ṣe ṣe kọ́wọ́ gómìnà kó.
0: Kó di
2: di
4: di
2: di.
4: Reality la láti
2: sọ
4: bẹ́ẹ̀ sọ. Ṣé ó ṣe ṣe kó di ṣùgbọ́n dá wa lójú pé aṣojú wọn.
0: Yọ wà níbẹ̀.
4: Honourable Minister of Agriculture ọmọ wa níbẹ̀. Nígbà tá a bá ṣe ìgbàlejò yẹn pẹ̀lú aṣojú ti European Union. Àti AU tí wọ́n
0: rán sójú wọn náà. Àṣojú wọn náà wà níbẹ̀.
4: Bẹ́ẹ̀ ni mo sọ fún yín.
0: Lọ́run ṣeun.
4: Àti
0: ọ̀rọ̀ ó dùn sọ.
4: Àtàwọn aṣojú ilé iṣẹ́ kọ̀ọ̀kan. Bá ṣe opening ceremony tán tá wọ́n ti bá wọn sọ táwọn náà dẹ̀ ti sọ̀rọ̀ àpilẹ̀kọ wa. A máa parí opening ceremony síbẹ̀ yẹn. À ń ṣe visitation sí ibùdó àwọn exhibitors wa. Ilé iṣẹ́ tó ń bọ̀ láti China. Tí mi ò láì fi kún tí mi registered one. Jẹ́ láti China nìkan. They are 46.
0: Láti orílẹ̀-èdè
4: China nìkan. Tọ́jú ń bẹ̀ wá gan wípé ká jọ ká bá ń wá aṣojú ní Nàìjíríà ká bá ń wá customer Nàìjíríà distributor nǹkan Nàìjíríà. So a dẹ̀ fẹ́ káwọn èèyàn kó move round sí ọ̀dọ̀ àwọn ilé iṣẹ́ yìí. Ní gẹ́gẹ́ tá a bá ṣì yẹn iye ìgbà tó bá ṣẹ́kù lọ́jọ́ yẹn bí time bá ṣe rí ló máa determine lecture
0: tí ó wà
4: tó máa wọlé. Ọ̀pọ̀ tá a bá ti ní lecture báyìí a ti fàyè lẹ̀ fáwọn lecture yẹn. Báyìí pé ẹlòmíì ní gẹ́gẹ́ táwọn èèyàn bá dẹ̀ ti bọ́ sísàlẹ̀ tó bẹ̀rẹ̀ sí bá wọn.
0: Tí wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ interact
4: papọ̀. Àti wá kó dá wọn padà sínú.
0: A mọ̀ nira díẹ̀ bẹ́ẹ̀ ni.
4: Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ a sì máa gbìyànjú ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ yẹn. Ṣùgbọ́n ṣe wá rí ọjọ́ kejì àti ọjọ́ kẹta náà gbọ́rọ̀.
0: Gbọ́rọ̀ ìdánilẹ́kọ̀ọ́
4: back to back. If you want to go and visit our exhibitors at your own personal
0: convenient time.
4: Wọ́n ní rí orí ètò tiwa láti aago mẹ́sàn-án tá a bá ti ṣíde ètò títí di aago márùn-ún báyìí.
2: Ìdánilẹ́kọ̀ọ́
0: ọjọ́ wo ni ìrètí wà pé yóò wáyé.
4: Yóò wáyé lágbára ọlọ́run ní ọjọ́ kẹtàdínní ogún 23 títí di ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà 23 24 of June.
0: ṣùgbọ́n
4: everybody tó bá fẹ́ wá ọ̀fẹ́ ló ti máa wọlé tó bá fẹ́ certificate
0: okay gbe fe na ko pa
2: ni pa
4: awon seluna kini yen ko fe gba iyen lo mara san 4000
0: naira ajo gbe
1: ko fe wole mo fe bere ago
0: egbo ago melu
4: ago mewa lojojumo lati ago mesan registration ti bere ki ba ma lo se si hall sile lati ago mewa
0: e ko moto le ti o mo wa ko wa ni bi ta wa
4: a o le mo bi ti gbogbo eyan ti mo tan ko ni eyan je ka le ko moto le
0: nti mo tun fe bere pe isori awon eyan wo ati mo pe awon ti won bo re be isori awon eyan wo le mo foju sun pe ki an na wa gege bi awon tan ki pe
4: ba gbo eyan to ba ti ni nkan se pelu ise agbe abo ro lokan po won ni nkan se pelu ise agbe se mo pe nkan kan ba ni ise agbe ti ya o kesi
0: kini
4: edu kan be mi le obi question le mo lojo kan ni o ni o se research o so wi pe ninu awon to nse poetry o ni 75% of them kin se agric na study won rowo won wa dale ni won gba
0: awon
4: se mo ko be so anybody to yan je ka so
0: pe hello e ma bi na je agbe ile oya
1: God bless you
0: amen
1: kí dẹ́ jẹ́ ọ̀rọ̀ nípa pakopako ni mo sọ̀rọ̀ ń béèrè ṣé kò sí nǹkan tẹ́yẹ lè fi sí
0: ìgbéyàwó jẹ́ ó kọ yín sà
1: ó kọ yín
0: sà ó kọ yín sà
1: ó kọ yín
2: sà orúkọ yín bàbá wa
1: samuel bitoyo ọmọ ìyá
0: èmi ti mọ ṣùgbọ́n mo fẹ́ káwọn èèyàn mọ
1: dábẹ́ wòlíì tó ń kìlọ̀ ìwà
0: n tẹ́ ń sọ ń sì ni pé kí ni n tẹ́yàn lè ṣe
1: fún
0: pẹ̀lú ẹ̀gẹ́
1: tó kàn jẹ́ pé èèyàn lè fi halẹ̀ mọ́ bóyá ewúrẹ́ tó fẹ́ jẹ́ kó gbé bẹ̀ púpẹ̀ nù sákúrò
0: ṣẹ́rí kò tí ì sí nǹkan tí níwọ̀n ìwádìí tí mo ṣe kò tí ì sí nǹkan tí èèyàn lè lò láti fi lé wọn bẹ́yẹn ju pé tó bá jẹ́ pé inú tó ráwọn estate ti ń pera wọn ní estate ti ń síbẹ̀síbẹ̀ ti ń sún sin ẹran èmi ò mọ bí wọn ṣe pé èèyàn ṣe lò ń gbé estate lẹ́yìn landlord tẹ wà nínú estate tẹ mọ á fi ààyè gba àwọn èèyàn mọ sin ẹran kẹran ọmọ rìn káàkiri ẹ kúkú inú gbòòrò ìbàdàn bí ẹ bẹ̀rẹ̀ òjé nǹkan kan bọ́ǹfọ̀tò gan-an tẹ̀ ń pè ní interior ààrẹ ẹranko ọmọ rìn káàkiri bẹ́ẹ̀ òfin ni kí wọ́n gbé kalẹ̀ àjọ kan wà tíjọba gbé kalẹ̀ ṣùgbọ́n kókó ohun tí àjọ yẹn ń ṣe ẹ mọ̀ pé lórílẹ̀‐èdè nàìjíríà kákan gbé àjọ kalẹ̀ káwọn kan ti mọ gbowó oṣù rẹ̀ iṣẹ́ wọn gan àìsábàárí bàbá mi samuel bitoye ní kúkurú èdè kò tí ṣe ìwé ìwádìí ò tí fi hàn mí pé nǹkan báyìí
1: ẹ ṣe kò ní bàjẹ́ fún yín
0: ẹ ṣeun ojú àmì ẹ jẹ́ ń sáré pin maza ẹ jẹ́ ń pin maza ọ̀gá mi ago mẹ́wàá ni lójoojúmọ́ àbí látago mẹ́sàn-án icc ńlálò
2: ui
0: ńlálò
2: sẹmẹ́ntì
0: ìgbẹ́dọ̀ ṣé iita náà ń bọ̀ tí mo ní béèrè fáwọn náà wọ́n ń bọ̀ ok ẹ ṣeun kí ni provision tẹ ṣe fún àwọn àwa oníròyìn láti lè wà nbẹ.
4: Oníròyìn àwa ẹyin ti wá àwọn ti yìí automatic
0: automatic ticket
2: ni automatic ticket.
0: Ẹ jẹ́ ń pín maza ẹ jẹ́ ń pín maza lẹ́kan báàsì sèrè jẹ́ kí bàbá òsómọ̀ ló kọ ká mọ̀ mú maza yẹn ìwọ lọ wẹ́n tó ṣe àrẹ jù
4: tí ẹ bá ti dé
0: pass
4: that word
0: ìjọba ti ń gbé gẹ̀ ìbẹ́nu ká sá lọ ẹ ṣe tíkẹ́ẹ̀tì wa ni ok ok ìbẹ́nu ká mọ̀ sá lọ ní wa
4: ni ẹ bá ti fún báńsà ẹni
0: tó wà ń bí ìbá ń pè jáde ok 0912370865 maza vita mo fẹ́ pín 0912370865 sá
4: ṣáwa náà lè pè wọlé
0: ẹ mọ ti pè wọlé hello ọlọrun ló ń tò victoria láti àjíà
6: bẹẹni sà
0: maza vita àbí
6: bẹẹni sà
0: 7751
6: bẹẹni sà
0: ẹ fojú òpó lẹ fẹ lómi 7751 ọgá mi kí ni tí mo ní ecowas tọdún kí ni tó fi yàtọ̀ sí ti tọ àwọn yòókù ẹ jẹ ń bọ.
5: hello
0: kọ yín.
5: hello orúkọ evangelist adéwálé gbogbo ńbẹ láti aláwà yìí.
0: kí lẹ fẹ́ ń bẹ̀.
5: bó ṣe ń jẹ ehoro náà lọ́wọ́ bá rí.
0: maza vita ló wà ń bẹ̀
2: 5374.
5: maza náà ọ̀nà dá
0: 5374. ọ̀yà
4: kì í ṣe ìdánú kọ́ kì í ṣe tètè bọ̀ lè ẹ̀wọ̀n tẹ́ ń dárúkọ ẹ̀mí fẹ́ dárúkọ ẹnìkan kó má dàbẹ́ ní ibi kó má mú bí ìjà dání
0: ìkan
4: gan tiẹ̀ wà ní wọn tó ṣe tán láìpẹ́ yìí ẹ̀yin wa náà ti yá lọ
0: ìyàndé abbas
1: ìyàndé abbas
0: láti bo
1: láti yà lágbára
0: 1506
1: bẹẹni sá
0: ẹ ṣeun.
4: Àwọn àdìbọn mẹ́wàá gbáyà pa àwa la ní iye exhibitor foreign exhibitor àti ilé iṣẹ́ àwọn èèyàn tá à ń kó bọ̀ tó ju gbogbo àwọn èèyàn lọ.
0: Ẹdùn náà ń bolẹ̀ tí màá rí owó àyèmí náà fẹ́ ṣe dé ń fẹ́ ṣe exhibition.
4: Ẹ sọ pé kẹjá jọ sọ̀rọ̀.
0: Ẹ fọ̀nà hàn mí.
4: Ọ̀nà Jésù ni ọ̀nà òtítọ́
2: àti
0: abẹ̀rẹ̀.
2: Ó di mélòó.
0: Hello. Ẹ ti wọlé. Hello. Ẹ bá ń fi nọ́mbà yín síta. Ọ̀yá. 08 0 34 29 24 71 kí ló dé tó le jú wọlé lé ní ṣé kìí ṣe lé lọ ń gbàbọ ni sọ̀rọ̀ jẹ́wọ́ ẹ wo ibi ìlàwó ti mọ sẹ́rí padà lórí ẹ̀yin tẹ́ ń pè mí fún ẹjẹ́ ń sáré gbé ilé mọ́bìnú. Hello. Yes ma'am.
7: Adéwálé Ọpẹyẹmí láti Soka.
0: 9273.
7: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ ṣeun. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wọlé ta mú nọ́mbà yín ẹ jọ ń torí Ọlọ́run ẹ wá gba Mazavita yín. Bẹ́ẹ̀ bá wálé ni ẹ wá lọ́la ìgbà tó bá rọ̀ yín lọ́rùn ẹ máa bọ̀ pẹ̀lú nọ́mbà tẹ́ fi pè wọlé yẹn ni o. Ago márùn-ún ti rokege Ṣọlá rẹ̀ ó ti wà ń bí ó bọ́ye gospel gbẹ̀dú ni. Nọ́mbà tèmi 07030195962 07030195962 gospel gbẹ̀dú bó ni. Kí ló dé ojú ìtutù yàtọ̀ ṣùgbọ́n yàtọ̀ sí pé o lejú wọlé tó bá ti lejú wọlé bẹ́yẹn ọmọ dà pé kì í ṣe lè lọ gbà wá rí ilé lọ oṣọ ta ló ṣe
2: àrẹ. Nẹ́tíwọ́kì yẹn ò dá
0: gbé jáde. Ìyókù dìjọ́ mẹ́jọ bógo ti ń jẹ tán lọ. Ẹjẹ́ àmọ́ lọlé.
8: Ẹjẹ́ kó pin lodo kó pin ṣọkọjọ kọjọ mo bá wọn pe pákí nítorí ara àdúgbò.
9: La Gelu FM, Jagaba Gbogbo Radio, Ma

Ìwọ ni agbára tó borí gbogbo agbára. Láyé àti lọ́run. Ìwọ ó dìde, ìwọ ó sì ṣàánú fún Sioni. Nítorí ìgbà àti ṣe ojú rere sí àkókò náà ti dé. Nítorí tí àwọn òkúta jẹ́ inírídùn sí àwọn ìránṣẹ́ rẹ. Wọ́n sì káànú erùpẹ́ rẹ. Àwọn kèfèrí yóò bẹ̀rù orúkọ Olúwa. Gbogbo ọba ayé yóò máa bẹ̀rù ogó rẹ̀. Torí tí Olúwa yóò gbé sí onírò, yóò farahàn nínú ogó rẹ̀. Nítorí tí Olúwa yóò gbé Nàìjíríà o, yóò sì farahàn nínú ogó rẹ̀. Yóò dáhùn àdúrà àwọn aláìní. Yóò sì gan ẹ̀bẹ̀ wọn. Jẹ́ kí a kọ èyí fún ìrántí ń bọ̀. Àwọn ènìyàn tí a kò tí ì dá yóò yin Olúwa. Olúwa wo ilẹ̀ láti òkè mímọ́ rẹ̀ wá. Láti ọ̀run wá ni ó bojú wa ayé. Láti gbọ́ ìrora ara túbú. Láti tú àwọn tí ó yàn, àwọn tí a yàn sí ikú sílẹ̀. Kí a lè sọ orúkọ Olúwa ní Sioni. Kí a lè sọ orúkọ Olúwa ní Nàìjíríà. Àti ìyìn rẹ̀ ní Jerusalemu. Àti ìyìn rẹ̀ ní Nàìjíríà. Àní kí a lè sọ orúkọ Olúwa ní Ọ̀yọ́ State. Àti ìyìn rẹ̀ ní Nàìjíríà. Yes, we ask, O Lord. Arise. You will arise and have compassion on Zion. For it is time to show favor to her. You will arise.

0: ṣáájú ayérayé.
1: Níwájú.
0: Kò sí.
1: We say, Ebila.
0: Ebila. Eyago. Welcome.

0: Oya, lọ́pọ̀ ìgbìyànjú, ẹ sì pẹ̀lí turmeric.
1: TURMERIC, turmeric.
0: Ẹ káre, bá ní ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
2: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ́rì àti ata-ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.
3: Asa beyan lowo loro bi konko yokoto bala fi o basiko da abi so wa da ni airorunsun ara tita ta gun sagun eyan me dagba pupo ko ma rin ko geko ge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sesin bo lesin yan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lori sirisi ogun sugbon ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kunre o ma le se Ara ma gba pẹ pẹ pẹ. Aro ma legun. Igbese kan ma nkia ni pataki. Ka tete gbegbese ni kiakia. Kede o wa laparapa ni gbadun aye. O se ni tin be laye ti o ni tin dalamu. Ero gbalode nbe faye o. Lati ma bi arun sapa ma si. Kan si toni toni aba etkia. Egbe le baba lam adesina gomina pinle Oyo tele ni felele Ibadan. Eka le ise mojo yin lola complete. Iwo road Ibadan. Telephone 08033715988. 08033715988. En tatadu are. Lama toni toni.
4: Wọnú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí, make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
5: Tomato sachets. Oh, Sonio. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi sebẹ, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tún yọ. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ

0: 7.
1: O tun ki e ka bo loni ni gbogbo bi ta tegun kan yi nfe de iroyin ayo ni mo tun mu wa lati le se JKJ Builders and Developers Limited. Office won wa ni Old Oyo Road, Aremu Block Bus Stop, opposite IITA Ibadan. Awon gangan lo ni le fokan bale ti gbogbo aye nkan sara si. Awon to mariri ile rira, papa julo awon ti diaspora loke okun. Won ki foro ile rira sawada. Won fin bi owo mo le ni, tori ojo ti oda bada to werewe, takere mo do npogbe omi. Nigba ti won ba fi abule sowo kun oruko ti won je, iru akoko be, Bashiri loruko ti ile nje. Ba fera le ti o fi yin lokan bale daada awon eyan to ba nkoja lo ni alabata ona to lo si ilu iseyin ni maniya ilu Ibadan egbe titi gangan ni won ti ri signboard Silverstone Garden ile to te lo rere ti le se JKJ Builders and Developers Limited nta lati gbade gba ni caterpillar katakata sise nbe ogba bi won se bu onu e be ni won tin yo block ti won tin se perimeter fencing be de be bayi CCTV camera to ngogogo aye ka ti wa nbe drainage system wood layout road solar street lights ile ti o sinu gbo to je pe egbe titi gangan lo wa Silverstone Garden ne alabata along the Seyin Road maniya Ibadan lo wa won tale nbe fun ile gbe residential ni million marun naira 5 million naira ile plot kan ẹni ó bá ra àtún sanwó lẹ́ẹ̀kan náà yóò jàǹfààní ọgọ́rùn-ún búlọ́ọ̀kù 100 blocks àti sìmẹ́ǹtì báàgì márùn-ún 5 bags of cement lọ́fẹ̀ẹ́ kílé kíkọ́ irú ẹni bẹ́ẹ̀ ò lè ya kankan tó bá wá jẹ́ tó fẹ́ máa san mílíọ̀nù márùn-ún yìí díẹ̀díẹ̀ àárín oṣù mẹ́ta làǹfààní kó sanwó yìí díẹ̀díẹ̀ ó parí torí pé iléeṣẹ́ JKJ Builders and Developers Limited fẹ́ kí Silverstone Garden tètè develop kíákíá bá a bá rówó ra lẹ̀ kọ́lọ́hún já tètè rówó kọ́lé sórí rẹ̀ ní kòpẹ́kòpẹ́ kò yẹ kẹ́ni tó ra lẹ̀ ń bẹ̀ òfin rẹ̀ lẹ̀ láìyá sí kó wa máa retí wípé iléeṣẹ́ tó talẹ̀ fún ni ó wà máa bùn mójútó tún bẹ̀ ṣe kò bójúmu kò sì sí lára àjọsọ ìyẹn agreement láti bẹ̀rẹ̀ àjọṣe irú ilẹ̀ tí wọ́n ń tà fáwọn èèyàn lẹ́dínwó báyìí ó yẹ kẹ́ni ọba ara lẹ̀ ń bẹ̀ ò pa kítímọ́lẹ̀ jára mọ́ kó kọ́ lásìkò ni ẹ̀yìn ẹ̀tún wọlé wọn tó wà ní royal court estate tó wà ní gbangba àárín ìlú ọlọ́ndà road àkóbọ̀ lágẹ̀lúlẹ̀kẹ́ government area Ibadan mílíọ̀nù mẹ́wàá 10 million naira péré nílẹ̀ plot kan ń bẹ̀ àdúrà wìtìwìtì nílẹ̀ ń bẹ̀ torí púpọ̀ jọwọ́ ẹ̀ lọ ni ẹni ọba sanwó ilẹ̀ tó rà lẹ́ẹ̀kan outright payment promo wà lórí ẹ̀ ọgọ́rùn-ún blọ́ọ̀kù 100 blocks àti sìmẹ́ǹtì àpò márùn-ún 5 bags of cement ni ó fi ṣèfàjẹ ẹni tó bá wá sanwó rẹ̀ díẹ̀díẹ̀ ààyè oṣù mẹ́ta péré ló ní láti sanwó nǹkan afẹ́filẹ̀ kọ́ lè gbé fúnra ẹni láti máa gbé tàbá fẹ́ fi ṣe rẹ́ǹtì ẹ̀yẹn wẹ́n tó ralẹ̀ lọ́dún tó kọjá tó lòun fẹ́ tún tà lọ́dún yìí èrè gọbọi ni yóò jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa wípé asẹ́ẹ̀tì ní ilẹ̀ bá a bá ti rówó rà kan adé owó mọ́lẹ̀ ni gbowó bá wá rogún sí ni lọ́wọ́ ó dá a kára lẹ̀ síbi tí ó fi wá lọ́kàn balẹ̀ JKJ Builders and Developers Limited ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ ọ́fíìsì wọn wà ní Old Oyo Road Aremu Block Bus Stop opposite IITA Maniya Ibadan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 070-711-81997 tàbí 080-8070-1243 lẹ́ẹ̀kan sí 070-711-81997 tàbí 080-8070-1243.

látìkọ̀ ni lágẹ̀lò 96.7 FM òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun bálá onífẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tí ọ̀rọ̀ lẹ ti ní làmú wa fún yín okun joseph ẹni dọ́bọn ló kọ tèmi ṣáájú ẹgbọ́ àwọn kókó èyí tó súyọ nínú ìròyìn náà mínísítà tẹ́lẹ̀ fún ètò ààbò ọ̀gágun fẹ̀yìntì musa ló ti fi ọ̀rọ̀ léde ìdí tó fi ṣòro láti wá ojútùú sí àìsí ètò ààbò ọ̀gágun fẹ̀yìntì rabe abubakar ni wọ́n ti jábọ̀ pé àwọn ọmọ ikọ̀ ọlọ́tẹ̀ ni wọ́n ti gbẹ̀mí rẹ̀ orílẹ̀-èdè north korea bu ẹnu àtẹ́ lu títa èyí tí ilẹ̀ amẹ́ríkà ta àdó fún buwọ́lu títa àdó fún orílẹ̀-èdè south korea morocco ṣetán láti gbéná wojú ikọ̀ orílẹ̀-èdè brazil nínú ìlọ́wọ́pọ̀ wọn fún ife àgbáyé ní àṣálẹ́ òní àwọn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ mínísítà fún ètò ààbò ní orílẹ̀-èdè nàìjíríà ajagun fẹ̀yìntì ọ̀gágun àgbà christopher musa ó ní ó ti sọ ìdí tí ìgbésùmọ̀mí ìsọ̀sẹ̀ tó ń ti àwọn ìwà míì tó ń gbógun ti ètò ààbò nílẹ̀ yìí tí ó fi ń di ìṣòro láti gbá lágbàtán kúrò nílẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò kan ní ìpínlẹ̀ èkó ọ̀gágun àgbà musa ló yọjú ẹ̀ síta wípé orílẹ̀-èdè yìí òun náà ni ó sì ń fojú winá àìsí ètò ààbò látàrí bó ti jẹ́ pé àwọn oníwà ọ̀daràn yìí ni wọ́n rí àtìlẹ́yìn kó wá gbà pàápàá jùlọ láwọn agbègbè ságbègbè níbi tí wọ́n mórímù sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ohun tó jẹ́ àkùdé fún ètò ààbò lásìkò àgbáyé òun náà ni ó ń fẹjú sí bó ti ṣe jẹ́ pé àwọn oníwà ọ̀daràn náà ni wọ́n ń ṣiṣẹ́ wọn láàrin àwọn kò mọ̀kan èèyàn ló eléyìí tó ń ṣòro fún àwọn àjọ elétò ààbò láti kẹfin wọn kí wọ́n sì lè ya àwọn sọ́tọ̀ láti kọjú oro sí wọn ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alákòóso òṣìṣẹ́ ètò ààbò yan chief of defence staff ni ó yọjú ọ̀rọ̀ síta wípé ikọ̀ elétò ààbò àti ikọ̀ iléeṣẹ́ ológun ilẹ̀ yìí òun náà ni wọn ò lè wá òpin sí àìsí ètò ààbò láìsí ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn orílẹ̀-èdè yìí tó sì ṣe bẹ́ẹ̀ rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti jábọ̀ èyíkéyìí ìṣesí tàbí ìrìnsí tó bá mú ìfura dání ní agbègbè wọn fún àwọn àjọ elétò ààbò látàrí àti ṣe àtìlẹ́yìn fún ìgbìyànjú wọn láti fi ẹsẹ̀ ààbò múlẹ̀ nílẹ̀ yìí gómìnà ti ìpínlẹ̀ kaduna uba musa òun náà ni ó ti tako ọ̀rọ̀ eléyìí tí òun ló ti sọ̀rọ̀ tako jíjẹ gàba àti gbígba ìṣàkóso iléeṣẹ́ ológun pẹ̀lú àlàyé wípé sáà ìṣèjọba àwarawa òun náà ni ó dáa ju ìṣèjọba àwọn ológun lọ látàrí pé àsìkò ìṣèjọba àwọn ológun òun náà ni ó mọ̀ jẹ́ ìjẹgàba kan jukò sanni òun ló fi ọ̀rọ̀ yìí síta nígbà tí wọ́n fi ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò lórí ẹ̀rọ amóhùnmáwòrán lórí ètò kan eléyìí tó ń fi léde wípé orílẹ̀-èdè nàìjíríà ló pàdánù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lásìkò ìṣàkóso àwọn ológun gómìnà ọ̀hún ó tẹ̀wájú yọjú ọ̀rọ̀ síta wípé ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe àfiwé ìṣèjọba àwarawa pẹ̀lú ti ológun òun náà ni ọjẹ́ wípé bí wọ́n bá wò ó fín wọ́n ní ìmọ̀ àti àwọn èèyàn tí wọ́n wá láti lè ṣe ológun tàbí kó jẹ́ pé ọ̀pọ̀ wọn òun náà ni wọn ò kópa nínú ìjìjàdù ìfẹsẹ̀múlẹ̀ ìṣèjọba àwarawa àti ìfẹsẹ̀múlẹ̀ ìlànà òfin tá a mọ̀ sí rule of law lórílẹ̀-èdè nàìjíríà kò ṣàìwá tẹ̀wájú láti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti ní ìgbàgbọ́ nínú ìṣèjọba àwarawa kí wọ́n sì ṣiṣẹ́
ni ifowosowopo latari ati le dasoro. Orilede Nigeria na lasiwa ogagun feyinti ogagun agba Rabe Abubakar eni to ti fi igba kan ri je alakoso afin toni leti alaye eto abo new defense information ni won ti jabo pe awon agbesumomi omo iko lote ni won ti gbemi re lasiko to fi wa ni akata won ni ipinle Katsina commissioner fun eto abe eto abo abenu ati oro to kan ipinle Katsina omowe Nasir Muhazu Damuza lo fidi oro yi mule saju loni ode yi nibamu pelu abo iroyin Damuza yojo oro sita wipe awon alase eto abo ni won ri afin to ni leti alaye lori re gba eleyi to nje kodi mimo wipe awon amunisin ajinigbe ohun ni won ti gbemi lenu ogagun ologun na ewe ko sa je ko di mimo wipe awon iko ileto abo ni won o ti se awari oku ogagun na ogagun agba Abubakar ati iyawo re ni awon ajinigbe ade hamara omo iko lote ni won jigbe ni opopona ti Matazu eyi to wa ni ipinle Katsina ni ogbonjo osu karun nigba to fin teko leti rin rin ajo ni agbegbe naa.

bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní ló ń de sí ètí gbọ̀nyìn ní ìkànnì lágèlú 96.7 fm òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun bálá onífẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ìròyìn bọ̀ lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè àti eré ìdárayá àmọ́ kí n tó mú ọ wá ẹ̀jẹ̀ ń dátọ́mìnà mọ̀ padà bọ̀.

0: Morocco ṣe tán láti gbéná wojú ikọ̀ torílẹ̀-èdè Brazil nínú ìjìjàdù wọn láti rọ́wọ́ mú fún ìfi àgbáyé. Fún ọ̀kan òjọ̀kan àwọn ìròyìn tó ń ti ìkànnì yìí ta kọ́ sọ́síta àtàwọn ìròyìn yíká àgbáńlá ayé wa míì. Ẹ kàn sí ìtàkùn àgbáyé wa ní tọ̀nà www.lagiluefm.com. Amẹ́lẹ́ tẹ̀lé wa níkànnì ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ̀ ti ojúwe pẹ̀lú ìtànà Lagilu FM 96.7 tó bá jẹ́ abẹ́yẹfò. Lagilu FM 967 lẹ́ ò fi darapọ̀ mọ́ wa. Túnde Ọláwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Bàbá Túnde Mòròǹkejì Okon Joseph Ẹnidọ́bọ̀ ló kọ tèmi.
1: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: mega child of God.
1: Ladilu FM 96.7.
2: Emi omo yin na ni o jali jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esipeli celery
1: S E L E R I E salary
2: ah boda mi esipeli esipeli no di salary oya lopin gbiyanju esipeli turmeric
3: T U R M E R I C turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
5: Clash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹyin tèmi báwo ni o ṣe wa
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
10: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nà mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Nírálẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 0807-112-4000 0807-112-4000.
12: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
13: Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
14: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí wọ́n ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rìrì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803381008 àbí 0701821111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
15: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí, make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

0: ni àwọn tó tap ti bẹnu sí cash ẹ̀ léraléra lóní bá tu bá abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹ́nu sí yẹn lọ ní gbogbo ayé workersday cashport yẹn gan lọ fáfá ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ kọ́ẹ̀ cash ẹ̀ ẹlẹ́yinjú àánú ti a ọmọ má lọ fà tí káṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹẹtì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì lórí splash fm *347*1004#. lórí ìlàgẹ̀lú fm *347*1004#2# tàbí lórí website wa www.cashier.ng pẹ̀lú mid-year cashport inú oṣù kẹfà yìí àsìkò oríire mi dé so ti káàṣẹ́ ọmọ mo ti káàṣẹ́
1: iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Lágẹ̀lú apata màjà pàtó jàmákùtà Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀ adùn bá dòwò pọ̀ má kàmúso Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà ìmùlẹ̀ ògúngún nìsọ̀ wọ́nyẹ́wọ́nyẹ́ sẹ̀kẹ̀rẹ̀ ti ń midùngbẹ̀ owó fún gbogbo ẹni tó lóye tó dà mọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwò pọ̀ làìró burúkawó
3: owó nìkan ló lè ṣe o
2: má dáútẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko wọn ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòhùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wàlàyé àlùbáríkà polú ọjà ńbẹ kẹrin ọpẹ kẹ
4: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí óyá ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
5: S-E-L-A-R-R-I-E sálárì
4: bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì óyá lópin ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
6: T-U-R-M-E-R-I-C turmeric
4: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
7: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
8: Lágẹ̀lú FM 96.7

0: agaba gbogbo rédíò máa rọ wọn jù.
1: Ẹ kú dédé ìwòye àlè. Ẹ káàbọ̀ sí orí ètò wa, orí ọ̀fẹ́ fún ìyípadà. Ẹ má gbàgbé, orúkọ mi ni Adéríyè Adédayọ̀ láti inú ìjọ New Manna Baptist Church, Old Bodija, Ìbàdàn. Bóyá ẹ̀yin ní ìbéèrè tàbí ẹ fẹ́ darapọ̀ mọ́ ìjọ wa, ẹ lè pè wá sórí nọ́mbà wọ̀nyí 070-6583-2742 tàbí 070-55-30-7492. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí ìwé Iṣẹ́ Àwọn Apọ́stólì, Acts of Apostles chapter 26:28. Ó ní pé Agrippa sì wù fún Pọ́ọ̀lù pé ǹjẹ́ ìwọ lérò pé ìwọ lè fi àkókò díẹ̀ yìí sọ mí di Kristẹni? Bàbá wa gbọ́ pé wa lè ní Olúwarànmílọ́wọ́ láti jẹ́ kí n jẹ́ ìbùkún fáwọn olùgbọ́ mi, jẹ́ kí n lè sòso rere pẹ̀lú wàásù tèní. Jésù Olúwa wa, àmì. Mo fẹ́ bá a sọ̀rọ̀ lórí àkọlé tí mo pè ní àkókò díẹ̀ ló nílò láti di Kristẹni. Àkókò díẹ̀ ló nílò láti di Kristẹni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pẹ́ wa ní Kristẹni, oríṣiríṣi ọ̀nà ìgbàlà ni wọ́n ti sọ pé tó o bá ṣe báyìí, o lè di Kristẹni. Èmi ò tako ṣọ́ọ̀ṣì kankan tàbí ẹnikẹ́ni. A mẹ́jẹ́ fún yín ní àpẹẹrẹ díẹ̀, torí pé olóòótọ́ ni Ọlọ́run. Àwa tá a dẹ̀ jẹ́ ìrànṣẹ́ Ọlọ́run náà fẹ́ jẹ́ ká máa sọ òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti rí àwọn ìjọ náà sọ pé ẹni tó bá ń lo yatí, ẹni tó bá ń kun àtíkè, ẹni tó bá ń lo irun táwọn olóyìnbó máa ń pè ní attachment, ipò ìdúró nǹkan báyìí ó máa dí èèyàn lọ́wọ́ láti lọ sọ́run. Irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Àbí ẹlòmíràn ti máa sọ pé lẹ́yìn tí o bá ti gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, o nílò láti ṣe báyìí, o nílò àkókò púpọ̀ láti di Kristẹni. Agrippa sọ pé ìjẹ́ rò pé àkókò díẹ̀ tí o ní, o lè fi sọ mí di Kristẹni bí? Bẹ́ẹ̀ ni, àkókò díẹ̀ ló nílò láti di Kristẹni. Ẹ jẹ́ fún yín ní àwọn àpẹẹrẹ, àwọn tó jẹ́ pé nígbà tí wọ́n ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn, Jésù sọ pé wọ́n ti di ẹni gbàlà fún ara rẹ̀. Àbíbélì gan ó fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ẹni tó bá ti ṣe nǹkan tí Bíbélì sọ pé ká ṣe, ó ti di Kristẹni, ó ti di onígbàgbọ́. Àkókò díẹ̀ ló nílò láti di onígbàgbọ́. Alákọ̀ọ́kọ́ tí mo máa kọ́kọ́ fún wa ní èní ni pé bóyá ìwọ jẹ́ ọmọ ọjọ́ ìjọ kan. Ó wá rò pé ọmọ ọjọ́ ìjọ tó jẹ́ olóńdi ìgbàlà rẹ mú, o ló jẹ́ kó jẹ́ Kristẹni. Irọ́ ni, torí pé ò ń lọ sí ilé ìjọsìn ní orí ọjọ́ ìsinmi, òun kọ́ ló sọ ẹ́ di ẹni ìgbàlà, òun kọ́ ló sọ ẹ́ di Kristẹni. Ṣé ẹlòmíì tí ò tiẹ̀ kí ń lọ chọ́ọ̀chì àbí ẹni tí ò mọ nǹkan kan, nígbà tá a bá ń fìlì fọ́ọ̀mù bóyá nílé ìfowópamọ́ àbí afẹ́ rẹ́jísà nǹkan kan, tó bá sọ pé ṣé Kristẹni ni ọ́, ṣé Mùsùlùmí ni ẹ́, tàbí ẹlẹ́sìn àbáláyé, gbogbo ẹni tó kàn bá ń jẹ́ Emmanuel, gbogbo ẹni tó kàn bá ń jẹ́ David, tó ń jẹ́ Abigail, tó ń jẹ́ Esther, tó ń jẹ́ Rhoda, wọn náà sọ pé Kristẹni ni. Torí pé òun jẹ́ orúkọ nínú Bíbélì, kò túmọ̀ sí pé Kristẹni ni ọ́. Torí pé òun lọ chọ́ọ̀chì ní gbogbo ìgbà, kò túmọ̀ sí pé Kristẹni ni ọ́. Kí ni nǹkan tó ń sọ̀yàn di Kristẹni? Nǹkan tó ń sọ̀yàn di onígbàgbọ́ ni ìgbàgbọ́ wa nínú Jésù. Ẹlòmíràn a máa pé òun jẹ́ Kristẹni torí pé òun ṣe iṣẹ́ tó dára, ó ti di Kristẹni o. Ó kù díẹ̀ kó di Kristẹni ni. Bóyá ìwọ ń lọ sí ilé ìjọsìn gbogbo ìgbà, ó kù díẹ̀ kó di Kristẹni ni. Bóyá wọ́n ń san ìdámẹ́wàá, bóyá wọ́n ń sọrẹ dáadáa, ó kù díẹ̀ kó di Kristẹni ni. O tí di onígbàgbọ́, o tí di Kristẹni. Ẹ jẹ́ fún ní àpẹẹrẹ tó ṣe pàtàkì tó ṣe kókó. Nígbà tí wọ́n kan Jésù mọ́ orí àgbélébù, wọ́n kan olè méjì mọ́ ìkan lápọ̀ tún, ìkan lápò sí. Ìkan bu Jésù, ìkan sọ̀rọ̀ tó da fún Jésù. Ẹ jẹ́ kọ́kọ́ sọ ṣe àtúnṣe kan. Ètò bu Jésù, kò sí Bíbélì sọ fún wa pé apọ́sì ló wà o. awa ti ro pe gbe nkan ti o ba ti da apo osi ni awa ti ro pe nkan to ba da apo otun ni tabi e fe so pe apa alafia bibeli o so fun wa boya o le apo otun ni abi o le apo osi bibeli sha so fun wa pe o le kan o so pe ah se bi won belo minda kire to le gba re la amo nkan so fun jesu pe oluwa kami e ni joba re jesu so fun pe loni iwo wa pelu mi ni paradise to ba je pe o le na o lo lati da ko mo ijo kan ko lo dipo de ni igbala se abi jesu aso pa o nlo lati so kale lori agbelebu ko to dipo de ni igbala amo abi jesu aso fun pe ah o nlo lati lo se itebomi ko to dipo de ni igbala jesu so fun pe loni iwo wa pelu mi ni paradise igbati agripa tu so fun paul pe se wa ro pe akoko pe te to ni o le so mi di christian bi ben ni akoko ti won do mi yi iwo na le di christiani boya won te o pe ah wala christiani ti poju o lo soroke yanu o lo soroke tusile o lo soroke alafia o n lo lati lo soroke kankan ko do dipo di christiani boya du opa awe tan da yen ogoji ojo ngba we laaro ngba we lale abi mo nilo lati ma fede fo ko do dipo mo di christiani abi mo nilo lati ma wo aso to bora ko do dipo di christiani bi won kan ba yen lo da lo to kiyan ma se amọ nkan to nilo lati di christiani pe to ba ti gbagbo nigbati o le ori agbelebu yo so pe jesu o e ka mi e ni ijoba yin jesu so fun pe loni iwo wa pelu mi ni paradise oni lojo igbala ti e na gbogbo ise to ba o ti se boya o ti e de church ri boya o kan ti o ti e sinu bibeli boya iwo apaniyan ni e boya iwo ese na ko so se to bi to ti jesu le darije o nigba ti won ba ti mo pe elese ni won se iwo ba ti mo pe iwo le gba re la nigba ti won ba pe pe jesu gẹ bi o le ori agbelebu na bo se ke pe jesu de gba o de di eni igbala akoko yi o to fun o lati di christiani ko gba to ba gba re ojo meje ko do dipo di christiani o ma ye kan tan je orapa ah emi o mo se ma lo attachment mo se ma kun moju mo fe ma kun powder soju akoko yi to ndo mi o to fun o lati gba jesu o to fun o lati di christiani iwo ba ti mo pe elese ni wo iwo to fe di christiani to ba wo pe o ninu akoko to po abi o nilo lati se bayi o nilo lati se le nkan to nilo lati di christiani ni pe to ba ti gbagbo ninu jesu se o fe gba jesu ma so ninu okan re te pelu mi pe jesu omo olorun e sanu fun mi elese mo gba yin gbo leni gege bi olugbala mi e se jesu te ku fun mi jesu oluwa wa ami ko ju be lo niwon gba ti o ba ti gba pe jesu dokan ninu okan re to si gbadọ pe jesu o ku fun o asin o je lo jira keta o ti di eni igbala akoko perete to fi gba mi ni eni o to fun o lati di eni igbala boya iwo onilo lati bere si lori eko teni tabi o fe ma gbe iwa awon subai ni gbogbo ojo isimi o le po aso ri number won yi 070-65-83-27-42 tabi 070-55-30-74-92 ẹ ṣe tẹ́ ń gbọ́ wa adúpẹ́ ó dàbọ̀.

Jesus sọ pé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Ìwé Jọ́hánù orí kẹjọ ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n. Tí o bá fẹ́ di òmìnira nítòótọ́, o ní láti mọ ìyàtọ̀ tó wà láàrin ọ̀rọ̀ tí Ọlọ́run sọ àti ohun tí ènìyàn sọ pé Ọlọ́run ló sọ. Èyí sì ṣe pàtàkì nítorí pé òun ló fi àlá sáàrin ikú àti ìyè. Ètò tí ẹ fẹ́ tẹ́tí sí yìí, ó ní a pè ní Bíbélì gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run láti ìjọ Kristi tó ń pe ní ológun ẹrú ní ìlú Ìbàdàn.

0: anki eyin ni wa to te gbo wa ni ile kaabo si ri eto ti a tin keko pelu yi no bibeli ti soro lorun otito oro lorun lo le so eni edi ominira asi ni gbagbo pe e fi oko e fi ba abo lori awon eko na ati ba oro na de ibi ti a tin wo awon christiani saaju awon to gbagbo ni ogorun odun akoko gba ti ese christi ilana christi to be lori ile aye bi asiri akosile re nuwe ise awon apostle ni orikeji be lati ese ikokanle logoji ari awon egberun meta ta se baptism fun ojo yi ari ni ese keji logoji bi won se duro sise lai yese kuro ninu eko eti awon apostle jesu christi ta fi n ko won ati fi han wa mo se pe eko ti awon apostle jesu christi ta fi n ko awon eniyan ki n se eko tara won eko ti won ti gba lodo jesu christi ni eko to ni ase jesu christi ninu ni ni ilodi si ohun ti awon eyan n se ninu aye loni ninu agbekale ti won ti ki se ijo ti bibeli ati ba debi pe won ni idapo laarin ara won kini idapo yi ani eni to nile ohun ta ile re eni to ni ile ohun ta ile re won mo iwa sese awon aposeli to peter ba gbagbe isele to sele lojo pentecost o mu ki opolopo awon to wa lati oniru orilede agbaye bi 17 ton je ju ton wa fun ajodo pentecost ni jerusalem ko je ko won le pada lo si bi ton tin sha ti pomo won wa ni jerusalem fun opolopo ojo tori na opolopo won ti de alaini won run jeje mo won ri bi gbe mo awon to wa ni jerusalem ti won je pe be awon ko won lo si atipo won ri pe ara awon eyan ara awon ni awon wonyi awon gboro ta won nu tori na bẹ́ẹ̀ ni dapò ní ìdàpọ̀ láàrin ara wọn ẹni tó nílé ntalẹ̀ ẹni tó nílé ntalẹ̀ wọ́n mọ́ sí ìdàwọn apọ̀sẹ́lì ẹnìkan ò pé ohun kan níta ara rẹ̀ wọ́n ń jẹ oúnjẹ wọn papọ̀ wọ́n ń ṣeun gbogbo papọ̀ wọ́n ń ṣeun gbogbo ṣọ̀kan ohun tó jẹ́ ìlànà ti jésù kristi lélẹ́yìí nígbà tí ẹsẹ̀ kristi tó bẹ̀rẹ̀ wọ́n dún ṣinṣin nípa àwọn apọ̀sẹ́lì wọ́n dún ṣinṣin nínú ìdàpọ̀ láàrin ara wọn wọ́n ń ṣe pé fún ni láàrin ara wọn bí olúkúlù kò ṣe ṣe aláìní kò sí ẹnìkan tó yẹ pé ó pe nǹkan níta ara rẹ̀ nítẹ̀síwájú àní wọ́n dúró ṣinṣin nínú àkàrà bíbù bíbu àkàrà ó jẹ́ ọ̀kan nínú àwọn ìgbésẹ̀ èyí tí àwọn kristẹni tòótọ́ tí wọ́n ń gbé nínú ìjọsìn wọn sí ọlọ́run ìjọsìn tó ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run lónìí ohun tó ti súyọ láti inú ẹ̀kọ́ èké ẹ̀kọ́ àwọn ènìyàn lórí tá a dé yìí òun ni àjọ̀dún onírúurú tẹrí tí àwọn tí wọ́n pe àwọn ọmọlẹ́yìn kristi tí wọ́n ń ṣe ní ìlòdì sí ń taari tí àwọn kristiani ṣáájú tí wọ́n ń ṣe jésù kristi kó tó dúpọ́ kúrò lórí ilé ayé ló ti mọ̀ pé àwọn ènìyàn wọ́n fẹ́ láti mọ rántí òun ó mọ̀ pé àwọn ènìyàn ò ní fẹ́ gbàgbé òun torí tọ́lọ́run ti dá mọ́ ọmọ ènìyàn ni láti fẹ́ máa fi ẹ̀mí ìmoore hàn sí ẹni tó bá ṣe ní lóore oore ńlá ni jésù kristi ṣe ayé ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn ẹlẹ́ṣẹ̀ jésù ò wá fẹ́ kẹ́nikẹ́ni ó kàn máa ṣe ohun kan ṣá torí kì í ṣe gbogbo nǹkan gẹ́gẹ́ bá ṣe fi kọ́ wa ṣáájú tá à ń ṣe nínú iṣẹ́ ẹ̀sìn sí ọlọ́run ló ṣe ìtẹ́gbà lọ́dọ̀ ọlọ́run tí ò bá ti wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run torí náà jésù ti ṣe àgbékalẹ̀ ohun tí àwọn èèyàn máa fi ṣe ìrántí rẹ̀ nínú ìjọ tirẹ̀ nígbà tí ìjọ yìí bá bẹ̀rẹ̀ orí ẹ̀ ni inú rẹ̀ ni àwọn kristẹni ṣáájú ti dúró ṣinṣin èyí náà la pè ní bíbu àkàrà bóyá la ṣe ṣe ìfilọ́lẹ̀ eléyìí látọ̀dọ̀ jésù kristi wí ìrè ti matthew orí 25 bẹ́ẹ̀ láti ẹsẹ̀ 25 matthew 26 verse 26 ní bí tí jésù ti ń ṣe àṣe ìkẹyìn pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní ìlú jerusalem ní ọjọ́ wọn ni kò tó di pé ó lọ sórí àgbélébó níbi àjọ̀dún àìwúkàrà ibẹ̀ ló ti ṣe ìfilọ́lẹ̀ ohun tí àwọn ọmọlẹ́yìn rẹ̀ máa fi ṣe ìrántí rẹ̀ nígbà tí ò bá sí láàrin wọn mọ́ ó mú àkàrà ó bù ú àkàrà láìwù lẹ́yìn ìgbà tó dúpẹ́ ó fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní ẹgbà jẹ gbogbo yẹn jẹ nínú rẹ̀ bákan náà ló mú èso àjàrà tá a pè ní ago ó ló dípò ẹ̀jẹ̀ òun nígbà tí àkàrà láìwù tó dípò ẹran ara rẹ̀ ìta ọ̀jẹ̀ níyà lórí àgbélébù ó ní èso àjàrà yìí ló dúró fún ẹ̀jẹ̀ òun ẹ̀jẹ̀ tó ṣe iyebíye tá a ta sílẹ̀ fún ìmùkúrẹ̀sẹ̀ ọ̀pọ̀ ènìyàn gbogbo yẹn mọ nínú rẹ̀ ohun tó fi lọ́lẹ̀ fún àwọn ọmọ ẹ̀yìn lẹ́yìn rẹ̀ lélẹ̀yìí nígbà tá a dínú ìwé lúkù ìrètí lúkù orí 22 ní ẹsẹ̀ 21 luke 22 and verse 19 jésù wá sọ yanya lai je pe a se mo pe ah mo tun mo tun so ni akoropo kan ni ka je lojo yen mo si titan nanu rada o ni iwe ire ti luku ori kejile logun e ja wese ikokandini ogun olosi mu akara nigba to si ti dupe obu o si fi fun won o wi pe eyi nara mi ti a bu ti a fi fun yin e ma se yi ni e ma se yi ni irati mi sa gbagbe pe Jesu Christ ni alase o ni olori no ilana to gbe kale ta npe ni ese Christi o ni olori nini ijo ti re o ni ori fun ara ti se ijo we ko lo so ri kini ese kejide logun o si ni gbogbo ase lati le so pe nkan bayi lo fe o ni ki awon meleyin kan ma je akara laiwo to dipe ran ara re ta je niya o ni ka ma mu eso ajara e to dipe je re ta ta sile fun ku opo ese niya o ni ba ta ba se leyi won se rati iku ohun ta ta awon mo leyin isaju to won se leyin o sa won fun ri keji ta to ka wa si ni ori kejile ni ese kejile ni ogoji won duro sise ni bi bakara awon o sese da ojo kan soto awon o se ya odun kan soto tabi osu kan won fe se irati ojo bi Jesu Kristi tabi won fe se irati ajinde Jesu Kristi tori pe yi ko ni ase lati odo Jesu Kristi fun are e to ni ase lati odo Jesu Kristi o ni otaka ni wi mo yi eyi ni eko otito ni ilodi si eko ike awon eniyan ninu aye ninu agbekale ti won ti won ni won se loni eyin le jade kuro laarin won loni e wa sinu imo otito yi e se wadi on to se te gba lodo Olorun e kuro ninu ise asan eko eniyan ofin eniyan nse lo nso ise ta ba se di asan e ti woye odun te ti n ba won se ajindibo gege bi ajodun gege bi ireti Jesu Kristi e le ri lasale abi loni pe iki ise eko ti bibele iki ise eko otito ikan ninu eko to jade lati awon emi ti n tan ni je ati apeo awon emi esu ni bibo akara mimu eso ajara o ni ona kan soso ti Jesu gbe kale lati ma se ìrántí ikú rẹ̀ ní sàwọn àpọ́sílì kan náà ní orí ogun ní ẹsẹ̀ ìkeje a kà nípa àwọn kírísítẹ́nì ṣáájú bí wọ́n ṣe ń tẹ̀síwájú nínú eléyìí ìsàwọn àpọ́sílì ní orí ogun ní ẹsẹ̀ keje ó ní àti ní ọjọ́ ìkíní ọ̀sẹ̀ nígbàtí àwọn ọmọ èyí péjọ láti bu àkàrà paulu sì wàásù fún wọn ó múra láti lọ ní ijọ́ kejì ó sì fa ọrọ̀ ẹ̀gùn títí di ọ̀gànjọ́ àwọn ọmọ èyí péjọ àwọn ọmọ èyí ta ni àwọn ọmọ Jesu Kristi ní ọjọ́ wo ni ọjọ́ ìkíní ọ̀sẹ̀ ọjọ́ wo ni ọjọ́ ìkíní ọ̀sẹ̀ ọjọ́ Sunday ti bíbélì pè ní ọjọ́ olúwa ìfihàn orí kíní ẹsẹ̀ ìkẹsàn-án Jọ̀hánù kan náà àwọn apọ́sítẹ̀ Jesu Kristi olúwa ní erékùsù Patmo ní ọjọ́ olúwa ó wà nínú ẹ̀mí ọjọ́ olúwa ní ọjọ́ Jesu Kristi ọjọ́ olúwa ní ọjọ́ ìkíní ọ̀sẹ̀ ọjọ́ olúwa ní ọjọ́ Sunday ní òǹkà wa tòde òní àwọn ọmọ ẹ̀yìn ṣáájú àwọn kírísítẹ́nì ṣáájú tí wọ́n fẹ́ tẹ̀lé àṣẹ olúwa wọn wọ́n fẹ́ ṣe ìrántí ikú rẹ̀ àwọn péjọpọ̀ ní ọjọ́ ìkíní ọ̀sẹ̀ láti bu àkàrà láti rántí ikú Kristi àwọn ará Kọ́rìntì àwọn pẹ̀lú wọ́n fẹ́ ṣe eléyìí gẹ́gẹ́ bí àṣẹ tí wọ́n ti gbà látọ̀dọ̀ àwọn apọ́sítẹ́lì Jésù Kristi ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe ní ọ̀nà tí kò tọ́ ẹ gbọ́ bí paul apọ́sítẹ́lì bó ṣe tọ́ wọn sọ́nà lórí eléyìí níwèé àwọn ará Kọ́rìntì kínní ní orí ìkọkànlá bẹ́ẹ̀ láti ẹsẹ̀ ìkẹtàlélógún láti rí i pé àwọn kírísítẹ́nì ṣáájú ọ̀nà tí àwọn ń gbà rántí ikú Kristi ò ní láti bu àkàrà àti láti mu èso àjàrà ìwé Kọ́rìntì kínní orí ìkọkànlá láti ẹsẹ̀ ìkẹtàlélógún paul wí pé nítorí pé ọwọ́ olúwa ni èmi ti gba èyí tí mo sì fi fún yín pé jésù olúwa ní òru ọjọ́ náà tí a fi hàn ó mú àkàrà nígbà tó sì dúpẹ́ ó bù ú wípé gbàjẹ́ èyí ni ara mi tí a bù fún yín ẹ máa ṣe èyí ní ìrántí mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó sì mú aago lẹ́yìn oúnjẹ ó wípé aago yìí ni má jẹ́ mú titun nínú ẹ̀jẹ̀ mi nígbàkúgbà tí èyí bá mú ẹ máa ṣe èyí ní ìrántí mi ńṣe ni paul ló tún dá àwọn kírísítẹ́nì ṣáájú padà ní ìlú Kọ́rìntì sí bí ó ṣe wà láti ọ̀dọ̀ jésù kristi láti náà sẹ jésù kristi matthew orí kẹrìndínlọ́gbọ̀n luke orikejilelogun lo ntoka won si bo se gba ni yi o o Jesu Kristi Oluwa Jesu ne ma se yi ni iranti mi gba ta te swaju lori weye oni gba ti gba ti eyin ba nje ti eyin ba si mu iyen ne se credit logbon bi awon credit kini oriko kan la oni eyin kede ku Oluwa titi yo fi de Jesu Kristi pada bo lekeji lori ayi titi ti yo fi di gba na ti o pada de ona kan so to be kale di lati ma se ranti eku re tori na bi o pele ba fe darapo ma awon omo le Kristi tooto to fe di eni igbala loni wa sodo Kristi wa sinu eko ti to yi se awari ijo Kristi bi ti ijo Kristi tin pe ni adugbo re lati mo si waju si tabi ko fi ibere re sowo sori awon ero bani soro eto wo pe fo eye to yi adupe pe em fi okan ba bo e ti ka jo ma te soju Olorun ni ire fun wa fun olukuluku en to ba gbagbo olaro yen lowo be se ro lori oro na ese
1: bibeli gege bi ase Olorun ni eto ti e tin tetin si lati ijo Kristi to npe ni ologun eru ni ilo Ibadan nje ni ohun ko te fe ba wa

0: orúkọ Jésù.
1: Ògo ni fún orúkọ Olúwa.
2: Alleluia.
1: Mo wí pé kí gbogbo ògógó máa jẹ́ ti Ọlọ́run.
2: Alleluia.
1: Ọlọ́run rán mi níṣẹ́, mo sì ṣe tán mo fẹ́ jíṣẹ́, ṣùgbọ́n ẹ jẹ́ ká gbàdúà ká fọ̀nà náà lé ẹni tó ní iṣẹ́ yìí lọ́wọ́. Orúkọ Jésù, gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí, Ọlọ́run kó dáwọ́ agbára
2: mi. Àmì Jésù.
1: Olùsọ ọ̀rọ̀ yà àti òǹkàwé Olúwa mi sí wa.
2: Àmì Jésù.
1: Ọlọ́run dáwọlé wa.
2: Àmì.
1: Ògo ni fún orúkọ rẹ.
2: Alleluia.
1: Lópè ọ̀rọ̀ náà ká di alábùkún.
2: Àmì.
1: Jésù Olúwa wa.
2: Àmì.
1: Àmọ́ kí gbogbo ẹ̀yin dádì àti mọ́mí o, mo kí gbogbo ẹ̀yin àbúrò, gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi, níbikíbi tẹ́ ti ń gbọ́ mi, mo gbàdúà pé ní orúkọ Jésù àánú kó dájú lórí mi.
2: Àmì Jésù.
1: Mo kí gbogbo ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run tí a jọ ń pín ọ̀rọ̀ ìyè nínú ọgbà pé

0: Gajoki.
1: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
2: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
3: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
4: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
5: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
2: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
6: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803388108 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
8: Àríná jìnà sílé mi. Àìlówólọ́wọ́ jìnà sílé mi.
9: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n. Ọgbọ́n.
10: Akábala tó jẹ́ kí n máa bòrúkà gbà.
9: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná gbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 naira wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cash.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
11: Owó ni Monday fi wá bá.
0: emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo magic chicken flavor si oya espelli celery
11: s e l e r r I e salary
0: ah boda mi espelli espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
12: t u r m e r I c turmeric
0: e kare pali ohun isebe magic chicken flavor kan fun yin
13: ohun isebe magic chicken flavor pelu eroja alugosa celery ati atale pupa oluyi pada ayo

balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú steez gbogbo peter yóò kú fún bí àwọn mystic peters jagun labi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 peters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó

ẹ lọ sórí Facebook mo fẹ́ kẹ ká jọ rí bó ṣe ń ṣẹlẹ̀ ni èmi ti rí bọ̀mí ìwà wò tán ẹ̀ mo lájọ wò tán ni ẹ lọ sórí Facebook Lagelu FM 967 Lagelu FM 967 ká wo bó ṣe ṣẹlẹ̀ wọ́n ti wọlé ìyàhúnyà o ẹ wo bi tó ti kàgbákò tiẹ̀ létùpọ̀ fìlẹ́rẹ́ǹsì ara nílé ẹ já wàwọ̀n tí ó mọ̀ gbé bẹ̀ àti à ń gbé bẹ̀rẹ̀ ní ti à ń ṣe ló dá wàhálà lẹ̀ olúwa o

0: ara àdúgbò àti onílé àti àwọn tó tún jẹ́ pé à ń ta ilé.
1: Ọlọ́run ló mọ iye tí ó jáde lápò ẹni tó kọ́lé. Ọlọ́run ló mọ iye tó jáde lápò ẹni tó ralé. Ọlọ́run nìkan ló mọ. Ẹ̀yin tẹ́ ẹ wà lórí Facebook ṣe ẹ rí. Ọjọ́ kan ṣoṣo ni búdòzà wó gbogbo ilé tí wọ́n fi odidi ọdún mélòó ni wọ́n fi kọ́. Oṣù mélòó ọdún mélòó. Ẹ wò tí búdòzà ń wọ̀ tó sì ń dà lulẹ̀. Ẹ wò náà o. Ha Olúwa o.
0: Yóò kọ agent lọ́gbọ́n. Yóò tún kọ́ àwọn onílé lọ́gbọ́n. Wípé ihò tí wọ́n jẹ́ agent ló gbélé ẹ̀ fún. Ṣe gbìyànjú láti jẹ́ pé ìwọ náà mọ ẹni tó wà nílé ẹ. Because eléyìí sì ẹjọ́ ni ó kò wá sọ pé ìgbà tó kó sí àbúṣe àwọn aráàlú kó òun gbé lọ sí kó sí ni tó fi jẹ pé ó yẹ kó wá sọ pé sàlámà lẹkùn ẹ pẹlẹ àwa láwa láti kó tá lẹyìn tó jẹ ilẹ kó sì because ilé ti wà ńlẹ for a long time so eléyìí ó kọ aráàlú kó lọgbọn yóò kọ agent lọgbọn yóò tún kọ àwọn onílé lọgbọn wípé ihò tí wọn jẹ agent ló gbélé ẹ fún ṣe gbìyànjú láti jẹ pé ìwọ náà mọ ẹni tó wà nílé ẹ because eléyìí sì ẹjọ́ ni ó kò tí.

0: ara ìpò àti onílé àti àwọn tó tún jẹ́ pé à ń ta ilé à ń báwọn èèyàn gbalé ká ní wọ́n ti ṣe due diligence wọn tó ti ṣe ìwádìí lórí ẹni tó fẹ́ gbalé sí gbogbo eléyìí òun ìṣẹ̀lẹ̀ àti pé a gbọ́ pé bíi february ni àwọn tó gbalé gbà bọ̀ wọ́n ṣe kó sí níbi ọ̀sẹ̀ méjì sísè mo wá ń sọ pé ìgbà tó kó sí àwọn tí àwọn aráàlú ní òun ní ọ̀sẹ̀ tó sì ni tó fi jẹ́ pé ó yẹ kó wá sọ pé ah salama lẹ́kùn ẹ pẹ̀lẹ́ àwa láwa láti kó tá lẹ́yìn o ṣé ilẹ̀ kó sì because ilé ti wà ń lẹ̀ for a long time so eléyìí ó kọ aráàlú kò lọ́gbọ́n yóò kọ agent lọ́gbọ́n yóò tún kọ àwọn onílé lọ́gbọ́n wípé ìwù tó bá jẹ́ agent ló gbélé ẹ̀ fún ṣe gbìyànjú láti jẹ́ pé ìwọ náà mọ ẹni tó wà nílé ẹ because eléyìí sì ẹjọ́ ni ó mo ti kó bá.
1: Olúwa o ṣe ẹ rí pé kò yé yàn ẹ bá jẹ́ yàn án mọ òpin láti bẹ̀rẹ̀ kò ní bẹ̀rẹ̀ rárá tó bá jẹ́ pé irú ibi tó pin ń lọ rèé àní kàgbákò àní ránì fẹsẹ̀ sí o àní dáràn o àní ránì fẹsẹ̀ sí àní dáràn o 09123708675 tàbí +23481 4249 1006 ẹ jẹ́ ká kàn fa ọgbọ́n yọ pẹ̀lú òpè bí méje sí tó óyá óyá.
2: Hello.
1: Hello sir.
2: Yes sir.
1: Bàbá o.
2: Ṣé. Ìlú mọ̀ ká ni Abansagbe Akíngbà láti Arákíá.
1: Ẹ ǹlẹ́ ń bẹ̀.
2: Yes sir. Ṣé rí ẹ̀kọ́ ni kí ilé jẹ́ fún oní láti gbé ilé fún agent ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn agent tó wà ń ta nsìn in fact wọn ò rí ṣe tó mọ rárá ẹnu dẹ̀ ti ń kùn wọ́n púpọ̀ jù tó ti tẹ́yìn tó ṣẹlẹ̀ ní ìsìn agent yẹn ti kó bónílé nígbà ẹ̀hún nílé gan fún rẹ̀ gan ó ti fi láti jù tó bá gbélé fún agent ó yẹ kí wọ́n tó ṣèwádìí tó ti ń bá ẹwọ tó ṣẹlẹ̀ ní ìsìn ẹlẹ́sìn mi owó tó fi kọ́ ilé yẹn sí ó ní àbájẹ fogun ọdún kó jọ àárín ìṣẹ́jú àyá tí nǹkan tí
1: nǹkan ìṣe kò pé wákàtí kan tí kinní fi wo ògbó lé tán
2: bẹ́ẹ̀ ni tó fi bàjẹ́ ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ sí kọ́lọ̀ lódìmọ̀ ọ̀rọ̀ ṣàǹdẹ́ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ láti máa gbélé fún èèyàn ẹlòmíì ti bìrí ìpẹ́ ń bá tẹ̀sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gba ní ìsìn àwọn yáwúyáwúyáwúyá so gbogbo ilé ìtẹ̀kọ́ ni kó jẹ́ fáwọn tí ń gbàyàn sílé ọlọ́run ní dá sí àgbà ẹkúṣẹ́.
1: Ẹ kú àrò jinlẹ̀. Ẹni ìjà ó bá ní ìpèrè ẹ̀ lọ́kùnmọ́ mi ò.
3: Ẹ sọ̀rọ̀.
1: Ẹ mọ̀ kalẹ̀.
3: Mi kò mà ní sẹ́
1: mi. Mi.
3: Ọ̀gbẹ́ni Yíyí. Ọmọ ìjọ dájú láti sẹ́yìn lẹ́ẹ̀dá
1: mi. Bùrọ́dà mi ni.
3: Kò ní bàjẹ́ o.
1: Àmì.
3: Ẹ wo àwọn agent gan àwọn ọjọ́ tó ń kọ́ onílé. Bẹ́ẹ̀ni àwọn tó bá ti wà nínú ilé tó bá ti wà nínú ilé tó jẹ́ pé àwọn yẹn ti pẹ́ nínú lọ́dọ̀ wọn tó jẹ́ pé àwọn yẹn bóyá bí wọn lè tètè rówó san ó lè jẹ́ pé àárín ọdún làwọn yẹn máa ń sanwó fún onílé àwọn yóò tún kó onílé pé ẹwọ ẹja lé wọn jàre ká gbẹlu mí.
1: Wọ́n gba wọ́n gba ẹjẹ sí fi wọ́n gba lẹ́gà fi.
3: Bẹ́ẹ̀ni àwọn yóò tún kó onílé
1: nípa
3: ẹja gbẹlu mí. Ṣé mọ̀ pé yẹ ilé ti bàbá onílé ọ̀tọ́ ti pé àwọn bá borúkú olóòjọ́ àwọn ọmọ òun mọ̀tò ló ń rú gidigba òun làwọn owó òun gbà káàkiri tó òun náà lè ṣe ìwádìí eléyìí náà mọ̀ jẹ́ ọkọ̀ fún onílé àti agent torí àwátà ń ṣiṣẹ́ lọ́dún méjèèjì gan-an bá a rí ilé gbà.
1: Ọlọ́run ṣàánú.
3: Ó ń gbọ́dọ̀ pé orí òwúrọ̀ ẹnu ìjẹ́ làwọn làwọn ń bá káàkiri.
1: Alàgbà ọmọ ẹ gbọ́ ṣe ọ̀pọ̀ ọgbà ẹni tó bá ti ṣiṣẹ́ sílẹ̀ ó gbà pé òun ti ṣe ó ti rí ẹni ṣé mi mọ̀ tó bá jẹ́ pé yìí fi ilé rẹ́ǹtẹ̀ tó padà chẹ́ẹ̀kì àbí tí ẹ mọ̀ pé yóò ti rò pé òun ti ṣe tó ṣe ó ti lọ àti wẹ̀yìn wò kò jọra mọ́ wọ́n ti kówó wá mo ti náwó so àti máa tún pé kí agent ó tún máa padà chẹ́ẹ̀kì àbí question irú sẹ́wò lẹ́ ń ṣe níbo lẹ́ ti wá kéde sẹ́mọ̀ mo ń wò pé ó lè má possible sir kí la tún lè ṣe how do we cross check how do we get out this wahala ó lágbára gan bàbá
4: ọlọ́run nìkan ló yé
1: ọlọ́run nìkan kò yé mi ni
4: ọlọ́run
1: ko ye mi ni mo se nbere boya mo re ni to ye
3: o le wa o wa ya wa na na o wa ya wa na ba
1: eh ya
3: eh o lo ye bo wa ni
1: o da
3: olorun ko se anu wa lo yi eh la ro ko na oruko temi ni ojiomo west mo gbe lati United States of Ile to Tuankede
1: baba you are welcome.
3: Eh, mo gbọ ti nbe ri doro ti awon ara dugo so nbe yen.
1: Mm.
3: Won ni won ti gba leyan lati February.
1: Won ye se wa ko wa.
3: Awon ni ese. Won ye se ko wa le.
1: Igba le ti won won ti ni won ti ni for plan.
3: Lati plan ni gogon ni yen.
1: Won ti.
3: To ba wo dada go ku le je wu leyan ko le je be nkan lo gba le si. Ko le je be yen le ko lo nlo o ma tun ni location mi na. To gba ka kiri be yen. Won gba leyan fun in plan won gbon niyan
1: that is very brief e won wa bi gba ta won theater n ba wa location se pe won ti cost it si pe won ti se ise lori script dialogue kankan pe awon bi ta lo bi ta lo bi ta lo won se wa wa location
3: where the location at the city now we won gbe lo shit bai
1: o ti shoot
3: fun wa bai
1: imagine that
3: o se le nikan lowo agbele ko ta gbo nsi o ti gbalẹ na ijoba to ti gba
1: ijoba tun gbalẹ
3: o tun gbalẹ o gbe e so fun mi ibi ya ni bebere
1: eh
3: e ko la ni gbo yan
1: bi orin esa kadi mama je nsofu wale o mama je nsofu
3: e wa mo pe awon agent se ba be gbalẹ nsin eyan mi kan wale orile bo se ri le yen
1: owo ole a
3: bo ma se gbogbo everything o lo bi 700,000 o lo so something go ole
1: 400,000+
3: yeah and that our agent go man divide awon so be
1: ti le lo do ile o ja do won
3: o man divide tenant lo do landlord agent gogon gogon bi to go be commission won yen gogon lo wa after
1: kabi se lo
3: o se te ba le te mo en to wa le so to le form
1: e se baba oji
3: ati le
1: se staju na ni ni won ma pe mi na lo ji
3: e lo oga mi
1: e baba
3: adese o mo tojo
1: ojo e ti lo
3: ogbeni tayo ade ni ran lati gbo ora
1: ah you're welcome sir
3: e se ri ogbon ti de ojo e bayi o da bi pe eni to ba fe gba le to ba re agent ton yo tun lo mu so ti meji to je pe eni prominent people lati gbo wa tun wa le so pe igbo lo nsise ise kile nse ise kile ni to duro fun se ti o ni bi ki passport eni to wo awon meji to mu wa yen o ni passport no wo tun ma lo wa di pe igbo lo tin bo te tele ise kile o se igbo lo tin bo bi to tin bo yen wa wo lowo o ni yen o ni di ko ma se investigation yen si se ri nkan to sele ti je ki oju yen respond
1: eh
3: awon ati
1: ise le ni di agbon si
3: ata elegbe o ati atara adugbo
1: o ko ko
3: wa leko
1: ah
3: ni se re loruko jesu
1: e se po salagba de ni
3: na
1: e ba nki gbora o abi la te mo pe 850 mo din degbese mo din degbese o ya dakun sare ja sare roja abi ka gbe kan si ka gbe kan si o da abi kan si ka fi hello
4: hello e kale san
1: ba mami inu mi dedun
4: era sa
1: yes ma
4: iya legba loruko temi je o
1: en
4: mo ko tun se se ri area nbe yen eyan ma sora area nbe se ri gbogbo eyin oloyo mo ayegun yen o ja eyin kilo ti npe
1: eyin
4: kilo loruko e ibi asule yen
1: o ti se lo na jebu
4: gbogbo be wa de loss gan ai moye gba normally won gbe won wo adugo yen àwọn aládùúgbò gan wọn bi wọn lè pé wọn náà ń pè wọn gbà àwọn aládùúgbò ní wọn kàn máa sọ yí pé àwọn kan rí wọn tó ń kọjá ní bọ̀tà àwọn òmùgbà tó ń padà sí síta so gbogbo eré
1: àbẹ̀yẹ
4: ó wà dé
1: ta ló ń sọ̀rọ̀ ń bolẹ̀ tí ń sọ̀rọ̀
4: ó já ogbọ̀ ní express yẹn express àti máa lọ ọ̀nà èkó mọ́ bí a sunlẹ̀ yẹn àwọn èèyàn burúkú yẹn ọkùn ibẹ̀ yẹn
1: kọ ọjọ́ ìsìn lọ
4: kọ́kọ́ fi àwọn ọlọ́pàá síbẹ̀ àwọn
1: kọ́kọ́
4: lọ síbẹ̀
1: ẹ ṣe ma
4: ibẹ̀ yẹn ò já
1: appreciate you ma ẹ jẹ́ ìrọ̀jà tí ń bá padà tọ́ jáde wọ́n sọ fún obìnrin ni o wọ́n ní ọmọ tó ń gbé kiri tí ń ṣe wọjọ lọ yìí ọmọ tó ń gbé kiri tí ń ṣe wọjọ lọ yìí ọmọ omi ni o ejò afàyàfà tí gbénú odò èrè èrè lọ bí lọmọ o tó bá yá yóò sì padà síbi tí ń bọ obìnrin bá mú kan kejì ẹni kí ló ṣe mò ń bọ ẹjẹ àròjà.
5: Lagilu FM 96.7
6: Ọ̀pẹ́dọ́rà Aba Home olóòtú iṣẹ́ ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣẹ́ ara ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ ká rin òkú ná méjì kù ti máa rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó o bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ lánàá o máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọ̀pẹ́dọ́rà fún ní irú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjà láàgọ́ ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kú wọ́n kú ká máa tẹ̀ gòlùbà gòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí kà sí wa lónìí ní Ọ̀pẹ́dọ́rà Aba Home.
7: A wà ní ìta Akínlóye ní Ìtútàbà òjẹ́ Ìbàdàn.
6: Bàbá Ọ̀pẹ́dọ́rà ló ní àlàáfíà ló ń gbọ́.
8: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọ̀pẹ́dọ́rà tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lẹ̀ ara bàbá ojú bá mi kalẹ̀. Iléeṣẹ́ wa ti wà ní ìta Akínlóye òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹ wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ bara àtẹ̀lẹ́.

0: n tó wà ń lẹ̀ ṣe pọ̀ dàgbára mi lọ àmọ́ ẹjẹ́ á ṣe báyìí màá kàn just ẹjẹ́ ká kàn brief ẹ̀ kẹ́ẹ̀kan gbọ́ bó ṣe lọ arábìnrin yìí ó fẹnu ara ẹ̀ sọ ẹ̀yin náà máa wò ó ẹ̀ rí lórí facebook o ó ti gbìyànjú àti bímọ ìbí tí ó bímọ ó fọkún ọ̀tún kúnlẹ̀ ó sì fi tò sí dìde ọmọ tó jáde lábẹ́rẹ́ àwọn bẹ̀rẹ̀ sí bàjọ́ bọ́ ń bayọ̀ ọmọ ti dé o lédè ọ̀dọ̀ wọn ni o congratulations o ọlọ́run á wo ọlọ́run á ṣe lọ́mọ o ó bẹ̀rẹ̀ sí tọ́jú ọmọ bọ́n bá sì ti ń pọ́ṣù mẹ́fà oṣù méje a ti mọ rí sáìn pé ọmọ ẹ̀ pé wọ́n ti mọ fìdí rẹ̀ wọ́n lẹ wò àmà tí fìdí rẹ̀ wọ́n lẹ̀ tó di pé wọ́n sáré dìmú ọmọ wa pọ́ṣù mẹ́fà ó pọ́ṣù mẹ́sàn-án ó pọ́dún kan tó yẹ ọmọ ti bá ara kó ti àbí kó ti mọ̀ dìde gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ mo rántí ọmọ yìí wọ́n á ti gẹ́gẹ́ yíngbàyún gbá ìjọ tó mọ̀ mi kọ́kọ́ dìde nù nígbà tí bóyá ń ṣe program máa ń gbọ́ ní gbogbo tuesday ń gbà yẹn ní ọkàn sàràwà bẹ̀rẹ̀ gbẹ̀ngà dé bóyá jókàjókà sẹ́mọ̀ sàràwà asọ́mọ̀ ń gbọ́ owó bá ń ṣe ń gbé kiri ọkàn dídọ́ kan ni bọ́yé sàràwà ṣe ní gbẹ̀ngà dé bóyá àfi gbọ́n tọ́mọ dìde ló sì ṣe ní kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ní yíngbàyún gbá ọ̀kárẹ̀ ibi tí wọ́n gbà láwọn nu táwọn máa ti ń pé oṣù mẹ́sàn-án ọdún kan oyè àti mọ́ rí sáìn pínpín ọmọ yìí ó kọ́ kò jókòó bí wọ́n bá ti gbé jókòó ìwà àjà lálẹ́ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ìgbà tó wá ń wá kúnrin ẹ̀ṣẹ̀ rẹ̀ ni wọ́n sọ fún un pé ọmọ omi kì í tiẹ̀ sọmọ omi nìkan wọ́n lé jòlá jòlá ló bí lọmọ python ni o pé ó bá yá ó bá pẹ́ bó bá yá yóò sì bódò rẹ̀ lọ pẹ̀lú gbogbo wàhálà tí n ti ń bá kiri látijọ́ yìí mo rò pé arábìnrin wa wó kan kéjì pé tọ̀ kó mọ̀ tún di pé yóò mọ̀ tún dúró dọdún mi kó tó bódò lọ ló bá gbọ́mọ ikẹ̀ òun kàn wò ó pé tọ̀ ọlọ́run àforíjì lọ ṣe fún mi o mo ti gbọ́ n tó wà bíi ẹ̀ńdọ̀mọ́ kí n kàn mọ́ ṣe wàhálà lásán o ló bá na ọmọ oyún odò fọ́nranfọ́n àwọn apẹja tí ń wò lọ́ọ̀kan gbọ́ akẹ́ alọ́kùn náà bá lè mú ẹni tó ṣẹlẹ̀ jọ náà rèé ẹ lọ sórí facebook ni wọ́n bá lè mú o wọ́n fìdí rẹ̀ gúnlẹ̀ ni wọ́n so lọ́wọ́ wọ́n so aṣọ ẹ̀ mú pé wọ́ ọ níbi ọ lọ ló bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé ẹni tó ṣẹlẹ̀ àlàyé tó ṣe ń jọ náà rèé ẹ bá ń wẹ́ni tí ó interpret ẹ bá gbọ́ pidgin ó dà ń pé eré Edo State nílẹ̀ Edo State ló ti ṣẹlẹ̀ àmọ́ mo fẹ́ ká kọ́gbọ́n tó wà ń díẹ̀ ni gbọ́ tí yọjúlé ara ti yọjúlé anyway ta ni ó ṣe làbí òní kàn wá òǹrè n tó ṣẹlẹ̀ ń jọ náà tó ju oròmọ́dù ọ̀tún n tó ṣẹlẹ̀ ń jọ náà rèé ẹ lọ sórí facebook lágẹ̀lú fm 967.
1: Wetin be your name? Your name? Wetin be your name? Which tribe are you?
2: Benin.
1: Which place for Benin? You the guest.
2: I'm not sure. You say picking.
0: Olorun se mo oloyun obi mo o olorun mo o e wa so po ye yin e ba wa ye eni ni se yo gbe omo titi odun marun mefa de bi ko to wa lo so odo e wo gbo wahala to ti go through e wo olorun kan se bo se wu ni e te wa je ja te wa ju lori e gbo won kan lu arabirin ni
1: Where you tell us you are real name, you want the life for us. You never see. If not, never know where you there. If you know where you there, for not try him. Wait, ma, as that picking so, I be problem on our vessel. That picking so now man picking a bit now get picking, get picking.
3: They change.
1: Like chameleon a bit.
3: If nobody say one thing, you see that also.
1: You are too high for blind him. If nobody say for one thing, for this you are too high for blind him. We know the time put on this woman. We will carry on which station or police station. For a minute, we don't go. Yes. We know they do bad here. But Sherry, see, men the verse. If not, we say, may we not commit crime, eh? Since we for don't bury you, Tete.
4: We don't die for your sister.
1: True, so. You see what you do, so? You see what you do, so?
5: Do that because that is
4: God. Man.
0: Hey. Eni, jaoba ni pere lokunrin. Beyin o ba subu ki meru di e ti mo nso se en fokan ba lo pe tarabirin ibani e wo gba tin tin bo mo yi bo e bo se re ni so fun pe python se bi ere na ni won pe python bi odo bi nkan kan ni ere egbe pe na this picking a python no and e go back into river lo wa wo pe ewo wa wahala temi o wa mo se dodun wo odun wo mo ti o go back a wa do the 40 years ko to go back to river eyin lo fi ropun ran lo da odo e je ki n gba ipe kan abi meji lori ibe un ah ojo e ti lo patapata hello hey oda tori ko
1: hello sir
0: aye yen ni hello baba
1: omo ba bolaji Aji Bola Demona Okilo.
0: E pele sa.
1: E ma ku se opolo.
0: Olorun lo ni.
1: A ma ju ise. A le ma tan ko o ga bi e o.
0: Abi en baye na la tin ko.
1: Ṣugbọn ta ba wo lo fi oro Olorun. Mo go wa de se emi lo fe gba. Bi se wo do fe ran re lowo ni pe ko omo e lowo ti ma lo ko na de le ko ni wahala ṣugbọn.
0: Boya kele po togo re fo.
1: I'm telling you, look,
2: okila
0: te o ṣeun ẹkọ la kai sa
2: o ni yemi na gbe
0: e ṣe
2: mashallah
0: ejo wo daku maje ka gbe o si gbe already maje ka gbe nkankan tori asiko ni asiko o ba wa fera lori eto e ri pe mo to se David Pekin emi baba beji njo ni abi ti mo wa dupe lowo yin pe seun te kan ba nke won beji emi na tun re o se ranti omo mi yi se ranti baby mi pleasant baby say you give me to go say you give me chewing gum you give me oya give me ko lahun kan omo e se ma sanjo yo sanjo fun lu yo sanjo fa won obi e yo sanjo fa gbegbe yo sanjo fun lu lagbara olohun se ranti arabirin le e sumo kini late ti e tin dan ko imori pokan tin bale e pele
3: yes sir
0: ya gan pleasant debi omo yo se bo ba si de yo tin nawo si mi rami leti bo ma se je fa won eyan
3: o ko ni odi so egbe lo tin gba ya gbe gba ta wa
0: se ranti mi ro pe ranti eranti ko si bi ti o ma gba se ga ko si ton wa lu egbe won dari fun sibe won so tubu mo ibe ni o ti n gba ya gbe pelu bo se n gberu akude ye to pelu inira yen kiri omo yen will always be pleasant se eranti omo mi jo si re o mo wa fe be lale nti mo ni mi fe fe nu kan mo fe be lale tori operation surgical operation to fe se mo wo pe ki ma publicize tori pe ibi to na bi to dari si un eni nti ni to n ba ri mi gan setan ati pa mi se ranti omo kan ti o ri ran dada to rin wa lati ikire ti moto ko lu ni ojo eranti ti mo lati drop owo ta ri fun hospital already iyen skyline ti mo ni kan gbe lo ti won ti fija wa gbe kuro mo wa be skyline pe kan jo owo omo to n tegbe sega ti o ni omusu owo re ta ku wa ngba e ti o ka surgical operation ta fe se ta ba ro e ti owo wa nle yi ta ba ro mo si a le si gbese doctor ni ki n fa won anytime mo ngba to debe doketa won pe mo lawon ti ba specialist soro pe won ni a se le gbe eguse akoko se won pe won ti se kan ninu irin ajo yen igbese meta de ni igbese keji un n le ti won gbe dodo ti a abi be ko ni
3: ben
0: eni awon kan ni won ba yin gbese lori ita koko
3: ben awon ni a struggle lori ita koko dadi e ta gbogbo e mo ru wa tan ni fun lori ita koko
0: fun ta koko
3: ben lati gbe kini yen jade
0: enikan o gbo kankan le fun gba yen
3: ni ita koko
0: eyin ko
3: ni elekeji elekeji o ni awon eyan ba wa
0: o le ti ni tokoto anu
3: ben
0: mo ro pe yin ni mo ti lanfani ati pade enikan to dide ran lowo lori oro kan ta ye okoto anu gbe kale na ti won soro yen lo pe igbese meta kan ni won fe gbe lori oro omo kan ti won si salaye mo ro pe abona bi na ko ni mo gbianju ati peyin jo yen ko lo igbese keji un olodun ti wa ba se bayi omo ti an lo gbe ko lo hospital ti mo ni mi mama explain fun yin later eni asiko ati explain yi owo yen la fi kun owo ita ri ngba na ka to mo bere si rowo mo ta fi stop pe nbo lo nlo olodun ti ba yanju e tori nti o je ki n so fun yin tele pe ebe ta n lo lori wo ta san fun hospital nu iya re wa ni dada afi ko n sa wa dupe lowo awon eyan mo ni oda oni mo ni owa
3: be
0: oni ni ati wa le emergency kan o a se n bo wa beyin awon eyan a se n bo wa bayin lori oro omo yi amo dupe bi ti olodun ti se de
3: ese gan ni eyin omo Nigeria ese yin no bala nu pade alanu ni jina sin olori atalanu won ni eni wa won ti lagbara Olorun eni ri dam lori omo agbara Olorun mu mo lori o ese gidi ni be se fidunu sinu aye temi na idunu be se ni de ba ese gan ni sa
0: asin bo idaji doctor pe mi pe
3: o lo fun won lo fun
0: ba le yin so fun pe mo be se fi phone da lamu
3: be ni ese gan ni
0: sa mi mo ti mo fi se
3: fun mo ba
0: e ti lo sibe
3: be ni ati lo
0: progress si wa
3: be won ti fi irin dilate fun
0: dilator o ti n lo body die o ti n lo die die igbese kan loku ti o fi dohun
3: be ni
0: a se nbo eyin yen seun egba tori emergency to si wa nle ah oluwa se so won ti oju be yen ti wa bayi
3: o ti wa
0: ki won kan redirect loku bayi in the next next ni next am bo lagbara olorun gbogbo e ni o complete ah anko le fa so se ise ti e gan to fa e podu ti lo fine girl thank god ah olorun seun olorun seun olorun seun olorun seun olorun seun e pele ma rora o e ma rora e ma rora se ri emergency tale yi ke emergency tale yi na ti amu ku o nisin e pele ku se ta lo yele to Adesoye Omotosho se lo wa lori ejoko ka baje fun yi o.

0: àwọn ìjòyè.
1: Bàbá ń sọ̀rọ̀ pilot fún akẹ́kẹ́ lè jayọ̀ rí yín.
0: KF Motels,
1: Sàdáńkà tàwọn.
0: Full security for property and your life.
1: With full air conditioner for all rooms, mini rooms, standard room, executive room with suit. Bákan náà ni Chidi Adéhùn ló wà fún. Gbogbo ènìyàn tó bá fẹ́ ṣe ìnáwó tó ti gba ọ̀dúnrún èèyàn náà kan ṣoṣo. 500 people. Tòun ti executive hall, conference hall, tẹ́ ilé lò fún training, seminar, lecture and other activities. KF Motel, you can enjoy yourself, family, couple and your friends. Kódà àwọn tòkè òkun KF Motel ni wọ́n lọ́ọ̀jì sí. Báwo lẹ ṣe ń fẹ́ sí oúnjẹ tilẹ̀ yàbí tòkè òkun pẹ̀lú ọtí ẹlẹ́rìndò tó mọ̀kẹ́ ní balẹ̀ lálàáfíà ní KF Bar àti àwọn nǹkan ìpanu lóríṣiríṣi tí mú ẹ̀kẹ́ ní ṣe ṣọ̀kọ́ṣọ̀kọ́ tẹ̀rí tọ̀yàyà tàkùlẹ̀ tàkùnlé. Òun àwọn òṣìṣẹ́ wa fi ń dá kọ́sọ́mà lóhùn. Àyè ìgbọ́kọ̀sí ń bẹ pẹ̀lú security tó ga yàtà. Ààrẹ gbùgbùn ìlú Ìbàdàn ó ní KF Motel fi kalẹ̀ sí ní Total Garden Ìbàdàn. Telephone 07073992996 tàbí 08032513884. KF Motel is the place that you can enjoy your life.
2: Ìrọ̀rùn dé gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédé tó sì yẹ kó jẹun tó dáa fi ń tọ́ dáa panu. Kingdom Foods Nigeria Limited tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore lóní ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́ bẹ́ẹ̀ fẹ́ ra lá fún ẹ̀gbá gàrí funfun tó kan lẹ́nu gbírín gbírín fùfú tó funfun lẹ́lẹ́ tí òòrùn bànàbànà àkàrà bean snacks yellow pap ògì pupa tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n bá fi nǹkan panu sẹ́nu tó kí ká fi tó dáa panu lẹ́yìn òmu gàrí fi gàrí tẹ̀bà ká fi gàrí tó lókuta tẹ̀bà ògì tọ́lẹ̀ láwọn àkàrà panu tó tún ṣe mú gàrí. Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ẹ̀ máa fún oúnjẹ tí ò ní máa tó tún ara ẹ lè mọ̀ oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè ni wọ́n máa ra òkòtò àánú multi service ventures ló ń ṣàpínká ẹ̀ tó ń tà bó fẹ́ rà lọ́pọ̀ tàbí lára tó ń tà òkòtò àánú multi service ventures ni ó kàn sí ní KS Motel Shopping Complex Total Garden Oríta Mẹ́fà Junction Ìbàdàn telephone 08033304174 08033304174 Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ojú mi dá oúnjẹ pọ́nbélé tí wọ́n fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.
3: Ó máa tẹ wá ga o. Àmẹ́ ni Àbájẹ wá gbéṣẹ́ lé kíkọ́ àti búlọ́ọ̀kù yíyọ fún báyìí.
4: Ọ̀nàrẹ́bù ṣe mú sọ fún pé the king property dẹ̀ bá dùn wò pọ̀.
3: Ó ṣe ọ̀rẹ́ mi, ó sì wí fún mi tó o. Àwọn kan ló ń fi àwọn tó ń yọ búlọ́ọ̀kù àti lé kíkọ́ hàn mí. Tó sì jẹ́ pé búlọ́ọ̀kù ta rà lọ́dọ̀ wọn. Tá a bá ti fẹ́ gbé ló ń túká yánga.
4: Ẹyin o, ó ti wá yé yín báyìí. Ẹ sì ti jà sí pé àwọn tó dáa mọ̀ ni wọ́n bá the king property dùn wò pọ̀. Ní the king property, wọ́n bá ní kọ́lé, ralẹ̀, talé, wọ́n tún bá ní kọ́lé lọ́nà tìgbàlódé. Bẹ́ẹ̀ ni wọ́n tún bá ní mójútólé tàbí gbani sílé pẹ̀lú òfin. Tẹ bá fẹ́ ra ilẹ̀ níbikíbi, the king property ni ẹ kàn sí. A tún bá ní yọ block tó bá ti lé ní 2000. Sí site níbikíbi pẹ̀lú machine and solid block. Àbẹ́ yóò tí gbọ́ pé a lè bá yín kọ́lé, ralẹ̀, talẹ̀ níbikíbi nílẹ̀ yìí. Ká sì tún bá yín fi rẹ́ǹtì. Bákan náà la tún bá ní renovate ilé lọ́nà tìgbàlódé. The king property láti New Garage Ìbàdàn lọ sí Akalaway. Ẹ sọ̀kalẹ̀ ní Olúkòyí bus stop tàbí láti Àpáta lọ sí Odò Ọ̀nà Ẹlẹ́rẹ̀. Ẹ sọ̀kalẹ̀ ní Olúkòyí Central Mosque lọ́dí kejì. Ẹ ti rí Bernard.

0: ti nbẹ.
1: Telephone 08050302695. Lẹ́ẹ̀kan sí 08050302695.
0: The King Property ní Ìbàdàn ò pọ̀.

0: Ẹni kò tí ẹ lè dìde jókòó kankan.
1: Kò lè dìde jókòó.
0: Kini bẹ́ẹ̀dì ni wọ́n fi àjọ sí rẹ̀. Ẹ wo, ẹ jọ. Ẹnu tọrọ nu kọ́bọ̀ èrè tẹ́rẹ́tẹ́rẹ́ lọ́dà fi kún ẹ dákun. UBA làkáǹtì mú ìwá o. UBA Ọlájídé Múyíwá Samuel. Ọlájídé Múyíwá Samuel. Àkáǹtì Múyíwá nù. Ọlọ́run ó lóyìn. Ẹ jẹ́ kọ́lọ́run ó lóyìn. Ọlọ́run ní fi yín sínú nira. Ọlájídé Múyíwá Samuel ní UBA 20 74 18 82 19 UBA làkáǹtì Múyíwá Ọlájídé Samuel UBA 20 74 18 82 19 mo rò pé gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ náà àbí kí ni àkáǹtì yẹn ẹ wò ó
1: 20 lẹ mọ̀ kọ́ ẹ̀ àbí 20 74 88 21 9
0: ṣé mo ṣe pé náà ni
1: ọlájídé mú ìwá sáà
0: bó ló ṣe jẹ sí
1: àbúrò wa ni
0: ọmọ bàbá ọmọ ìyá
1: bẹẹ
0: ẹ ní ṣòfò ẹ lágbára ọlọrun ẹ ní ṣòfò ẹ ọlájídé mú ìwá samuel uba 20 74 18 82 19
1: òun náà ni
0: last born yín ẹyà ọlọrun dọlà ẹmí ẹ yóò dìde padà kò lè dìde bẹyẹ ẹ rí bí ẹ ṣe kò lè jókòó kò lè ṣe anything ìgbà mo sẹ́ǹdẹ̀ kíní x-ray yẹn sí dókítà tí ọlọ́run fi ti òkútó àánú wọ́n ní gbóbi orthopedic tó wà yẹn kí n jẹ́ ká filẹ̀ ń bẹ̀ wọ́n ní kí n jẹ́ ká filẹ̀ ń bẹ̀ they have the expertise to do it lágbára ọlọ́run ayọ̀lá mo kúrò ń bẹ̀ UBA Ọlájídé Múyíwá Samuel 20 74 18 82 19 awolowo ma bo awolowo ma bo ma bo awolowo ma bo ka tete ka sare da yen kuro lona mu sa won time feto feto feto feto feto feto oya oya oya oya e bridge

0: ọ̀nà ọpọlọ ṣùgbọ́n ìyàtọ̀ láàrin méjèèjì tí wọ́n ti gbé dọ́dọ̀ àwa mọ̀ so méjèèjì náà là ń tọ́jú.
1: ẹ gbọ́ àwọn kan mú ẹnìkan wá níjọ́ òní mo ní kí wọ́n pe nọ́mbà yín pé ọmọ àwọn tó ń ṣe gangan wọ́n sì pe nọ́mbà yín nígbà tí máa rí ẹni tọ̀ ní ẹ̀yìn bí ọ̀sẹ̀ méjì mo rí pé ara rẹ̀ ti yàtọ̀ sí bí wọ́n ṣe mú wá jóná ṣé mo yá báyìí náà ni.
0: tẹlẹmí àmọ ya bọlọrun bá ṣe ní kí nǹkan yẹn ṣe sí ni tẹlẹmí àmọ ya alẹ lómi tó lo ọsẹ méjì tí ó gbádùn ẹlẹmí oṣù kan ẹlẹmí lè lo oṣù méjì oṣù mẹta ṣùgbọn bọlọrun bá ṣe fẹ sí ni kódà sílẹ tó lọjọ márùnún rí.
1: ṣé àwọn tí wọ́n wá ń mọ ìmọkúmọ tán mọ́ mọ ìmọkúmọ kankan yẹn ẹ máa rí ọ̀nà àbáyọ sí lọ́dọ̀ yín.
0: ọlọ́run ọmọ ní káràwọn náà tọ́jú pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run.
1: ká ní ọmọ mi ti wá mọ tó ti fẹ́ bọ́ sórí kí wọ́n ọlọ́run máa ń
0: lò ní sábà bíbá. ọlọ́run ọmọ ní káyọ̀ ti gbádùn.
1: ṣé àwọn nǹkan míì wà náà tẹ́ sí ń ṣe ìtọ́jú
0: lórí tí wọn wà ojú tó ẹ tì gbogbo ògbìyànjú ni wọn ṣe wọn ò ní rí yanjú àjẹnú àmọ fa ara ríro tí yóò lágbára tó ẹ pé kódà wọn ò ní rí yanjú gbogbo ogun ara ríro ní olóko nílọ àjẹnú àmọ ìsábàbí ẹ àjẹnú àmọ ìsábàbí kéèyàn má rorun sùn gbogbo ayé oṣù tó wù ní sùn ó lè lò sí ní dàrú kò ní sùn o mo ti rí àwọn tó sọ fún mi pé wọn ò sùn fọdí ọdún méjì olóhùn yàjú lẹ ibi san ojú rẹ lọ́dọ̀ dúró sí kò ní jó sùn bó bá di jú báyìí kò ní sùn. àti láwọn míì náà tó yẹ pé àjẹnú tiwọn ó ń fẹ́ wọn ni lẹ́fìmọ́ àwọn obìnrin tí ó wọ 40 years 50 years tí ò ní lọ́kọ yóò sì fáyìn.
1: tí wọ́n sì fọkùnrin lọ tí ó sá pé òun ò ní fi
0: òun bá. bẹ́ẹ̀ tí ẹ máa bá àwọn ọkùnrin ṣe tó bá kú dẹ̀dẹ̀ kan yọjú lé wọn náà ni wọn ò ní rí fẹ́ tó bá débi pé àfẹ́rẹ́ náà ni wọn ò ní rí fẹ́. àlùjọmọ́lé yọ lẹ́nu táà ti pàdé àìmọye irú ẹ tó lọ sí padàgbàdú àwọn tán lọkọ kódà tá a lọ bí márèjì wọn pẹlú àánú ọlọrun.
1: ẹdùn ná ẹni tó wá tó ti lọkọ tó wá pẹpẹpẹpẹ tí ò rí ọmọ bí ẹyin náà tó máa ń dá sí
0: ẹtùmọdún ní bàrà lórí ìjọba ọmọ bí tó bá pàǹjẹ ló sábàbí kó mọ̀rọ̀ ọmọ bí gbogbo
1: òkun tán bá lò fún kò lè ṣiṣẹ́ àfi
0: tán bá padà tọ 3527-5864 08-3527-5864
1: lẹ́ẹ̀kan sí bàbá
0: 08-3527-5864
1: ẹ ṣeun ó kọ yín lẹ́ẹ̀kan sí.
0: orúkọ mi ni mùsùlùmí ní àlámọ̀ ní ẹ̀kín gbogbo ayé mọ̀ sí àfa àlálùpọ̀.

0: E ma ja teti e ma ja fa won le lasan e je ka gba pe in ti o da were were na ni o ma wa baba mali njo Thursday to nbo yi 18 baba mali a wa ara ni okoto anu njo Thursday to nbo yi ni gbagede okoto anu lagbara Olorun then baba oloyin e ma fi ogun ta fowo si won leyin amun ni gbe e ma je afoju palaba kini o nsise gan mo nri to nsise o mo nrowo ise o baba oloyin ti wale ni Saturday o nbo ni Thursday ojo ti baba mali o wa na ni o de nbo ni o nbo ni Monday o tun nbo ni Thursday every Monday Thursday and Saturday baba oloyin wa on ground kini ye Olorun lo fi ranse si wa imisi lo so fun mi kin so fun yin eyin na e ma fi data ko ni baje fun yin Adesoye Omotosan bi mo ba dere mo fe de afi ti emi 1
1: aloye
2: eku de gasiko yi ni gbogbo bi ti afefe kan ba n fe de ka kiri orilede Nigeria a ni fi aisan a ni fi lo igba alafi arawa ko se ni di fi afia kunle fagbere oruko temi eto ti mo mu wa fun yin leni ile ise emi 1 naturalist care to wa ni temi dire bus stop ni oje nle ibadan awon ni won se onigbowo se lo to ni pe imo ewi ategbo se o si n se bi ti gbani abi be ko eyan se afarabale oniduru aisan te wu ko le ma ba agu ara yin ko ma ba finra ori eto yi le ti mo na bayo si awon aisan na eje kokko doju oja na leyin gba ti n ba pada de ma wa gbe alase ati oda ile ise ma gbe won wa
3: tun ba lo rayowa nitori po lowo lowo tun ba tan po rayowa nitori dukia to po to ni okan ti balẹ po rayowa alafia logun oro saaju ara re o ilera sile mi digun gbogbo arun ti se da laye na ko laye fi se ni bi do ti ba po lara ti gbogbo engine ta se da da ba se be to kose mafoya to ba se bi eni rara tara re o se dede inu lo kan yara re o veni ton clean sand ko semu agbanugbade fogede gede ara danu veni ton jagun labi panko pe ore ara tomode taba tokunrin to brin lo le lo oso kunrin so brin do pepe veni ton clean sa atejese maradan bi korosi Benetton cleanser kikide bogi ti o lo tinu la fi se o ti wa ka kiri le taja ogun jake jado le Nigeria a si nwo alagbata fun Benetton cleanser pe number code demand 00-3405-1533 00-3405-1533 ile ise emi 1 naturalist care lo se Benetton cleanser laye tun lo
2: e ka pada lati oju oja yara oju ni yin e kin sai mo fo loko sugbon fun anfani awon ti won sese n gbo wa fun gba akoko e ba n daruko yin lekun rere ati oruko ile ise yin ma
4: mo ki gbogbo eti to n gbo mi nile alaafia ara wa oni di fi afia o ebi omo yin na ni ololufe yin Joy Adekunle Adejare oludasile ati oludari ile ise emi 1 naturalist care limited
2: awon kan ni ewi ategbo won ni osise mama se lo to ni won lawon baba nla wa ti won mo pe gbogbo won ti lo tan
4: mo lawon yen gbe bo na wa o na se ba lo ya ategbo
2: se e won lawon ti won wa nbe ni isin pe
4: won oju ti won awon kan ni mo mo se le lo ile ise mi 1 naturalist care limited aje okan ninu won
2: lara awon to ni mo nipa ba se ewi ategbo
4: o san ju wura ti fataka lo e awon baba ti wa oruko ti won ni oruko to da ni baba temi ni dokita Orisegun Adekunle en to ni ile ise emi ola naturalist ogun aisan lo wa o Olorun lo le nti mo le so ni
2: o ti ye mi o ti ra awon ara ile e wa je amu le yoko kan bayi tori asiko awon aisan wo ni agbare wi ategbo ti ile ise mi 1 natural care ti won se pese awon aisan wo lagbara re ka
4: se ri orisirisi nkan ni a ntoju ni ile ise wa sugbon ode ta wa loni ode isan ati egungun ni
2: isan ati egungun ta ba si ni ka wo to gbara wa ero
4: ninu eto teni e ma ma pe mi ni iya sopanu
2: iya tumo si pe gbogbo en ti ese atapa won ti isa ti gbogbo o se dada
4: fe yanana kini awon isoro to n ba egun wa ja
2: egungun ati sara
4: awon isoro wo lo n ba isara wa ja bawo ni mejeji se
2: losogbonu
4: ara won ati wi pe kina awon ami ta ma ri ta fi ma mo ati
2: ti sara ba da se le kina ibe na ma wa gba wole ma ise kini san gan se nu ara gan
4: seri isan wa o dabi network to n gbe eje
2: ka kiri gbogbo part of our body
4: ara wa o na lo n gbe oxygen káàkiri gbogbo
2: ara
4: torí náà iṣẹ́ alágbára
2: tó bá ti lè daṣẹ́ ló báyìí gbogbo nǹkan ò ní ṣe déédéé
4: mọ́ ṣe máa rí kì í ṣe ara nìkan ni ó ń fún ní àwọn nutrient tó ń fún ní ẹ̀jẹ̀ ó ń fún egungun náà
2: egungun
4: tó bá ti ṣe tí iṣan tí ò ṣiṣẹ́ dáadáa ó máa affecti àwọn egungun wa
2: àwọn egungun náà ò ní ṣe tó yẹ kó ṣe
4: bó ṣe yẹ kó ṣe ṣe kò ní gbé àwọn nǹkan agbẹ́mìíró atẹ́jẹ̀ṣe
2: atẹ́gúnṣe kò
4: ní gbé lọ sí ibi tó yẹ kó lọ ìgbà tó bá dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ á rí pé ibì kan máa ma kú
2: tí ó máa ń fà téèyàn ní ẹsẹ̀ ti kú apá ti kú
4: ibì kan kú ẹ̀jẹ̀ ò
2: fúlò gbogbo
4: nǹkan ṣe ẹ máa rí ẹsẹ̀ lòmíì ó máa tick ó máa dàbí pé skin yẹn ó túbọ̀ tó yẹ kó máa ní fún ẹsẹ̀ yẹn ní skin discoloration. wọ́n bend tó bá ti wá ń yàrá ẹ̀ pé wọ́n ti gọ́gọ́gọ́ bí ẹni tó máa ṣubú ẹlòmíì gan ṣubú lójú títì ẹlòmíì dẹ̀ rèé àìsàn tó ní ṣe pẹ̀lú iṣan tàbí àìsàn tó ní ṣe pẹ̀lú ọkàn òun ló fa ìṣòro egungun tiẹ̀
2: pé ló lìdí sí bí
4: ẹ fún bí àpẹẹrẹ ẹni tó ní àìsàn rọpárọsẹ̀ bóyá kò lè gbé apá kan ni kò lè gbé ẹsẹ̀ kan ni ẹlòmíì stiffness ni ibẹ̀ yẹn kàn máa le kankankan wọ́n yẹn máa le tẹ́kù kò nílè kákò tẹlòmíì ó máa wú ni rọbọtọ tó máa wú dé orí itan ẹ̀ ṣé ríró àwọn ẹni bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣàyẹ̀wò wọn dáadáa ẹ máa rí pé àwọn àìsàn míì náà ó ní ṣe pẹ̀lú
2: nǹkan tí ó ṣe
4: so at that point self medication kò ṣeé ṣe torí pé wọn gbúdọ̀ ṣe àyẹ̀wò láti mọ kí ni nǹkan tó ń ṣe ẹni yẹn gbogbo
2: gangan níbo ni nǹkan dé dúró lára rẹ̀ kéèyàn máa fò mọ́ orí pípọ́ wo nú ní
4: ìrún ara ríro tó máa kó jẹ́ fún rẹ̀ tó máa wọ ẹsẹ̀ ẹlòmíì ibi tó ti ń wọ ẹsẹ̀ ló ti máa fa tí ẹ̀jẹ̀ ti máa sá lọ sínú ọkàn ìwàhálà bá wa dé ẹlòmíì infection ló fa pain sitẹ a ní ẹyin kan ro òun ni gbogbo ara ń ro òun gbogbo ara ń ta òun a rẹ pé iná ó ń rìn káàkiri ní gbogbo ara òun ṣé wá rí n tó bá ti ṣẹlẹ̀ tí iṣan èèyàn ò lè ṣe dára ní pàtàkì lọkùnrin a affect bó ṣe lè ṣe ojúṣe ẹ
2: nínú
4: ilé tí a pé ṣan náà
2: nìyẹn. tó torí àkókò wa ìyá wa torí tẹ bá ní kẹ máa mú lẹyọkọ kí n jèjì báyìí ọjọ lọ tán bí àwọn èèyàn bá wá kẹfín irú àwọn nǹkan tẹ ti ń ṣàlàyé nínú àgbà ara wọn àbáwọn àìsàn míì náà ọ̀nà wo wọ́n tọ̀ báwọn wọ́n ṣiṣẹ́ tí wọ́n fi lọ́dọ̀ yín.
4: wọ́n sọ pé ká má fọwọ́ tó ń dùn wá
2: bọ́dọ̀ aṣọ
4: wọ́n tún sọ pé tíná ò bá tán láṣọ
2: ẹ̀jẹ̀ òtán lè
4: kaná torí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ kó ti náwó náwó náwó wọ́n ti lóríṣiríṣiríṣi tí olójútùú ojútùú wà ẹ̀jẹ̀ ojú sí wa ní iléeṣẹ́ wa ní òjé tèmídìrí bus stop
2: òjé ńlẹ̀ ìbàdàn òjé òpó méjì ńlẹ̀ ìbàdàn
4: ẹni wọ́n naturally scale limited kíkọ́ máa kọ́kọ́ ṣe ní pé láti ṣe àyẹ̀wò kí ni tó ń ṣe ó bá dé ó gba káàdì
2: owó péréte náà
4: ẹ bá ti pe nọ́mbà mi 08030 3401 51 533 láti bèrè ìbéèrè yìí nípa bóyá èlò lówó káàdì ni tàbí kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ kẹ gbé tẹ bá ti láwọn àyẹ̀wò tẹ ti ṣe ẹ mú rìsọ́ọ̀tì ẹ̀ dání
2: bàbá
4: yín wò kí ṣe ṣọ́wọ́n àtẹ́gúngún nìkan là ń tọ́jú nílé ṣọ́wọ́ oríṣiríṣi nìkan là ń tọ́jú.
1: Lágelú FM jàgàbá gbogbo rédíò máa rún wọn jù.
5: Àlàáfíà Ọlọ́run kó máa bá ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, àìsàn tí ó gbóògùn. Ọlọ́run ò ní fi ṣe ẹnìkankan yín o. Orúkọ tèmi ni Bàbá Eégún.
6: Tí mo wá láti àjàṣe ẹkú tọnu, tí mo ti wà níbi ìpàtẹ Tewétegbò. Àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú Liberty Stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà. Tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni Bàbá Eégún wà olójú.
5: Ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o. tí wọ́n bá ní ojú ń yọ̀ yẹn lẹ́nu nǹkan kan ló ń fà á. bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò mẹ́rin ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà. bóyá àwa máa rí bíi kurukuru àbí kò máa rí bíi èéfín bíi èéfín àbí kò máa rí bíi ọyẹ́ bíi ọyẹ́. o ò rírà àtẹlẹwọ rẹ o ò dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira ẹlòmíì ò lè rìn lálẹ́ nínú ẹ̀ mọ́tò bá kó sí níbi ìrìnà ẹtì ẹ bó ṣe ń jásí kòtò ni wọn máa jásí gegelete ẹlòmí ò lè ka nǹkan tó wẹ ẹlòmí ò lè ka mẹsẹẹjì mọ bẹẹ ni ẹlòmí ò rẹni tó ń bọ lọọkan àfìgbà tó bá súnmọ yóò tó máa sọ pé àsìlágbájá àṣewọ ni o dá òsánmọ yàtọ fún alẹ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣẹ ni ó tiẹ dàbí wípé aláǹtakùn ọ ta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì wọn máa rí bí okùn níbi ìrìnà tiẹ ẹlòmíì tiẹ wàá lajú rẹ kalẹ kò fi rí nǹkan kan mọ rárá ẹlòmíì ò dákọlọ aṣọ tó wọ mọ ẹlòmíì ò rí nẹrí nǹkan tó fẹ jẹ ẹ má ní jẹnjẹ ọta yín ẹkún àárọ ẹkún ọsán ẹkún alẹ ogbe tí tó ń gbọ mi lákòókò yìí ẹ má ní rogun ẹkún béèyàn bá ń sun ẹkún àsunjù a máa ṣàkóbá fún ìrìnà wa ìfúnpá gíga kéèyàn máa ro orun sùn ìtẹ àtọjù kéèyàn tọ kalẹ kéèrà ó pé bá kéèyàn máa tọ bí ẹmẹfà ẹbí kílẹ ò tó mọ ó lè ṣàkóbá fún ìrìnà wa pé tí ọmọ ahóye tí pẹrẹsọ bá ti pọ̀jù fún ojú kìí jẹ́ kí èèyàn rìnà dáadáa a tiẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní àbí wọ́n tiẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ pé orí ọ̀ máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bórí bá ti ń fọ ní láfọjù ó lè ṣàkóbá fún ìrìnà wa bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ ní ṣe ni ó dàbí wípé kùrukùru bojú ọjọ́ tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmíì ò lè lọ ibì kankan mọ́ ìṣe ni ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmíì níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmíì tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀ ẹlòmíì ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmíì tiẹ̀ ṣe lásán bóyá ọfà asakatú ló bá wọn lójú ni àbí ọfà fòtá ló bá wọn lójú àbí ọfà bàbá ló bá ẹ lójú tó ò fi rìnà mọ́ gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá eégún tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi ẹyin ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ́lọ́run àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wò fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lòmíì wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú òkun ayé o ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ gbéralẹ̀ wáyé jùṣẹ́ mi bàbá eégún tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ní mí gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tó bá ti rí pó ń ṣe nínú àìsàn ojú tó ń yọ ẹ lẹ́nu gbé ràǹdílẹ̀ wàá yọjú sí bàbá eégún olóòtú ojú àìsàn níbo ni mọ́ra kí n fa iláìsàn wí tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ àìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé báyìí o ẹ délẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá eégún ọ mọ̀ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
6: Bàbá eégún tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹkọlẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú.
5: Iléeṣẹ́ bàbá eégún àwọn ò kí ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn ò kí ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run àdúrà yín ọgbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú òkùnkùn.
1: Lágelu FM Jagaba Agbogbo Radio máa rọrùn sọ.
7: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọdọ̀ máa gbọn rìrì. àbí kí nkan bá rin kiri are èèyàn ara títa àbí kò yóò máa kọ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá ìbarubá ọba iṣan ara ìyànà uba bank ní mọ̀lẹ́tẹ́ nìbàdàn lẹ́yìn ilé bàbá adédìbú gangan adójúkọ people's girl grammar school 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
9: Sa beyan lowo loro bi konko yokoto bala afi o basiko da abi so wa da ni airo rusun ara tita sagun sagun ke yan me dagba pupo ko ma rin ko geko ge ke yan ma le gba pa tese ki won ma gbeyan sega kori o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bato o se si bolese yan ko ma mo ko ti bo ke yan ma ru ma gbe opo lo ti lori sirisi ogun sugbon ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jijaje dijeli aile mi dada idakole ko ma kunrin o ma le se Arama gbagbagbagbagba Aroma legun igbese kan man kia ni pataki kata de gbegbese ni kia kia keda wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gbalode nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni toni aba etia egbe le baba lam adesina gomina pili oyo tele ni felele nbadan e ka le ise mu joyin lola complete iworo di badan telephone 08033715988 08033715988 en tatadu are lama toni toni

0: ẹ̀dá ọlọ́gbọ́n nù owó gan lọ́ba ọgbọ́n ọgbọ́n
1: akábala tó jẹ́ kí n máa bọ̀gá gbà
0: ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkàn àwọn èèyàn láìsí ìdádúró.

0: ẹni rere hello
1: ẹ kale sa
0: ẹ kale ma o
1: yes mo mo kan so so se ati ese kan fun yin ni ati da se ẹni rere lo gbe mi lowo dada se ri ipari orin yi o da pe Orlando se so baba temeri won se se wa fi igi owo won fi ko orin yen ni ipari Seri owo ni owo ta so yin sin is ni Yoruba ni owo but taba ni pronunciation wa is owo
0: owo
1: owo yes taba gbo ni de ni ipari orin yen baba Temeri so pe owo ti bi ni owo mi re so won se wa fi owo gogogogo
0: wọ́n fi kọ́
1: orin yẹn ṣùgbọ́n bá gbọ́ ìparí ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀wọ̀ àwa ní tribal mark ní nílùú wa ní ọwọ́ òsì wa a máa ń kọ ilà ní ibẹ̀ àkàn kí n kọ tiwa sójú ni mẹ́ta mẹ́ta ni ó wà lọ́wọ́ wa tèmi wà lọ́wọ́ mi sìn ara mi òun rí kinní ni mọ̀tẹ́ bá rí àwọn míì wọ́n bá rí ẹ̀ bá tẹ̀sí rí báyìí ẹ̀ rí pé mẹ́ta ẹ̀ mọ̀ wípé ẹni yìí ọ̀rọ̀ ló ti wá wọ́n kọ́ sí ọwọ́ wa
0: èmi
1: wà lọ́wọ́ mi
0: àwọn
1: míì wọ́n kọ́ sí wọn ní àyà mẹ́ta náà ni ó wà níbi àyà lápá òsì náà ni wọ́n máa kọ gbogbo ẹ̀ sí ẹ̀mí inú a máa kọ mẹ́ta náà a máa fa méjì
0: àwọn
1: kọ́ sí ẹ̀ àwa náà ní tribal mark
0: ní
1: ọ̀wọ̀ ibi tí baba Temeri parí orin yẹn sí òun ló jẹ́ kí n pè wípé ọ̀rọ̀ mi rèé o ọ̀rọ̀ ti bí mi wọ́n wá tẹ̀sẹ̀ fi ọ̀wọ̀ yẹn gangan wọ́n wá fi kọ́ wọ́n wá dáwọ́ wọ́n wá sọ ọ̀wọ̀ gangan òun nísìnyí àwa máa sọ pé ọ̀wọ̀
0: láti
1: fi Yorùbá fún wa but ní language wa gangan ọ̀rọ̀
0: a jẹ́ wípé ẹni rere ló bi yín lọ́rọ̀ ẹnu mi wá ká bí mo ṣe pé ọ̀rọ̀
1: ọ̀rọ̀ mi rí orin yẹn dé parí
0: ẹ máa gbọ́
1: bí baba Temeri ṣe kọ orin yẹn.
0: All right, ma, ẹ ṣe gan ni. Hello, cha, ìpè yẹn ń já mọ́ra wọn ni 0912370 8675. Hello.
2: Hello.
0: Yeah.
2: Ẹni rẹ̀ ló bí mi wọn.
0: Ẹ já wo, orúkọ yín sàì bolẹ̀ ti ń pè.
2: Orúkọ mi ni Ẹ̀dá SBO. Oyèníyì. Látàkíngbadé.
0: Akíngbadé.
2: Bàbá mi ni Kánsílò Ọkọ̀ Ayégun Olómi. Nígbà yé wọn.
0: Ká.
2: Títí tí wọ́n sì fi kú náà ni wọ́n ṣe kánsílò yẹn. Bẹ́ẹ̀ni. Bàbá dàda ẹ̀dẹ̀ yá. January 6, 1971. Òun ni akọ̀wé gbogbo ayé wọn olómi èké. Tábàrà gbàlagbà bí irú mi tó bá sì wà ní ìgbó ayégún. Tí wọ́n bá dọ̀dọ̀ tí wọ́n bá bilé rè pé ta lakọ̀wé ayégún àti environment yẹn. Téèdé àbálá, téèdé àmọ̀ yìí. Bẹ̀rẹ̀ látàbí epo, téèdé arówó jẹka, téèdé adékẹ́sá. Téèdé abala ìkọlà abala ìkọlà yẹn ni a fi ń jẹ baálẹ̀. Bàbá ọ̀tọ̀ lórí ìlọ jẹ baálẹ̀ ńgbà káwọn àti wà ní primary school jọ. Ní ọba àdúgbò ń pàbá wọn. Àìsàn pè lálá ìkọlà. Ó dùn ìkọlà ń bẹ́.
0: Ó ìkọlà.
2: So bàbá mi ni akọ̀wé gbogbo yẹn gbà náà pátápátá. Ìgbà yẹn ni àwọn 11 local government wọn tó wà ní Mọ̀pọ̀.
0: Mọ̀pọ̀
2: center ní gbogbo wọn wà ní. Bàbá wa kábíyèsí ọ̀pẹ́yìndì àwọn ni tẹ́sọ́là fún gbogbo wọn gbà yán. Àwọn ni.
0: Kí wàá ni ohun mọ́ni.
2: Àwọn oníwèlé bá máa wá tó.
0: Ohun mọ́ni gbàgbé.
2: Wọ́n láti gbà yẹ lọ bàbá mi.
0: Ohun mọ́ni gbàgbé.
2: Wọ́n bá wá sí mítìn ní Mọ̀pọ̀. Wọ́n sọ fún wọn. Àwọn ń bọ̀ níjọba yìí. Bá mi ti á sọ kalẹ̀ lágbo ní ayébú. Wọ́n máa káàkiri àbà. Ẹni tí àbá gbà wílé ní àbà yìí kọ́ máa lọ kó. Kọ́lẹ̀ ìyàgò mẹ́fà tó wà bẹ́ẹ̀ pàdán. Owó ṣe mọ ṣe ni. Èmi tí mo wo retirement mi lọ́ọ̀kan nígbà tí bàbá wa Lamade Tina jẹ gómìnà. wọ́n invite mi nígbà náà kí wọ́n ṣe council of ma ṣe bàbá mi ṣe báyìí ní òye ṣe wọ́n máa káàkiri àbá
0: kí ló dé wàhálà pọ̀
2: ẹ̀pẹ̀dọ̀
0: ẹ ṣe gan ni sà kí ni ohun mọ́ ni gbàgbé tó ń sọ fún yín tẹ̀lé gbàgbé
2: ṣe ni
0: bàbá yín dáàdì yín ohun mọ́ ni gbàgbé tó ń sọ fún yín
2: kí wọ́n sọ fún mi
0: tó sì jẹ́ nǹkan tí lé ní ó benefit yín tí ì ṣe díẹ̀
2: ṣe rí lè sọ pé kò sígbà tí mo lè fún advice mi fún oríṣiríṣi kódà gan-an nígbà tí ogun abẹ́lé parí tí bọ́rọ̀ mi wá sí ìbàdàn tí wọ́n wá ní 1970 mo sì wà lẹ́kọ̀ọ́ ńgbà yẹn mo wà ní guinness ńgbà yẹn mo láti torí ẹ̀wà mo fẹ́ mọ ìlú ibo olùtẹ̀lé wọn lọ́gbà yẹn so dájú mi tún tẹ̀lé wa wá ní 1970 yẹn náà àṣé bá mi ti ṣe kún ńgbà yẹn ní december 1970.
0: Wow.
2: Kai.
0: Thank you, sir. All right. Hello.
3: Hello. Hello.
0: Yeah. Emma Wule, sir. Bale Monoton. Chief Doctor Joseph Okunade JP.
3: Asoro Maje.
0: Benny. Ah. Mo wak back. Be what you mo fen no ni o mo back. Be si le o bale. Kila she si bai. O what you mo ni mo fen no ni le ni.
3: Iná tí ò gọ́ràn. Ẹ kojú ẹ̀sọ́ mi. Omi tí ò gọ́ràn. Ẹ kojú ẹ̀sọ́ òrùn.
0: Ìtàn.
3: Òrùn rọra gbẹ̀dùgbẹ̀dù. Èyí lọ́wọ́ èèrà ọ̀fẹ́ kòkòrò dénú. Ọmọ aráyé ọ̀fẹ́ ajẹ́ ńlá wo tán gan-an. Èyí ni ọmọ esú iwájú kìí jọ̀pẹ́ ti gbẹ̀yìn.
0: Kẹ̀pẹ́ fún mi sí.
3: Kìí jọ̀pẹ́ àgbà. Etu ṣe rí eré rí eré. Ó sì ṣe àgbàgbàgbà yánkátá. Esu ṣe tán. Ó fi orí orí rẹ ọkọ olóore jẹ.
0: Ìbòlówó mi wà o.
3: Ìyí mi wà o.
0: Ẹ bá ń dá dúró káwá tún tẹ̀síwájú lọ́sẹ̀ tí ń bọ̀. Máa ti kówó yẹn dé ńgbà ẹ.
3: Adéyòkú lọ jáde wọ.
0: Kẹ́pẹ́ fún mi sà. Chief Doctor Joseph Okunade JP Alapo Mosiwo Balẹ̀ Monoton. Okay, on Facebook, I can see you. Temitope, Dr. Falai Temitope. He said, good evening, Prof. Pius Azubike, your contributions to documenting and promoting African music are highly appreciated. Please keep it up. The fantastic work. Thank you. Afa Abanishe, many thanks to you. Ekabo Sorieto, Folake Fumlayo, Okeareu, thank you. You don't enter class. Danny Praise, thank you. Folake, once again, thank you. Imasun, Precious, I greet you. Abdulkarim Adewuyi, many thanks to you. Oluwa Shegun Fumi, many thanks to you. Yemi Glory Ogun Dikpe, the timekeeper, you talk so you don't enter class. Timmy Femi, many thanks to you. Funke Noah Yusuf, many thanks to you. Saibu Isidasome, you talk say, in fact, you are making me happy by giving us all the evergreen high life music. Though most of them are dead, but their legacies live on. Thank you. Imafieje Peters, he talks a good evening, Oga Pius Ashiwajuwan. Well done, sir. May God continue to guide and protect you. Amen. Thank you. Ruben Abiodun, thank you. Ezekiel Adeyemo, you talk so you don't enter class. Imafieje Peters, thank you. Akimboye Ogun.

0: Hello, the caller.
1: Hello.
0: Hello, sir.
1: Olúkọ mi ni Adémọ́lá Ògúnṣẹ́yìndé.
0: Okay.
1: Ẹ má má bá mi ní olólùfẹ́ mi lọ.
0: Orúkọ wọn.
1: Olùdìbò fún
0: wọn. Orúkọ wọn.
1: Akin Karim.
0: All right.

0: the music of Tunji Oyelana and the Benders. Fáwọn ọmọ wa tí ń bẹ nílùú òyìnbó fáwọn ọmọ Nàìjíríà tí ń bẹ nírìn àjò ló ṣe yìí fún. All right, hello the caller.
1: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ ma.
1: Ẹ ṣe ètò ẹ̀ mọ̀ tẹ̀síwájú.
0: Àmì mà.
1: Ẹ ṣe ìbéèrè àná Ọlọ́run ní fi yín lẹ̀.
0: Ta ló ń sọ̀rọ̀ yìí?
1: Abilékọ owó la rí láti sapá.
0: Ìrẹsì yín ti kàn yín lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Àtowó tó tẹ̀lé. Àdúpẹ́ ẹ bá gbàdúrà fún Mr. Tèmítọ́pẹ́ Akíndolé.
1: Mr. Tèmítọ́pẹ́ Akíndolé o, àmì Ọlọ́run ní fi wọ́n lọ.
0: Àmì.
1: Gbogbo ṣáájú ló ní padà jù wọ́n lọ.
0: Àmì. Àmì.
1: Àwọn ní fẹ́ fi wọn pẹ́ yọ pẹ̀lú ògbọ́n.
0: Àmì. Àmì.
1: Ọlọ́run ní fi wọ́n lọ. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì.
0: Àmì. Àmì. Àmì. Àmì.
1: Àmì. Àmì.
0: Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì.
1: Black
0: man, I keep carrying me. All right, another caller here. Hello.
2: Hello.
0: Carol Leo.
2: Is that what you're better?
0: I do be.
2: Oh, no, boy.
0: I do be.
2: Bad on you.
0: I shagan, sir.
2: I know bad on you, dad.
0: I mean,
2: go, I do go and come back.
0: Adupe, adupe sa. Oruko yin sa ibele ti pe. Ah baba re mi Bakari lologun eru e ma wo le.
2: Mi ni mi na.
0: Then so ta le fun.
2: Eh baba Tunji Oyelana.
0: Tunji Oyelana and the Benders. Tunji Oyelana.

0: dìbò fún ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti di odi mo di ìdó mo di mú gbẹ̀ngẹ̀bàjúmọ̀ ìyàlágọ̀ ẹ bá sọ fún wa ká dé ọ̀dọ̀ ọmúdáadáa o èmi ọ̀gbà bọ̀dẹ̀ ń dì o
1: àtọ́ mo jẹ́rìí
0: torí àwọn amọ́tọ̀kan bẹ̀rẹ̀ sí ló nọmba ni wọ́n wọ́n sọ́dọ̀ ọ̀dọ̀
1: ẹmọ̀ọ́ṣọ́wọ̀n ẹmọ̀ọ́ṣọ́wọ̀n dáadáa ẹ ṣe gan all right 0912370 8675 black man I keep carrying 14 votes and 6 votes to Tunji Oyelana and the benders hello
2: Dr. Pius
1: hello sir thank you sir
2: Prince Pius
1: Eshigoni sir
2: Prince Pius
1: yes sir I dey ruwa niyan o lati New York City
2: mo gun keke wa si park ni orun se ran lodo wa nisin
1: orun se ran lodo
2: o wa orun ni o buru ju
1: kabiyesi
2: e ba gugu e ri pe orun ni New York buru ju
1: kabiyesi
2: o wa gun keke wa si New York si park ba mo so ke fun yin gba pe a ma so leyin eto
1: beni
2: mo ni mo ba senator keta ni to gun keke wa senator bi keke logun wa
1: senator gun keke ka
2: senator keke logun e ri ko en ke o so no mi keri n tori mi pa iro so n bi to o wa gba mi lokeje fun Nigeria pe senator ki o ma ko sey comfort tele won leyin iwo mo ni momo su ki je olongbo to ba da ki lo de to n ko comfort sat iwo mo ni olongbo
1: eyin ngu keke senator na ngu keke loju titi kan na
2: apadi no ati wa apadi bi ta jo joko ni ibe yen da bi park ni olongbo kiki kìkìkì tó dáyé tọ́jọ́ páàkì yẹn wọ́n ti kọ bí fíìdì wọ́n máa rẹ̀ǹtì ẹ̀ka ẹ̀tẹ̀ wọ́n tọ́ bá jòkó dáadáa wọ́n á gbóúnjẹ wá fún òṣèṣin ní òun gbóúnjẹ tọ́ bá jẹ̀ páàkì ààrẹ òun mọ bó ṣe gbóúnjẹ lọ ní tọ́ bá ti ní kùlà torí gbogbo oúnjẹ tí wọ́n gbé lọ wọn ò ní gbé lọ ọ̀ọ́lọ̀ tún bẹ̀yẹ sí mi máa ń gbàmọ ìṣẹ̀lélu yìí ní bíi 12-13 years ago ìjọ lọ tún ọbẹ̀ yẹn sí ni mi ò lè kọ́ wàrà mi yes ọbẹ̀ ìyàwó nǹkan ẹ̀kẹ́ tí wọ́n sì ṣe mọ̀ pé wọn kò ní lápá máa lọ tó sí ni tí mo fẹ́ bí tí wà ń lọ ni pé èmi náà dìbò mi fún Akeem Karim.
1: Black man Akeem Karim ẹ bá ń kí mi start mi tọ́pẹ́ Akindoli ẹ̀ ṣe gbọ́. Ok, ma pe won mo mo pa won na ngbo wa ma pe won se gbo. E se gan.
2: Ogbo.
1: E se gan ni.
2: Mi jade si. Ngba mo gbe ta deyin si mo wa so pe obirin ka dupe. Obirin ka dupe o pe bayi.
1: Be ni. E se gan ni Ayinde Iruwa lati New York City. E se gan ni thank you. Eni rere lo bi yin leruwa. Makuba Ayinde Iruwa lagbara Olorun ba. Ajo se rere bi ogo tin je ti Olorun ba Akeem Karim 15 votes and Tunji Oyelana 6 votes hello
3: mama dupe
1: dupe
3: mo tin try ti ti je won mi mo tin ro e kweto
1: yes sir
3: oruko temi ni eda SD Oye na tapin gari odibo mi fun Akeem Karim
1: black man Akeem Karim
3: black man
1: e se gan ni thank you hello yeah you are on
4: e ka ro
1: sir
4: adupe
1: yeah
4: e se
1: yes sir adupe. Yes sir
4: olu olawo lati sendo
1: okay
4: odibo mi fun Akeem Karim
1: black man Akeem Karim 17

0: Hello, the caller.
1: Ọpẹ́ o.
0: A dúpẹ́ má mi wọlé o.
1: A ti pé pé.
0: Ẹ má bínú látẹ̀dẹ̀.
1: Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. Yes, sir.
0: Ìyá ní bọ́ ọpẹ́
1: o. Àdàbà fún yín ládìúrà, tálẹ́ǹtì yín kọ́lọ̀ fún yín.
0: Àmì.
1: Lágbóhùn olódùmarè ayé òní ìbàjẹ́.
0: Amen.
1: Kò ní kú, kò ní sá.
0: Amen.
1: Ọlọ́run ti kọ gbà kan lọ́wọ́ yín.
0: Amen.
1: Ládelú, ó ti gòkè, ó máa gòkè sí.
0: Amen.
1: Tó bẹ́ẹ̀ tẹ́ ṣiṣẹ́ ńbẹ̀ náà, ẹ máa gòkè o.
0: Amen.
1: Ẹ máa rí bá ti ṣe ẹ̀ ní yọkú o. Gbogbo àwa tá a sì tó ń fẹ́ ládelú náà. Ọlọ́run jẹ́ káwa náà ká máa tẹ̀síwájú o. Olùdásílẹ̀ náà wọn ní kú báyìí o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Tálẹ́ǹtì náà kódà mo ti sọ 1 in a million ni. Ẹ generous.
0: Ẹ ṣe gan ni ma.
1: Ẹ humble.
0: Ẹ ṣe gan ni ma.
1: Ẹ wà dedicated to job.
0: Ẹ ṣe gan ni
1: ma. Ẹ wà hardworking. A dúpẹ́ pé Ọ̀yọ́ Ṣẹ́gun mo sì pín láwọ́ọ̀dù. Àwọ́ọ̀dù náà kò ní bàjẹ́ tó má máa gbà sí ni lágbára ọ̀lẹ́ sí fún gbogbo àwa báyìí dùn.
0: Ẹ ṣe gan ni ma.
1: Àti ẹ̀sìn ìpè ansáìsùn.
0: Ẹ ṣe gan.
1: Ọlọ́dúnmáyé yóò mọ mú mẹ́yìn náà jù.
0: Àmì
1: máa. Àwọn yóò wá ga lágbára ọlọ́run.
0: Amen.
1: Màmá wa náà ní gbé.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ayé ò ní yá yín. Ètò ò ní yá yín. Kò ní yá yín. Orí yóò ní dàrọ. Ọkùnfàyọ̀tẹ̀ kú iṣẹ́ o.
0: Ẹ ṣe gan ni ma.
1: Ní àárọ̀ yìí mo dìbò fún Akib Karim.
0: Black man Akib Karim. Ẹ ṣe gan ni ma. Amen. Ẹ ṣe gan. Mo rẹ̀ rọwọ́ yín. Ẹ ṣe gan ni ma. Thank you ma.
1: Yes sir.
0: I appreciate you so much. Ẹ ṣe gan ni. Thank you.

gbogbo ẹni gbọ́ mi lálẹ́ yìí wọn ní rùkú àní wọn ní ru òkú wọlé yín wọn ò sì ní rù jáde a ò wà ní gbóhùn gbé sọnù bí èwú ṣe bí ọmọ ọmọ yìí pẹ́ dàgbà the music of black man akib karim on 96.7 lagelu fm